0: loruko Olorun ati igbimo alase ni kan ni yi o la nki yin o wi pe e ku dede wo yi aki baba wa oba adebayo akande ta fi towo towo daruko won iya won ni keku akande ati yin o tunde omo lawo ni kan ni mejeje awon ni alakoso re be na ni kebugi aki oke o odomade onirugbon yen o ke akuse loni ajinde ara omo je benga olaiwola loruko re na la tun ki disi tunu la moju eran wa loruko re na la nki gbogbo eyin te ngbo wa nle ha asale idaji kan re awa iko eto yi na ti wa nbi ijala jesu david olatoye legbohun lenu re ohun ola oluwa na nbe nbi be na ni kekere media ohun na wa nbe Deaconess one be that's in Great Passion Solemnness Bible Church International Choir and one be that's in Soju and one can bear one my calling bear one Benny Moses Oludare Akio God bless you in God ati emino ko to je pe olorun ni ajire kayode oyebode yin emi a mo wi pe mo ba egunja mo segun egungun mo ba orisaja mo lu orisa mo le gba mo gbianju ati bo olorun obaja gbangba olorun ba ma da mi se ni olorun baba ti da o se farawe emi na kokoko oju oluwa ti nbe lara mi ni le mi se ma wi pe oju oluwa o wu mi o si wu yin emi loju ikoko mo wo ko to wo another person to re mi sa mo pe
1: bo se ri ni
0: gbogbo iwo naa nko ohun to ba n se ma gbagbe pe oju oluwa n wo ọta fa soke yi dogori baba yi ọba ri ọtọrun n wo o ẹ wo ilẹ o wẹ lónìí wíwẹ ti àlàáfíà ni mo sọ ní àṣálẹ àná wípé ọlọrun fi hàn kan mi ní ọjọ karùnún ní oṣù kẹsànán yìí gbogbo wa náà la lórí ọfẹ àti dasi ṣùgbọn ká tó lọ ẹ mọ̀ pé abala mẹ́ta ni ètò yìí ní abala àkọ́kọ́ ni orin ìgbani èkejì ni abala ẹ̀rí bẹ́ẹ̀ ni abala ẹ̀kẹta ni wákàtí àdúrà dídùn lábala ẹ̀rí wa lónìí iṣẹ́ ìgbàgbé arákùnrin láti abẹ́kúta yẹn níjẹ̀ ẹ̀dógún tí wọ́n ń bá wa sọ̀rọ̀ gbogbo ẹ̀yin obìnrin rere mo kí yín o ẹ̀yin obìnrin rere obìnrin rere àsìlóòótọ́ ni pé lẹ́yìn ọkùnrin tó bá ń dá a fún obìnrin rere rere kan ń bẹ̀ ń bẹ̀ ni èyí tó bá tún kù díẹ̀ káàtó fún obìnrin búburú kan náà wà ń bẹ̀ ni ṣùgbọ́n gbogbo obìnrin rere tó ń gbọ́ wa ẹ̀yin màmá rere lọ́kùnrin àìní ọ̀dọ́ lágbà mo kí yín gbogbo màmá tí ó fẹ̀yìn tí jẹun ọmọ tí ò ní jẹ́ nù dàmú mo kí yín o ẹ̀yin màmá tó jẹ́ pé àtìlẹ́yìn ọkọ lẹ̀ máa wá ìtẹ̀síwájú ọmọ lẹ̀ ń wá kì í ṣàwọn màmá tó jẹ́ pé ọlọ́run jẹ́ ó tètè bá tiẹ̀ lọ káwa máa jayé orí wa lọ bí ó bá wù wá bẹ́ẹ̀ náà mo kí àwa ọkùnrin rere náà torí bí ọkùnrin rere náà ti wà lọkùnrin gbogbo náà wà tọ́ba débẹ̀ a máa gbọ́ kínídì tí a fi ní Deaconess Babatunde lálejò lónìí ẹ máa gbọ́ akọrin pápá oko tútù àjọ̀dún orin àkọ́kọ́ wọn ìjà lásọ̀ tí ń gbára ádì orin tìyìn ní ọba dé lágbára lọ́wọ́ ọlọ́run ní sunday tí ń bọ̀ yìí ẹ wo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ náà pẹ̀lú wa lórí facebook lady evangelist doctor kẹ́hìndé oyèbọ̀dé màmá náà akínyìn o philip babatunde god bless you kọ́láwọlé ọmọtẹ́rẹ́ moriọ ńbẹ ojú òní ọtí pínrínpínrín abiola ayo ezekiel god bless you ojú òní yìí ti ẹ ṣíà program yìí torí pé ooru yìí kì í ṣe ooru oorun jésù sọ̀rọ̀ ní matthew 13:25-26 sí 27 yẹn pé nígbà tí ènìyàn sùn ọ̀tá wá o fun ipo signal kan mo ba ti e lo ngba ti le mo te hun re so jade gbogbo epo ti satani fi oru fu sinu aye enikan loni iba ja yi omo iba ja yi oko iba ja yi aya ni iba ja ise re ni gbogbo epo ta furu fi sinu aye re sinu aye mi loni eni to la yi atorun wa fa won ju
1: amen
0: ta ni njo mo akuara pa ni waju omo akuyanyan iwo lo le takiti iwo lo le ole ole ole ole pa woda oba mi ti nbe lorun ti mu ni tawo tawo ti mu ni tokiti tokiti ti mu ni to ngbogbo o ti gba pe gogo re tin kabi tin ka osa ijo to ba ka odi eyi ya ni oya o jajawo ninu ise bi tori pe olorun wa nbe laaye yes je ka lo si abala akoko dixon itunu ka lo si abala akoko orin igbani ta ba gbo orin igbani orin igbani te ma gbo bo fe ke fara bale ke gbo orin daada bo fe ke fara bale ke gbo e ti mo pe ta ba ti gbo tan a mo pera wa a tun wo pe ke lo ba de e ko wo la ri ko nbe joro ti e wa nbe jori to ti e ba igba yi mu ni jori to ti e ti wa ti o to de ti sa ni aborin to si relevant e je ka lo si abala orin igbani pastor joy osuba olorin ti mo fi wole yen pastor joy osuba awon ni akorin ti a fi wole ni bere eto yi oya dixie tunu olorun gba inu wo ni jeremiah si kilo ni jeremiah ori kepa ese ikerin logun wi pe eduro ni oju ona naa ki e si wo ki e si bere ona igbani ewo ni ona didara kí ẹ̀yin kí ó sì máa rìn níbẹ̀ ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín àkókò tó láti gbọ́ orin ìgbani ká sì tún ṣe àgbéyẹ̀wò ibi tí a ti ń bọ̀ ibi tí a bàdé àti ibi tí a lè yọrí rẹ̀ sí

0: adupe sister Brady em ko bi Brady ba gbona eh mo yin ti monora eh eni se po dabi ebu oda e ja gbo nta mu eyan wa wi nile gbogbo eyin eyan wa lokunrin lobirin akiyin o lati le to idokere pata 091-23-70-86-75 Lero Ebani Atabi plus 234-814-249-1006 Dixie, oya, ilekun Ba nshileko fun won Sister Brady Shumon Rivisha Hello
1: Hello
0: Hello God bless you man.
1: Eh na na le fa ku se oluwa
0: oluwa lo nsise re
1: awon pe pe la so ise se mo
0: pe pe la
1: so aso won ni eh aso won ni bi bi ko jedojo ta ba n fa pe ke ko se dare ka do won je ko wa lori okada a fa ti fa le ko ke a ti ko le a to fa pada se ke ti fa le ido bi a ti ho o se ni ta n ko e ka do won ba yin se la so bi to ni le ti kuro
0: abi
1: lenko je ladara fun olorun aje ti won gbo
0: ami o
1: olorun aje ti won gbo awon mi a po ibeji aya won bayi won a po bi igba ti won ko taya wa de ko wa fun wa te jabo ti bi ko won bebe bere ti won fun gbo
0: ki lo de
1: ta ba ni won bere won je lai gbo won gbo e le ma bo pa lenko je adara fun wa
0: ami
1: olorun a ba wa ba won so
0: ami
1: to laye gbe eyan le mo se ru e ti ti ni wa si le pada wa ni se ni pelu pelu egba ni se nto ba ni ru wa ni ti le de iya se ba won ile la won ti ko iya won de ra won abe yin le bi won ni oruko jesu adara fun wa o
0: amen
1: olorun a ba won ni ti le de la ti mu le lo la ti su gbogbo adara fun wa lori ko
0: ji God bless you
1: oluwa
0: God bless you
1: mo dupe oluwa ni
0: be ni iya fi mi dupe ore oluwa God bless you. Ma ba wa bo ma. Sister Buredi. Eh, in to ma funny si mi ni pe nigba lo wa ni won a ma fa. Won ma fa, won ma fa. Ma ma wo pe so mo nto wo ku nle mi. Hello.
2: Hello sa.
0: Hello ma.
2: Yes sa, pelo sa ku se Oluwa o.
0: Oluwa ku se re ma.
2: Mo ko je se lo na ku dara ko si gbogbo won ninu.
0: Amen. Ami.
2: Ẹ̀mí ni wọn ní ayé wa kò ní wọn ní ayé àwọn ọmọ wa.
0: Amen.
2: Ẹ̀mí ni ti sàbúrẹ́dì, ìyá búrẹ́dì gbogbo wọn ní ọ̀la rí. Mi ń sọ pé láti ṣàmílẹ̀ fún iyì ríra.
0: Torí pé wọ́n kọ̀ láti ní ìwọ̀ lọ́rùn.
2: Bẹ́ẹ̀ni. Ó wá tẹ̀wé kúrò ọmọkùnrin ní ẹ̀dùn mọ́tò kúrò ni mo ó ti dobìnrin fún ara ẹ̀. Ibu ọmọ kó bàbá gba kó bàbá gbọ́kọ̀ wọn pàdé mi.
0: Àmì.
2: Sàfá mi ń pèrè sọ́nà ẹ̀kẹ́ ọkọ̀ àwọn àwọn tó ti ọmọ mẹ́sìn sáta mi. Mo ṣe kó ti wá wọ́n mẹ́sìn sáta mi ni. Wọ́n lé mi lọ́dọ̀ ìkùnrin tó òjò ni ó yẹ bó ṣe yẹ máa ka ṣe ṣùgbọ́n báyìí gbogbo kan ti wá yàtọ̀.
0: Ó ti yàtọ̀.
2: Bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ fún wọn nínú ọ̀rọ̀ lọ́run wá ní sáfẹ́ wọ́n á padà ọ̀rọ̀
0: níwájú. Ǹjẹ́ bó ní wàásù kan bá ń wà sùúrù eléyìí ní lórí pẹpẹ lásìkò yìí ǹjẹ́ yóò rèé yàn báyìí.
2: Kò ní èèyàn bí ọjà ẹ̀pọ̀ gbọ́kàn ní láti lọ́wọ́ ní ọkọ̀ wá ṣọ́ọ̀ṣì mọ̀ fún ẹgbẹ́ ṣẹpẹ́ ní kò má wọ̀ sí tètè. Ó ní wọ́n wà sí kò má wọ̀ kò wá ṣọ́ọ̀ṣì yẹn mú.
0: Òun lọ ṣọ́ọ̀ṣì yẹn mú. Iṣẹ́
2: ìṣàkáálì ló ti kó fún wọn lọ́kàn. Olùkọ́ jẹ́ ọ̀nà àbẹ́kọ̀ wọ̀ pàdé. Àwọn òbí ṣe wọ́n ní kò ní ṣe lọ́wọ́ lọ́wọ́ èèyàn wọn àpárí dáwọ́ tẹ̀dọ́ òkú ó tẹ̀ ẹ́ tàn sí ni. Ibi wọn ti lọ sí ọjà kò yé wa.
0: Ó
2: dẹ̀kun ọ̀pọ̀ ìdíje olóyìí ọsọ òwò ni wọ́n wọ̀ ọ̀ká.
0: Olùkọ́
2: jẹ́ ọ̀dùkú àbẹ́ mi sà. Àti àwọn nípa náà tó gbé ṣe kókó kó tó pẹ́ jù fún wọn. Ó fẹ́ ti gbà wípé àwọn òrìṣà yóò sí mẹ́ta ayé ìgbà ìgbàlẹ́ máa gbẹ́ráyé ni wọ́n bá kalẹ̀. Ó gbẹ́rẹ́ ti tẹ̀. Ọmọ bìbí ní táìsì máa wọ̀ táìsì ló máa wọ̀ síbi jáde nínú ilé. Kò ní wà ní ìgbé.
0: Kábíyèsí ó dà ẹ ṣe má.
2: Ẹ máa fẹ́ pèsè sí ẹ̀ka.
0: Wọ́n
2: ní ní wọ́n bá sọ̀rọ̀ sàyẹ̀
0: tán. God bless you ma. Dixon bá ń sílẹ̀ kò fẹ́ lómi. Adéwọlé blessed Awotunde God bless you mori o nbe o e ma se are o hello sir
3: amakushi oluwa
0: oluwa makushi re sir
3: apaji o
0: e se sir
3: Comrade Chief Ilesan Medunjo Oye ti o bere oye lowo ba ka ta oye kan lawe lo nsoro.
0: Comrade Ilesan mi
3: so o ni o me gbe ko le sa ihuwa o me gbe.
0: Ah, o bodo si gbe.
3: Baba eyan ni yo fi owo re yen iye tabi iku.
0: Tabi ku.
3: Ẹni tó bá fẹ́ ṣègbé nígbà tí wọ́n bá wà sí fún tí ò bá gbọ́ yóò ṣègbé náà ni. Ẹ wo kìí sàwọn obìnrin nìkan ẹ wà mọ́ ọmọkùnrin wọn wọ̀nyẹn náà.
0: Ní ìsìn báyìí.
3: Wọ́n máa fọwọ́ kó sókòtò mú ó ṣe
0: oṣù. Sókè
3: fókè bẹ́wò jáde nínú ilé.
0: Bí àwọn ẹlẹ́wọ̀n.
3: Bíbélì dẹ̀ ti sọ ó ní nígbà tí òpin ayé bá ń bọ̀ ó ní oṣù ìṣẹ̀lẹ̀ rí. Láàmú máa rí. Ọ̀pọ̀tálukú ni yóò fọwọ́ rẹ̀ yẹn tó bá ń wò
0: ó. Ọba fẹ́.
3: Pàtà bá sọ wípé ojú ọ̀nà ni tí wọ́n dẹ̀ sọ wípé òkun náà ló fẹ́ máa tọ̀ á wà fi ọ́lẹ̀ kó tọ òkun náà tó bá pè.
0: Ọlọ́run ni jẹ́ mọ́ sọnù àdúrà náà là máa gbà fáwọn ọmọ wa.
3: Ẹyìn bá ń gbàdúrà fún yẹn tí ò bá gbàdúrà fún rẹ̀ àdúrà ò lè ṣiṣẹ́ o.
0: Kò dojú ẹ̀ bí.
3: Bàbá
0: orúkọ
3: gọlẹ́yìn abẹ́rẹ́ fúnra
0: rẹ̀. Bẹ́ẹ̀ ni ohun tí ò dáa ni òun náà la ṣe mú wà kò jẹ́ kí wọ́n ó ṣe rárá náà ni ṣùgbọ́n mi rò pé torí pé wọ́n kọ̀ láti ní ìrù ọlọ́run nínú wọn ni ìyẹn wọ́n ṣe ra o.
3: Bàbá kan nínú program kan tá a gbọ́ wọ́n fẹ́ ṣe wedding gbàtí wọ́n fẹ́ ṣe wedding wọ́n rán wedding gown nígbà tí ó dijọ́ tí wọ́n ó ṣe wedding yẹn nìyàwó bá wọ gown nígbà tí ó wọ gown the church tí bàbá yẹn tí wọ́n rí yẹn reverend tó wà lórí
0: lórí pẹpẹ.
3: Bàbá pe àwọn family méjèèjì wípé tó bá jẹ́ wípé àwọn làwọn ó bá ṣe wedding yìí kìí ṣe aṣọ yìí ni àwọn ó lò tó bá tẹyín lọ́rùn àwọn ó ṣe tí ò bá ti tẹyín lọ́rùn ẹ lọ ṣe níbi tí ẹ bá gbé ṣe.
0: Èmi náà ti rú ẹ̀ rí ọmọ landlady mi ọmọ landlady mi kan gbà kan ibi wedding náà ti le padà ní ṣọ́ọ̀ṣì tó padà wà ní wa múra tó tún àtúrà mú
3: wọ́n
0: lé lè yóò.
3: Bí ẹ ṣe lọ bí aṣọ àwọn akọrin nù bàbá ni wọ́n fi ṣe wedding nù ìṣíjú àwọn wòye ṣe ní ìṣíjú àwọn òbí ẹ̀ ní
0: nígbà
3: tó ṣe ọmọ méjèèjì tó yọ ọ́ lẹ̀ báyìí ẹ wo ibi tí wọ́n bá lé ayé dé wọ́n bá lé ara wọn jẹ́ wọ́n láwọn ń ṣe
0: nǹkan. God bless you comrade Ilesanmi lebi láti Ọ̀yọ́ it is well with you sir Dixie bá ń ṣílẹ̀kùn àkọ́ ń ba lé ọ́ ń ba yí ara rẹ̀ jẹ́ àbí ìdà ọ́ ń ba yí ara rẹ̀ jẹ́ lóun bá kọ̀ nínú jẹ́ hello.
4: Ẹ lọ́rọ̀ o ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ o God bless you.
4: Bàbá ti ta búrẹ́dì ta la fẹ́ bẹ̀gbẹ̀ lù ú ta la fẹ́ blé
0: ìjọba
4: wa ìjọba wa àti òbí.
0: Democracy ni.
4: Democracy bò ṣé ẹ rántí nígbà tí ìdí agbọ́n àti Buhari gbàjọba lọ́wọ́ ṣàgàrí. Aṣọ tí ọmọ wa ń wọlé ni ta ló tó bẹ̀ láti wọlú ẹ̀.
0: Bẹ́ẹ̀ wọ́n na ànàsáré ni ní gbòòrò.
4: Kí ni democracy ṣe democracy wèrè tá ń pariwo yìí kí ni àwọn ọ̀ta tó mú wá fún wa gan-an ẹ jẹ́ ká sọ ọ̀nà. Tèmi bá ń sọ̀rọ̀ àwọn èèyàn máa sọ pé torí pé mo ṣiṣẹ́ àmì rìí. Bí a bá jókòó ta bá sọ̀rọ̀ ìjọba ológun àti eléyìí tá à ń pera wa tá à ń tara wa pé democracy kí ni democracy ẹ̀ mú wá gan kí agbádá tá à ń wọ̀ tá a fi ń wọ́lẹ̀ tí kò ní tòmọ̀ la fẹ́ máa tẹ̀lé kiri ni àbí kí ni ìrírí ìkílẹ̀ òun la fẹ́ dọ̀kọ̀. Ẹ fẹ́ dẹ́rọ mú.
0: Ẹ ṣe sà orúkọ yín sà.
4: Àjàgbọ̀n láti Àpòmù.
0: Láti Ìkòyí.
4: Apomu
0: Ajanaku láti Apomu Ìkìrẹ̀ God bless you sir. Ẹ ṣe ọkàn yóò balẹ̀ o ẹ ṣe o Ọlọ́run wa ayé àwọn ọmọ wa lọ́kàn padà àti kíkọ́ sọmọ nìkan àwọn ìyá kan náà wà àwọn ìyá ìyàkọ kíní kan tọ́ ẹ pa wọn náà báyìí tẹ́ bá kàn wọ́n lóde wọ́n ó jáde ní àjùlọmọ bàbá ìrúkẹ́ ẹ ṣe bàámi láti Ìkìrẹ̀ àmì látàpọ̀ mọ́ God bless you sir. Eh, oda, eje ka figi gumbe tori ona po. Laaro yi ti a fe rin si mo fe ka daju ni be eh disin kan be okan yen si ko ja ko ni abala yen aha ngba to lo won ti e ti se o ti e ti wa ko nbe eje ka fi e gbugbe yin te npe wa eje ka fi ipe sile na eh a tun lori ofe lati ma pe si waju ati si waju si tori pe mo ni ona po laaro yi ta fe rin ko to di wi pe won gba oga korin laaye lati wa iya kon laye lati wa soro mo fe ka lo koko wo iran ti mo ni mo ri ni ojo karun ojo eje ojo ti oje ojo ti a fe se a ipade wa iranse olorun omo lu abi omo ogun ikeyin aye to ma wonu emi lanu kan ta se pari boya olorun kan mo lati fe ki omiran Nigeria ku dide ni ati pe ki omiran re ko ma sun iran na lo bayi iran to o kere pupo sugbon se ka ma tara wa je o ni agbara kini iran na o na ni wi pe loju iran yen mo ri wi pe opolopo ki o po ni ile epo bi merin lo fori sora won ni bi ti agbegbe bi ti mo tin riran yi gbogbo iki o yi poju ti to ni o lo repete ti o nse po nsun rara awon ile epo yi o te ile epo kankan won ta epo sugbon gbogbo e wa du loju kan rigidi onikaluku kun onikaluku nso ha loju iran yi mo ri wipe elomi n bo lenu motu e to n fese rin pada na ile awon elomi to ba ro kada wa gboyo oye bi ile won wa ni ko gba won a fi motu le nbe mo n lo sile ha ina iba mi leru mo ni a igbawo lele itun de igbawo lo tun sele ibi mo tin sasaru yi ni mo ti ji mo bẹ̀rẹ̀ sí ní gbàdúrà olúwa mọ́mọ̀ járí ìpadà sẹ́yìn nàìjíríà mọ́ ọlọ́run mọ́mọ̀ járí ogun ojú kan ní nàìjíríà mọ́ now mo wá bẹ̀rẹ̀ sí ní ṣàṣàrò inú àdúrà pé ẹ gbọ́ná tá a bá ń sọ wípé gbogbo ẹ dúó gbari nílé epo tí wọ́n dúó síbẹ̀ ẹ má gbàgbé pé lówe lówe lọ̀rọ̀ ọlọ́run wa ọ̀rọ̀ yìí sí mi o le dàbí ilé epo sí yín o le dàbí orílẹ̀-èdè gangan o le dàbí àwọn ibi iṣẹ́ sí ẹnì kọ̀ọ̀kan wa o le nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ sí wa inú mi dùn mí pé gbogbo ẹ̀yin olùgbọ́ ètò ojú olúwa àti àṣálẹ̀ ìdájí kan pẹ̀lú olúwa mo mọ̀ yín pé ọlọ́gbọ́n èèyàn ni yín mo sì mọ̀ pé ẹ mọ̀ wí pé ajíhìnrere Káyọ̀dé Oyèbọ̀dé kì í ṣe olóṣèlú sí ògùn ọlọ́run àwa máa gbàdúrà fún olóṣèlú torí èmi mọ̀ wípé gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run bá balajẹ́ fún wọn ihò sí wọlé olóṣèlú kan bó ti wù ká gbàdúrà fún wọn tó tí wọn bá ti wọlé àwa fi wọn sílẹ̀ kọ́lọ́run máa bá wọn báṣẹ́ wọn lọ ni ká sì máa gbàdúrà fún wọn ká má sì wá sọ pé àbí ó ti gbowó lọ́wọ́ olóṣèlú kan ni rárá mo fẹ́ ká fojú ẹ̀mí wo ìran yìí ìran yìí ní agbára púpọ̀ jù ẹ wá gbọ́ tá a bá ń sọ̀rọ̀ nípa kàtẹ̀ sọ pé petrol náà la fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ rí pé tá a bá lọ kò sí ibi tí ò kàn pátápátá tá a bá ń sọ̀rọ̀ nípa petrol ọkànra ilé ọkànra oko kò sẹ́ni tí ọkàn lórúkọ jésù ibi òní kan wá o Fọláṣadé Bùnmi Akíndayẹ ibi òní kan wá o bí ọlọ́run ti ń bẹ tí ẹ̀mí ẹ wà mo gbàdúrà o gbogbo ẹ̀yin tẹ̀ ń lórí ọ̀fẹ́ àti gbọ́ wa lórúkọ ọba tọmọ tí ẹ̀mí mímọ́ ibi òní kẹnikẹ́ni inú wa ṣé rí ihun tí mò ń sọ yìí ẹ jẹ́ àfojú ẹ̀mí wò tá a bá fojú ẹ̀mí wò á rí wípé o pe akiyesi emi ati yin aro omodo mo iya oniru ibi oni kan yin o
5: amen
0: luka ya atajoke ibi oni kan yin samuel ibi toye ibi oni keni keni nu wa
5: amen
0: egbo mi bi ara oko ba wa onje tan seto onje tan ti an ba fe ko wa gboro ti o ba soko ti o ko won
5: o lu lenu
0: nje mo yin pe awon onje ti an ba gbe kale sohun asi di baje sibe ibaje tomato ibaje ata olaskoko to bodo lo mo ba be agbado ibe oni bi o ba doja loni o ti di ibe oje
5: o ti di ibe oje bebere
0: eje afoju unu wo bala boyun kan ba fe jade inu ile kan ti o robi tan fe gbe lo hospital sugbon ti moto o lepo ninu loruko jesu adura mi ni pe nigeria ko ni wo stand still
5: amen
0: ogun iduroju kan regede ko ni ba nigeria
5: amen
0: emi ati mo fe ka gbadura fun orile ede yi gbogbo nkohun to ba tun ma mu orile ede iduroju kan ti o ni je o le te waju kọlọrun ma je ari
5: amen
0: kọlọrun ma je kari nigeria iran yi ni mo ri o boya ka tun wo awon to tun loye ju awa lo kaje kaje foju emi wo laarin iseju meji si meta 091 23 70 86 75 e ma ja foro oselu si o e ja foju emi wo ohun to sele yi hello
2: hello sir hello sir
0: hello ma
2: yes sir hello sir o tun so lo wa o ko te so ni ko lo ko olorun ma gba lorun ko jesus
0: amen
2: ori sin a di la oni gbe
0: amen
2: n ko te o gbe le ni mo ti o ta mi ko ti olorun ki ni awon gan ti ni mo ko se lo e mo ni pe owo olorun ki o ọ̀rọ̀ yẹn sọ fún wa
0: lówe lówe
2: ọ̀rọ̀ ó kọ́ gbogbo wa pọ̀ epo epo orísun nàìjíríà ò ní gbẹ
0: àmì
2: àwọn tó àwọn alágbá tó ń darí nàìjíríà tí ò yẹ tí ò yẹ àwọn tó lọ́rùn wò àwọn tí wọ́n lọ́rùn wò nìkan ṣe tí wọ́n ṣe tó bá wo ní délì sáré pé ìgbà yìí àwọn tó bá ń darí ìlú ń darí àwọn ọba ọlọ́run máa bá wọn sọ̀rọ̀ ọkọ̀ wọn máa gbẹgbẹ́ ìgbọ́dọ̀ kò sí yẹn mọ́ ẹran ara ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ ti pọ̀ jù ẹ̀ṣẹ̀ àwọn ọlọ́run adáṣọ nàìjíríà oríṣi nàìjíríà ò ní gbẹ torí èrò tó yẹ pa fún mi yẹn sà gbogbo ra ló kàn kò ní sọ lórúkọ jésù kristu bàbá àgbàdà kò sórí èdè lọ́wọ́ lọ́wọ́ wàhálà lọ́wọ́ ìdààmú lọ́wọ́ ilẹ̀ gbígbẹ ara máa tù wá lórúkọ jésù kristu
0: ìdáhàn
2: níbí yẹn gbèdè ní para tọmọtọmọ ọmọdé tó bọ̀tọ̀.
0: Àmì ẹ̀ṣẹ̀ inú mi dùn gbogbo ẹ̀yin tí ẹ bá bíi méjì mẹ́ta tẹ́ bá lórí ọ̀fẹ́ àti wọlé tẹ́ bá ti sọ̀rọ̀ tán kẹ́ ẹ fi àdúrà tí ń dì í bá ń ṣílẹ̀kùn fún wọn dixon ṣílẹ̀kùn yìí dixon ṣílẹ̀kùn yìí. Hello.
6: God bless you.
0: And you too, sir.
6: Ori agbara o. Agbekalẹ ti Ọlọrun gbe ye kalẹ. Èmi ò ní gbẹlẹ́yìn ẹja ni.
0: Àmì.
6: Akànnì ni pé nínú ẹ̀mí nínú ara.
0: Ògùn ni fọlọ́run lókè ọ̀rọ̀.
6: Obìnrin tó lẹ̀sìn lọ fún ìyìn náà lọ́pọ̀lọpọ̀ gbogbo ni. O tún ti wá pọ̀ náà ní epo.
0: O ní epo.
6: Bẹ́ẹ̀ ni, ìpínlẹ̀ fún gbogbo Nàìjíríà nínú àgbáyé lọ. Òun lákàyè ní òní parẹ́. Ọlọ́run máa bá mi rà yín lọ́wọ́. Ọlọ́run máa bùkún fún yín. Àwọn ènìyàn lọ́dún bá bùkún fún. Bí ẹ̀sìn máa ń pe nọ́mbà jáde ẹ̀ta kan ní nọ́mbà jáde ẹ̀ta kan ní ẹja tèyí. Kí kálukú ṣáàjì ọkọ̀ ẹ̀ káwọ́ pé káyọ̀dé oyè bọ̀ dé ẹni tó yẹ kí èèyàn kún lọ́wọ́ ni. Ẹ jọ nítorí Ọlọ́run àti muslim ni àti kristẹni ni ẹ rí i pé ọkùnrin yìí ti ìwé ẹ káyọ̀dé yẹbọ̀ dé iṣẹ́ òṣọ̀rọ̀ ẹ̀sìn o ẹja sì ń tọrọ ẹjẹ́ nítorí ọlọ́run ẹni ọlọ́run bá bùkún ó bá mi bùkún fún ọlọ́run bùkún fún yín o ọlọ́run ràn yín lọ́wọ́ o
0: pẹ̀lú
6: iṣẹ́ ọmọ yín pẹ̀lú iṣẹ́ aya yín o
0: fábẹ́lì
6: bí tó yẹ òkè tó ń kìlọ̀ wà ló sọ̀rọ̀
0: God bless you. Ẹ ṣe ẹyin èèyàn wa kílẹ̀ rí sí i eje nwe nikan si baba o ti re ki won so gbo lohun kan ko to di pe won lo sugbon e to gun won lokan won
7: eje ba yi ke tin do wa sile eji sile tabi ke kuro nbe e se e ba yi le tabi ke kuro nbe hello
8: hello
7: hello
8: oni ko ti ni ni kola wole agboderin lati omi ade o oni loro lohun oro kan nke ni wa fi han yi ka to ti bo ko fun adura ni
7: fun adura
8: oluwa yo ran yin lowo
7: ami ateyin na
8: oni ogun idaju ni ju kan olorun ni je ko de ba wa
7: ami ami
8: keri ni le ti se so yi o olorun bi ko mo nigeria olorun bi wa ni ti idaju ni ju kan
7: ami ami
8: se mo pe won ni eyan ba n po wara re pa gogogi mo gbe yen ni gogogi ni ni gba ni lori o to ni ni pe e ise toro ise tolo ran yin yo eyin ti dise ti ni ti gogo aye o oloba o gbe ki anu olorun ko gbe so ni lede nigeria
7: ami ami
8: anu olorun o ya ko tun su ko ko fi yo ni nigeria
7: ami
8: ami o ti tori ni pe owó lọrọ rẹ o ẹni ìdádúró olóòlù gbọ kó dé bá wa nàìjíríà o jésù olúwa wa.
7: Àmì àmì lórúkọ jésù ẹ jẹ́ kí a bò ká tó kù lábala yìí ọ̀rọ̀ ọlọ́run ní psalm 122 ní verse 6 ó sọ wípé gbàdúrà fún ire Jerusalem. O ni awon to fe yo serere. Orisun Nigeria. Olorun o mo ni je ogbe.
9: Amen.
8: Amen.
7: Orisun oro aje Nigeria o mo ni gbe.
9: Amen.
7: Gbogbo eda alaye lorilede Nigeria. Loruko oba tomo ti e mo orisun ati je ati mu enikankan o mo ni gbe.
9: Amen.
8: Amen.
7: Ayeraye nu awon orun eni mimo esteli oba to po ni ipa ati agbara yo mo dari ese jiwa
9: amen
7: ta bari ese ti o mu ki orisun to

0: adupe ogun ni fọlọrun loke onu bi alagba yi latabekuta ti won ba n gbore ofe ati gbo wa e le pe si oju opo ti lagelu eyin ni mo fe ke pe sori opo ti lagelu lowo lowo tori ba se n gbianju lori line todo ti wa to ja todo yin ko lombe eyin mo fe ke pe oju opo e ti mo oju opo ti lagelu te ba pe wole nbe alagba ganiyu lati abekuta laarin iseju bi me wa si ta fe fi bara wa soro to ba ye pe e ba sun egbo wa to da n gbianju lati ri pe kale kale ri yin kan si loju opo sugbon ko lo ni Dixie jayewo boya n ton sele na nu to ba epodo won ko ma epojo ron la bekuta ko ma epojo ron lu ju ona ojo opo te ba ti ojo opo te le pe si baba yen lati abekuta won na ni alagbaga ni lati abekuta ya kan ti ran mi si won mama wa dokas ademuyi wa hello
1: hello sir
0: hello sir o
1: e ma ku eto
0: oluwa lo n seto yi
1: ọgbọ́ fún ọgbọ́ ìmọ̀ kí mọ̀ oye fún oye kọ́lọ́ kò fi fún yín.
0: Àmì sẹ́yìn náà nu.
1: Èmi náà ni.
0: Ok torí kò sí àkókò púpọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni sàbẹ́ni sàbẹ́ni náà mọ̀.
0: Mo fẹ́ ká tètè lọ síbi tá a mú dé ní ìjẹjọ tó ra fẹ́ gbàdúrà fún àwọn ọmọ wa níbi tá a mú dé níjẹ.
1: Bẹ́ẹ̀ni oye ló ṣe oye mi.
0: A ti bá débi tó jẹ́ pé ọlápẹẹrẹ wọ́n ti ẹ ti jọ kó ọ̀rọ̀ yìí wọnú ìjọ. Bóyá nítorí
1: kó ọ̀rọ̀ wọ
0: inú ìjọ ẹ ti kó wọnú ìjọ kí ni ìjọ wá ṣe lórí ìyàwó yín yẹn.
1: Nígbà tá kó ọ̀rọ̀ wọnú ìjọ ọba sọ̀rọ̀ wọ́n dẹ̀ dìbéèrè ọ̀rọ̀ ló sọ̀rọ̀ èmi náà sọ̀rọ̀ wọ́n dẹ̀ sọ fún un pé nígbà tó wù yín kò gba onírárá ọlọ́pàá tó ká sí sínú ẹ̀ ó dẹ̀ gbé kinní jáde ó fi wọn gbogbo wọn wípé ìwà báyìí lọ́mọdé wọn sọ̀rọ̀ ọ̀tọ̀ ní ìjọ sunday gbòdì mọ́ lò lọ lé ìyàwó bó ṣe lọ nìyẹn nígbà máa di saturday lálẹ́ ló dé alẹ́ tó dé yẹn àdìpọ̀ ti fly ńlẹ̀ nígbà tó mi lọ ṣọ́ọ̀ṣì èdè mú mọ́tò wà lé nìyẹn pé ni wàá kó gbogbo ẹrù lé nìyẹn
0: oko gbogbo ẹrù
1: pàtó kẹrù lé oko lọ lé ìyá ẹ àwọn pásítọ̀ mi wọ́n lọ bẹ̀ bó ṣe gbúro wọn ó sàpamọ́ sínú yàrá kan ìyá ẹ̀ ló ti lè kó wọn pásítọ̀ ṣọ́ọ̀ṣì yẹn náà wọ́n lọ bẹ̀ ó sàpamọ́ fún wọn láti bẹ̀ ó lọ ìjókòó ní sango ìbẹ̀ lóko ti lọ bímọ fún máa yẹn ní ibi àtúntà fún náà ó bímọ fún máa yẹn.
0: ẹni tó wà ń lé yín gẹ́gẹ́ bí ìyàwó.
1: bẹ́ẹ̀ni sà.
0: ẹni tó yẹ pé ilẹ̀ mu dénú ìjọ.
1: bẹ́ẹ̀ni sà.
0: ẹni tó yẹ pé ó bẹ̀rẹ̀ sí ní ìdàgbàsókè títí tó fi di ọ̀gá àwọn aṣọ́nà. ọwọ́ adẹ tó ń yàn lè mọ yín lára torí pé ẹ̀yìn jẹ́ awakọ̀ tẹ́ ń travel káàkiri.
1: bẹ́ẹ̀ni sà.
0: ṣé kì í ṣe
1: pé
0: ṣé kì í ṣe pé torí
1: pé àkọ́bí ẹ̀ jẹ́ 28 years second born jẹ́ 26.
0: ẹ dákun
1: ṣe second born yẹn ó ti fi second born yẹn obìnrin ni ẹ́sẹ̀rì àkọ́bí ẹ̀ samuel second born yẹn ó ti fi lọ́pọ̀ ní èkó tó lọ yẹn ó ti bímọ fún ọkùnrin
0: láì jẹ́ kẹ́ ẹ mọ̀
1: ó ti tó bí ọdún kẹrin sísìn kan ọjọ́ títí ni
0: láì jẹ́ kẹ́ ẹ
1: mọ̀ ká má fọ̀rọ̀ ọ̀gùn bẹ́ẹ̀ ni kò jẹ́ kí n mọ̀ ká má fa ọ̀rọ̀ ọ̀gùn kí n lè kó pápápá nítorí pé mo rí pé tàbí ti lọ mẹ́ ọbẹ̀rẹ̀ sí ṣe gbogbo ẹ̀ nígbà tó yá owó àti ọkùnrin yẹn ọ padà sí abẹ́òkúta pásítọ̀ mi rí ó tọ́jú fún pásítọ̀ mi bá pè ló ní kó kí n kò kí ká má fọ̀rọ̀ gùn kò fi ilẹ̀ nígbà tó wá yá ọ wá ṣe prógámù kan aṣojú àwọn àkọ́dá ní ìjẹ́jọ tá a ṣe prógámù yẹn ọba pè ló kó wá orí prógámù mo sọ gbogbo tó ṣẹlẹ̀ ọ pè kó wá ní ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta ó wá ti samuel yẹn sí wọn samuel yẹn ni wọn sọ̀rọ̀ samuel yẹn wá ń pinni léèrè pé ṣé bàbá lè ní ìyìn kankan nígbà tó wà di ìjẹ ojú friday ìdíje bí gbogbo yẹn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ yẹn pé wọn ti kọ́ rí tàbí kọ́ ṣe bá so àwa lọ police station ìbára lọ́dọ̀ asp kan wọn wá pè kò gbé fóònù kò gbé nkankan wọn gba nọmba mi wọn wá gba nọmba ọmọ yẹn samuel sì yí ló sọ̀rọ̀ ìgbà tó ń gba nọmba ọmọ samuel sì ń sọ̀rọ̀ yẹn samuel wá ní tàbẹ́ni tó ń pè àwa nílẹ̀ àdìjá ni ọ̀rẹ́ màmá ẹ̀ ìwọ ọmọ bíi tí mọ́mi ń gbé wa nǹkan kan ìgbà wo nígbà tó máa ṣe prógámù ní ìjẹjọ yẹn gangan ni mo ṣẹ̀ṣẹ̀ rí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan lára èmi gbọ́ tí mo gbé rédíò sẹ́gbẹ̀ẹ́ mi ìgbọ́ b gbogbo ti mo ni ba ma so radio na wa pe ni ni pe o wa wa nu ile won start gbogbo nu ile won wa iwe ile lati gbe iwe ile Samuel Esther je mo ri iwe ile gbe
0: ile ti e ko
1: ile ti mo gbe ni ba fe ta
0: se ki se yawo yin loko
1: iyawo bi kon loko mi ba sile kon lowo eri iyawo bi kon loko fura ra mi mo kon de o o wa ti te wa nso bi pe o wa we leri o meteta o ri we le ipo ma ta ile yen ni nkankan ni bi te mi gbe joko si won bo ti wa npe mi pe ti je gbo ko ti samel bi so samel wa pe mi pe se mi se won le to ka ko baba ni ni mo le mi ti mo nso ju yin ti mo ran na le lo le pe to jade ni mewa tabure na jade ni mewa nkankan mo wa wo ti olopa e wa pe number e ti ko lo o ko le merin o wa ni ki feel it ipe ofe bi ni olorun ni ki samel ko ma sa lo bi to ba be sa lo bo ba yo sim yen to ba yo pamo ni do ba ya attract gbogbo to ba be start ni be on sa godo pe ko sa godo de police station ki won le ti ni ko olorun ipe to ba je pe mo fe claim omo ni ipe ti lo court mo ni le claim omo omo ofi aje ni mo si ni omo leyin yen for a first mom yo kuri 35 kide don la ko bi ni akobi ni not salaisi ni so ni ka gbe ba
0: alagbaga ni e ba nso oruko yin lekun rere fa awon eyan
1: oruko mi ni gani olonda lati abekuta mo n gbe lapa iwa oke odo se ti wa po ode ide
0: alagba gani yu olorun da
1: e
0: dakun se ki se wi pe se e de fe obirin ni suloka ni
1: baba mo dana pastor lobe pastor bileji ko da gan jeep ti bo da mi lo ni mo kun lo sibe temi fura ra mi gbun lo sibe jeep ni mo gbun lo sibe pa standa jeep ni mo gbun lo sibe ti mo gbe lo sile ana
0: se ki se pe igbele yin gege bi en ton wako ton lo rin ajo ton lo ton bo lo fa to bi to sun obirin de bi pansaga tin se
1: e se baba obirin yen e de ti mo alaga ka ke ti ni e de mo laye ati laye egbo mi to wa nu jo so fun mi pe ah ngba mo sala go ko se ba ba o lo le ma doju ata o lo ma do ohun ni ngba ti won mo eru ba won
0: eru ba won
1: eru ba won
0: ewo
1: awa nu le jo ko mura so fi a de lo pa ti pelu omo se wa to bi mo a de te wa nu yara ni eni eni aso ba ni kin wo ko de won le la tori bed ta jo wa ko de mo ni owo sori anda mo mu aso o de ni to pe mi oni kin mu phone ko ngba ni e bere o de fa to mi ya ni je lo ko fe gbon mi de lo ko fe gbon egbon mi o si ni igbeyin mi de wa n gbo o si aso ti mi kin ra fun to ba bi defender ma ni ko wa pa don be yen
0: baba
1: aso ri siri block ba ni ko lo ta
0: e so wi pe nigba te fe to fe wole ele tin kole e tin kole yan debi pe ke kan fix ilekun ke fix window loku te fi se gbe yawo e nitori ti ele sare lo ra gba won kan won yen le sare
1: da da te e kon ni o se je mo ti fe ati jo wa mo ni moto ti mo lo ti mo fi number don o ta yen o tun ra mi mo tun ta yen ti de to gbo sinu moto nla o ti wa ninu ile mi kin to ma ko ile yi
0: te to kole
1: ile ti mo wa ti se ngba to bimo omo yen lo bi da fi ko wa bi
0: o bi mo
1: le ko mo sare number mi
0: de o bi mo le fi ko wa le omo to ko bi fun ile
1: omo to bi ni ya ti patona 13 on the level o ti kejila
0: le fi ko le fi wa ko lo le tuntun le fi
1: ko le o no lo de kin ko wa bi o no won ni gba ni ile ta n gbe yen ati ko ti wa jampa ni be ni
0: oda ipo wo le wa bayi baba alagbaga ni
1: o ti mo wa o dupe lowo olorun mi riran lati ya 2013 mo ja ori ofe ati anu o wa pelu mi pelu awon ti awon leyin ju anu ti won ofe ti mi ti merara to je pe olorun o ga ogba ti mo ma se won soke soke soke ni gbogbo ipa ni
0: ami ami e se e ko si se nikan kan te jo ngbe bayi
1: ko se nikan kan pelu mi ju olorun o ga oku to wa pelu mi lo ti ko fi mi sile ni igba kan
0: bo le se wa njeun
1: anu ni mo ri da
0: se e ti wa dagba koja wi pe se ijo ti e nlo tabi to se jo yin na leyin na si wa
1: ede ti ku ni mi ijo yen
0: tori kile se
1: tori pe mi riran ijo ti mo nlo oju jo si le mi ko le dule kene lana
0: se awon ijo yi o si gbegbe se bi won se le ba yin pari oro yi
1: a da fun baba awon ijo yen o tun yoyan meta won lo be bi obirin yen se gbo ohun awon awon ara bi yen o sapamo je ni o ti le eko ko le ti le eko nigba yen ijo ti e na o lo be o sa pamọ o sa won lohun
0: oluso agutan ijo yen nko
1: oluso agutan ijo yen na lo o lo be leyin yen omokunrin won mu ko omokunrin o ko ru ijo
0: omokunrin
1: a lo confession o je ti confession ton lo su kejo ni
0: omokunrin
1: nigba ti mo wa n gbo to won omo ati omo aburo bi ti wa nbe mo wa send letter si olopa to track him ati bi o to wa nbe ati reference bi letter ninu gbogbo won reference nikan lo wa da ko wa pe ni pada ni pe won de lebo yen ninu ijo o ni se bi ijo se ri niyan o wa ni keni to da mi ta beta ko ta pe ko se nje si gio e se se ti o gba di todo gio gio o pe ni ta ni e mo le mi mi ga ni olorun da o ni mi mo mo ni e mo mi se yo ba no mo en ton je lo da ninu ijo yen ijo e ti ko bi ya to ba no mo en ton je lo da ninu gogo jo yen o n to se bi ni o je ni e be mo mi abi o ni e mo wa tendi beta mo le ma bi ni sa te ba me mo e mo mi se be mo ta security olorun mo so pe olorun da nko oda isa e le mo emi lo ko e o nkokon o ni ara nta mi ni nkokon mo ni ara nta mi e bi won le ri
0: eni bayi bayi bayi bayi se le n to je gio ijo yen
1: be ni sa
0: se gio lo wa nbe abi pastor kan wa tun wa nbe
1: bi o de ni send ni number e ti ba ti mo di pe gbo pastor ti won down to ni won le le ko yen ko dujo
0: won lawon
1: o wa send di
0: mo arakunrin yen
1: se ni won le le ko dujo
0: arakunrin yen si wa ijo yen di sin
1: o ti wa le bayi nitori pe send ti mo send si gio yen gio wa ni e ba mo se mo nko mo ni ko pe won ki won bi won le ri o ba pe reference nikan o le pe reference yen nese kese ni reference yen ni tejo o si wa lojo o ba pe ni pada won ni tejo ni
0: iya iyen ni wipe iyen ni wipe ki se wipe o gio gbegbe se won ti gbegbe se o da re pe owo ti tan loju opo won ni awa si try lati pe ka fi opo ti wa pe number won ko lo ni to ba dojo mejo a tun lori ofe ati tesi waju eyin te tin gboro oyinbo erin pe o ni agbara pupo ju sugbon kini kan ti mo fe ki gbogbo awon obi laye ka ma gbadura gbogbo odo lokunrin lobirin e je a ma gbadura nitori pe emi a ma so fun awon omo ijo wa ta awon odo ta ba soro nipa oro idile ma ni eyin odo eyin loro idile ma kan ju tan ba bi awon baba baba tabi mama mama ninu ijo pe te olorun ba ti e faye gba pe ke taye wa ke wa fe loko tabi ke niyawo se nte ni niyawo ni isin tabi nte ni loko ni isin le fe se le gbadura pe ru e le tun fe awon eyan mo gbon ri a je wi pe oro olorun ni proverb chapter 18 yen ni verse 22 to so wi pe enikeni to ri aya fe ori ohun rere o si ri oju rere lodo olorun yen ni pe eni to ba ri aya tabi oko fe ori oju rere ore lu de ri lodo olorun loruko jesu awon omo wa ti won jodo won ni siyan
2: amen
0: loruko jesu won ni sigbe ta ba de ri dile to ndaru lowo lowo olorun to nseto idile a seto idile yen ogun orun apadi ko ni bori idile wa ogun ni folorun loke orun to ba dojo mejo alagbaga ni yo olorun da ati mo gbo won alagbaga ni yo olorun da te ba n gbo mi iyafin dokas ademuyi wa ojo oni ni ojo kewa otun la ni birthday won won ni kin fun yin ni 5000 naira won ti so fun mi latosan mo pe won ti gbo yin ni je dogun ona so be enikeni to ba de tun lori ofe to wa fe se won laanu na a o jise fun won egbo won dagbe won loju oju mejeji oriran mo ile tan gbe na nko won tun la won tun fe wale ati ya won fe dogun wa wa won ile kan de ta le yan mo won lori lori ko Jesu Christ ti Nazareth a o ni sigbe o emi o so wipe obirin loje bi o emi o je so pe okunrin na loja ri o sugbon enikeni to ba ri aya fe ori ohun rere o de ri oju rere lodo olorun e n ba ri oko fe ori ohun rere o de ri oju rere lodo olorun awon omo wa oni sigbe ni won tun so le kan si lokunrin lobirin won oni sigbe o ogun orun apadi ko ni bori awon omo wa jesu oluwa wa disin wakati adura didun wakati adura didun asiko ti lo o ti ko wa npanpan mo laarin seju medogun to ku wakati adura didun a fe gbadura fun awon omo wa ni
3: Jesu Oluwa sọ̀rọ̀ ní Luke chapter 18 verse 1 wípé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo kí a máa sì sáré. A apostle Paul náà tún sọ̀rọ̀ ní Thessalonica kíní orí karùn ẹsẹ̀ ìkejì pé ẹ máa gbàdúrà ní àìsinmi. Paríparí rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní Jòhánù kíní orí karùn ẹsẹ̀ ìkẹrìnlá wípé èyí ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀ pé bí àwa bá bẹ̀rẹ̀ ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ a máa gbọ́ tiwa.
0: Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run.
2: Hallelujah.
0: Ẹ̀yin mo sọ ní alẹ́ àná wípé a fẹ́ gbàdúrà fún àwọn ọmọ wa. Ọmọ ológo, ọmọ ológo ni mo pe àkòrí àdúrà yìí bá àgbà tán lónìí tó bá dọjọ́ mẹ́jọ a tún continue lórí ẹ̀. Psalm 127 ní ẹsẹ̀ ìkẹta sọ wípé ọmọ ni ìní Olúwa, ọmọ inú sì ni èrè rẹ̀. Bí ọfà ti rí lọ́wọ́ àwọn alágbára bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ. Ọfà lọ́wọ́ alágbára ìyẹn ni wípé tí bíbélì bá sọ pé ìbùkún ni fún ọkùnrin náà àti obìnrin tí àpò rẹ̀ kún fún wọn. Ó ní wọn a lè dúró lẹ́nu ọ̀nà ọ̀tá. Ẹ rí pé ọfà ẹ̀rí láyé ìgbà ni àwọn jagunjagun ìgbà ni. Ẹ rí pé ọfà ni wọ́n máa ń lò jù torí pé kíni ọfà a máa yára sáré kankan ibi téèyàn bá dẹ̀ wà ọ̀nà jíjì ọfà ó lọ ọbẹ̀. Ó ní wọ́n ti fi ṣe AK-47 nkankan AK gbogbo ẹ̀ ní ìsìn yìí ni pé àwọn ọmọ wa jẹ́ àwọn ọmọ tó jẹ́ wípé a gbọ́dọ̀ tọ́jú. Àwọn ọmọ wa jẹ́ ọmọ tá a gbọ́dọ̀ máa gbàdúrà fún. Mo ń sọ fún àwọn èèyàn wípé Samsoni tí Ọlọ́run yàn nínú ìwé onídàájọ́ tó yàn láti jẹ́ násírì fún ìran tiẹ̀ láti gba Israel là lọ́wọ́ àwọn Philistine. Samsoni ò lè ṣàṣeyọrí kìí ṣẹjọ́ Samsoni nìkan o ọlọ́wọ́ bàbá àtìyá rẹ̀ nu torí pé ẹ ò lè rí ibì kankan tá a lè sọ pé bàbá àtìyá rẹ̀ ti ń gbàdúrà fún. A ò lè rí ibì kankan tán ti ń gbàdúrà fún. Gbogbo àwọn òbí tó ń gbàdúrà lórí ọmọ tán ṣe wàhálà lórí ọmọ tá ń gbàdúrà lórí ọmọ lórúkọ Jésù a ó jèrè wọn o. Èrè wọn jíjẹ kìí ṣe wípé nígbà tí wọn bá tó ń mú owó kàbìtìkàbìtì wá fún wa Ọlọ́run lè ti ṣèwọ lólówó ṣùgbọ́n tá a bá wo ẹ̀rí tá a bá wo inú ìwé oníwàásù orí kẹfà yẹn ẹ rí pé ọ̀rọ̀ Ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní ibi kan bẹ lábẹ́ ọ̀run tí mo mọ̀ tó sì sọ̀pọ̀ láàrin àwọn ọmọ ènìyàn ó ní ẹni tí Ọlọ́run fún ní ọlá tó fún ní ọ̀rọ̀ ó ní tí ó sì sí ti ọkàn rẹ̀ fẹ́ ó ní ṣùgbọ́n kò sí agbára fún láti jẹ́ ó wá ní pé bí ọkùnrin kan bá bí ọmọ ọgọ́rùn-ún ó ní nígbà tó wá kú kò sí ọmọ tí ó sìnkú rẹ̀ ó nílò ẹni bẹ́ẹ̀ ó lọ́mọ ìsanú ó sàn jùlọ. Ẹ rí pé àwọn ọmọ wa ó ṣe pàtàkì fún wa gan láti pé ká máa gbàdúrà fún wọn. Àwọn ọmọ wa ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé ká gbàdúrà fún àwọn ọmọ wa. Gbogbo òbí níbikíbi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ àti gbọ́ wa ẹ jẹ́ gbàdúrà fún àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká make sure wípé à ń gbàdúrà dẹ̀ ń kọ́ wọn ní ọ̀nà Ọlọ́run. Torí pé ta bá wo ìwé òwe orí kejìlélógún yẹn ta bá wo ẹsẹ̀ ìkẹfà ó ní tọ́ ọmọ rẹ lọ́nà tí ó rìn ó ní tó bá dàgbà tán kì yóò kúrò nínú rẹ̀. Ẹ rí wípé àwọn ọmọ wa a nílò láti tọ́ wọn lọ́nà Ọlọ́run. Ẹ rí ẹ̀kọ́ ló jẹ wá lógún báyìí. O gbọ́dọ̀ kàwé o gbọ́dọ̀ ṣe o tọ́wọ́ tí bẹ́ẹ̀ òbí bá ń lọ chọ́ọ̀chì ọmọ rẹ̀ wà nílé a ní mọ assignment. Ọmọ yẹn tó ń sàsáímẹ́ǹtì ẹ bá ti ń kó ń bẹ̀ tán fóònù ló gbé dọ́bẹ̀ sí ní tẹ̀ tó bá dẹ̀ dọjọ́ ọ̀la yóò para hàn. Ọ̀pọ̀lọpọ̀ ń dààmú kiri lónìí as a result of pé wọ́n ti fail láti take responsibilities tó yẹ lórí ọmọ. Lóòótọ́ là ń ṣiṣẹ́ là ń wá owó láti tọ́ ọmọ ǹjẹ́ à ń tọ́ wọn ní ọ̀nà Ọlọ́run. Ṣé kìí ṣe afẹ́kankàwé jù wá lọ afẹ́kan débi gíga bóun náà ṣe fẹ́ débi gíga nígbà tí wọn bá ní Ọlọ́run nínú. Tí ó bá ti sí Ọlọ́run nínú wọn Romans chapter 1:28 ó ní tí wọ́n bá ti kọ̀ láti ní ìrù Ọlọ́run nínú wọn ó ní Olúwa fi wọ́n sílẹ̀ fún ìyẹ́ra láti máa ṣe ohun tí ò tọ́ ó ní wọ́n á kún fún àgbèrè wọ́n á kún fún àṣàgà oríṣiríṣi bẹ́ẹ̀ ìwà ẹ̀rí olóríṣiríṣi lórúkọ Jésù àwọn ọmọ wa lórúkọ Jésù sàtánì kò ní fi wọ́n ṣe pàṣán náà wa. e so pe jesu mo dupe olorun mi mo gbe oga lori awon to fi fun mi mo gbe oga lori ni re to fi sikawo mi lati ma toju olorun mi mo gbadura awon mo to fi fun mi won ni je ogun fun mi ni ojo ale awon mo to fi fun mi won ni je idamu fun mi ni ojo ale awon mo to fi fun mi oluwa yo gege bi oro re ni Isaiah chapter 18 verse 8 yen to wi pe awon mo wa yo wa fun ami ati ise iyanu awon mo mi mo wa fun ami ati iyanu ami oluwa iyanu oluwa yo hanu amo mi o eko olorun oro olorun yo wonu aye amo mi awon mo mi won ni yaya kuya won ni ya paniyan won ni ya jinigbe awon mo mi won ni gbon ni kogun ba mi awon mo mi won ni fun mi ni damu ale awon mo mi won ni yaya kuya awon mo mi ologo na ma je awon mo mi itesiwaju ba aye won asiyori ba aye won bo ro pe won na so ti e asiyori ba awon mo mi asiyori ba won itesiwaju ba aye won aye won ma fogo olorun aye won ma fi ona olorun loruko jesu omo mi oni ya jigunjale omo mi oni ya yakuya omo mi oni koni ya won agbe nipa loruko baba tomo ti e mimo omo mi yo di dokita omo mi yo di engineer omo mi yo di alufa nla awon mi yo di eni ti o ma groyin ogun olorun kakiri agbala aye omo mi koni ya yahu yahu awon omo mi won ni ya yakuya o ogun olorun yo fara han ninu aye awon omo wa ni oruko jesu christi oluwa wa ami e je ki gbogbo eyan ka so gbogbo eni to ni la koja kan tabi ekeji lori omo mo so sinu aye yin te ba ra mi se loruko jesu christi ti nazareti oluwa ko ba wa pade awon omo yen oluwa ko ba won pade loruko jesu ni oluwa loluwa pe won o fun wa so ni loruko jesu a o ni jebi lori won loruko jesu awon na o ni jebi lori wa awon omo wa o ni se ku pa wa loruko jesu christi ti nazareti ati ngbori sisi ni nsin awon omo npa obi won pa won obi won won gbe won wele wele won ku won sinu bag won fe lo fun won sorisirisi awon omo wa loruko jesu ami buburu be ko ni bale won loruko jesu ami olorun yo wa nu aye won awon omo wa loruko jesu won amo olorun ju ba ti le sin olorun awon o sin olorun ju be lo ori ofe christi yo de ma ba won gbe awon omo wa ma wa lara awon tolorun to ma lo lati tun orilede ise o ma ri be ogun ni fun olorun loke orun ni oruko jesu christi oluwa wa ami ami ami loruko jesu awon ibi ti mo fe kaya si nibe gba to ba dojo mejo a lori ofe lati ma tesi waju eri eyin eyan wa ejo mo fo olorun ba be wa e je ka make sure wi pe awon omo wa a n je kan mo na olorun a n je kan mo eko olorun paapa julo eyin to je pe a si ni awon omo to je pe won ese n dide le e je ka iti ma foju won mo to ni se pelu olorun e ri pe awon baba mama tan ba pe wole tan ba e ri pe laye igba ti awa wa lewe awon eko ta n kon lewe o je n to n se eruba wa lati se ibi sugbon ni isin ko si ru e mo yi ese re si apa kan ma se te kokoro ni kokoro ti wo le da olorun lo le da mura si ise ore mi ise la fin deni giga bi akobare ni feyinti bi ole la ri gbogbo o sin le ewe mo bayi to ba ti e wa won kan ka bi akosori lasan ni won ka sugbon ninu ile wa awa na le ma fi gbo awon nkan won e ko won asiko an joko pa lo o si mo fonu ti gba gbogbo akoko awon omo bayi a joko nigba kan ere osupa gbogbo omo adugo a kura wajo a ma palo a so itan orisirisi sugbon nisin ko si ru e mo baba ati mama bi merin nu baba boya awon omo bi merin nu ile eri onikaluku teriba lori fonu ni opon ifa ti satani gbele olorun lo seto e sugbon satani jagba o wa gbele onikaluku lowo opon ifa yi loku to onikaluku nda ni gbogbo gba ko je ko ni kaluku le fokan si nto e ko se mo ni isin oko si iyawo phone ni a fi communicate nu le hey eko wo la nko awon omo wa Olorun ni je ka jebi lojo ale loruko Jesu a ni jebi bi Olorun tin be te mi wa gbogbo en to ni la koja kan tabi ekeji lori awon mo Oluwa yo ba wa pade o anu Olorun yo de fara Jesu Oluwa wa amen amen loruko Jesu e je ki n wiyan bi meji tabi meta laarin seju marun to ku yi ka fi mu a ipe ohun te fe da si boya ti alagba agari Olorun da de fe da si ni gba ta mo wa le fe so ni lori mi eh asatunde so lori e 0913 70 86 75. Hello
2: akuse oluwa
0: oluwa kuse re sir
2: ama teswaju o
0: amen sir
2: ibi ologo na a o jo de be so
0: amen loruko Jesu
2: comrade ilesan mene
0: le kan si e se sir
2: ama baba wa so wi pe omo ko mo ko se fe bi anakana
0: Olorun
2: mo je ka siyan o
0: atanakana atomo ko mo Olorun mo ja ni kan be
2: ami o tori wi pe se gbogbo to n sele yen se amu bi arabirin yen mo ama awo ni abaje awo ni mo awa pe ida yi se bo se ye ko ri niyan bado bade lo
0: abo abo
2: ba mo ojisi Olorun me ganbe ta le pe ni ojisi Olorun ko lo mo je ka se
0: ami ami pa pa julo be ni yen ba wulo nu ijo
2: ko waye ninu ojo togo bade lo
0: ogbon jobo
2: eni to de lari ati mo je ni to nbo
0: God bless you sir
2: Olorun o ni fi eni kene sile
0: ami
2: ami
0: e se gan ni sa lagba ile san mi God bless you sir e je nwe nikan si ka to ma lo e je ki nwe nikan si loju opo yen +24814249 1006 o ni oju opo wa +24814249 1006 tabi
4: hello
0: ma
4: e ku eto
0: oluwa lo seto re ma
4: e gan le daada o
0: ami ateyin na
4: se ri awa ta ri ran Oba ti ri ba mi ati se wa nu.
0: Mm.
4: Emi ti mo so riran won sa lo niyan. Emi ni ori ofe laitan.
0: Ori ofe laitan.
4: Bi ati se ni ko si bi ati le so won mo won ri pon kan ni. Ṣugbọn mo gbadura Olorun lo di baba yen Olorun lo si ni na ro won do mo lu laya ni.
0: Won do mo le fun yin pelu ipo te wa.
4: Bẹẹni.
0: Oko wa sa lo. Ah, oda it is well ma. Amaso leyin eto. E se eh ori kan wa ta ma ko ngba kan bo ba lowo wa lo re pupo bo ba lo nje wa lo re pupo ba pon jude ba yonu de gbogbo won asa lo won ko mo e mo o lo fi ye kemi ati ka di Jesu mu
5: yes
0: tori pe ore le ko ni aye le ko ni egbon le ko ni oko le ko ni aya le ko ni sugbon nikan wa ti o le ko wa o na ni olorun ta ba di mu e ja di Jesu mu ka di opo re mu loruko Jesu oju oni ti wa olorun tin be te mi e wa emi ati yin ani damu ale oju opo te ma pe mi si tin ba tin dide lori eto boya fe tun da si oro yi a fe ni oro kan ta fe so tabi keji e fe ran mi sa ko ni ni e fe ran mi si gani olorun da ni oju opo mi ni 08057929941 08057929941 awon akorin wa ti jo wa inu mi adun e ba wa ran won lowo olorun yo ran ina lowo eyin na ti ri baba wa Samuel Igbitoye won ni oju oluwa ki gba kan ti ta ki se gbogbo e sugbon ijo yi a fe ke ran won lo to run ko n ta ba se fun olorun o na ni a o gba ire e lojo kan oju o account ti awon akorin yen lekan si 20 70 20 97 38 30 26 lekan si 20 97 38 30 26 UBA yo gbe Adeola Adeyeba wa Adeola Adeyeba ni o gbe wa te ba pe te ba ti send anything e le pe number temi na ke so pe amo send nikan bayi sa won akorin o olorun awon te olooto ni won ka to le fi won le e won pe ijo iwa mimo Olorun o na ni ijo wa loriko Jesu Olorun yo wa pelu ai wo titi ojo mejo ta lori ofe ati pade bi Jesu ba de emi ati yo ni mi se o sugbon to ba fa bible ese gbogbo n ta fe se laye yo kun fun ore ofe Kristi gbogbo kan to wa ni kari so kan tabi ekeji Olorun yo gbori wa soke emi Olorun yo de wa pelu gbogbo en to n saisan Oluwa yo wa isan re san ogbo Olorun yo de farahan ajinre kayode oye bode yin ni titi ojo mejo ta lori ofe ati ma pade Dixon Itunu la moju ero wa e ma ja gbagbe o oju Oluwa o nwo mi o si nwo yin God bless you.

0: ọjọ́ tọ́sẹ̀ wà tọ́mọ rẹ̀ máa fẹ́lá nínú ọlá ńlá. Lẹ́ni ọjọ́ tọ́sẹ̀ ojú rẹ̀ máa rí ire ọmọ rẹ̀ nílẹ̀ alàyè. Kì í ṣe fún wa Olúwa bí kò ṣe pé orúkọ rẹ̀ láfi ògo fún. Ẹ má yín Olúwa ẹ̀yin ìránṣẹ́ rẹ̀ gbogbo àti gbogbo ẹni tí ń bẹ ní orílẹ̀-èdè ayé. Ìbùkún ni orúkọ Olúwa láyé àti láéláé. Láti ilẹ̀ ọ̀run títí tó fi dé ìwọ̀ ọ̀run ìwọ náà ni. Láti gúúsù títí tó fi dé àríwá orúkọ rẹ̀ tó gbéga. Gbogbo ilé pariwo go go go go go go go go go go. Bàbá Alábìyẹmọ yìí ti gorí afẹ́fẹ́ o. Wà sọ fún Kẹ́yẹmọ Nàìjẹ́pì ni mò ń jẹ́. Ayé òní dá gúnlẹ̀ tọmọtọmọ. Òní yìí mo fẹ́ gbàdúrà lórí pé ká má ṣàṣe dànù lórí ọmọ. Tí n bá rí kí kàmọ́ lè kábí ọmọ tó ètì tó ṣàṣe dànù lórí ọmọ wọn nínú bíbélì. Ìwọ náà wọ ìtọ́jọ́bù nínú bíbélì. Gbogbo ọmọ rẹ̀ mẹ́wẹ̀wá. Ọjọ́ kan ṣoṣo ló sọ gbogbo wọn nù. Lọ́jọ́ tí ìjìjà tí atẹ́gùn abàmí fẹ́ tọ́jà wọ ilé rẹ̀ níbi tí àwọn ọmọ mẹ́wẹ̀wá wà. Àìsà àṣẹdànù tọ́jọ́ láyé yìí ò sí nítorí àtilẹ̀ tó ọmọ mẹ́wàá pọ̀ kò dẹrùn. Ṣùgbọ́n ọjọ́ kan ṣoṣo ni wọ́n sọ di kòròfo. Abíyọ́mọ wo ló ń gbẹ́bi táyé òní sọ di kòròfo lọ́jọ́ ayé rẹ̀. Mo gbàdúrà gẹ́gẹ́ bí pé ọlọ́mọ tó wà lára mi ayé òní sọ di kòròfo. O lè má sọ wípé ṣe bọ́ Ọlọ́run padà fún lọ́mọ. Ṣùgbọ́n ṣé ọmọ tó ti bàjẹ́ lára Jọ́bù nígbà tó gbọ́ pé ọmọ rẹ̀ mẹ́wẹ̀wá kò sanlẹ̀. Ṣé ọmọ orí ìpòrúru ọkàn tó máa wà nígbà tó gbọ́ pé ọmọ mẹ́wẹ̀wá ń ti lọ. Àní kò má rí rárá ni àdúrà tèmi. Ẹni sọ ayọ̀kanu gan kì í gbàgbé. Ká wá sọ wípé ẹni tó sọ mẹ́wàá nù lọ́jọ́ kan ṣoṣo. Àìsà àtẹ́gùn ọ̀fọ́ ọmọ tó wà nígboro ń sìn. Mo ti wù kí òkùnkùn ó fọ síta tó. Kò ní fẹ́lu ìwà àtọmọ rẹ lórúkọ Jésù. Ìdí tó fi ní kí gbé ìsọjí àbàmì kalẹ̀ ní agẹ́gẹ́ nìyẹn. Ó dẹ̀ ní ká gbé àkórí rẹ̀ ní èmi òní mọ bó jẹ ọmọ. Ó dẹ̀ ní kí fún gbogbo ènìyàn ní mọ́tò ẹyọ kọ̀ọ̀kan lọ́fẹ̀ẹ́. Káde kọ́ sí ara mọ́tò ẹ wípé mi ò ní mọ bó jẹ ọmọ. Àìsàn fún ọmọ òde alára lórúkọ Jésù wọn ní pìkan o. O ní ṣe làálàá lásán lórí ọmọ o. O ní ṣiṣẹ́ fórí olórí jẹ. Èrè lobìnrin jẹ́ lábọ́jà wá jèrè ọmọ rẹ. Ọmọ rẹ ò ní kánjú ṣera rẹ̀ léṣe o. Ọmọ rẹ ò ní kánjú lọ sájú lé ọrùn. O ní gba lẹ́tà ikú lórí ọmọ. O ní gba ìpè ọ̀fọ̀ lórí ọmọ rẹ o. Ẹgbẹ́ òkùnkùn orí tabẹ́ tẹ́tẹ́ gbé kalẹ̀ torí ọmọ rẹ ó yá ó lana lẹ́ni o. Jíjẹ́ òkùnkùn yẹn ó yá fọ́dànù lójijì. Àánú tó gbọ́mọ pọ̀ ó yọjú sí wà tọmọ rẹ. Ogun ò ní dìde sí ọ nígbà tó fẹ́ máa jèrè ọmọ o. Ọmọ rẹ ò ní ṣẹlẹ́yà. Ọmọ rẹ ò ní ṣàgbé kiri. Ẹgbẹ́ òkùnkùn tá a fi mọ́ nítorí ayé rẹ lórúkọ Jésù ò ní gbúrò rẹ̀ mọ́ láéláé. Àwọn ẹgbẹ́ òkùnkùn lórí ayé ọmọ rẹ. Abatẹnijẹ́ dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ lẹ́ni o. Alárùka dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ. Màmá tàkà nínú lẹ́yìn wọn ní fọmọ rẹ rúbọ ogun o. Ẹ̀mí ọmọ rẹ ò ní sọnù. Káwọ́ ẹ̀mẹ́jì sórí kó máa ṣàmì orí ọmọ rẹ dórí àpèsì. Ọ̀rọ̀ rẹ máa yà wọ́n lẹ́nu tọmọtọmọ. Àánú gbé ọmọ rẹ dìde lójú àwọn ẹlẹ́gàn. Ojú ti ẹlẹ́gàn àwọn ọmọ rẹ o. Ẹlẹ́dàá ọmọ rẹ ò ní ṣerú ayé o. Arúgbó ogún dẹ̀yìn lẹ́yìn ọmọ rẹ lẹ́ni o. Ó di dandan wàá jẹ wọn mọ̀. Ó di dandan lórúkọ Jésù ṣe máa ṣojú rẹ o. Ayé ò ní sọ ọmọ rẹ lẹ́sẹ̀. Ìbànújẹ́ ò ní bá ọmọ yín rìnrìn àjò. Ayé ò ní kọ́ ọmọ rẹ níkò. Omi ata ò ṣe é bọ́jú ò ní rí ìpọ́njú lórí ọmọ. Ayé ò ní tí ọmọ rẹ mọ́lẹ̀. Èpè àfinú fídọ̀ṣẹ́ ó yá ó jáde lára ọmọ rẹ lẹ́ni o. Ẹnu ló ń rojọ́ wọn ní rojọ́ mọ́ ọmọ rẹ. Ilé alàyè wàá jẹ wọn mọ̀. Sàmí ẹlẹ́yìn ọmọ rẹ ò ní bẹ́ bọ́ra mutí. Ọmọ rẹ ò ní báwọn mú ìmúkúmu láyè. Èyí tó ti ń mú yẹn olúwàgbà lẹ́nu rẹ̀. Akọ́bá ni kò ní kọ́ bá ọmọ rẹ o. Ogun ò ní rẹ́kọ̀rọ̀ gbọmọ lọ́wọ́ rẹ. Ọmọ rẹ ò ní ṣubú dànù. Sàmí ẹlẹ́yìn ọmọ rẹ máa ní ọjọ́ ọ̀la. Ọmọ ò ní kẹ́yìn sí ọ. Afẹ́fẹ́ ẹ̀sẹ̀ ìbànújẹ́ kò ní fẹ́ lu ọmọ rẹ. Àgbà tí ó kẹ́ sọ̀rọ̀ yóò kẹta sáré ò ní sálangbalangba lórí ọmọ o. Ẹ kó aṣọ ọmọ rẹ̀ pamọ́ ìyá rẹ̀ gbọdọ̀ fojú rí má kò ní jẹ́ ìpín rẹ o. Ẹ kó àwọn fọ́tò ọmọ rẹ̀ kúrò ńlẹ̀ ìyá rẹ̀ gbọdọ̀ fojú rí má kò ní jẹ́ ìpín rẹ. Ọmọ rẹ tó rọwọ́ yọ díẹ̀ díẹ̀ ayé ò ní dá dúró. Òní ni kì í jọ̀la ọmọ rẹ̀ máa ṣe oríire. Lórí ọmọ rẹ̀ ọ̀nà ńlá o. Ìkòkè gbọdọ̀ wá lórí ọmọ kò ní já sọ̀fò. Ọmọ rẹ̀ ò ní kọ́ ti lẹ́tà. Ìyanu tó ti rẹ ti tipẹ́tipẹ́ lórí ọmọ yá gbà lẹ́ni o. Ire wọlé yín wà. Olúwa máa já ìmọ́lẹ̀ ọmọ rẹ̀ látòní lọ. Ọ̀rẹ́ amúnisìṣe ọ̀run yà lẹ́yìn ọmọ rẹ̀. Olúwa máa wáyè fún ọmọ rẹ̀ lókè nítorí ẹ̀gbin ìsàlẹ̀ yìí o. Iṣẹ́ pẹpẹ lẹ́ni ní bàjẹ́ lórí àwọn ọmọ wa. Ayé òní gbomijẹ́ lójú ọmọ rẹ̀. Wọ́n dẹ̀ ní fọmọ gbomijẹ́ lójú rẹ̀. Ọmọ rẹ̀ òní rọ́gùn ìfàsẹ́yìn. Ọmọ wa òní rọ́gùn ìdádúró. Wọ́n ní kọ ní ayé mọ́ ọmọ rẹ̀ o. Ọmọ rẹ̀ máa bọ́ lálẹ́. Ẹ̀yin àkọ́bí àtàwọn ọmọ yòókù ẹ̀ ní dìgbẹ̀wù dání o. À ń jẹ gbọ́dọ̀ kò ní bá tọ́kọ rẹ jẹ. Ẹ̀yin mọ́mì mọ́mì lórúkọ jẹ́ ìṣe ọmọ aṣojú yín o. Àlọ́ òní jóúnjẹ ọmọ nìkan wàá jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ o. Kò ní k lẹ́nu rẹ o.
1: Tó
0: bá ń dúró jó ń jọmọ nínú ìran rẹ wà dúró jẹ. Ìsí àwọn ọmọ rẹ yìí yóò padà sójú rẹ. Làálà rẹ lórí àwọn ọmọ yìí ò ní já sásán. Lọ́jọ́ ìnáwó ayọ̀ ọmọ rẹ ẹni ẹlẹ́ni ò ní gbàṣe rẹ ṣe. Ojú kì í pẹ́ sí kí í sí mọ́là ọ̀nà máa là fún wa tọmọ rẹ. Pẹ́pẹ́ mọ́ dúró jẹ wọn ọmọ ó laná lẹ́ni. Pẹ́pẹ́ mọ́ dúró ṣe ìyá àti bàbá ọmọ ó yá laná lẹ́ni. Ìwọ́n tó ṣe làálà lọ́sàn-án lóru lórí ọmọ ló padà jọrọ rẹ̀. Ọmọ ò ní kẹ̀yìn sí ọ tí ọrọ̀ rẹ̀ bá dé. Ayé ò ní kẹ̀yìn ọmọ rẹ̀ sí ọ. Tó bá pẹ mọ́ rẹ lẹ́ẹ̀kan ṣoṣo yóò máa dẹ́rùn lẹ́ẹ̀mejìlá. Ọmọ rẹ̀ máa kọ́ lárùn ọ. Ọ̀run rí gbogbo làálà rẹ̀ láti ẹni ró yẹ̀bẹ̀ sí jèrè rẹ̀. Ọmọ tó ní ayé àti ọrùn kó bẹ̀ sí rántí rẹ̀. Ó rántí ọmọ rẹ̀. Iṣẹ́ yín alẹ́rẹ̀. Iṣẹ́ yín adìde. Aráyé ò ní fọmọ bú ọ. Aráyé ò wá ní fọmọ nà ọlẹ́gba nígbà tí iṣu ọmọ ìbá jiná. Ayé ò ní fi làásì gbọ́ ọmọ kọlà sí ọ lójú. Lọ́jọ́ ayé ọmọ rẹ̀ ò ní káwọ́ lérí sọkún màmá. Ọmọ ológun ilé ìwé yá máa ṣògo rẹ nìṣó. Olúwa yóò dojú ti àwọn tó fẹ́ fọmọ dojú ti ọ. Ayé ò ní dayẹ̀ pẹ̀ sí gàrí ọmọ rẹ̀. Tí wọn kì í bá ga nínú ìran rẹ ọmọ tiẹ̀ máa ga. Gbọ́lọ́hún wá mi kò ní jẹlẹ̀ lórí àkọ́bí rẹ o. Ọjọ́ iwájú wa tọmọ rẹ ò ní bàjẹ́. Ọ̀run bínú sí ùsà ọlọ́run ò ní bínú sí ọmọ rẹ o. Ó ní dájọ́ ọ̀rọ̀ fọ́mọ rẹ o. Nínú ìrìnkèrindò ayé ọmọ rẹ yóò mẹ́ẹ̀kì ẹ̀. Ọmọ rẹ máa gòkè olùkọ́ afárá tó jà. Ìnú ayé ò ní ranjú mọ́mọ rẹ o. Ẹ kú àdásù lórí ọmọ ó dópin lónìí. Ogun àdájà dópin. Wàá dọmọ ọlọ́run. Ó yẹ wọnú májẹ̀mú ìyanu tuntun. Ó ní rọ́gùn àbí kú àgbà lórí ọmọ o. Jésù Olúwa. Ẹ̀rí kan wà tí mo gbọ́. Mo ti sọ fún ẹjí ní àmì wípé ká dà sórí afẹ́fẹ́. Táwọn ẹ̀yẹ̀ kan lè mọ̀ wípé Jésù ti ṣe bíi tìgbani. Mo bọ̀.
2: Mo dúpẹ́ lórí ọmọ mi. Ọmọ mi ṣá lóyún. Tó bá dé ibẹ̀ wọ́n á lọ operation ni. Tó bá dé wọ́n á lọ operation ni. Màálé mi ò ní ṣe operation ilé ayé mi. Nígbà tó wá ń lébọ̀. Lébọ̀ yẹn wá sọ pé kò lè gbé mọ́ kò lè ṣe ká. Mo ní ẹ fún lómi mu. Ẹ fún lóróró. Bó ṣe mú omi yẹn tán dà sí lára. Bọ́lọ́hun ṣe ṣe yálu nìyẹn tó bí ọkùnrin láti láńtí. Ẹ̀bá mi dúpẹ́ tọ́lọ́wọ̀ òdòdó àdúrà tì í ní o.
3: Àti gbà olóṣèlú wá ọmọ.
4: 5 years.
5: Lẹ́yìn ọdún karùn-ún àti bí ọmọ. Sọ́bẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àti bímọ o.
3: Àti bímọ o.
0: Nítorí àkọ́kọ́ ẹ̀rí ẹyọ kan la kàn máa gbọ́ sí.
6: Ọlọ́run bàbá alábíàmọ̀ ààyè ló wà. Èmi náà ti lẹ́rìí ogó ní fọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ o lọ́wọ́ Ọlọ́run bàbá alábíàmọ̀. Èmi náà ti dèrò ìlú òyìnbó. Ọmọ mi ti mú mi wá sí ìlú òyìnbó. London ni mo wà báyìí báyìí tí mo ti ń jẹ́rìí yìí o. Ogó ní fọlọ́run lókè ọ̀run. Mo dúpẹ́ o. Ọlọ́run bàbá alábíàmọ̀ o. Ààyè ló wà.
0: Ó àní ìsọjá kéèké máa lé ní wẹ̀sẹ̀ tó ń bọ̀. Pẹ́ gbogbo àwọn tó mọ̀ púpọ̀ ní ìpòrúru ọkàn lọ́wọ́lọ́wọ́. Pẹ́ gbogbo àwọn tó mọ̀ púpọ̀ ọmọ wọn múnú wọn dùn. Pàápàá pẹ́ gbogbo àwọn tó mọ̀ wípé wọn gbọ́dọ̀ mọ́ bọ́jì ọmọ. Mo ń mọ̀ lára wípé Jésù ní ẹ̀tọ̀ tó yàtọ̀ sí gbogbo àwọn tó ń bọ̀ ń bẹ̀. Tó bá ti dé ilé pákó ní ìlú Agége. Ìwọ kan bèrè àmọ́ playground. Buhari rẹ̀ gbà. Ó pẹ́ tí mo ti mọ̀ wípé òkè báyìí lọ́wọ́ àfúnni ń gbé. Bíbélì wípé alábùkún ni fún àwọn tí ń bùkún ni. Kò sí ọrẹ tó dá lórí ọmọ lórí ara rẹ tó gbé. Olú máa jẹ́ kí gbogbo ènìyàn ṣe bí agbára rẹ̀ bá ṣe tó lẹ́ni. Kò sí bó ṣe fẹ́ kéré tó tí ò yẹ kó fi ránṣẹ́. Ìwọ gbìyànjú kó o ṣe. A torí ìkànṣì kan lọ lọ́run o. Bẹ́ẹ̀ ṣe ń ṣe owó ò ní tán lọ́wọ́ yín o. Mo gbàgbé bí mo ṣe ń kúrò lórí ètò báyìí mo múra ìfọ̀ lọ́wọ́lọ́wọ́. Àárọ̀ ní aago mẹ́sàn-án gbogbo ẹbí ẹ máa ti wà ní orí òkè. Tó o bá ti ń bọ̀ mú kátẹ́nu ń jẹ wá afẹ́fẹ́ ṣèdìdí àdúrà ni o. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sú bọ́ọ̀sọ̀p tó wà ní ìfọ̀ ní ògùnṣe. Ní bọ́ọ̀sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Buhari rẹ̀ gbà. Ọlọ́run bàbá alábíyàmọ̀ o.
7: Ààyè ló wà.
8: Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fakeye Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamo.

0: kalẹ̀ látorí òkè.
1: Lẹ́yìn ọjọ́ méjìlélógójì.
0: Transformation.
1: Ìyípadà la kò rí ìtọ́nú yìí o.
0: Gbogbo ènìyàn tí ẹ yá máa bọ̀.
1: Ìṣòro tó máa wáyé lọ́jọ́ 7 September 13 lọ́dún yìí.
0: Ìyànà tó wà ní Èkó Pápá Filling Station.
1: Tó wà lórí Bridge Wall Road lálójú kọjá Jọ̀ǹkú.
0: Ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ Ọlọ́run kankan.
1: Ago mẹ́jọ alẹ́ ni ṣòro wọn ti bẹ̀rẹ̀.
0: Ẹgbẹ̀rún méjì.
1: 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìbò kan látorí òkè lọ́fẹ̀ẹ́.
0: Àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ni.
1: Láàrin kárí bá torí ṣe.
0: Yẹnja Avin.
1: Prophet Suma.
0: Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
1: Ẹgbẹ́ 0902-520-2724.
0: Yéesu retí rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
2: Màá mú láàárọ̀ nínú ìwé Sámúẹ́lì kìíní orí kọkàndínlógún 4 Samuel verse 19. Ẹgbọ́n tó sọ, wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n wólẹ̀ sìn níwájú Olúwa, wọ́n padà wá sí ilé wọn sí Rama. Elikana sì mọ aya rẹ̀, Olúwa sì rántí rẹ̀. Ìyẹn kan bá wa kó parí ńbẹ̀ yẹn pé Olúwa sì rántí Ana. Ẹ kíyèsí láàárọ̀ yìí, Olúwa ni mọ́ gbàdúrà pẹ̀lú ẹ̀yọ ọmọ Ọlọ́run. Olúwa sì rántí mi, and God remember me. Oṣù kẹsàn la wà, oṣù tó ń pè ní September. September to remember, and God remember me. Olúwa ó sì rántí mi. Ẹ kíyèsí, mo ka Bíbélì mi, mo wá rò ó. Bí Olúwa bá lòun sì rántí Hannah, Ẹ̀sà, ṣolúwa gbàgbé rẹ̀ tẹ́lẹ̀ ni. Nínú Bíbélì náà mo ti rí nínú ìwé Genesis tí Olúwa ní Olúwa sì rántí Noah. Ṣé Olúwa máa gbàgbé àwọn tirẹ̀ ni? Nínú ìwé Isaiah orí kọkàndínníàádọ́ta chapter 49 ẹsẹ̀ kẹẹ̀dógún. Ẹgbọ́n tó sọ, obìnrin a lè gbàgbé ọmọ ọmú rẹ̀ bí tí kì yóò fi ṣe ìyọnú sí ọmọ inú rẹ̀. Lóòótọ́ wọ́n lè gbàgbé, ṣùgbọ́n èmi kì yóò gbàgbé rẹ̀. I will not forsake you. Mi ò ní gbàgbé rẹ̀ lolúwa sọ. Bolúwa bá lóhun ò ní gbàgbé wa. Kí ló wá ṣẹlẹ̀? Tolúwa ní òun rántí Ana, ṣó gbàgbé ni? Tolúwa ní àṣìrántí Noah, ṣó gbàgbé ni? No, Olúwa ò gbàgbé. Ẹ kíyèsí láàárọ̀ yìí, ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti gbọ́ pé Olúwa ní mo rántí wọn, ó sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì náà pé mo sì gbọ́ gbígbé wọn, mo sì rántí wọn. Gbogbo ìgbà tẹ́ ẹ bá ti gbọ́ tí Olúwa rántí, n tó ń sọ ni pé mo ṣàánú. Bẹ́ẹ̀ ni, gbogbo ìgbà tẹ́ ẹ bá ti gbọ́ ohun tó ń sọ nìyẹn pé mo ṣàánú rẹ̀. Bíbélì ṣáà sọ wípé Olúwa dìde kí o ṣàánú Sioni, torí àkókò láti ṣe ojú rere fún ó ti tó. Ẹ̀yin kan wà bí àkókò ti tó kí Olúwa kó ṣe ojú rere fún ọ. Nígbà yẹn la yóò wá sọ pé Olúwa rántí tèmi tọ́pẹ́. Bẹ́ẹ̀ ni, nígbà yẹn la yóò wá sọ wípé Olúwa rántí ẹ̀jẹ̀ Jésù. Bẹ́ẹ̀ ni, nígbà yẹn la yóò rántí, wọ́n wá fẹnu wọn sọ pé Olúwa rántí rẹ̀. Àárọ̀ yìí, ohun tá a máa tẹnumọ́ nínú àdúà nìyẹn, pé kí Olúwa kó rántí wa. Ẹ kíyèsí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, a fẹ́ gbàdúà. Ẹ kọ́kọ́ mú eléyìí, ẹ porúkọ Jésù, ẹ pe ẹ̀mẹ́ mẹ́mọ́. Nípò ìgbàgbé tí mo wà, Olúwa rántí mi. Bó o ti rántí Ana, fàánú rántí mi. Fàánú ṣe ìrántí fún mi. Nípò ìgbàgbé èyí tí ayé mẹ́wàá, fàánú rántí mi. Ó yá àdúrà. Láyáná Bàbúbẹ́lẹ́ Akẹ́láyáná náà, nípò ìgbàgbé tí mo wà, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, ọba Gbọ́lẹ̀ àti Èlè, fàánú rántí. Ìyá Mádámárá Dàlẹ́ Àgàdáyá Màrọ̀rọ̀, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí, fàánú rántí. Kíyèsí láàárọ̀ yìí, mò ń wo bí Anna yóò ti máa ṣe nígbà tí wọ́n gbàgbé ẹ̀, nígbà tí ayé rẹ̀ gbé nípò ìgbàgbé. Òun àti ìyáálé ẹ̀, àwọn méjèèjì ni wọ́n jọ máa ń lọ sí Ṣílò. Bí ìyẹn bá ti débẹ̀, Bíbélì sọ pé orogún rẹ̀ á sì máa fi níràn. Ẹ kíyèsí sá, ìyá máa sọ̀rọ̀ kògbákògbé lórí ẹ̀, ọkọ rẹ̀ sì fẹ́ràn rẹ̀. Ọkọ rẹ̀ ní Anna fọkàn rẹ̀ balẹ̀ sẹ́, ó ṣe iyebíye fún mi ju ọmọ lọ. Ṣùgbọ́n ẹ wo bí ìsà, ọ̀rẹ́ lè ṣe iyebíye sí ọ, kò sí tó dàbí kéèyàn nìkan tèèyàn. Mẹ̀yánà Barúbẹ̀lì Agàdáyà Manuels, ẹ kíyèsí, kò sí tó dàbí kéèyàn nìkan tèèyàn. Ó lè ṣe iyebíye ọmọ rẹ, ó lè ṣe iyebíye sí ọ lóòótọ́, ṣùgbọ́n o ò lè fàyè ọmọ rẹ ṣayé tiẹ. Bó o bá ṣàìsàn, a lè sọ pé ká fàyè ọmọ rẹ pààrọ̀ rẹ. Ẹ já gbàdúà láàárọ̀ ẹ, fi ohun tèmi rántí tèmi náà. Olúwa lo ohun tèmi fún mi kó o fi rántí mi. Ohun tí mo nílò, ohun tèmi Olúwa fi rántí mi. Fún ohun tí tèmi rántí mi, Olúwa ohun tí mo fẹ́, ohun tí ọkàn mi ń ṣàfẹ́rí, fi rántí mi. O tèmi gangan, Olúwa fi rántí mi. O yà àdúrà. Anábàlú Àbàdáyà Dàdá, fún tèmi rántí mi. Ẹ̀gbẹ́ àwọn wòlíì, fún tèmi rántí mi. Ìlàbáyà Dàdá Àdáyàlà, fún tèmi rántí mi. Ọba Gẹ́lì Àdé, fún tèmi rántí mi. Àmì mẹ́ta Jésù Olúwa wa. Bóyá àdúrà tí mo gbà yẹn, bóyá kò yí ọ. Ẹni tó ń gbé nílé mi rẹ́ǹtì tó kú bẹ́ẹ̀ tó tún wá lọ gba lémi, ilé tó ń gbé tẹ́lẹ̀ ilé kọjú sí mi kọjú sí ọ ni. Ṣùgbọ́n ilé tó gbà báyìí, ilé tuntun ni o, kódà ó ní POP. Ẹ wo bí Olúwa ọba tí ìkọ̀lé fún, Olúwa ò tí ì fohun tí ẹ rántí ẹ. Torí ní ọjọ́ kan, ẹni tó ní ilé rẹ̀ lè sọ pé àwọn àbúrò mi dé láti lu ọba, màá dáwò rẹ padà owó tó san. Ṣùgbọ́n má bínú, mo fẹ́ kó fi bí ilẹ̀. Àwọn èyí ò ló ti dánwò dáwò rẹ padà, kò sí tó fẹ́ ṣe sí. Ó ṣàfún ọ lọ́sẹ̀ méjì, ó ti lóṣù mẹ́rin, ó sì tún fẹ́ dánwò rẹ padà. Láńlọ́ọ̀dù rẹ ó mọ̀ dáa gan o, àlàmú rẹ mọ̀ sí èèyàn. Wo bí ìdí bá ṣe tiẹ̀ kìí ṣe tiẹ̀. O àfi kólúwa fún ọ ní ohun ti tiẹ gangan. Ẹjẹ́ àṣàmesà, omi wọ́n lè fi ọ sí orí àga pé ìwọ ni kò dúó fún ọmọbìnrin ní ọjọ́ ìgbéyàwó ẹ, tí ì bá ṣọmọ rẹ kìí ṣọmọ rẹ o. Gbogbo tó wù tó lè ṣe lọ́jọ́ náà, tó o bá lọ tẹ̀sí àgẹ̀rẹ̀ jù, ẹnìkan lè fọ̀rọ̀ gún ọ lára pé àwọn tó lọ gangan wọ́n ẹ̀já sóúnjẹ. Ẹ̀yin tí wọ́n rẹ́ǹtì yín lẹ́wà dàbò wa báyìí, ìgbà náà ló tó mọ̀ pé àyè rẹ lélẹ̀. Ó tó bá jẹ́ téèyàn ẹ̀sà lèyàn lè lérí fùrùkọkọ sí. Mo gbàdúà fẹ́lì kan bí ohun tó jẹ́ tí ẹsẹ̀ Olúwa yóò fi rántí ẹ. Ohun tó jẹ́ tí ẹ Oluwa yo fi reti.
3: Amen.
2: O to je ti e. Oluwa yo fi reti e.
3: Amen.
2: Igba ti Oluwa fe reti awon omo Israeli. Ko so pe wo lo satipo ni Jericho. Ko so pe wo lo satipo bi lile ajoji kankan o fu won nile ti wole. O ni ba gba ile ti yi fu yidi. Bibe le ti mo pe mo sete lati ranti yi. Eyin kan be ni bi mo gbadura bi woli o ti e gangan se ti aye re nbere oko ti e ayada baruba li agada yabara ti se to mo fe o mo fe oju fo pe iyawo re bo oko ti e omo ti e ile ti e ise ti e o to je ti e Oluwa yo fi ranti e. Oluwa yo fi ranti e. Oluwa yo fi ranti e. Oluwa yo fi ranti e. Esa nigba ti a bere ipade Olorun kankan lori ile adu ati debi ile ti wa Esa awon eyan ki wa looto pe ku orire bo le ti ri bi ibi mo wa je yin lowo o je wa lowo looto botiki ba ti se ti e babi gbosa ki se ti e afi ko Oluwa ranti re ni bi Oluwa o ba ranti re o to gbokan leye aye won le yi oda lady time won le so po bu awon won le lo bigberaga won le libo ti wo ye ko ti awon lorun won le li kilode to wo so re to lo be so mo pori ile odile lo wa ni esa ko si ti won le mu lowo afi ko ni titi e bi o be to sabi se o ti e gangan Oluwa yo fi ranti e. Oluwa yo fi ranti e. Obire ka ti okore oko ati yawo won ro ba bi won si won ba won ri bi kele IBF ti won ba se ye esa won de se fun gba meta o de tu fail won e wo bi won wa lo se ai kankan ti awon odo nse ni ise boya soro gate de ba pe esa won wa lo kini tumo re tori eyin iya mi ibi ti mo lo to ba se ibori ana o na ni o tu so in ton pe be le pe wo lo ba omo bere to ba le bimo wo wa be pe ko ba oko awon lajosepo to ba loyun yo ba won gbe oyun wo fowo siwe Olorun ba je sori buruku wo fowo siwe wo wa ba won gboyun fun osu besan to ba ti wa bi omo wo wa gbe omo fa won awon bidere ndato awon wa mo tomo olomo iyen ni sorogeji esa baba tu se yen na eni ti yo ba won gbo mo olowo gba 4 million won si ti fun ni 2 to ba ti bi mo tan o gba balance e o ba loyun looto nigba to yo fi di osu merin oyun ba wale esa eko lo ti eko kokoko mi na ibe yen mo ti mo pe bi olowo ba se tan lati fun olomo Oluwa kilode to tu pa sorogeji sorogeji so mo won o ba je fi won le kan mo da won ara won ninu do ibi ti mo lo leleyi to ba je pa mo bere e bi mo ye looto se mo pe lojo kan yo pada wo be to ba ni 4 million yo pada so pe o fe sa fe robo mi ni e gba 4 million do yi mo sa fe ri omo mi ni o ti o ba je ti ese ki se ti e won ni ko ja jo gba laaro yi Oluwa ranti mi pelu ohun tebi eyi taye fi mi se yeye o ti to ranti mi laaro yi ranti mi bo ti ranti Ana pelu Samuel ranti mi Oluwa ranti o ya dua aya ta le gejoli a Oluwa ranti. láti ibe ọba gẹ́lì àti èlì rẹ̀ láti ibe láàárọ̀ yìí pẹ̀lú ohun tèbe ní àárọ̀ yìí tó ti gbóhùn mi àsọtẹ́lẹ̀ leléyìí o gbogbo tó jẹ́ tiẹ̀ tí ayé fi ọ̀dájú gbẹ́sẹ̀ lé ebi dúó bí wòlíì láàárọ̀ yìí mo sọ wípé olúwa yọ̀ọ̀dá rẹ̀ fún ọ olúwa yọ̀ọ̀dá rẹ̀ ẹ̀sà olúwa yọ̀ọ̀dá rẹ̀ ẹ kíyèsí láàárọ̀ yìí o bí tí màá mú ẹnu mi sí nìyẹn torí mo mọ tí wọ́n ń pè lé kí olúwa rántí ènìyàn ìjẹ́ èyí tó wà bí tó jẹ́ pé ìpele ìgbàgbé lẹwà olúwa ló ní kí n gbàdúà fún ọ á gbà bí ìgbà tí olúwa ò gbọ́ àdúà ènìyàn mọ́ ó ṣẹlẹ̀ sí jésù fúnra rẹ̀ olúwa olúwa èéṣe tí ìwọ fi kọ̀ mí sílẹ̀ á dàbí ìgbà tí olúwa ò gbọ́ àdúà ènìyàn ẹ̀yin kan lẹ̀ ń larú nǹkan bẹ́ẹ̀ kọjá báyìí ẹ̀yin tí ayé kọ bí ìgbàgbé sí olúwa ló rán mi o bí ẹ bá ṣàbẹ́ àánú yóò rántí iye o mo sọ fún yín pé gbogbo ìgbà tí olúwa bá ti rántí ènìyàn àánú ló fi hàn àánú ni màmá sọ nípa ẹ àánú ló ní ìdì màmá àròyé kọ ẹsà ẹyí kan lẹ gbọ́ mi láàárọ̀ yìí ọlọ́run àánú mo bẹ̀ yóò dìde sí ọ̀rọ̀ rẹ ohun tó béèrè yẹ àánú ni kó o mọ́ ọ bèrè torí tó bá ti jẹ́ àánú ẹ̀sà àánú kìí bẹ̀bẹ̀ àánú kìí bẹ̀bẹ̀rẹ̀ tì ẹ̀sà bí àánú bá bèrè àánú àmọ́rígbà àánú kìí wá tì ọlọ́run àwọn ọlọ́run àánú kìí ráhùn ebi kìí pa àánú ojú òkè ti àánú àánú wa kìí fọwọ́ rọ̀ sẹ́yìn ọlọ́run àwọn bàbá mi àánú wa kìí gbà mẹ́lẹ̀ olúwa o àánú kìí dúró sẹ́yìn ẹ̀gbẹ́ àkàbárú àbáhádà yádà ló àṣà ìtẹ́ àánú ló ga jù ẹnikẹ́ni tó bá ti débẹ̀ adáríjì ni òní bíbélì fi sọ pé àánú ń ṣògo lórí ìtẹ́ àánú ìtẹ́ àánú ló ga nígbà tí èṣù sọ pé màá gbé ìtẹ́ mi ga ju ìtẹ́ olúwa lọ olúwa wò pé ó wàá lọ jókòó síbi àánú pẹ̀lú rádaràda tó ṣe kò lè pọ̀ síbù bẹ́ẹ̀ bíbélì gan tiẹ̀ fìdí rẹ̀ múlẹ̀ pé àánú ga ju ọ̀run lọ ẹ kíyèsí tá a bá ń gbàdúà a máa sọ wípé ọ̀run a máa sọ pé ọ̀run torí ibẹ̀ ni ìtẹ́ olúwa wà ìtẹ́ keje nìyẹn níbi tí olúwa wà ṣùgbọ́n àánú sà ìtẹ́ tiẹ̀ ga ibẹ̀ ni jésù fúnra rẹ̀ ló ti ń ọpírẹ́tì ibi tó ti ń ṣìpẹ̀ fún àwọn ọmọ ènìyàn nìyẹn pé ò lè pawọ́ ò lè payé rẹ́ àánú nìyẹn ẹ̀yin kan gbọ́ mi láàárọ̀ yìí mo dìde mo lọ sí ìtẹ́ àánú ẹ̀yin tí ayé yín nílò ẹ̀ bí ẹ bá ṣàbẹ́yì ayé yín kò gba àánú àánú tẹ́ ẹ nílò manú kàdá yádà lé àgàdá yàbọ̀ ọ̀sà ayé yín kò gba àánú.
4: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní àkókò yìí. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín mọ̀ ni ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, the Midway Market, gbági titun nílùú Ìbàdàn. Good morning, sir. Good morning, ma. How are you? And how was your night? Gbogbo leo, systematically, òní tún ni ọjọ́ kẹwàá oṣù ẹlẹ́ẹ̀kẹsàn-án ọdún 2026. Ẹwà kí wà lásán o. Ẹwà já dìde ká lọ síbi pẹpẹ. Ẹjá lọ kí bàbá mi ajídára. Ọba tó mọ yí ìtàn ẹ̀dá padà lójijì. Ẹ̀sà ẹ dìde ńlẹ̀ òní tún ni Thursday. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ń Sona Church. Ẹ dìde ńlẹ̀ ẹjá lọ síbi pẹpẹ. Mọ́mì ẹjá lọ bí pẹpẹ. Ẹjá lọ yí ká ọ̀tún ká lọ yí ká òsì. Mọ́mì ẹjá lọ kúnlẹ̀ ká lọ dọ̀bálẹ̀. Dádì ẹ dọ̀bálẹ̀ níwájú ẹ̀. Mọ́mì ẹ kúnlẹ̀ ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹnìkan níbo pẹpẹ. Múbì kan nu lé yín. Ibi tó ń dọ̀bálẹ̀ sí tó ń kúnlẹ̀ sí yẹn, òní wọ́n ń pè ní pẹpẹ. Ẹjá jọ dúpẹ́ lọ́wọ́ alágbádá iná. Bàbá mi kìkì òye, àríkú yẹrí. Ẹjá mọ̀ yí ká ọ̀tún ká mọ̀ yí ká òsì. Ká mọ̀ gbé Ọlọ́run yìí ga. Ọba rẹ̀ ọ.

0: ọjọ́ Thursday oni ọjọ́ kẹwẹ́wẹ́ ìwà lásán ma wà ní ìlú Èkó ní ago mẹ́rin ẹnìkan ní níbo ma ní wọ́n bá ń júwe nísìn pastor Oko ó ti kò lọ́dọ̀ yín o ibẹ̀ ni tí wọ́n mo fẹ́ lò ní agbára ẹni tó la yá tòun by four èmi màmá náà ti ràn yín lọ́wọ́ gbogbo ohun tí mo fẹ́ fún yàn màá mú ẹ má wọrí gbogbo nǹkan tí màá fún wọn màá fún yín bẹ́ẹ̀ at least bí báwọn èèyàn pàdé máa bá wọn 7500 ní gbogbo ẹgbẹ́ dá lónìí ọlọ́run ló ní kí n máa bọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin ará Èkó engineer ẹ bá ń pe pastor tóbi kọ́ wa bá ń júwe bẹ̀yẹn.
1: Gbogbo ibi tí ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní ẹgbẹ́dá number 11 Awori Street ilé epo Alhaji bus stop ẹgbẹ́dá Lagos.
0: Lágbára ọlọ́run tó bá ti di four lónìí màá wà nbẹ̀. Àní ẹjẹ́ ìfẹ́lẹ́ ìkún kíní kan bẹ̀ tá à ń ṣe lórí Facebook, YouTube àti TikTok àti ń lo nǹkan kan a fẹ́ gbé ọlọ́run dìde ni ẹ sáàmù iyọ̀ yín pàdé mi gbogbo ẹ̀yin tí mo ti fún ní iyọ̀ lánàá ẹ̀jẹ̀ á pàdé ọ̀dẹ́kùnlé Epaphras mi ò tí ì sọ bẹ́ẹ̀ ṣe lò ó kàn gbà lọ́wọ́ ni tó bá tún di Sunday àwọn tí ò ti gbà tí wọ́n máa fún wọn wẹ́mà lágbára ẹni tó la yé àtọ̀ gbogbo ẹ̀yin sóná ṣọ̀ọ̀ṣẹ́ lọ gba tiyín náà ẹ̀mí lò ó gbogbo ohun tí wọ́n bá fún yín ẹ gbọ́ instruction lẹ́nu mi èmi la rán sí ọ náà o ohun tá a ṣe láàárọ̀ ìyàtọ̀ o màá sọ nǹkan kan sá ẹ jẹ́ ìṣe báyìí.
2: Wọ́n rán mi ní iṣẹ́ iṣẹ́ yẹn mo gbọ́dọ̀ jẹ kó tó di pẹ́ pùn bí olúwa ní kí n sọ nǹkan 15 tí ó bá ọ láàrin òní sí ọdún tí ń bọ̀ nǹkan mélòó 15 things 15 goodness nǹkan 15 tí ó ṣẹlẹ̀ àsọtẹ́lẹ̀ 15 fún ayé rẹ kó tó di wòye àmọ́dún ẹ̀mí olúwa ní ní tó o bá kọ́ ọ́lẹ̀ ní tó o bá gbọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ ní ọ̀ṣẹ̀lẹ̀ sí ọ. So mọ́ bá ẹnikẹ́ni ṣe awẹ́wà sí ọkàn ẹ̀páyà mọ́ wá bẹ̀rẹ̀ sí gbàdúrà olúwa bó ni ó ṣe wá ó ní ikọ̀ mi yóò wà lójijì ẹ kígbe ọlọ́run òjijì bẹ̀mí wò lójijì mo wá bèrè olúwa ọ̀nà bóun ni ó ṣe ṣẹlẹ̀ ó ní ṣe bí mi ni mo bẹ Joseph inú ẹ̀wọ̀n lọ ká sí tí ń retí ìdájọ́ tí ọ̀mọ etí ọ̀jẹ́ bọ́yá sí ikú because ìṣẹ́jú ẹ̀ ni wọ́n fi mú kan nínú àwọn tí wọ́n jọ wà nú ẹ̀wọ̀n tí wọ́n lọ bẹ orí ẹ̀ sọ ìṣẹ́jú ẹ̀ náà ló sì ṣe tí wọ́n fi mú ẹnìkan nù wọn tí wọ́n dá lẹ̀ gbogbo yín lẹ mọ̀ tán yẹn nínú ìwé Genesis chapter 40 and 41 àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n fi abúwọ́ tí ọba lẹ̀ ẹni tó ń se oúnjẹ ọba wọn bẹ orí ẹ sọnù ẹyẹ lọjẹ àmì abàmì nìyẹn pé kì í ṣe gbogbo èèyàn náà ní ọgá àwọn kan gba ìdájọ ìdálẹbi àwọn kan sì gba ìdájọ ìdáláre ẹsẹ mítì nínú ẹyin méjèèjì màá mọ nísìn ìwọ lànà àtàn ṣídà náà gbogbo nǹkan 15 tí mo fẹ́ sọ yìí inú ayé Joseph láti mú òjijì lọ ṣẹlẹ̀ sí ẹ fọwọ́ sáyà ní èmi Joseph ẹ sọ dáadáa kípe mẹ́tí mẹ́lẹ́gbẹ́ èmi ni Joseph amen alágbọ́tí náà ń bí mọ̀mọ́ ti sùn mọ̀mọ́ ti sùn ẹ bá ń jí a ní agbọ́tí náà a sì ní agbóúnjẹ ọba náà so ètò ọba fẹ́ jẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta ni a sì ní Joseph náà ń bí ẹ fi gboyà kígbe lówó kì Joseph ni mí kí ni nǹkan àkọ́kọ́ tó ṣẹlẹ̀ sí Joseph nínú ìwé Genesis chapter 41 ẹ jẹ́ ohun tí bíbélì sọ ní verse 9-13 màá kà fún yín kí n tó wá mọ list yẹn Genesis chapter 41 verse 9 nígbà náà ni olórí agbọ́tí wí fún Pharaoh pé èmi rántí ẹsẹ̀ mi lónìí ẹni tó yẹ kó ṣe ọ́ lóore tó ti gbàgbé ẹni tí bàbá rẹ ṣe lóore tó lòun san fún ọmọ tí ọ̀ràn ti mọ́ gbogbo agbọ́tí tó ṣe lóore rí láyé àwọn tó ran ọmọ wọn lọ́wọ́ àwọn ọmọ tó ran lọ́wọ́ tí láwọn ò mú ọ travel ẹ mọ̀ wo ẹ̀yin kan wọ́n àdúrà tàyè rẹ ní lóore o mọ̀ sọ́lẹ̀ kan náà ibikíbi tí wọ́n bá wà kí wọ́n ṣùwé ìrántí ẹ̀ ṣídà kí n lohun tó ṣe ó ní mo rántí ẹsẹ̀ mi lónìí yes Pharaoh sì bínú sí àwọn.

ọmọ ọ̀dọ́ rẹ̀, ó sì fi mí sínú túbú. Ó ń sọ fún Farao nìyẹn o. Ó ní ìjọ tẹ́ ẹ bínú sí mi, tẹ́ ẹ fi mí sínú túbú. Olórí ẹ̀ṣọ́, èmi àti olórí aláṣẹ, àwa mẹ́tẹ̀ẹ̀ta lẹ kó bẹ̀ lẹ́ẹ̀kan náà. Kí ló wá ṣẹlẹ̀ ní verse 10-11? Ibẹ̀ làwa ti lálàá lóru kan náà, èmi àti òun, àwa láàlá olúkúlùkù bí ìtumọ̀ àlá tirẹ̀. Kí ló wá ṣẹlẹ̀ ní 12? Ọ̀dọ́mọkùnrin kan ara Hebrew ni, ọmọ ọ̀dọ̀, olórí ẹ̀ṣọ́, ó sì wà níbẹ̀ pẹ̀lú wa, àwa sì rọ àlá wa fún un, ó sì túmọ̀ àlá wa fún wa. Ó túmọ̀ fún olúkúlùkù gẹ́gẹ́ bí kíni, gẹ́gẹ́ bí àlá tirẹ̀. Last part, verse 13. Wọ́n ní ó sì ṣe bí ó ṣe ń túmọ̀ fún wa, bẹ́ẹ̀ ni ó sì rí. Èmi ni ó mú èmi ló mú padà sípò iṣẹ́ mi. Aláṣẹ onìwọ́ sọ̀rọ̀, òun lọ yóò pokùnso. Ó ní mọ̀ rántí, mọ̀ mọ́ nǹkan àkọ́kọ́ tí ó ṣẹlẹ̀ sí ọ lẹ́yìn program oṣù September to remember. Wọ́n á rántí ẹ̀. Kí mo ní mo ṣe? Ẹ̀kọ́ tí mo lè sọ́lẹ̀ o, sídà. Ẹ̀kọ́ tí mo sọ́lẹ̀ yìí o. Àwọn kan ń bẹ́ ń bì tọ́jẹ́ wípé lójijì ọkàn rí pé wọ́n ṣìwé ìrántí kan o. They remember him. Ẹnìkan níta ní ọ̀ràn tí mi, ẹni tí ọ̀ràn tí rẹ náà lẹ́lẹ́dàá rẹ̀. Nínú ìwé Malachi chapter 3 verse 16, ó láwọn tó bẹ̀rù Olúwa ń bá ara wọn sọ̀rọ̀, Ọlọ́run sì ń gbọ́. Bíbélì ni ó sì ṣìwé ìrántí. Ẹ̀yin kan mọ̀ pé wọ́n ti gbàgbé ẹ̀ kó bímọ. Ẹ̀yin kan mọ̀ pé wọ́n ti gbàgbé ẹ̀ kó tí ì travel láti ẹjọ́ yìí. Nínú ìwé Genesis chapter 8 verse 1, Genesis 8:1, wọ́n ní Ọlọ́run sì rántí Noah. So èèyàn méjì ni mo rántí èèyàn. Ìṣáìdà kọ́ lòun rántí ẹ̀ tàbí kó fi sẹ́nìkan nú kọ́ rántí onítọ̀hún. À ń kọ̀ wá sí ẹni tí wọ́n rántí mọ̀mọ́ tó tún rí bákan náà. Ẹ múra o, ẹ múra o, mi ì ní sọ tí Ọlọ́run kò sọ o. Ẹni tó pè ọ́ ti ń sọ pé ò ń jù ọ lọ tẹ́jọ́ ń jìgbó mọ̀ bàjà mọ́. Ìwé ìrántí ẹni wọn èsì. Àní kété tí ọba ti lè ṣí ìwé ìrántí rẹ, iṣẹ́ abàmì bẹ̀rẹ̀. Àwọn kan bẹ́ẹ̀ bì tọ́jẹ́ wípé yọ dàbí àlá ni. Amen. Ẹnìkan bí mo nígbà tí wọ́n mú ìkọlù àwọn ọmọ sí òní padà, wọ́n dàbí ẹni pé wọ́n ń làálà. Àìsà gbogbo tí n bá sọ jáde lẹ́nu mi, kì í ṣe mi mọ sọ o, ní ti ran mi sí ọ nìyẹn. Kéèsì ẹ̀yìn kan n tó jẹ́ ọ̀dàbí ẹni pọ̀ wà nínú ipò ìyà, ipò òsì, wọn ò síwé ìrántí ẹ. Ẹnìkan nínú ẹ̀yìn méjèèjì tó bá ti ṣe àmì kó tún jókòó kó tó di parí oṣù kẹsàn-án, wọ́n á síwé ìrántí rẹ. Sida, mo sọ ìtàn fáwọn ọmọ chọọchì lọ́jọ́ Wednesday tọkọjá lọ́hùn. Ìkan nínú àwọn ọlọ́pàá, ọ̀gá ọlọ́pàá tí mo ń wá bí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́nà ojú ọ̀nà yìí tí táǹkà jó, táǹkà epo ló jó, bóun ló ti jó. Ìkan nínú àwọn ọlọ́pàá yẹn ló yin ìbọn sókè. Ìbọn tó yin sókè báyìí, ibi epo lọ láǹdì sí. Epo yẹn jóná, ẹni tó le kó wá dìde. Bó ṣe dìde, ó ní kí la fẹ́ ṣe báyìí? Ká tó wí, ká tó fọ̀. Odidi ọ̀gá ọlọ́pàá pátápátá commissioner of police ti gbọ́. Ó ní kí wọ́n mú ẹni yẹn kí wọ́n ó tì mọ́lé. Wọ́n ti ọlọ́pàá mọ́lé. Àṣọ ọlọ́pàá náà lè ṣẹ̀wọ̀n. Ẹ wá gbọ́ ohun tó burú jù láyé. Tí commissioner bá tìyàn mọ́lé, màmá commissioner ló lè sí. DPO lè sí. Any other person ò lè sí. Àfi kí commissioner ò ṣe kí ni. Commissioner míì ló lè sí. Ẹni yẹn sì wà ń bẹ̀ day 1, day 2, day 3, day 4, day 5. Ẹni tó ni epo sọ ipò kí wọ́n sọ fún commissioner fún wọ́n ṣẹjọ́ mọ́. Ó ní kí wọ́n sọ òun ti yáfẹ́ ẹ̀. Insurance kúkú ń bẹ lórí epo yẹn náà tẹ́lẹ̀ pé wọ́n gbọ́ bùkátà rẹ̀ ní company àwọn. Bó commissioner tí wọ́n sọ fún àmọ̀bọ̀yá kò débẹ̀, kò sẹ́ńtọ́ rántí bàbá yẹn mọ́. Ọjọ́ kẹfà ìyàwó ń kígbe, ọjọ́ keje, ọjọ́ kẹjọ, ọjọ́ kẹsàn-án, ọjọ́ kẹwàá, nígbà tó pé ọjọ́ kọkànlá. Ẹ̀mí kan bá sọ fún pé òun ṣe pé wòlíì ọ̀dẹ́kúnlé Epaphras kí wọ́n bọ̀ gbàdúrà. So bó ṣe pè mí, èmi ti ẹ̀ ń bọ̀ nínú studio ni mo bá gbọ́ ti ẹ̀ ń pè hello, mo ní hello sir. Wọ́n fún ya fóònù ni, mo ní atáwá ni. Fóònù yín kọ́ ni, nọ́mbà yín kọ́ ni, ó ní mo wà látìmọ́lé. Mo ní bí ikú bá ń kojú gbẹ̀ ni, òwe ńlá rèé. Bí ikú bá ń pa kí ní ti aláwọ̀, kí láwọ̀.
fẹ́ sọ. Ó ní wọ́n ti tì mí mọ́lé o. Mo ní kíta ló tì yín mọ́lé. Ó ní ọ̀gá wa. Ó ní wọn ò sì rántí mọ́. Mo ní ẹ pé DP wo kí wọ́n bá yín sí yín lẹ̀. Ó ní DP ò lè pè wọ́n. Ó ní DP ò gan ti wá pé sítalẹ̀ mọ̀. Ànáwó ẹ̀. Gbogbo ẹ̀yin tí ayé tì mọ́lé. Gbogbo ẹ̀yin tí ènìyàn tì mọ́lé. Fi agbára ṣe àmì lòun òkè kí ẹ̀mí mímọ́ kó ṣu ọ́ lẹ̀. Kígbe dà ẹ kígbe sà bàbá mi o. Ẹ ṣíwèé ìrántí mi.

0: and you are a Bobby Uderakama Kayojo Riwa.
1: Let's give him a basin dupenny.
0: Dear Pastor and Pastor Mrs. Adekule Peter at Bugome, the Comfort Life Mission International, Aja Lagos Branch.
1: And you can celebrate, you sir.
0: Baba Wanin Uruwa, Pastor Odekule Epaphras, Baba Mio, and it's Ulua Bawara. She does make the Comfort Life Mission International to carry a year.
1: I have a look to marry.
0: Tarubo, don't know.
1: That's to a medaku in Nibeko.
0: For Nibala Hawala Tiliba Jesuba.
1: Every 7th of September is your day, sir.
0: Pastor Odekule Epaphras, Baba Mio,
1: wishing long life and prosperity.
0: Or do you need Jasima?
1: Emma Kua Dilio Logo Luruko Jesu.
0: Olukede, Pastor and Pastor Mrs. Adekule Peter. Ati Bugome, the Comfort Life Mission International. Aja Lagos Branch.
2: Ebo Mio, Bugbe Yomo Lonte Wanilu Eko. Toba Ti Diago Meri. Especially inside the Ebeda. Egba Wuli Odekule Epaphras. Laleju. At least, Ibi Momboy. Emi Oluwa ni mu anointing oil over 7500 dani mu iyo over 7500 yo je anfani nla asiko birthday wuli odekunle Epaphras in to ni gbadura si niyan o na si ni material ti mo nlo lu nbe e to wa daju gbogbo sona church laaro yi gbogbo nte ni lo won ti ko de be titi ipade birthday ti nlo lowo yo pa yi titi ojo Sunday yoku tun jodun ti nbo kini kon sele si o ni rere olohun ba nbo iwo sati mo tele trend bi mo se ran so yi e to tun wa daju oni pe ise eyo kan la lanfani lati se ni ojo Sunday eni kan ni side ibo le nbo leko side egbeda ni o ile odekun le o wa si side egbeda ma ni won ba njuwe le kan si ma tun pe pastor yen egbo mi gbogbo eyan omo olohun tin ba ti ku nbi ni isin wayi ma bo sori YouTube ma boss on Facebook at TikTok Odekunle Epaphras Baba Mio ibi ti mo nbo yen an fi yo gbadua eyin ti mo ti fun e mu pade mi eyin te ti gba e mo boda iyo itu nbe lowo ti e mu dani o da mo yo ti mo fe fun oni ojo Sunday ah eje mo bele go
3: mo be ni ke ni soro sa eyin ko le mo o se bi ipo to wa o ni ipo to daju to le wa aiti ranti eni ipo kan to nbe to daju yi so bo se pe mo ba gbadua oluwa mo fe ko se bi olohun won la lagbara ti baba imole bo la se fe yo bayi nibi ti mo tin gbadua lo mo ba ngbadua emi olohun kan ran mi leti ni oni mo wa bi mo ni bo le wa se le bo oni afi tin ba mo commissioner oni e pa fun mo yan olohun nikan mo won kan ran ti ni pe mo lo se soji ni Eko ninu bi ti awon ni police college ibe mo ti pade baba commissioner ti Lagos mo kan ranti won ni mo ba ni ah in si wa ni number won mo ba won phone mo kan ri ni bi mo se deko mo ba mu phone oni uluwa ki baba yo gbe because oto ni ko tun ni number oto iwe mi kan ti nje nkan kan belomi pe mi in le ri pe mo wa gbadua so bi mo se pele kan na o kan wole ni karan won ba ni elo ta lo soro mo ni wole odekunle Epaphras lati ilu Ibadan omo wa kan ni nbe ninu ewon won si ni commissioner lo le ba commissioner so in we waste the time e gba mi ki le si olodun na lo fi si mi lenu oni police station mo ni Ibadan ni Eko leyin wa oni mo nbo omo commissioner to wa nbe oni e fun mi di 1 hour nigba to di 1 hour eni yen lo pe mi fun re oni won mo ti fi mi le amen mo wa bi mo ni bo lo se sele oni kin ti e to soro oni dpo wa dpo station wa oni ta lo pe ta lo mu bo lo se se o lo ni olorun ojiji emi na ja se bayi amen. So, mo wa pe commissioner e se sa o. Mo ni bo wa lo se je ti yan fi gbagbe baba sinu ibe yen fun odidi ojo mokanla. Egbon ti won so, simple statement to je ki lo gbadua gba fe fire. Egbon ti commissioner ti bi wi, o ni mo ti gbagbe pe mo fi yan be. Mo ti gbagbe pe mo se kini? Mo fi yan be. Mo wa ni ta abare ni pe nko, o ni yo lo su merin be. Yo lo su marun be na wo e ba ye mo fe ke gan ni sa wa ni baba mi o
4: Olúwa wa. Jésù Olúwa wa.
3: Bí ọwọ́ lónìí, ìbánikẹ́ kan tí mo fẹ́ sọ ilẹ̀ bọ̀ kò sáàyè. When heaven remembers a man, heart will discover him. Ẹnìkan ní kílẹ̀ wúyẹn, ọjọ́ tí ọ̀run bá ṣíwèé ìrántí èèyàn, ọjọ́ yẹn láyé òwe ọ̀yẹ́, ọjọ́ yẹn lóyún ọ̀yọ́ nínú ẹ̀, ọjọ́ tí ọ̀run bá kọ́kọ́ rántí ẹ, wà á kọ́kọ́ gbé ká àkọ́kọ́ rẹ débi.
4: Wà á rí iṣẹ́ àkọ́kọ́. Ẹ jẹ́ ń wòye àwọn tí a lè fi agbára ṣe àmì, mo sọ lẹ́ẹ̀kan náà ká ṣíwèé ìrántí ẹ. Mo ní ká ṣíwèé ìrántí ẹ. Ṣáájú wọn jókòó.
3: Nínú ìwé Esther chapter 6 kinní kan ṣẹlẹ̀ lẹ́yìn programu gbé verse 1 sí Esther chapter 6. Wọ́n ní lóru náà ọba kò lè sùn, ó sì pàṣẹ pé kí á mú ìwé ìrántí àní ìròyìn àwọn ọjọ́ wá
4: a sì kà níwájú rẹ̀.
3: Ọba ò ní sùn.
4: Ọba ọ̀run ò ní sùn.
3: Kí ló wá wí? Gbé verse 2 sí. Wọ́n ló sì wí pé a sì rí pé a kọ́ pé ẹnìkan bẹ tí màá sọ géètì ìtọ́jẹ́ gate man. Mordekai ti sọ ti Bigitani àti Tẹ́rẹ́sì, àwọn ìwẹ̀bẹ̀ ọba méjì olùsọ ìdòrò, àwọn ẹni tí wọ́n ń wá ọ̀nà láti gbé ọwọ́ lé Ahasuerusu ọba, àwọn tí ó di kúùpù, ó sì tu wọn láṣìírí. Ọba sì sọ nínú ẹ pé mo wọrí ìwọ ló fún wa kúùpù wọn yìí, ìwọ lòdì ó ṣe máa dá ọ lọ́la. Bó ṣe wí fún náà nìyẹn, títí tẹ pọ́dún méjìlá kò sì rántí ẹ̀ mi. Àbùdá ọmọ ènìyàn ò ní kí wọ́n gbàgbé. Bíbélì ní ṣe ìyá lè gbàgbé ọmọ ọmú rẹ̀, ó ní ká má rí gbọ̀tọ́ ẹ̀ka tán ni ó ló ṣe é ṣe pé ìyá tó bí ọmọ àṣé ntọ́ka ẹ̀mẹ́rin tó mú láyé èèyàn kéèyàn gbàgbé. Ó wá ní èmi nìkan ni Ọlọ́run tí ò ní gbàgbé rẹ̀. Ẹ kígbe wà mọ̀ ké mọ́ dìde ọba dá ni mọ́ gbàgbé. Aṣẹ́ ẹ̀ lè sọ̀rọ̀ dáadáa.
4: Ṣíwé ìrántí mi. Ọjọ́ orí mi ń lọ.
3: Jésù Olúwa wa. Sida. Jésù Olúwa wa. Wọ́n padà síwé ìrántí Mordekai náà. Nínú ìwé Genesis chapter 30, ẹ bá mi gbé verse 22 sí. Genesis 30 verse 22. Ọlọ́run sì rántí Rákẹ́lì, Ọlọ́run sì gbọ́ tiẹ̀, ó sì sí nínú. Àṣẹ tí ò di òbí mọ láti ejò àṣẹ kì í sá IVF, àsọ̀run ọ̀ràn tiẹ̀ ni. Àṣẹ tí sísí táyé òbí tí ìlọ́kọ títí dàárọ̀ yìí, àsọ̀run ọ̀ràn tiẹ̀ ni. Ọjọ́ tí ọ̀run bá rántí ẹ̀dá, ayé a sì rí e. Kí ló wá ṣẹlẹ̀ ní verse 23? Nígbà tí Ọlọ́run ṣíwèé ìrántí rẹ̀, wọ́n ní ó sì lóyún, ó bí ọmọkùnrin kan, ó sì wí pé Ọlọ́run mú ẹ̀gàn mi kú. Ọjọ́ tá a bá ṣíwèé ìrántí lẹ́gàn lọ, bí wọ́n bá tí ì ṣíwèé ìrántí, ẹ̀gàn continue, struggle continue. Náwó yẹn fi gbogbo inú ẹ̀ ké. Ẹni bàbá mi o! Jọ síwèé ìrántí mi. Ẹlẹ́dàá mi o! Bá ń síwèé ìrántí àwọn ọmọ mi. Ìrìnàṣẹ́ aládáyàṣù. Jésù Olúwa wa.
2: Gbogbo ẹ̀yin ará Sona Church pẹ́pẹ́ yọ pọ̀n mọ́ Sona Church láàárọ̀ yìí. Láàrin aago mẹ́jọ sí aago mẹ́wàá àbọ̀ ó ti tó. Ìṣẹ̀ náà gbogbo ẹ̀yin pásítọ̀ ó ti tó báyìí náà. Ìyókù màá lọ parí ẹ̀ nílùú Èkó tó bá ti di aago mẹ́rin lónìí. Pastor Jobi kí n tó máa lọ, ẹ bá ń ṣàpèjú ibi tí mo ń bọ̀ Lẹ́kọ̀ọ́.
5: Gbogbo ibi tí ẹ bá ti ń bọ̀, ẹ bọ́lẹ̀ ní ẹgbẹ́dá. Number 11 Awori Street, Ilé-Epo Alhaji Bus Stop, Ẹgbẹ́dá, Lagos.
2: À ń pàápàá jùlọ, màá lọ sórí YouTube nísìn, Facebook àti TikTok, Ọ̀dẹ́kúnlé Epaphras. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, bu ìyọ̀nú ilé rẹ̀, ẹ̀yin tí mo ti fún, ẹ jẹ́ àpàdé nísìn ní 6:30. Ẹsẹ̀ bíbélì ta fẹ́ kà, àmọ̀ ti fẹ́ parí bíbélì, ìyẹn májẹ̀mú tuntun tá a tún bẹ̀rẹ̀. Ẹ jẹ́ àka ìwé Júdà, ìwé Júdà àti Revelation 1-10. Kọ̀ wá sí ẹni tó bọ́ mi láàárọ̀ yìí, onídàá mẹ́wàá tó fẹ́ san àtọmọdé àtàgbà tàbí ọbẹ̀ san orí àdúrà mi gbà. Ìwọ tó bá ní ìdá mẹ́wàá san. Account number ni 1966-36-38-73. Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde. Bí yìnyín ọba wọlé ẹlò eléyìí mà 2017-42-90-47 First Bank niyan Comfort Life Mission International niyan no gbe jade account number church ni eyin omo Olorun ni won bi loni ekunle eyin wo le mark birthday yin ipe ni mo fi so tele se aye yin pe ni bi ti won ki ti ona lo nile to ti wa I ti won ki ri se ndi te ti loko te ti laya orun anu ti yin si eyin o ri se in Jesus name oba yin yo gbe eyin omo Olorun te mark birthday and wedding anniversary, happy birthday, long life and prosperity, happy wedding anniversary. Ewa wonka o, send the testimony re, send the SOE number 080-88-71-65-66, 080-88-71-65-66, send the message ire atanu ko bayin, God bless you.

0: ilé funfun balawu ni felele ni ilu ibadan ibe la kale si 96.7 fm e ma gbo wa gbo wa
1: Oluwa gba fun ewa o. Eri awon woli. Alagba wi gbogbo eda. Ipa tin be leyin mi. Agbara to gbe mi ro. O ma kaka e ta bori aka ene kan de gbo mi. Ije aye to da oto omo to omo ya. Iji yen emi ni mo fokosi.
2: Amen.
1: Kata nuna e ka bori. Iji gbe se yen Oluwa ni so be. Ra ka tuma eni bi gbe se na fin ba oja. Iji yen loruko Jesu. Emi mo fokosi.
2: Amen.
1: Obirin ti aisan wa ni ba ye ri aka to ba ika to nuna ka fa dalia. Gbo owo si ba ya yen won mi gbadura fun o. On faburuku to wonu agware o ya jade jade jade jade in the name of Jesus o ba to so fun omi to ni ko da ke orun e gbo a bi yamo ija hey ta je fi na omo ju elera lera oluwa de ni gbadu afun o omo otuku me lowo
2: mi
1: ba ini mo so ni oruko olorun awon mo bu
2: Jesus
1: ẹni tó fi ẹ̀tọ́ ayé ń dùn yìí ìjì mọ ní ìjì kó máa kù díẹ̀ kó bọ́ sí
2: jì
1: ìjì máa lè kó máa bà ìjì máa fà kó máa tó rà ìjì máa dùn kó máa bọ́ yẹn báyìí ni mo sọ lórúkọ jésù òkúdésì ká máa bọ́ ìdáná
2: lọ́sídẹ̀
1: lọ́ fún ọkẹ́ balẹ̀ o ẹni yìí wọ́n ní kí n sọ fún ọ gbogbo tó ń dánwọ́ lè kò sílẹ̀ tó wọ̀ kábíyèsí ìjì Iji ni okudesi.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ina pe ni
2: iji.
1: Iji ni owo afefe to sise odi.
2: Owo afefe.
1: Olorun da afefe ka afefe le ma fe siwa.
2: Jesus.
1: Kala ma ba ni eni. Amo nibi to ba ti di iji. O ma bere ise odi ni. Iji ki sise rere kan bi ose odi.
2: Ise odi.
1: Bayi ni mo so. Gbogbo eni ti iji so wo odi si.
2: Kabiyesi.
1: Na ya ka ai kagoria. Lo ni isogude.
2: Amen.
1: Jerusa. Bi iji ba bere. To se owo odi number 1 tire to ba gba rin le koja a se ori ile dani
2: a si dani
1: o le ba opolopo ile to wa iji ba wonu odo ngba ti e ba ma gba bayi e ko ri pe opolopo ile na ti shipa ni e won ti shiru pe dani iji lo se owo odi ni e wa gbo sa iji to se owo odi re
2: emi
1: mo pa lenu
2: amen
1: je to asiri kan
2: fun yeta
1: a fi iji to we pa nu we iji to se olori ile dani e ri ba le lemi iji ti ja o ti gbo kuro lori
2: je
1: iji ma nja to ma n gbe okunrin ko le awa a ni le to da lomo to da iji obinrin lo ma nja obinrin awa gbo sodo
2: a
1: lo ma fe ti o je ko
2: se
1: a lo ma je ti o je ko je ma kiri awe wa sodo mi sometimes nigba to bere e to daddy eni to to lo gbo kolo wa everything lo bere e to se pe yen ti ko le okunrin yen mo wa wo titi mo ni ga gbo tu a emi ma so pe to ba dodo woli iwo ko lo ma so to se emi mo bayi mo ma ma tu asiro gbo bi o bere e se wonu program mo ni madam mo ni dikan ti ja ni le ni o ti gbo ko yin diri ah olobirin ti o to nkan ni kini kan ibi je na ti jo nsi back ni mo ni ja gbo tu a nigba ta gbo tu a mo ri pe iji lo gbokunrin yen lo
2: iji
1: mo ni mo so fun ile ati o fun se pe lokun lori ibi to ba re ko wu iji lo nja
2: dede
1: ma da lohun o ti fe obinrin tele o ti ma se ba tele o kan je o ma se die die ni ele lo te wa bo ba o wa fi lele papata ko fa omo lowo mo ko fo lowo mo ko se kankan iji ni
2: iji
1: nigba ta bere gbe si adua
2: yesa
1: nigba ti olorun ma da lokunrin wa
2: yesa
1: e ku ki ko run
2: eh e ko
1: lo lo mo bi ra ju yen se
2: ni
1: owo ase ati agbara la fi tu sile ni ti fi jake ha eni to wa di oro gan eni pari ise ati eni to pari ise mo ji joka ba mo mo gbo tu a tani ji ti gboko ere tani ji ti gbe yawo ere tani ji ti gbo omo lowo o mu mi ran ti mu ma yen mo so emi mo dije
2: amen
1: mama ye omo na lo fun
2: omo na
1: lo fun awon mo to dede gba bi e se wa le to dun mi dun ni pe eleyi to ri se ti ogun wa da mu le lori bi pe a wa ma ran awon to ku lowo o na lowo si obirin lo kan gbe lo ko ti e fe gbo ti ya ma
2: ka
1: wa bro ba lo baba e ko ti e fe gbo ti won eto bi ibinu lo fi le won ko fi aye o sile won ti so fun pa won ebi ni isoro won so fun pa won bro lo ta won so pe ya won ni aje iji lo de ja o mo so awon kan na ba so yen padi iji yen to in the name of Jesus dari iji nigba mi ran sa ko ni gbo lori ile lo ohun to le dun won dun lo ma nge lo
2: ohun to le dun won
1: dun ta kan gbe lo a ba je seri iji mi wa sa ko ni gbe ile
2: yes sir
1: awo ile le rin to da
2: eh
1: a ba je
2: iji
1: to lohun o bogo je to lohun ba yo omo lohun je to lohun ba se je to lohun bo na wa je emi mo pale
2: ni
1: in the name of Jesus
2: amen
1: seri iji man da oko nu o mo fi fast ni bibeli awon meyin Jesu Kristi o ri bayi won di Jesu gori oke lo
2: o gori oke lo
1: ni Jesu to pada je awon meji awon meyin to wole sinu oko won de tin pesi wa ju nigba ti won ma da ni meji ni iji ba sowo ju si oko
2: o sowo
1: oko ti fe gbe bibeli mommy ti jija o o lo mura si mommy amo pe ite kun ni
2: sa
1: omo te yen ti ya le lori
2: ite kun
1: ah to das ko to ye ka jere
2: kabiyesi
1: lo wa fi jija lo
2: wa
1: lo mo se wa mo yin laje jadi e wa la te se lori omo
2: wa la po
1: ti pe ri kankan mo ma fi jije ise won fi ma nda yin awa ti fi ya se wa la se wa la se wa la akoko ti ya ko jere ise yin idamu ni o tun ba
2: mpa ni nda kabiyesi
1: iji ma nda yin ti je wi pe gbogbo nkan to do wole ko ni sa se lori kankan
2: kabiyesi
1: nigba to fe fi jige se ja family ilu oyinbo na fi lo omo
2: won
1: to to je ni documentation ti abi ti sugbon nigba to ya oh my god ti aye lowo si oro
2: yi
1: omo yen o won lo de John Kennedy ni America bayi won je da pada si
2: nigeria kabiyesi
1: ya ise ise kankan won ri esu kan won lo ju enikan won lo fura si ko lo enikan sugbon fingerprint ki se teni yen won lo ju eni won lo lagbe kan won da pada lati gba yen igbesi otun igbesi osi won papo won na fi omo yen o pada de o ru gbese de o ru aisan de o ru idamu de bo je ba foju ko o ru ade ni gbadu apo ina ri akabo ya kan a igbese te yen gbe ti je aye fi dole ni ha ni gbe nínú ẹnìkan wá sọ́dọ̀ mi di ọ̀dá fẹ́ onílù òyìnbó náà ló lọ nígbà náà mo lójú ẹ̀mí oní ẹ̀yàn wọn suspect
2: yẹ
1: oní òpé ogbé gbogbo
2: olóró
1: nígbà tó máa ṣe gbogbo check-in àìsàn ló gbé wálé
2: àìsàn
1: ìjì tí ẹnìyẹn àìsàn yẹn pátá tí ó bá ṣe pé ọlọ́run mọ́mí òun la ṣe fẹ́ gbẹ̀dúà jáde àfẹ́ gbẹ̀dúà olúwa sọ ní ṣòwò èmi tọ́ọ̀dẹ̀ lálẹ́ òní ni o aago mẹ́jọ ló tilè dé ó pẹ́ jù aago mẹ́wàá gan ni program abẹ̀rẹ̀ olúwa ní gbogbo ẹni tí kì í jà ẹni tí kì í ja ilé ẹ ẹni tí kì í ja iṣẹ ẹni tí kì í ja ọmọ ẹ ẹni tí kì í ja àgọ ara ẹ wíwá ní ká gbogbo ìsí àdúrà
2: ìgbésí àdúrà
1: ó ní agbára a gbé ìgbésí àdúrà
2: ó lágbára
1: ó mẹgbẹ ní 2006 ní ẹlẹ́lùú
2: ẹlẹ́lùú
1: ní alákíá
2: alákíá
1: 2006 ní ẹlẹ́lùú ní alákíá ní bíi farmers pure water ibi kan wà tí à ń lò ń bá yẹn ó kọjú sílé ìyá aládìyẹ ìyá àjèṣà àwọn tó bá wà nìbàdàn ló ti júwe ibẹ fún yìí wọn gbé obìnrin kan wá ìyàwó pásítọ ni ìyàwó pásítọ da blood ni bẹẹni church da blood gbogbo owó ti kú tán gbogbo ojú ẹ ti yí sókè gbogbo ẹsẹ ti tutù dé báyà nígbà tí wọn rù dé olùmọṣẹ dúró kẹyìn èèyàn lè mọ ibi tí mo sọ nígbà tó ń ro obìnrin yẹn dé alẹ pátápátá ni
2: alẹ pátápátá
1: mímí ẹ ò sí mọ ó bá everybody
2: lójú ẹmí ti lọ lára
1: ẹmí àwọn wòlíì nígbà tá gbọdúà tán olúwa nílò ẹmú òróró báyìí báyìí ó ní kí n fún ẹni tí ò lè ọkọ ẹ àtàwọn tó wà ń bẹ ni wọn fọọsì ẹnu ẹ là olùmọṣẹ bí wọn ibi tó ti ṣẹlẹ
2: kábíyèsí
1: abá fọọsì ẹnu àfisí wọn ti ọwọ bọ ní àwọn kó lè wọlé sí àfihàn oríra ẹsẹ nígbà tó máa tún ṣẹjú rẹ mélòó kan obìnrin yẹn bì jáde ó ṣe wìrì ó bì jáde àgọ́ ara bẹ̀rẹ̀ sí ṣe padà ó dìde
2: ó dìde
1: my god làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí dé wọn sọ pé ẹlẹ́lu ẹlẹ́lu alákíá nìbàdàn bí ni làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí wá wàhálà wá dé sórí òróró òróró 1 litre péré ni níbi tí ẹ jẹ bá mi kan sí ẹ bá mi kan sí mo bá gbé òróró pamọ́ mo bá bù díẹ̀ pamọ́ mo bú sínú ìgbógóyà ibi mo ti tọ́jú mi ò rí àwọn ẹrù tá a páàkì nígbà yẹn tá a kan jọ́ǹpù síbì kan nígbà tá a ti kú dé olúwo mo wá ń wá nǹkan kan ni mo kan òróró yìí níbẹ̀ jésù òróró yìí le òróró tí a fi àmọ́ yí ọdún gbàdúrà sí tí mo máa ń lò lẹ́ẹ̀kan ẹ̀mí yẹn wá sọ pé ká òróró yìí sínú àwọn òróró kò fáwọn èèyàn mo bá kan òróró yẹn o mo bá fún èèyàn pàtàkì pàtàkì àwọn èèyàn máa ń àwọn tó wá níjọ ká gbèrú lẹni bá bẹ̀rẹ̀ sí sọ pé níbo ni mo ti kan mo wá ṣe àlàyé ọdún tó ti wà lọ́wọ́ mi kó tó di mo pé mo lò ní ẹlẹ́lu alákíá ní 2006 àwọn èèyàn tó ń gbọ́ máa ṣe rí yé ẹ̀mí mo wá lìdí mi ó yà fún àwọn èèyàn kan mi mo tún fún wọn lò ẹ̀rí tún jáde ìbẹ̀rù ẹ̀mí mi ti ní kí n dà sí òróró mo wá dì sẹ́rí pé òróró yìí o mo fẹ́ ta 20,000 lọ́wọ́ ni rárá o fún àwọn ènìyàn díẹ̀ ká àwọn kan wà wọ́n ṣe aláìní àwọn kan wà wọ́n jẹun ṣẹ́kù débi tí wọ́n á là àwọn kan wà wọ́n rí orí ọ̀fẹ́ gbà débi tẹ́lẹ̀ yọ̀ tó ṣùgbọ́n olúwa ni mo iṣẹ́ òun lele àwọn 100 àkọ́kọ́ tí tó bá kọ́kọ́ dé òórùn tí mo mix yẹn kí fún ọ ní orúkọ òun náà ye my god àwọn tó wá Thanksgiving wọ́n dẹ̀ rí àwọn èèyàn ńláńláńlá tó wá
2: wọ́n
1: fún mi lọ́rẹ̀ olúwa tí ṣe bóun lòún wà nídìí
2: ẹ̀
1: kémi náà ṣe ọ̀rọ̀ 400
2: ni
1: òun ló fi dá wípé lóòótọ́ mi ò yí padà ìrọ̀rùn òní kì í fún ni lóòrú ọ̀fẹ́ ṣùgbọ́n torí olúwa ti kọ́ bẹ́ẹ̀ 100 péré náà ni màá pín 100 yẹn náà péré ni
2: ọgọ́rùn-ún
1: ní ọjọ́ 90 lálẹ́ ni Thursday ni o láti aago mẹ́jọ àṣálẹ́ Thursday on the 10 yìí tí mo sọ yẹn lẹ́yìn náà ni o àwọn 40 péré tó bá kọ́kọ́ dé lágbo ọba tó láyé àtọ̀run máa fún olóró yẹn lọ́sùn òróró yìí ṣe téèyàn fi ń ṣeré that's why àwọn tó bá wà ní abẹ́kúta lágbo ọba tó láyé àtọ̀run lọ́jọ́ Tuesday tó bọ̀ màá fáwọn náà ni 20 20 tó bá kọ́kọ́ dé
2: ogun
1: tó bá di ọjọ́ Monday
2: ọjọ́ Monday
1: àwọn 20 tó bá kọ́kọ́ dé ní sango ọ̀tà màá fáwọn náà ni 20 pé tó bá wá di ọjọ́ Wednesday àwọn 20 tó bá kọ́kọ́ dé ní Sagam ní under Sabo Bridge màá fáwọn náà ni 20
2: ogun again
1: ojú ọ̀dẹ àwọn kẹ́lí bàbá sínú ìwà ṣẹlẹ̀ àwọn tó kù máa rà ní gbogbo ọba tó láyé àtọ̀ 20,000 náà ẹ wò sà nígbà tí obìnrin yẹn dìde oròyìn ibi tó ti bá dé olúwa sọjẹ́ kí mo wípé ìdí ikú òjijì ló fẹ́ jà lónìí
2: ikú òjijì
1: oh my god ó fẹ́ pọ ọkọ ó fẹ́ pààyà
2: ọkọ
1: padà kú lóòótọ́ o ṣùgbọ́n ìyàwó ṣe díẹ̀ bàtà sọmọni bíi ọdún mẹ́wàá obìnrin yẹn ṣẹ̀kú mo sọ ìjì tó ń jà tó fẹ́ pọ ọmọ mẹ́ lọ́wọ́ ìjì tó ń jà tó fẹ́ pààyà mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pọ ọkọ mẹ́ lórí ìjì tó ń jà tó fẹ́ pààyà fúnra wa ìjì tó ń jà tó fẹ́ ta iṣẹ́ wa rí ìjì tó ń jà tó fẹ́ ta ilé wa rí ìjì tó ń jà tó fẹ́ tiwa sínú ìgbèkú lónìí ẹ̀mí mímọ́ pọ̀ ní pa àṣẹpalẹ̀ ń bá in the name of Jesus ìwọ ni kò múra èmi tọ́sí lálẹ́ òní ni o aago mẹ́jọ ló ti lè dúró pẹ́ jù aago mẹ́wàá gan ni program abẹ̀rẹ̀ gbogbo ẹni bá wá wọ́n á rí ànúgbà
2: wọ́n á rí ànúgbà
1: ní gbogbo àwọn tó bá wà yẹn a máa fún olómi ibùdó agbá yẹn ọ̀fẹ́ ni gbogbo èèyàn ni
2: yẹn
1: gbogbo èèyàn ni o àmọ́ èèyàn fọ́ọ̀tù tó bá kọ́kọ́ ní ló máa gbà kí ṣòro yẹn ẹ wá gbọ́ mi sà gbogbo àwọn tó bá dé náà máa jẹun
2: ọ̀fẹ́
1: wọ́n á tún jẹun
2: wọ́n á tún
1: jẹ àsun lágbo ọba tó láyé àtọ̀ àwọn tó bá tún wá a tún máa ràn án náà tí wọ́n spẹ́ṣíálì òfin bíborí ìjì ṣùgbọ́n fọ́ọ̀tì àkọ́kọ́ tó bá gbìyàn
2: lọ́
1: máa fún òróró yẹn a ní ìta fún wọn ṣùgbọ́n gbogbo èèyàn tó bá wá ń dé tó bá nílò òróró yẹn tó ní 20,000
2: á
1: fún ẹnìkan ní owó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí àwọn tó bá lò bí àwọn tó wà ní ẹlẹ́lu aláfíà ní 2006 tó wà ní tọ́ọ̀tì babada blọ ẹtí ọlọ́run jí
2: ọmọgbọ́n
1: lẹ́yìn ìgbà yẹn àwọn tí ọ̀tọ́ wà lára wọn àwọn oríṣiríṣi ọ̀nà ni wọ́n ń lò sí
3: ẹnu àmì sọ orúkọ yín àti ibi tí ẹ ti wá súnmọ́ bíbá yìí orúkọ yín àti ibi tí ẹ ti wá gan àti ohun tọ́lọ́run àtàwọn àtàtì ṣe fún yín ẹ sọ̀rọ̀ sókè.
4: Èmi ni mo sì fún sàfà mo wá láti ọ̀fà garage ní oṣù tó kọjá mo wá síbí
3: ìwádìí lóṣù tó kọjá
4: nínú
3: program tá a ṣe ń bì
4: oṣù tó kọjá yẹn mo ti ẹ̀ pé mọ́nì because mi ní ìdíkò láti ṣe nígbà tán ṣe tán so ìgbà tí mo dé ọ̀dọ̀ wọn wá ní kí n lọ ra omi àti òróró wọ́n fi ṣe iṣẹ́ fún mi mo sì gba àdúrà sí so ẹsẹ̀ ni wọ́n mú wọn complain fún mi pé ẹsẹ̀ yẹn ọ̀ọ́fẹ́ fi dààmú ọlọ́ta mi ṣùgbọ́n ìgbà tí
3: mo ṣe ẹ̀ṣẹ̀ ń dùn
4: bẹ́ẹ̀ because nǹkan bá rìn láti bí láti dọ́ṣọ̀ débí máa gbọ́kàdà padà ní.
3: ní tẹ bá ń rìn ìgbà yẹn níwájú ọlọ́run àti ẹ̀ta ìjọba pé jẹ́rìí
4: pé
3: èmi ò ń gba ẹ̀rí èké ọjọ́ bẹ́ẹ̀ ìdáni èmi ń gba ẹ̀rí èké ọjọ́ ọ̀sẹ̀ mi o.
4: ìgbà tí mo wà lo omi yẹn tí wọ́n ní kí n ká ṣe prayer sí tán mo lo fún ọjọ́ méjì ọjọ́ kejì tí mo bá rìn láti ilé ẹ̀dọ̀ mi sí bowers tí mo máa ń bọ̀ máa gbọ́n ọ̀kadà délé mi.
3: lẹ́nu bíi ti bẹ́ẹ̀ yẹn
4: bẹ́ẹ̀ni
3: ẹ̀sùnbọ̀kadà
4: bẹ́ẹ̀ni máa máa fi ìfẹ́ǹs yẹn tó ìgbà tí mo wá lo omi yẹn tán ọjọ́ tí mo parí omi yẹn mo jáde mo fẹ́ lọ sí bank mo rìn dé bowers mo ń padà bọ̀ mo rìn padà wá léde àwọn àbúrò mi kan wá wá mi wá láti wá kí mi mo wá ní kí n fi wọ́n kàn sí lọ́wọ́ kọ̀ mo láti rìn padà ní ọjọ́ ẹ̀mẹ́rin ní ọjọ́
3: ẹ̀mẹ́rin
4: mi ò tó bẹ́ẹ̀
3: bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀
4: bẹ́ẹ̀
3: níwájú ọlọ́run àti ènìyàn
4: bẹ́ẹ̀ ni orí màá máa fi ìfẹ́ǹsì ẹni ibo mo ti sọ fún mọ̀mọ́ tá a jọ wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wa pé mo rí ìyanu ọlọ́run ní oṣù tá a wá
3: lórí tí ẹ̀kọ́ lómi àtòwò àtàmátà àti àdúrà
4: tẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni nínú programu tí mo gbọ́ mo pe mọ́mì gan pe nkan ba ba ti mo ri ni leyin ba ti mo lo mi ti won fun asa se prayer ni mo ti pe lowo Olorun tori mo ri gbigbadura lowo mi Olorun ni lowo Olorun atamata Olorun ni ba ise eyin je o si e ni fomo se sa e ni faya se sa Olorun o tun ba ma gbe yin lowo se ko ise Olorun ti pa bi Olorun mo gbe
5: amen en to so ba shi
6: ni mo
5: Lọ́sí ní ìpàtẹ débí kí lẹ ṣàkíyèsí.
6: Bẹ̀rẹ̀ tí lọ́wọ́ ọgbà tí mo ti dédé láàárọ̀ yìí, ìtura ti ìtura dé sí mi ní àgọ́ ara. Torí nǹkankan tí mo ṣàkíyèsí lọ́gbà tí mo dé yìí báyìí láàárọ̀ yìí, tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun, gbogbo ara mi
5: máa ń gbọ̀n.
6: Tó bá ti tó bí aago mẹ́jọ àárọ̀ tí mi báyìí ti jẹun, gbogbo ara mi máa ń gbọ̀n ṣíṣíṣíṣíṣí. Ẹ̀sìn ní àtàárọ̀ tí mo ti kẹsẹ̀ bọ́dí lẹ́yìn omi ìràpadà tá à ń ṣẹ́mu yẹn mi ì tíì gbẹ́ ní tìmọ́ dẹ̀. Mo wà òkè àgọ́ ara àgọ́ ara.
5: Òtún àbá ń jẹun tẹ́lẹ̀ ti taago mẹ́jọ láàárọ̀ ní rọrùn.
6: Wọ́n máa gbọ̀n.
5: Ẹ máa gbọ̀n.
6: Ara mi ò ní lélẹ̀.
5: Sọ̀rọ̀ bá mi kàn sí aago mẹ́jọ, mẹ́sàn-án, mẹ́wàá, mọ́kànlá, méjìlá, aago kan. Ó ti kọjá wákàtí mẹ́fà ti tẹ̀lé. Ara yín ò dẹ̀ tí ì gbọ̀n. Ẹ̀dẹ̀ wọ̀ òkè báyìí.
6: Àgọ́ ara mi ní ìtura. Àgọ́ ara mi ní ìtura. Inú mi gan sẹ́ńtù yàtọ̀.
5: Nígbà àkọ́kọ́
6: ara ni ọ̀tá mi débi wípé ọmọ tí mo wá bá gẹ́n mọ̀ wípé ara ni níbẹ̀. Lọ́wọ́ ìgbà tí mo fẹsẹ̀ bọ bí yìí ní àárọ̀ yìí, mo rí i pé ìtura dé àgọ́ ara yìí. Ọlọ́run orí òkè yìí kó wá túbọ̀ bá mi ṣe é.
2: Mo fọwọ́ kí n bèrè pé báwo ni oríṣi òwò yẹn. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣe wo. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀, ẹ ṣe wo. Ìjìnlẹ̀ Ọlọ́run ló jẹ́bẹ̀. Èdìdí ni ẹ̀rí àwọn wòlíì agbára Ọlọ́run wà gbádùn Ọlọ́run.
7: Ìgbà tí orúkọ mi ni Tolúṣọ Ẹnìkan Òṣèlú.
2: Tolúṣọ Ẹnìkan Òṣèlú láti gbé mi.
7: Láti ilé ìfẹ́ mi, mo ń sọ ànímọ̀ wò. Kò ní ọjọ́ náà, mo gbọ́ ọ̀rọ̀ nínú rédíò, ibẹ̀ ni mo ti ń gbọ́. Mo máa ń gbọ́ ọkọ̀ ṣùgbọ́n mo wá wò pé ń bomi kí n yàgò. Ṣùgbọ́n ọjọ́ náà lọ́rùn rẹ wá náà ń bọ̀ mi ìfẹ́.
2: Ọ̀tọ̀
7: tó máa ń bọ̀ mí wá sí ibẹ̀ ìfẹ́ wa mọ̀ dọ̀lọ́mọ́ ṣùgbọ́n mo ṣáà bèrè mo wá síbẹ̀ nífẹ̀ mi. Ọjọ́ ọlọ́run ti mi wá ṣùgbọ́n ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ yẹn ẹ̀ wá ọjọ́ kejì ẹ wá wá ẹni ojúdọ́sẹ̀ ìdọ́sẹ̀ta tẹ̀sẹ̀ lè bá wa sọ̀rọ̀ mo tún padà wá ọjọ́ kẹta. Ṣùgbọ́n ọjọ́ yẹn tí mo délé mo ní ọmọ mi mo ní wọ́n ta omi òye báyìí ó lẹ má dà àwọn òun lè ní wọn.
2: Oyìnrọ̀rí nínú òní àmúrọ̀bà oyè lùsì.
7: Mo lọ́ dáa mú ni mo ti gbọ́ mi ò sọ̀rọ̀. Mo ń dẹ́kun tí mo wá wà yẹn mo wá mọ̀ mọ̀ mú ara omi yẹn. Mo ní mo ti ra omi wà o. Mo nígbà náà mo ti ra. Ìgbà ó bá ń wò mí ó lẹ́yìn lẹ́mọ̀. Mo ò dídá ọ̀tọ̀ta mo tún wá wá. Torí ìgbà yẹn mo kì í lè sùn. Mo máa ń dìde ni. Tí máa fẹ́ yíra mo máa dìde ni. Má fẹ́ sí nǹkan máa gbogbo ara ríro ni. Gbogbo ara mi yóò gbádùn rárá. Ṣùgbọ́n màá tí mo wá rí ní ẹ wá fún mi ní omi mẹ́ta àti òróró ẹ wá dà pọ̀ fún mi. Ẹni kìlọ̀ múlẹ̀kọ̀ náà mo wá délé. Ọmọ mi ní à ṣèbọ́ níta múlẹ̀kọ̀ọ́ náà mo wá níbo mo ṣe fẹ́ mu gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà báyìí pé mo náà dẹ̀ mo ní ọdà bí mo ṣe kó gbogbo ènìyàn mo bá mú gbà tuntun bọ́ọ̀rọ̀ tó tún dágbé mọ́ mi mo bá mú. Ṣùgbọ́n màá tí máa ya ló wá rí pé gbogbo ara mi náà tún ti wálẹ̀. Mo wá ń sọ fún bí mo máa ti ń yíra. Mo ní gbogbo tí wọ́n máa ròbí yẹn máa ti lọ ẹsẹ̀ níbọ̀ pàápàá mi ò lè ṣe báyìí pé láti dìde báyìí irọ́ ni kò sí mi ò lè bẹ̀rẹ̀ rárá. Mo máa fi ọmọ náírà máa ti dìde.
2: Ní ìgbà sáwá bí òjú ọ̀run ti fara kan yín.
7: Mo máa
2: ń lórí omi mẹ́ta àtòróró.
7: Ó ní mo ti ń yíra mo ní bẹ́ẹ̀ ni. Tó má tó wá ya mo tọ́ tún wá ní ẹ̀ ń bọ̀ bẹ́ẹ̀ yẹn. Ìjọ náà lọ́dà pé ẹ̀wà èmi àti ẹ̀wà ó ní mà tẹ̀lé mi lọ. Ṣùgbọ́n gẹ́rẹ́ tó dé ibẹ̀ ńjọ ti ẹ̀wà wá lóye ṣe débẹ̀ yẹn báyìí lọ fọwọ́ kàn lẹ bá sọ̀rọ̀ ẹni màá rí lẹ́yìn
2: ẹ̀. Ìjọ àwọn àṣírí ìrìn àjọ
7: bẹ́ẹ̀ ni ṣá
8: ẹni tó bá lọ́dọ̀ wò ní ìwọ kọ́ ló yẹ kó sọ
7: tó bá wá. Màá tó náà wá gbọ́ bẹ́ẹ̀ ṣe bá sọ̀rọ̀ bọ́dẹ̀ gbọ̀ngàn pápá nǹkan tẹ kọ́kọ́ sọ fún yẹn. Ó kọ́kọ́ jẹ́ kí inú ẹ̀ dùn ó ní mọ́nì ni ó ní ẹ̀gbọ́n kan sígá nìyẹn sọ. Mo ní nǹkan tó máa ti sọ náà ni kò tẹ̀lé. Mo ní nǹkan ni máa ṣe iṣẹ́ ó bá ní ìtòsí. Tóbi tọ́sí àti ìbẹ̀rẹ̀ rìn àjò yẹn nìyẹn pẹ̀lú èmi àti ẹ̀ bó ṣe ń wá sí ibẹ̀ nìyẹn. Ọlọ́run bẹ̀rẹ̀ ṣiṣẹ́ Ọlọ́run jẹ́ra rẹ̀ nínú ayé ẹ̀. Ní pé kí ni wọ́n sọ pé ó ní ọkọ ṣùgbọ́n Ọlọ́run ṣiṣẹ́ pé jáde dúró sí wọ́n ní lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ṣe ṣùgbọ́n Ọlọ́run wá jẹ́ra rà nínú ayé ẹ̀. Gbogbo nǹkan tó ń sọ tó kò fẹ́ tó tẹ̀ fẹ́ tó kò lè rí ṣe kò lè dúró lé ọkọ kò lè jókòó lé ọkọ ṣùgbọ́n Ọlọ́run jẹ́ra rẹ̀ ó tún wá bímọ ní ibi ibẹ̀ náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò dí òkú mi ò wá tì mo tún ló tún bí ọmọ ọmọ náà mo tún gbẹjọ yẹn torí màá tó wá sí ilé ní ètàn wá ṣe nǹkan yìí mo wá ní a gbọ́dọ̀ dé ọ̀dọ̀ àwọn dáàdì o mo torí pé àti ìlọ dúpẹ́ ní ọ̀dọ̀ àwọn dáàdì so mo gbọ́dọ̀ gbé ọmọ ẹ wá láti wá fi dúpẹ́ lọ́dọ̀ àwọn dáàdì ká lè mọ orí olúwa.
9: Tó máa ṣẹlẹ̀ nítọ̀dù àwọn tó bá tètè dé wọn á láǹfààní àti rí níbi wòlíì èmi dẹ̀ máa ń sọ wípé tó bá dọ́dọ̀
10: òyìnbó
9: ìwọ kan ló sọ tó bá rẹ ẹ̀mí mẹ́ni ó máa tú àṣírí oko rẹ oh my god wà á rí pé ohun tó ń pè lógun yẹn kò jẹ́ nǹkan kan alágbó eléyìí o lálẹ́ èmi tọ́ọ̀dẹ̀ ni o láti aago mẹ́jọ àṣálẹ̀ ká tó wá fi ń yan ọlọ́run sí
10: president
9: náà ló ti
10: dé
9: prophetic night ni power night ni
10: gbogbo
9: ẹni táyé dí lọ́wọ́ ẹni tí dì í jẹ́ òun soge nínú ìjì ọmọ pé ìjì fẹ́ pa ọ́ rẹ́ni
10: ogun
9: ìjì yẹn lónìí ẹ̀ mọ́ bàwí ìjì làárọ̀ kọ́ akọ̀wé ló ní ẹgbẹ́ ti bí mẹ́fà o ń fẹsẹ̀ gbà títí ìjì làárọ̀ mọ́ bí ẹgbẹ́ ti bí mẹ́rin ogun màìdíà ló parí ìjì gánà ẹgbẹ́ ti máa kọ́lé kọ́mọ́ ra mọ́tò
10: kéèyàn
9: mọ́ mọ́bi tó ń bá ní àjò lọ
10: sàtúkẹ́tì
9: tọ́mọ yẹn gbé dání kò sí
10: ìjọba
9: ẹ̀yẹ́ bí ẹmẹ múra
10: akọ́jẹ́
9: ní ṣòro gbogbo àkọ́bí pátápátá
10: mo ní
9: kéèyàn ní ìdíyí ohun tó mú kéèyàn ṣọ́rọ̀ àbúrò
10: lórúkọ
9: jésù bíi onídà ìjì burúkú ni gbogbo àkọ́bí mo fẹ́
10: yẹ
9: gbogbo ìyá àkọ́bí mo fẹ́ yẹ gbogbo àwọn tó jẹ́ ìjìrẹ́ ọmọ ìbejì mo fẹ́ rí yín gbogbo àwọn tó ń jádúró mo fẹ́ rí yín oh my god máa ní ìtàwọn èèyàn ṣùgbọ́n àwọn fẹ́ẹ̀tì àkọ́kọ́ yẹn
10: ti
9: máa fún látọ̀ ṣòro
10: yìí
9: ibo ló ń bọ̀ ibùdó agbára àánú
10: àtàmátàtì
9: ibùdó agbára àánú ìwọ́rọ̀ ló ti máa wọkọ̀ olú
10: o
9: wà á ti máa rọ́kọ̀ tó ń polú olúwo wọ́kọ̀ olúwo ní kẹ́jẹ́ sí olúwo junction
10: olúwo junction
9: ìwọ́rọ̀ sí olúwo junction tó bá ti wá ní olúwo junction gòkè sókè kò ní àtàmátàtì
10: ló lọ àtàmátàtì
9: ìwọ́rọ̀ sí olúwo junction
10: ìwọ́rọ̀ sí
9: olúwo junction sí àtàmátàtì ìṣọ́ òru ni
10: ọjọ́
9: wẹ́lẹ̀ ìmọ̀ alágbà yìí gbogbo ẹni tẹ́ ń bọ̀ látọ̀ ìkírè gbọ̀ngàn gbogbo ẹni tẹ́ ń bọ̀ látọ̀ ni kò yí ẹ ẹ ń bọ̀ láti ọ̀nà bẹ̀ ọkọ̀ tó bá ṣàti gbé ọ ní kó jẹ́ sí olúwo jọ̀ṣọ̀
10: olúwo jọ̀ṣọ̀
9: olúwo jọ̀ṣọ̀ tó bá dé olúwo jọ̀ṣọ̀ ìwọ gòkè sókè ẹnibí ẹgbẹ́ fámásì kò ní ọ̀kadà máa gbẹ̀bọ̀ láti àmọ́tàṣe
10: àtàmọ́tàṣe
9: ìwọ́rọ̀ sí olúwo jọ̀ṣọ̀ olúwo jọ̀ṣọ̀ àtàmọ́tàṣe. Máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ máa fi ọwọ́ gbàbí tó ń lu ẹ̀ báyìí. A máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan ẹ̀jẹ̀ Jésù lẹ́ẹ̀kan. A ní ọlọ́run àtàmọ́ta sí wò ní sàn máa sàn gbà mí là máa là.
11: Ìwọ̀nba ọ̀rẹ́ ẹ̀ wá sí ẹ̀mí àwọn òyìnbó
9: máa nìbọn tó bá ti nígbàgbọ́ lórúkọ jésù ó lọ bẹ́ẹ̀ wọ̀sán bẹ́ẹ̀ tó sílẹ̀ àṣẹ tí mo bá jésù olúwa ìwọ́n gánà lẹ́rí kan báyìí o mo fẹ́ gba ẹ̀rí tiẹ̀ báyìí mo fẹ́
12: gba ẹ̀rí tí mo rí ni wípé ìjọ tí mo fẹ́ mi kọ́kọ́ gbọ́ program àti ní máa ń gbọ́ ọ ti fẹ́ parí program ibi kọ́ pé nọ́mbà pé ká ṣe ìpẹrẹ àánú àkáǹtì nọ́mbà lọ ẹ ká pè gbọ̀kọ̀ tó lọ́n inú àkáǹtì yẹn mo wá ìjáde mi lọ bí ṣẹ́ńjọ́ ẹ̀ ẹni ẹ̀dẹ̀ ti jẹ́ mímọ́ láti bíi 5 years 6 years gbọ́n tó ẹ̀ fún mi máa bẹ́ẹ̀ ìrọ̀ ọ̀kadà fún ẹ̀kọ́kọ́ rìn mo ní nípa ló ń jẹ́ tó pẹ́ńdà àjọ lómìnà ẹni tó pè mí ó ní jẹ́ òun lè fẹ́ sọ pé kó tẹ̀ fún ìdíẹ̀ ni wọ́n yẹn but ní ìwé wà padà pé wà sọ pé ìyá ayọ̀ mọ́nìmá ó ní ẹ before yet 5 years ago, we send you to me. It's your year.
9: I'm not for any numbers of my story. Any year, Bobania, or only my dad must have a fashion level. I yell rode for a way in your major calumny. I yell rode it in one papa daily. I yell rode it your seller in me. I yell yell to go down here near. Don't run any Bobania. Oluwa sọ pé àwọn méje yẹn àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí èmi ni Oluwa ni ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lẹ́nìí o ìwé ìjọ alóore karùn-ún ó nígbà tí angẹ́lì bá dìgbà sí omi ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀ àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀kúrò mẹ́ ṣe wọ́n ní tọ́ba ka méje wá sí méje ka ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ Oluwa ni ò fẹ́ ṣe ìta àjálù ìyanu òjijì kan àjálù oore ńlá kan ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni gbogbo èèyàn ló máa rúbọ lẹ́nìí ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn oh my god ẹgbọ́ ilẹ̀kùn oore ṣírò in the name of Jesus gbogbo èèyàn o ti fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́ gbọ́ o lè ṣe láàárọ̀ yìí o fẹ́ sọ̀dá mẹ́wàá o fẹ́ san ọ̀rẹ́ rẹ oh my god o dẹ̀ fẹ́ sẹ́ ẹ̀jẹ̀ ẹgbọ́ àti àwọn tó lọ́wọ́ ní bábá lè lo 8800 bí èdìdí fò gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí ọ̀dọ́ pé ẹgbẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ fẹ́ ní àkà nọ́mbà káwọ ẹni méje àkọ́kọ́ náà àkà nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ̀ sí àtọ́rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀ UBA UBA ni o oya 10 2 4 24 77 5 0 50 80 80 UBA UBA gbọ́lẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 kẹta sílẹ̀ àtàwọn àtàṣe ló máa bá pàdé bẹ̀ ó ní iye àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ lọ́rùn àtàwọn tó borúkọ bí mẹ́gbọ́ wọ́n bí ìtọ́ ọba gbàgbọ́ orí ògùn ọlọ́run bí jésù ìṣọ́ nínú ìwé jọ́hánù orí ọ̀kẹ́kẹ́lá nìyẹn ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wàá dẹ̀ ṣeré ẹ wá wo yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí ó lọ́wọ́ kan ìka nínú ni ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lalágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun mo sọ bíi wòlíì ní kíá ìyanu kò tóbi ní ọ̀rẹ́ èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa sọ ọ̀rẹ́ ìrúbọ lẹ́nìí mo ní ilẹ̀kùn oore ní gbogbo ẹni tó máa sọ májẹ̀mú tó máa sọ ẹ̀jẹ̀ tó máa sọ ọ̀rẹ́ májẹ̀mú tó sọ àti èdìdí rẹ̀ yẹn ìyanu máa jẹ́ ọ̀rẹ́ in the name of Jesus
10: amen
9: wá àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 24 77 5 0 50 80 orúkọ tó máa rí níbẹ̀ christ àti lẹ́yìn àtàmátà sí 10 2 4 24 77 5 0 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbẹ̀ ọ̀nà ìṣẹ́kọ̀ ogun rẹ̀ ṣe orọ́ náà ten four number kò máa pèsè 070 35 2 3 23 14 14 17 gbọ́dọ̀ kẹ́tọ́ 070 35 2 3 23 14 17 tó máa lọ gbéra lẹ́yìn ọjọ́ Thursday àwọn èèyàn ti ń dé kalẹ̀ láti àná ìwọ náà láǹfààní àtètè dé tó bá fẹ́ rí mi bí ìwòlíì alẹ́ ní Thursday ooru mójúmọ́ la máa ṣíbùdó agbára yẹn àádọ́ ẹ̀pẹ́ òró gbogbo àwọn èèyàn tó bá wá tó bá tètè dé 40 àkọ́kọ́ ni o àwọn tó bá kùnà máa ra tiwọn ni wàá gbé omi ìbùdó agbára lọ́fẹ̀ẹ́ ọ̀fẹ́ la máa fún gbogbo èèyàn ìwọ tí ọwọ́ kan bá dẹ̀wà lára ẹ tó fẹ́ lo omi ìbùdó agbára wà wẹ̀ á fún ẹ lómi ẹ̀ wàá tún fún ẹ lọ́ṣẹ̀ tó fún máa wẹ̀ ìyẹn nìkankan wàá tún jẹun ọlọ́run ṣe bẹ́tẹ́ mi ẹbẹ̀ àwọn 40 tó bá kọ́kọ́ dé wọn láǹfààní sí òru yẹn olúwo ló ń bọ̀ lọ́nà tó gé tẹ̀ gbẹ́dá bàdàn olúwo tó wà lọ́nà tó gé tẹ̀ gbẹ́dá bàdàn tazi láti ìwó road ní kó jẹ́ sí olúwo junction tó bá ti ní olúwo junction gòkè sókè oníkọ̀ọ̀kan máa gbé ẹ̀bọ̀ ní àtàmátà sí ìwó road sí olúwo junction ti àtàmátà sí 40 èèyàn tó bá kọ́kọ́ dé ló máa lẹ́tọ̀ sí òróró tí mo rò yìí yẹn ẹ̀rí ló kàn
10: áàmì
9: kú ẹ̀fọ̀ onígbàwọ̀ ọdún òmìnira
10: jésù
9: lolúwa
10: áàmì.

dojúkọ òkè ìṣòro wo ló kà ọ́ láyà tó wá dàbí ẹni pé ìbọn nìkan ló wáyé dojúkọ fọkàn balẹ̀ ìpàdé ìmájẹ̀mú kan máa ń wáyé ní gbogbo ọjọ́ kẹwàá láago mẹ́wàá àṣálẹ̀ níbi ìmájẹ̀mú ìyàsọ́tọ̀ a monthly prophetic prayer and covenant vigil èmi lẹ́ńtọ́ angelus testifa kò sí ohun tí ẹni kẹ́rin ìgbé wọ̀ mí májẹ̀mú yìí gbogbo agbára àwọn tí ń bẹ̀ lọ́wọ́ ń bàdàn ní gbogbo ọjọ́ kẹwàá oṣooṣù tó máa ń bá àwọn ìjáde testimony tó máa ń gbẹ̀yìn ìwọ náà darapọ̀ lọ́jọ́ kẹwàá lóṣù eléyìí láago mẹ́wàá àṣálẹ́ lábẹ́ ìpè ọlọ́run lórí ọ̀pọ̀ wòlíì rẹ̀ níbi tí àṣeyọ ti máa tẹnu prophet G.O. pẹ̀lú prophet Aiko Ajimuri Atalata bàbá àti màmá ẹ̀rí alàyè jáde sáyé gbogbo èèyàn ìwọ náà láti lè gbogbo agbára àánú láti ìgboro tàbí ìpínlẹ̀ ọ̀ṣun ló wẹ̀ gbẹ́dá ni ẹ máa bọ̀ ibẹ̀ ni ẹ ti bèrè ìgbogbo agbára àánú lóṣù yìí ni o bó o bá wà wà sọ tẹ̀síwọ́nì.

kú ojú wọn o. Irú yà fẹ́mọ́ jù ní ndé ṣe tí ìgbòyìn láti ìkànnì ti lágẹ̀lú 96.7 FM òkè gàjọkè. Táàtà kan mọ́lẹ̀ sí ilé fún Bọ́láwọ́ ládùúgbò fẹ́lẹ̀lẹ́ lẹ́bàdàn. Adékúnlé Yusuf lóníròyìn yìí ṣáájú ìgbókó tó wà nínú ìròyìn náà. Àjọ NAFDAC náà ló ti di ẹ̀bi pípèsè àwọn nǹkan tí ó jẹ́ ayédèrú lórílẹ̀-èdè wa Nàìjíríà ru àwọn kàràǹbà ní ẹ̀dá láti orílẹ̀-èdè China. Ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ló ti kọ́ rere kí àjọ tí ń mójútó ìsìnlú ìlú lórílẹ̀-èdè NYC fún lílo ìmọ̀ ẹ̀rọ lójúnà àti gbógun ti lílo jìbìtì orí ẹ̀rọ ayélujára. Mars òun náà ló ti gbójú agan sí AFD lẹ́yìn tí wọ́n ti jagun olúborí níbi ètò ìdìbò eléyìí tó wáyé. Lẹ́ka ti eré ìdárayá Cotterus náà ló ti mú ìdálọ́wọ́kọ́ wà fún kíkópa fún ikọ̀ ti Belgium tí ó fi di oṣù kẹsàn-án ọdún 2027. Níbà ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ní ti kéde sísan owó fún àwọn tí wọ́n jẹ́ olùkọ́ láwọn iléèwé gíga yanyan lórílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti àwọn iléèwé gbogbo níṣe poli kódà tó fi mọ́ iléèwé tó ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ èyí hàn lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀hún látọ̀dọ̀ ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ dókítà tó jẹ́ Aláúsá lọ́jọ́rùú Wednesday níbi tó ti ń jẹ́kọ̀ dì wọ́n níbi ìfìdímúlẹ̀ àwọn alákòóso eléyìí tí wọ́n mọ̀ ṣe ìfòǹtẹ̀lù fún àwọn tí wọ́n gba owó ọ̀hún. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé owó ọ̀hún gan náà ló wà fún ríra àwọn nǹkan ìkọ́ni tó jẹ́ ti àwọn olùkọ́ náà tó wà láwọn iléèwé gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ kó ṣe pàtàkì láti rí pé àwọn san owó ọ̀hún tí wọ́n sì san owó ọ̀hún láti oṣù kínní ọdún tá a wà nù rẹ̀ yìí títí di oṣù kẹjọ ọdún 2026. Gẹ́gẹ́ bó ti wá ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí òun náà ló mú ìgbáyégbádùn àwọn olùkọ́ tó wà láwọn iléèwé gíga jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kùnkúndùn. Òun náà ló sì fà á táwọn fi gbégbèsè láti san owó yìí fún àwọn olùkọ́ náà tí sì ṣe owó ríra àwọn nǹkan ìkọ́ni eléyìí tán bá nílò. Gẹ́gẹ́ bó ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé gẹ́gẹ́ bí ìlérí eléyìí tí ààrẹ Tinubu ṣe wípé ìṣèjọba òun náà ní onítẹ̀tì láti mọ mú ìgbáyégbádùn àwọn olùkọ́ ní àwọn iléèwé gíga gbogbo lórílẹ̀-èdè wa Nàìjíríà lọ́kùnkúndùn. Òun náà ló fà á tírúfẹ́ ìgbésẹ̀ akin bẹ́ẹ̀ tó sì fi wáyé lásìkò yìí. Àjọ tó ń mójútó oúnjẹ jíjẹ àti oògùn lílò lórílẹ̀-èdè wa Nàìjíríà NAFDAC náà ló ti di ẹ̀bi pípèsè àwọn nǹkan ayédèrú lórílẹ̀-èdè wa Nàìjíríà ru àwọn kàràǹbà ní ẹ̀dá láti orílẹ̀-èdè China eléyìí tán bọ́kọsọ sínú orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́sí ń pèsè àwọn nǹkan ayédèrú ọ̀hún. Ọ̀rọ̀ náà ló jẹ jáde látọ̀dọ̀ ẹni tí ń ṣe adarí lẹ́ka tí ń ṣèwádìí àti ìfìdímúlẹ̀ òfin láti ọ̀dọ̀ àjọ NAFDAC ọ̀hún Ion Martins ìlú Yomade. Òun náà ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àbọ̀ wádìí eléyìí táwọn ti ṣe ló fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn kàràǹbà ní ẹ̀dá kan òun náà lọ jẹ ọmọ bíbí orílẹ̀-èdè China tí wọ́n sì bọ́kọ́sọ sí orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n lo àwọn iléeṣẹ́ kan láti mọ fi pèsè àwọn ayédèrú nǹkan eléyìí tí wọ́n fún àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bó ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ pé àjọ NAFDAC òun náà ló ti bẹ̀rẹ̀ sí gbígbé àwọn iléèlé kan àwọn ilé ọ̀hún tì níbi tí wọ́n ti ń pèsè àwọn nǹkan ayédèrú náà. Bákan náà ló fìdí ẹ̀ múlẹ̀ pé ṣe náà ń kó àwọn nǹkan wọlé láti orílẹ̀-èdè China tó sì jẹ́ pé àwọn nǹkan tán kó wọlé ọ̀hún òun náà ni ò mọ̀yẹ́ lórí bó ti tó àti bó ṣe yẹ. Lára àwọn nǹkan tán kó wọlé ọ̀hún láti rí ìpara bákan náà la rí àwọn nǹkan ìfọyín àti àwọn omi eléyìí tó ti bàjẹ́. Bákan náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn nǹkan yòókù eléyìí tí ò dáa fún lílo ọmọnìyàn òun náà làwọn kàràǹbà ní ẹ̀dá ọ̀hún kó wọlé sí orílẹ̀-èdè wa Nàìjíríà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè yìí sì ń kó ní kẹ̀tíkẹ̀tì. Bákan náà ni ọ̀gá àgbà yanyan fún àjọ NAFDAC ìyọ̀n ọ̀jọ̀gbọ́n Mojisola Adéyẹyẹ ló ti wá fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn ti ṣe ogunlọ́gọ̀ ọ̀sẹ̀ láti ìpínlẹ̀ Èkó pàápàá ní apá gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà tí àwọn sì ti gbẹ́sẹ̀ lé àwọn ayédèrú nǹkan tó wu rẹ̀ tó tírílíọ̀nù kan ó lé ọ̀wọ́ márùn-ún náírà. Ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè dókítà Tunji Alausa náà ló ti kọ́ rere kí ọ̀gá àgbà yanyan fún àjọ tó ń mójútó ìsìnrú ìlú lórílẹ̀-èdè yìí fún lílo ìmọ̀ ẹ̀rọ
àti ọgbọ́n àtinúdá láti gbógun ti ìwà ìbàjẹ́ tó ń ti ìwà jìbìtì eléyìí tí àwọn karambà ní ẹ̀dá kan fẹ́ máa wù látara ṣíṣe ìrúlù orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ó ti jẹ́ kòdì ìwọ̀n kan aláwùsọ náà ló kọrin lékè ọ̀gá àgbà yanyan fún àjọ nysc ìyóhùn brigadier general ọlákúnlé nọfíìwù lásìkò tó ṣe àbẹ̀wò sí ìlú lẹwà ìlú àbújá nínú ọ̀rọ̀ eléyìí tó gbé sórí ìkànnì x ẹ̀ ìyọ̀n lọ́jọ́rú wednesday níbẹ̀ ló ti kọrin lékè ọ̀gá àgbà òun tó sì ń jẹ́jẹ́ rẹ̀ wípé àwọn ṣe àtìlẹ́yìn

ẹ̀rọ ayélujára láti fi gbé jáde ọgbà bẹ́ẹ̀ ló ti wá fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ò ní tẹ̀tì táwọn ó sì rí dájú pé àwọn wago dákun fún ẹnikẹ́ni tàbí èèyàn kéèyàn tó bá fẹ́ máa lo ayédèrú nǹkan láti fi wọ àjọ NYSC náà. Níbàyí láti ilẹ̀ òkèrè ẹni tí ń ṣe ọ̀kan gbòógì ní ilé ìgbìmọ̀ tó wà ní orílẹ̀-èdè Germany èyí ohun tí orúkọ tiẹ̀ ń jẹ́ Friedrich Merz òun náà ló ti gbéná wojú akẹgbẹ́ rẹ̀ èyí ohun tó jẹ́ ti adarí AfD Alice Weidel látara bí wọ́n ti ṣe jáwé olúborí níbi ètò ìdìbò eléyìí tó ṣẹ̀ṣẹ̀ tẹnubodò gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ náà ló jẹyọ níbi tí wọ́n ti ń nà ka àléébù síra wọn eléyìí tó sì mú kí Merz kó mọ fi ẹ̀sùn kan AfD wípé àwọn ìlànà àtẹ̀lé tó ń ti àwọn òfin eléyìí tán gbé jáde òun náà ló lè ṣe àkóbá fún ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún gẹ́gẹ́ bó ti ṣe ń fìdí ẹ̀ múlẹ̀ lẹ́yìn ìgbà tí AfD tí wọ́n jáwé olúborí ní ìdá 34 tí wọ́n ní níbi ètò ìdìbò tó wáyé ní Sazoni Anhalt ní agbègbè náà gẹ́gẹ́ bó ti wá ń fìdí rẹ̀ múlẹ̀ wípé nígbà tí wọ́n máa fi tí AfD náà máa sọ̀rọ̀ sí Merz padà iná ló fìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn nǹkan eléyìí táwọn náà ṣe bó tilẹ̀ jẹ́ kí wọ́n fara papọ̀ láti da AfD lágbòdàná ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfarapọ̀ wọn òun náà ló fi hàn wípé wọ́n ti ṣubú kó tó di pé ètò ìdìbò ọ̀hún dé bákan náà ni AfD ti wá jẹ́ kó di mímọ̀ wípé àwọn ò mọ ṣe tó yẹ kí àwọn ṣe níbi ìjókòó náà bó tilẹ̀ jẹ́ wípé AfD òun náà ni ò jáwé olúborí ní tarátara àwọn ọmọlé tó pọ̀ jùlọ ṣùgbọ́n kò tí ì di mímọ̀ báyìí bóyá wọ́n ó ṣe ìṣàkóso ìṣèjọba ní agbègbè náà bí ìròyìn ti gbé jáde lásìkò yìí. Asọ́lé ni Tibaukatio ọ̀zọ́ náà ló ti jẹ́ kó di mímọ̀ tí wọ́n sì ti gbà mímọ̀ lẹ́nu ní ọjọ́rú Wednesday lórí nǹkan tó fi léde wípé òun ti mú kí ìdánọwọ́ kọ́kọ́ wà fún kíkópa fún ikọ̀ Belgium títí tí ó fi di oṣù kẹsàn-án ọdún 2027 gẹ́gẹ́ bọ́n ti jẹ́ kó di mímọ̀ pé asọ́lé ọ̀wọ́n ẹni ọdún 24 òun náà ló ti kópa kọ́yìn fún ìfẹsẹ̀wọnsẹ̀ ilẹ̀ òkèrè ní ìgbà 95 nípapà jùlọ tí ìrètí sì wà pé yẹ kó padà láti kópa fún ikọ̀ ti red devil iyùn níbi ìdíje níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kòmẹ́sẹ̀yọ láti kópa nínú ìrò 2028 gẹ́gẹ́ bọ́n ti wá jẹ́ kó di mímọ̀ pé asọ́lé fún ikọ̀ ti real madrid òun náà ni onímọ̀ láǹfààní láti kópa fún ikọ̀ ọ̀hún lásìkò tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè italy iyùn níbi ìfẹsẹ̀wọnsẹ̀ tí ó wáyé ní 25 oṣù kẹsàn-án ọdún tá a wáyé bó tilẹ̀ jẹ́ wípé van bommel òun náà ló ti wá sọ fún courtois ṣáájú wípé òun ò fọwọ́ ẹ̀sọ̀yà fún tàbí kóun fún ní ìdánilójú pé yóò bẹ̀rẹ̀ pẹ̀lú aṣọ eléyìí tó ní òǹkà kínní eléyìí tá a mọ̀ sí aṣọ No. 1. Èyí ló pin ìròyìn àfẹ́mọ́jú wa fún tòórọ́ àmọ́ kó tó di pé ìmọ̀lẹ̀ jẹ́ mọ́ kókó amínúbà wá fún yín lẹ́ẹ̀kan sí i. Nínú ìròyìn òwúrọ̀ ìmú ti ń jẹ́ kó di mọ̀ pé àjọ NAFDAC náà náà ti di ẹ̀bi pípèsè àwọn ayédèrú nǹkan ru àwọn kàràǹbà ní ẹ̀dá láti orílẹ̀-èdè China eléyìí tó wọ orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà mo jẹ́ kó di mímọ̀ pé tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí ló ti kọrin lé kí àjọ NYSC fún lílo ìmọ̀ ẹ̀rọ ayé òde òní láti gbógun ti ìwà jìbìtì lílù. Bákan náà mo jẹ́ kó di mímọ̀ pé Merz náà ló ti gbójú agbọ̀n sí AfD ní Germany lẹ́yìn tí AfD jáwé olúborí níbi ètò ìdìbò tó wáyé. Bákan náà lẹ́ka ti eré ìdárayá mo ti ń jẹ́ kó di mọ̀ pé courtois lọ́nà ló ti mú ìdálọ́kọ́ wà fún ìkópa rẹ̀ fún ikọ̀ ti Belgium títí tí ó fi di oṣù kẹsàn-án ọdún 2027. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọ̀nyí ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelofm.com bákan náà lè dàpọ̀ mọ́ wa lórí ìkànnì x wa lagelofm 967 lórí ìkànnì àbánidọ́rẹ̀ẹ́ ti facebook lagelofm 96.7 Túndé Ọ̀làwọ́ olóòtú ròyìn ti ẹgbọ́ta pẹ̀lú ìpínlọ́wọ́ ìbùkún olúwa Ọ̀làgbójú Adékúnlé Yusuf ló ti mú ìrànwọ́ sí ti ìgbọ́yín ẹ kojú mọ́lẹ̀ kan sí ẹsẹ̀ ń tẹ̀yàn wa láàyò ní ìkànnì ti Lagelu.

bá ń wa ọkọ̀ lọ́wọ́ mo ní kálájú wa physically ní láàárọ̀ yìí o bí akọ ni o bí oge ni o ọwọ́ kan báyìí ni wọ́n fi di steering mú ọwọ́ ọ̀tún wọ́n wá gbọ́wọ́ left wọ́n gbé sórí ilẹ̀kùn ẹ jọ ẹ stop ṣe bẹ́ẹ̀ sà ẹ yes ma ẹ stop ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ fọwọ́ méjèèjì di steering mọ́tò yín mú tọjọ́ ọkàn lẹ fẹ́ fi wà á ṣe rọwọ́ left tẹ́ ẹ fi wà yẹn ẹ jẹ́ kó wà ní inú mọ́tò ẹni kìlì reason ṣe rọrí ilẹ̀kùn tí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń káwọ́ lé yẹn tí wọ́n fọwọ́ ọ̀tún máa di steering mú yẹn ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé òun ló fà á tó wà láfíà àwọn kan àti èèyàn kan àtẹnìkan tí mo mọ̀ tí ò fi sí lọ́wọ́ rẹ̀ mọ́ lénìí bẹ́ẹ̀ ni jẹ́jẹ́ ló lọ ló káwọ́ sórí ilẹ̀kùn yẹn ìjàm̀bá kan dẹ̀ ṣẹlẹ̀ ẹ̀mọ̀ bí ẹ̀mọ̀ kan sọ pé kí ẹ̀mọ̀ lọ jẹ́jẹ́ èèyàn kan ní nǹkan yẹn ò kan lọ́wọ́ lẹ́sẹ̀ ó kàn ṣe èṣì ta dọ́dọ̀ rẹ̀ mọ́tò tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ tàbí tán kọlu ra wọn bí eléyìí apá rẹ̀ tó ká sórí ilẹ̀kùn yẹn ló pàù àwọn ọlọ́run ìjẹ́ kọ́wọ́ wá orílẹ̀-èdè wa bẹ́ẹ̀ lójú wa ní orílẹ̀-èdè wa apá yẹn kan gbé o apá yẹn kan gbé o mo ní kálájú wa físíkálì láàárọ̀ yìí ni ṣé ẹ ti gbọ́ àbẹ́yìn ò tí mọ̀ pé ọṣẹ ìfọnú tá a fi ń fọ inú wa yẹn mi fẹ́ polówó o mi polówó product o ọṣẹ ìfọnú yẹn paste yẹn ẹni rú èwo mọ̀ ń bọ̀ kí n máa dáko product mọ̀ ń bọ̀ ẹ kàn gbìyànjú kẹ́ ẹ la ojú yín o ọ̀pọ̀lọpọ̀ ayédèrú ẹ̀ ti wà tó dẹ̀ ṣe é ṣe kó mú ìjàm̀bá dé bá ẹnu wa o àti ẹyin wa o tí ò bá ti wá da yín lójú ẹ lè pè mí lẹ́yìn ètò tàbí kẹ́ ẹ chaatì mi èmi máa sẹ́ndì àwọn product kan sí yín wọ́n á kó méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn báyìí original àti fake ìyàtọ̀ tẹ́ fi dá kínní àti kejì mọ̀ ó ti wà nínú fídíò tó wà lọ́wọ́ mi mi ní dáko product ẹjẹ́ lajú wa physically o ní jesus fi ayé o wọn ò ní gbèrú wa látẹ̀yìn o olúwa rẹ̀ ìbílẹ̀kùn adésínà big man presenter lórúkọ mi lajú ẹ̀ lórúkọ ètò yìí lágẹ̀lú lẹ ti ń gbọ́ 96.7 fm ilé funfun bala fẹ́lẹ́lẹ̀ nílé ìbàdàn náà wa. Babi Abdulkabir Jalaruru Ṣálàfíà lẹ́wà. Bàbá ògo láti sọ mi nǹkan ò ní ṣẹ̀mí. Ìyá àbẹ̀jẹ̀ lẹ́gùsí tó ti wà ń bẹ̀ ìyá mi dáadáa. Ayayaya ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú o. Ẹ ti wọlé o sójú òpó ni o. Yẹn ó lọ bẹ́ẹ̀ o ó dẹ̀ kàn bẹ́ẹ̀ látàrí pé bóyá oge bóyá kọni tó gbé sórí ilẹ̀kùn báyìí tó ń fọwọ́ right drive apẹ́ apá amáhùn tí mò ń sọ yìí apẹ́ lọ o ó lọ o.

0: torí pé kì í ṣe pé ìjàmbá tó mú apá ẹni tí mò ń sọ tó ká sórí ilẹ̀kùn ìjàmbá yẹn kò kàn án ó kàn tàdọ́dọ̀ ẹ̀ ni ó tàdọ́dọ̀ ẹ̀ ni gẹ́rẹ́ tí mọ́tò yẹn máa kọjá lẹ́gbẹ̀ẹ́ báyẹn ó kàn apá yẹn ni tẹ̀bá mọ̀ pé ọpá ọwọ́ kan lè fẹ́ fi wọ ọkọ̀ apá left yẹn ẹ̀ kà sínú ilé it get ok mo kí èèyàn ni angel tó ń ṣojú ọ̀bí lénìí angel lágbára ọlọ́run wá ṣọ̀pọ̀ ńláyẹ ọmọ ọdún máì nìyẹn.
1: wọ́n máa ń lọ gbẹ́rùn wọn látẹ̀yìn lájú ẹ màmá kan lájú ẹ.
0: hello ẹ káàárọ̀ lápábí ibà ẹ ti wọlé hello.
2: nípa ẹ̀rọ kẹ́ ẹ sọ ní sè nípa ẹ̀rọ. hello.
0: mo ń gbọ́ yín sà.
2: nípa ọ̀rọ̀ kẹ́ ẹ sọ sè mo ní ọ̀gá kan ọwọ́ kan báyìí ó máa dà sílẹ̀ láti inú mọ́tò. mo dọ̀ ọ́ lórílé lẹ́kọ̀ọ́ ní ọkọ̀ ṣe kí ọwọ́ yẹn dànù nìyẹn. kò ṣe tó kú ọwọ́ yẹn náà ló ṣokùnfà ikú tó pa. yàtọ̀ tí máa ní tó fi wọ́n ní kó wá gba promotion láti Abuja. sẹ́nu ọwọ́ kan yìí ò lè wá mọ́tò tọ̀tọ̀ sílẹ̀. ìbẹ̀rù ẹgbẹ́ ló ti lásídẹ́ǹtì.
0: so
2: pàtàkì lọ́rọ̀ kẹ́ ẹ sọ láàárọ̀ yìí o kọ́ ló ń jẹ́ káwọn èèyàn wá gbọ́.
0: ẹ ṣe o. ká la ojú wa físíkálì lèmi ń sọ agbára ọlọ́run nǹkan bí ìṣẹ̀lẹ̀ bí ò ní ṣẹlẹ̀ sí wa o.
3: vigi
0: ẹ káàárọ̀ àti lára.
3: hello.
0: mo ń gbádùn yín o.
3: hello ẹ káàárọ̀.
0: mo ń gbọ́ yín kẹ́tẹ́kẹ́tẹ́ o. ẹ jẹ́ kí n máa lọ tọ́lọ́jọ́ ti rebi àná ọ̀run rebi àti wọ̀ àṣì bẹ́ẹ̀ lákòókò lórí ètò yẹn tí mo bá ṣe máa ń ránjẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́. mo jẹ ayé tán spiritually níjẹjọ nínú ẹ̀mí mo jẹ ayé tán láàárọ̀ yìí ní tara ẹ já sọ òkú tíjọ mẹjọ lájú ẹ pọ̀ ńlẹ̀ o. ẹ̀lẹ́ wo.
4: ẹ̀lẹ́
0: ẹ̀lẹ́ ẹ̀ká
4: ọ̀nà
0: ọ̀sà. ẹ̀ká ọ̀nà
4: ọ̀sà. wọ́n lọ ètò gangan ni ó wá yọwọ́ sí ọwọ́ yọwọ́ síta sí mọ́tò kí ẹ̀wọ̀n wọn ni
0: owó
4: yẹ.
0: ẹ ṣe olúwarẹ̀ ìbílẹ̀kùn adésínà big man presenta ọjọ́ ti lọ tùmí dixon lájọ ṣe ẹ má bínú a ó parí lọ́jọ́ mẹ́jọ lórí ètò ẹ̀ lẹ́mẹ̀ẹ́kù kalẹ̀ god bless you ó dìjọ́ mẹ́jọ.

gbàdúà lórúkọ Jésù ọmọ òní kúmọ lọ́wọ́ wà lóní bá ọ láàárọ̀ Thursday àtàárọ̀ Sunday ibikíbi tó bá wà èmi máa invite ẹni wàá pàdé àwọn ikọ̀ olódùmarè ní challenge nìbàdàn tẹ bá ti dé challenge ẹ wọ mọ́tò tó lọ sí Malete kẹ ẹ sọ pé lọ sí Lomọwọ lọ́dọ̀ bàbá Ike for seven ibẹ̀ yẹn mà ti dọjà àgbáyé ìwọ náà máa bọ àárọ̀ Thursday ni ó máa ní agbára aago méje àárọ̀ sí agogo mẹ́wàá bọ̀ láàárọ̀ ni iná àdúà ó máa jò bẹ́ẹ̀ ni wọ́n máa súre fún àwọn èèyàn mo dẹ̀ gbàdúà pé ìlérí ó ṣe fún ọ ẹ tẹ́wọ́ yín gbogbo ọmọ tó ti fọwọ́ rẹ méjèèjì gbé ò ní mọ ibojì wọn ó dáná ọmọ rí ò ní disapia àní ọmọ rí ò ní disapia orí ọmọ rẹ wọn ní ge ẹsẹ ọmọ rẹ wọn ní ge apá ọmọ rẹ wọn ní ge ọmọ rí ò ní sọnù ẹ sọ pé ọmọ mi ò ní sọnù ẹ sọ pé àwọn ọmọ mi ò ní sọnù ẹ sọ pé mi náà ò ní sọnù gbéwe gbéwe kò ní gbé ọmọ mi sàgbà sàgbà kò ní sàmì gbogbo ayé mi àlàáfíà ni mo máa fi lò ogun ìdílé kò ní borí mi ogun àdúgbò kò ní borí mi ogun ìlú yìí kò ní borí mi mo gbàdúà látòní lọ ẹ máa ráàánú gbà rọ̀dá àkókò rèé o ká sun mọ́ ọlọ́run gbogbo ìlànà tá ńlá gbogbo ńlá ńlá kọjá rọ̀dá wo àkókò rèé kó fi ayé rẹ̀ sun mọ́ ọlọ́run ó bá lè sun mọ́ ọlọ́run ó rí ọ̀fẹ́ láti borí gbogbo ìdojúkọ yìí yóò bọ́ sínú ayé wa o God bless you lágbára ọlọ́run mò ń lọ sí Jerusalem ní ọjọ́ keje oṣù kẹsàn-án ẹjẹ́ àjọlọ bó o bá ti ìdétọ̀ ń rí yá àjọlọ tayé àwọn orí ọ̀fẹ́ tó o lè ṣe fáwọn òbí rẹ rèé láti ran wọn lọ but tó o bá máa bá mi lọ ẹ máa mú òróró méjì lọ́wọ́ ọ̀kan bàbá ti fẹ́ wọnú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí èkejì tá a bá ti jáde inú jọ́dánì olúwa ni dàlẹ́ yín lórí omi yẹn kan náà ni jésù fi ṣe baptism a máa dé òkú òkè kan tí a ń pè ní sinai bá a ṣe ń lọ yìí mo gbàdúà yóò dára fún ọ jẹ́ ká òbí rẹ ọ lọ wo ẹnìkan tó mọ̀ pásítọ̀ kan tó mọ̀ tó fẹ́ kó lọ abẹ́nìkan tó ti ṣe ọ lóríire kó ràn lọ sí Jerusalem oore rẹ̀ wà ń bẹ̀ báwo la ṣe máa lọ oṣù kẹsàn-án kán mọ́ òróró méjì lọ yóò dára fún ọ phone number yìí ẹ pé tàbí kẹ́ ẹ send message èmi náà fẹ́ lọ Jerusalem wọ́n join me mọ́ group tí àwọn èèyàn wà yóò dára fún ọ ríran lọ́wọ́ oore rẹ̀ o ṣe bẹ́ẹ̀ Jésù olúwa wa phone number hello phone number 0800 66 48 14 55 08 0 66 48 14 55 gbogbo bí ọba yà sí lórúkọ Jésù ọ̀nà ó là fún wa ẹ tẹ ọwọ́ yín kẹ ẹ máa sàmì àdúà ọ̀sẹ̀ yìí máa pè yín ní orúkọ ẹni tó la yé àtọ̀run ọ̀sẹ̀ yìí máa múre wá fún yín bó o ṣe ń gbọ́ mi níbikíbi tó wà ọ̀sẹ̀ yìí máa múre wá fún ọ àánú ó máa jáde sí ọ gbogbo ẹ̀yẹ tẹ́ ń ṣàìsàn ẹgbẹ́ ọwọ́lé ibi tó ń ṣàìsàn ní orúkọ jésù ẹni tó dá ayé àti ọ̀run mo lo orúkọ rẹ̀ lónìí ó yà gbá ìwòsàn ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde ọfà àìsàn lára rẹ̀ ó yà kó jáde báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ìwọ ọfà àìsàn báyìí náà jáde ọfà àìsàn báyìí náà jáde lára rẹ̀ báyìí náà jáde mo wí lórúkọ olúwa ẹni tó ṣẹ̀dá ayé àtọ̀run ọfà àìsàn lára rẹ̀ ó yà kó báyìí náà jáde mo pa á ní àṣẹ mi ò dalába ọ̀rọ̀ jáde ó di àṣẹ àṣẹ jáde ó di májẹ̀mú májẹ̀mú jáde ó di májẹ̀mú àgbélébu májẹ̀mú àgbélébu lẹnikẹ́ni ò lè dádúró mo dúró mi ò dádúró mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ náà tàṣẹ tàṣẹ gbogbo ẹni tó ń sàmì ayé ò ní pa ọ́ lójijì inú àwọn ẹ̀jẹ̀ tí wọ́n ta sílẹ̀ lórílẹ̀‐èdè yìí èmi àti wọ ẹ̀jẹ̀ wa ò ní sí níbẹ̀ iléeṣẹ́ yìí ẹ ò ní laná ẹ ò ní jóná gbogbo ẹni tó ń sàmì mo bèrè fún àánú àánú júdà ó yà kó jáde sí ọ ìrànlọ́wọ́ júdà ó yà kó jáde sí ọ ògo rẹ kó gbilẹ̀ ògo rẹ yóò jáde iná ògo rẹ kó máa jò ayé ò ní para wọ rẹ ìràwọ̀ rí ò ní wọlé ayé ò ní paná rẹ ayé ò ní ṣèkà fún wọn ní fọmọ ṣèkà fún lórúkọ bàbá ọmọ àtẹ̀mí mímọ́ wọn ò ní fọmọ ṣèkà fún bẹ́ẹ̀ ló máa rí ó rí tí ẹ ṣe o ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó rí o jésù

0: Lágẹ̀lẹ̀ FM láyé ń gbọ́ àdẹ̀tùgbé tó jẹ́ kọ́mọ̀. Ọláwálé Hamsat ni atọ́kùn bèrè lọ́wọ́ Sulaimon. Láti ìbàdàn dé anywhere, top striker Malo Good níbi Castle Sport o. Ẹni gíga lè testify sí àtẹni tó short o. Yà I'm the one they call Kennedy. Lágẹ̀lẹ̀ FM ni best radio station. Mo lè sọ ní anywhere if in police station. Lágẹ̀lẹ̀ FM, okay, guard okay.
1: Ara so ya nigba ti won gbo je komo latenu top striker
2: Lágẹ̀lẹ̀ FM.
1: Why?

0: gbagbe lodun 2024 odun 2025 jare iko egbe agbaba lo di tigress awon won lover ni lati gba ife eye ile adulawo se reti idije ife eye ile adulawo ele to lover ni lati waye lolede cote d'ivoire ilu abidjan lo ti waye o ajo wa nbe na ni ibi ti a ti fi yaje olede mali iyen lase kagba be ba gbagbe ko pe si asiko igba ti ikan ti falcons iyen ti falcons ti a lover ni ati gba idije ife eye ile adulawo lolede morocco o na ni ase kagba olede ti cote d'ivoire iyen na waye footy the tigress nijoba apapo olede wa nigeria labi akoso are amer bola tinumbu won kede $100,000 iyen fi ikan super falcons sugbon bi the tigress na se gba bayi ti ope sira won won ni oda on to da bayi ki se tenikan eyin na gba fi eye ile adulawo na leyin na gba mona kai oda eyin na ma re leyin o pelu $100,000 won na ni won kede ipe awon na lover ni lati gba bakan na won kede ile ilé oni yàrá mẹ́ta ìyẹn nílùú Abuja bí ẹ ṣẹṣẹ bú super falcons bẹ́ẹ̀ náà wọ́n ṣe fún the tigress ṣùgbọ́n jẹ́jẹ́ mọ̀ pé láti ọdún tó kọjá yẹn owó yẹn ò tí ì tẹ ìkẹkẹ wọn lọ́wọ́ ẹ mọ́ gbàgbé o wọ́n fún wọn ní àmì ẹ̀yẹ tó ga lórílẹ̀‐èdè wa nàìjíríà mon ìyẹn ò tiẹ̀ lọ fà rárá ti ilé yẹn kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ni àjọ tó ṣe òkárí gbogbo tó ní ṣe pẹ̀lú eré ìdárayá lórílẹ̀‐èdè wa nàìjíríà national sports commission kọ̀pẹ́kọ̀pẹ́ ni wọ́n kó ìwé ilé fún ikọ̀ ti super falcons ilé yín ìwé ìrẹ̀rẹ̀ o lẹ́tọ́ túmọ̀ sí pé kálukú ti gba ìwé ilé rẹ̀ bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rí pẹ̀lú the tigress o ṣùgbọ́n owó kúkú sí owó yìí gẹ́gẹ́ ni ò tí ì wọlé mọ̀ á láyọ̀ láti sọ fún yín pé lánàá owó àwọn agbábọ́ọ̀lù ti the tigress ti wọlé o ó ti ẹ̀jẹ̀ yí pé wọn ò fi dọ́là san fún wọn ṣùgbọ́n wọn kakuléètì ẹ̀ lónìí $100,000 jẹ́ ní náírà equivalent to naira òun náà wọn fi taari owó yìí sákàǹtì kálukú ti ń ró gbẹ̀mù mi ṣe ń ró gbẹ̀mù bẹ́ẹ̀ làwọn ọmọ yìí náà ń fẹ̀mí ìmoore wípé ààrẹ a ní bàbá kẹ bàbá ara tó mọ yìí ọmọ kò fi wá ṣeré bàbá ara tó mọ yìí ọmọ kíkiní ọ̀hún ó ti ẹ̀dọ́dọ̀ olúwa rẹ̀ náà olúwa rẹ̀ ó yé máa fojoojúmọ́ pariwo owó olówó wàhálà ọ̀nbọ̀ ni yóò sì dé bó ṣe máa jẹ́ nìyẹn mọ́ rìláǹtì bó ṣe jẹ́ nìyẹn wọ́n dúpẹ́ lọ́wọ́ ààrẹ olóde wa nàìjíríà o pé ààrẹ ṣeun bákan náà nsc lábẹ́ àkóso ọ̀làjì ṣeun dínkù wọ́n ní bẹ̀rẹ̀ láti òní lọ tí ikọ̀ super falcons náà máa wọlé sínú àpò òṣùwọ̀n wọn mẹ́jà gbọ́ ò sí ń bẹ̀ kúkú sí wọ́n ti yanjú gbogbo ètò ọ̀hún owó àmọ́ wọlé látòní lọ sí ikọ̀ ti super falcons náà lápò bí nǹkan ṣe rí nìyẹn o bàbá ń sọ nípa àdéhùn eléyìí tí ààrẹ olóde wa nàìjíríà tó ṣe fún ikọ̀ super falcons àti the tigress ó yá pápápá láti ibẹ̀ yẹn ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ife ẹ̀yẹ àgbáyé eléyìí ti ń lọ lórílẹ̀‐èdè ti poland tá a bá sọ nípa fifa under 20 women world cup poland 2026 à ń tẹ̀síwájú o lẹ́nìí ikọ̀ ti super falcons dámọ̀ gbá ìfigagbága rẹ̀ lẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tó fìdí rẹmi sanwó orílẹ̀‐èdè spain ìyẹn ìfigagbága àkọ́kọ́ lọ́jọ́ monday lẹ́nìí yọ gba ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá ń kojú orílẹ̀‐èdè ti china ni wọ́n jọ máa lọ́kìtì pé wọ́n jọ máa gbé pẹ́rẹ́gì kaná ṣé ẹ fẹ́ gbọ́ ló lé o kò tí ẹ̀ nílé ń pè é pé friendly match ni olùkọ́ ni Moses Adugu ó ti jọ́ di mímọ̀ yìí pé àwọn kẹ́kọ̀ọ́ o nínú ìfigagbága àkọ́kọ́ yẹn ṣe wá rí china ní ó padà jìyà rẹ̀ òun ọ̀mọbi tí wọ́n fẹ́ gbé gbà nírọ̀lẹ́ yìí dédé agogo márùn-ún rọ̀lẹ́ ó nítorí pé bí a bá gbé náà kárí àwọn ṣetán láti sọ̀kalẹ̀ o àwọn ò tí ì ṣetán láti kú òlólédè poland ìdí nìyẹn o tó fi jẹ́ pé gbogbo tó bá gbà làwọn ò fún tí wọ́n bá ń kojú orílẹ̀-èdè china ẹ má gbàgbé ambassador sórílẹ̀-èdè wa nàìjíríà tó wà lórílẹ̀-èdè ti poland ó gba àwọn ọmọ yìí lálejò ó sì fi àdúrà ràn wọ́n lọ́wọ́ bákan náà ló ṣètò jíjẹ mímu ló ṣe fún agbẹ́tọ̀ ẹ má jẹ́ kí ẹ má fọ́ o oúnjẹ nàìjíríà ní jíjẹ lórílẹ̀-èdè poland ìrọ̀rùn lọ́ba dé o wọ́n ní ara bẹ́ẹ̀ náà ni ẹ kó kúlíkúlí fún wọn tó ń tẹ̀ pàǹgbọ̀n ọmọ yìí ní à gaari ò rí gaari mú ní à gaari ti gbádùn mọ́ yín gaari tó ń ti kúlíkúlí òun rèé kẹ́tì ẹ̀ bèrè kúrú nù wọn wọ́n ní ẹ̀fún lé kúrú aró àti funfun pé èkúrú rèé o èkúrú rẹ rèé o bóyá kúrú làwọn ti ẹgbẹ́ ti ẹ fẹ́ gbà èkúrú rẹ rèé o aró rèé funfun rèé o eléyìí tó bèrè túwó wọ́n ní kan nù wọn tó jẹ́ balógun wọ́n ní wọ́n bò ń wá kéńgbé kéńgbé àká eléyìí tí wọ́n fi epo dín yà àti màrú yín. Eléré ọmọ nu ọjẹ́ kéńgbé ọ̀dà kò sí wàhálà wọ́n ní ẹ wá kéńgbé fún ẹ lédè kúkúrú èyí ò mú kókó kí gbogbo ẹ lọ lẹ́yìn èyí ni ambassador nítọ̀ gbogbo ohun tẹ́ ẹ fẹ́ gbà láti fún yín yìí o ọ̀la ẹ dákun o gbogbo bẹ́ẹ̀ bá ṣe ẹ ṣètò rẹ o aago márùn-ún rọ̀lẹ́ ní ni o wọn kojú orílẹ̀-èdè china ó yá láti bẹ̀ pápá kásẹ̀ we go again. Torí pé lónìí gẹ́gẹ́ bá a ṣe ń babọ̀ látìgbà tó sùn yìí ti bẹ̀rẹ̀ mọ́ gbàgbé pọ́nla ni o. mílíọ̀nù kan náírà lọ́la ọlọ́fà àgẹ̀ o ọlọ́run bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí monday tuesday wednesday thursday lè ní ọ̀la ni friday ṣùgbọ́n lónìí a ti ẹ̀ tún kọ́kọ́ fi bíi 1.7 million kan ṣeré làárọ̀ yìí ọba dago mẹ́wàá kù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ẹ̀tù fi kọ́kọ́ kẹtàmì ẹ máa fi yẹn múra lẹ̀ di ọ̀la torí pé lónìí yìí bàbá bẹ̀rẹ̀ látorí 50-50 méjì a tún sọ 100-100 a tún ṣe 1-150 a tún ṣe 200 a pàjọ èdè sí 250,000 naira ẹ bá rí bàzá ń bá rí bòbò èèyàn méjì ó ti ẹ̀ kọ́kọ́ tọwọ́ àfàbọ́nu náà méjì àgbà ò sí ń bẹ̀ káàṣì ẹ̀ ní *347*1004*2#. mọ́ gọra ààrẹ mọ́ rìlẹ́ǹtì mọ́ wàrà ro ọ̀ ń dàbí àjọ látijọ́ yìí èmi tọkàn ọ lọ fẹ́ dàgúnlá ẹ̀mí ìdàgúnlá máa sọ yí pé ẹ̀mí ìdàgúnlá ẹ̀mí ìrẹ̀wẹ̀sì mú kúò máa sọ bẹ́ẹ̀ ẹ̀mí ìdàgúnlá ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ẹ̀mí àìláṣeyọrí mú kúò torí pé bọ́wọ́ bá ń dàbí àjọ látijọ́ yìí èmi tó yẹ kó kàn ọ́ ọ̀yẹ́ kó tún já pé èmi yẹn ló tún máa dàgúnlá àbí lọ́mọ sí rẹ̀wẹ̀sì ọkàn ọkàn láàárọ̀ yìí o ẹ̀kọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo tíkẹ́ẹ̀tì láti monday yóò wúlò fún ọlọ́la o má fọ́ o ọwọ́ ajẹ́ monday òní oní ọmọ jẹ́ ńjọ́ kejì o gbẹ́lẹ́ ní iná owó tó fi díwọ̀n tọ̀la òní ló ti ẹ̀kọ́ gbaná ọwọ́ àyìn tán lọ́la ebẹ̀rìbà *347*1004*2# ni ó gbé ọdẹ bẹ̀ má fọ́ má gọ́ ẹnìkan èso ọbẹ̀ nìkan gbogbo ẹ̀ tí ń ṣe ẹ̀ náà alùpùpù ń dọ́gbọ́n sí lábí aṣọ àṣírí ibẹ̀ mọjá ọtẹ yẹn *347*1004*2# ni ó gbé ọdẹ bẹ̀ láàárọ̀ yìí. báwọn bá a bá ṣe fẹ́ play rẹ̀ ọ̀bá yí ọ pé nọ́mbà 02013306194 tàbí ọ chat wo dẹ̀ lè pè wọ́n whatsapp call 09026026314 bó ṣe jẹ́ nìyẹn ní ti káṣí ẹ̀ ó yá pápápá ká lójú ọjà àbí já lójú ọjà ká lọ pa àkàdé bá a bá dé ká fọ̀n síra wàhálà ẹ̀kú kalẹ̀.
1: Dangote Refinery don come with good news. When your business need at least 250,000 liters of petrol and above, I beg make you listen well, because this will get the enough for you. Dangote Petroleum Refinery go deliver petrol to you across Lagos, Ogun, Rivers,

0: ṣàbúrẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá ránṣẹ́ wà lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn ilé yìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá òun ẹjẹ́ kí n jayé sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rọrùn pé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ìlàgẹ̀lú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stage journey board ló fún ìtẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: My pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
1: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: A low up on the road is turning things around.
4: Are you still carrying that heavy power bank everywhere? Haven't you heard? The Redmi 17 is here.

0: morning till night. And when it's finally time to recharge, the 45-watt fast charger gets you powered up in under 35 minutes. Don't miss out. Upgrade to the all-new Redmi 17 today and enjoy a massive 7,500 milliampere hour battery that keeps you going for up to 2 days. Visit the nearest Xiaomi store or visit partner stores to get yours today. Redmi 17. Work hard. Play hard.
1: Come on, Nigeria.
2: Ìjọba àwara wa kì í ṣe tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé ó yá ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbéèdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò títí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wọ́ òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágelo fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wọ̀ òwúrọ̀ 10 a.m. ní lágelo fm 96.7 òkè gajòkè.

0: ìkànnì lágẹlú rẹ̀ ẹ́ lágẹlú 96.7 FM. Òkè gájò kẹ ilé fẹ́lẹ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Òye ajẹ́ kán mọ̀ lè tòrò yẹn eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan sí. Bàbá ìgbà yín sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wọ́n lọ́fọ̀ndúrà níbi kíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́. Ti lágẹlú 96.7 FM. Ẹ lọ jẹ́ kán mọ̀ fan family lórí Facebook. Bákan náà lórí TikTok at top 100. Ọlálẹ̀ wo wúpílà lápá abẹ̀yẹ. Oya let's go there. Ẹ jẹ́ ti ọwọ́ wájú. Glorious Sports Promotion. O ti ṣe àgbékalẹ̀ The Super Fight. Ilé tó máa wáyé September 28 ni o. Ọjọ́ Sunday ló bọ́ sí. Yóò láti gan. Aago méjì lọ́sàn-án. Pápá àṣírí Ọbáfẹ́mi Awolowo tó wà ní agbègbè òkè Àdó yẹn Liberty Stadium tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ó ti wáyé. Tíkẹ́ẹ̀tì wà online o. Tíkẹ́ẹ̀tì ti wà online o. Ìjà tí ó lágbára. Feast of the Great láàrin èmi gẹ́gẹ́. Ọláálẹ̀ Hamzat Top Striker àti Alhaji Babatunde Saheed Mr. Sport yóò láti kẹ lọ́jọ́ yẹn o. Hey, hey, hey. Limited space lọ́wà mọ́ sọ fún yín o. Tó bẹ́ ìgẹ́ẹ̀tì tíkẹ́ẹ̀tì ẹ láti wo ìjà alágbára yìí tètè rè é gẹ́ẹ̀tì ẹ o. Ó yá láti bẹ̀ pápápá. Ìfigagbẹ́ gan lóore sọ̀rẹ́ tó bá ti ń de lọ́la. Niger Sportsman Football Academy yóò máa wáyé o. Oníbejì ni láago méjì lọ́sàn-án. Niger Sportsman Football Academy Under 13. Àwọn àti Young Stars Under 13. Wọ́n gọ́gọ́ máa fìjà pẹ́ tanná. Pápá àṣẹrẹ Marvelous náà ni Àrísè Kọ́lá Page. Tọ́bọ́ wá di láago mẹ́ta àbọ̀ 3:30. Niger Sportsman Football Academy Under 15. Àti Soccer Star láti ìjọba àbílẹ̀ ọ̀nà àrà. Wọ́n jọ máa gbé pẹ́rẹ́gì kaná. Ìyẹn lápá àbẹ̀yẹn. Báàrin yẹn ṣe rí nìyẹn o. Player of the Month wá. Ó ti gba àmì ẹ̀yẹ rẹ̀. Ìyẹn lánàá látọwọ́ Ọ̀gbẹ́ni Rahulf Raymond Owótútù. Ìjọba àtàló látilẹ̀ tàló nìyẹn o. Lára àwọn nǹkan tó gbà. Ọ̀sì tuntun. Chingard tuntun. Àti Boot Àyánrán. Àyánrán ni o. Boot Àyánrán. Gbogbo àwọn gift yìí worth 50,000 naira. Ó ṣe máa jẹ́ nìyẹn. Ti September náà tún ti set. Skipo gbogbo United Kingdom. Ó ti set yẹn náà lẹ̀. Ẹsẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń gbẹ́ wa tẹ́ ń kẹ́ wa lójú kẹ́ wa mú o. Ọlọ́run ò ní fẹ̀yìn náà lẹ̀. Àní mo fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ ni o. Èmi káàánú morí gbà o. Ókè. Ọyẹ jẹ́ àti ọwọ́ wájú. Àwọn ìfigagbága wáyé lánàá. Bẹ́ẹ̀ yóò sì máa tẹ̀síwájú. Ìyẹn lẹ́nìí náà ni o. Ẹ wò ó. Bó ni gbogbo ẹ ṣe rí. Gbọ́ mi dáadáa my brother. Àgálì gbogbo America Organers. Ọgọ́nà gan ọlẹ́kùn ẹ̀ síbẹ̀. Ọgọ́nà sí o. Ọgọ́nà sí o. Fíìmù ní sáàtà wà yìí. Ó gùn gẹ́ o. Ṣùgbọ́n ẹni tí ó wò tán yóò múra re. Ọyá gbágbàgbà. Sọ wà lórí. Ókè. Géèmù àná UEFA Champions League. Niger Sportsman blog. Predictions àwọn fi bẹ̀sẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ ló kọ̀rẹ́tì lánàá. Ọmọ ọgọ́ra ti ẹ. Ọgọ́ra rẹ̀. Táwọn èèyàn ti fi ọ́ọ̀dù gbowó lọ. Prediction tó wà ń bẹ̀. Mo fi sórí Facebook lánàá. Niger Sportsman football blog. Niger Sportsman football blog. Blog ni. Gbogbo òròyìn tó ní ṣe pẹ̀lú eré ìdárayá ní jáde ń bẹ̀. Àwa analyze Champions League lánàá. A dẹ̀ fi prediction sí. Gbogbo ẹ̀. Gbogbo ẹ̀ pátá. Àwọn èèyàn ti fi ọ́ọ̀dù gbowó lọ. Àtún fi ibẹ̀ lẹ́ni. Ọlọ́run bá ní kọ́kàn ọ́. Ókè. Kẹ́ẹ̀sì fi gagbága. Bóò ló ṣe jẹ́ gẹ̀gẹ̀. Bóò ló ṣe jẹ́ gẹ̀gẹ̀.
1: Àkó ojúmọ̀ àtọkùn.
0: Àkó ojúmọ̀ o.
1: Díje fẹ̀ yà gbáyé.
0: Kílọ̀ sẹlẹ̀ báyìí. Kílọ̀ dé.
1: Táwọn ọ̀jẹ̀ wẹ́tọ́jọ́ ló mọ́ bẹ lábẹ́ ogún ọdún under 20.
0: Ok.
1: Eléyìí tó láǹfààní àti wáyé lánàá.
2: Ghana fi aje South Korea meta seyo kan ni. Ole de Italy won fi aje New Zealand meta so do ni. France fi aje Ecuador meta si meji ni. Japan awon to de USA meji meji ni. Won se so lagu meji o so ni. North Korea awon to de Costa Rica ni. Ole de Spain awon ti New Caledonia, China awon to de wa Nigeria, Colombia awon to de Portugal ni. Mejeji agu marun ni lanfani ati waye. Ije ba Champions League lana iko Barcelona won fi aje Feyenoord marun seyo kan ni. Stuttgart fi aje Viking meta seyo kan. Liverpool fi aje Real Madrid meji seyo kan ni. Iko PSG won pa so ban Barcelona badan mefa seyo kan. Sporting CPR of your Jaglazari better say you can. You can Napoli, Arsenal, Lore, Germany, American, do so do. On test, why do Lago Mefaku, Jimmy Dogulini, Fanabati, and to call yes Roma, PSV and Domena to call Shakta the next. It's about one Diago Major Como. I want to call Believes you. You call Manchester United, I want to call Saba. You call Slavia Prague, I want to call Zilis. Back on the land, I need a Carabao Cup.
0: Emma, we could take Bokba. Kò tiẹ̀ gbọ́pá. Kò gbọ́ nkankan nu.
2: Ṣé o gbọ́ nkankan?
0: O ga o.
2: Ayala.
0: Torí pé bí a bá jìyà náà ibi láti
2: pé
0: ọ̀rọ̀ yín sẹ̀sẹ̀ wá yé mi ni pé kásọ̀ tú kásọ̀ sì ká mọ́ babì kan jẹ́. Kọ́mọ̀ di ti wọ́n á mú yàn lọ́ta. Wọ́n máa dènà dènà.
2: Èmi ò tiẹ̀ láìkẹ́.

0: dẹ̀ di gbérí wọlé lálẹ́ àná.
1: Ìyá jẹ wọn.
0: Nígbà tí wọ́n wò ó fín kí tí
1: ẹ sọ. Ọ̀pẹ̀lọpẹ̀ rẹ̀.

0: nígbà tí ọlọ́run dá ìkọlù àwọn ọmọ chelsea padà
1: lọ́wọ́ kan
0: wọ́n dàbí ẹni tí ń láàlá
1: bẹ́ẹ̀ ni
0: ó ṣọ́ọ̀kì everybody bákan láti ọwọ́ ẹ̀yìn wa mi ayò mẹ́fà sí mẹ́ta oníkan chelsea fìyà fìyà jẹ́ lẹ́yìn
1: láàlá àwọn èèyàn ti péjọ wọ́n ti múra àbò sí wọ́n múra ọ̀tẹ̀
0: sẹ́rí kí èèyàn mọ́ parọ́ nígbà tí compose orin
1: fún wọn
0: ẹ
1: bí tẹ́bù ṣe tán nìyẹn
0: ah mo lọ wo finance cover mo ní jésù kí leléyìí àti wàá lọ tún orin kọ
1: wọn sẹ́ǹkì ẹ lọ compose orin mi
0: orin yẹn ti kánà lọ na chelsea lánàá ni ẹlòmíì ó parí di
1: okay
0: nǹkan ṣe jẹ́ ìyẹn
1: all right champion league yẹn ni ń gọ́ ṣe ẹ̀tìkà man u ní bọ́ọ̀lù o
2: àwọn àti sábà wọ́n jọ mọ̀ sábà lé ra
1: wọn okay sábà láti azerbaijan sàbá láti azerbaijan wàhálà okay bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn sinedisi bẹ́ẹ̀ ọmọ tó ti fọ̀rọ̀ fọ́gbá yẹn ga o sinedisi bẹ́ẹ̀ fọ̀rọ̀ fọ́gbá yẹn ga eléyìí tó sọ yìí sí òní dá wàhálà alẹ̀ báyìí làwọn èèyàn ń bèrè lọ́wọ́ sinedisi dáhùn olùkọ́ni àgbọ̀jẹ̀ fún olóde france kí ni sìdé ń sọ ẹjẹ́ àrojú ọjà kádé èyí tẹ́ ń bèrè pé ṣé mo wà ní telegram ok ká máa bá yín fi ní ìsìyẹn sí telegram àbí ok nǹkan lọ́wọ́lẹ́ ọ̀mùsáà tí náà ni lọ sáàchẹ̀ ní telegram let me do this I will create a Niger Sportsman blog ní telegram let me create that so that mama drop àwọn news gbogbo news pátápátá de àwọn prediction náà mama wà ń bẹ ẹjẹ́ àṣẹ bẹ́yẹn ọyọ́ let's go ẹjẹ́ àrojú ọjà ká lọ pa àkádé bá a bá dé káti ọwọ́ iwájú ẹ kó kalẹ̀.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

0: fún gbogbo ẹni tó ń jà rọǹkan kan lọ́run kò lè ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ yẹ fún gbogbo ẹni tó ń jà rọǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyanràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden òpópónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní ìyànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ 0917060593 tàbí 0916503950 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Jìyà mi kó ní mọ̀ mi tò ní mọ́ ní mílíkì púpọ̀ nínú.
2: Àti tèmi náà.
3: Abiyamọ tó dára jùlọ, ó kárí. Àmọ́ ṣá, jẹ́ ká máa rọra yọ mílíkì wa lò.
4: Èmi mà kọ́ o, iṣẹ́ owó Golden Monthly ìwọ̀n ni. Bí mílíkì tó pọ̀ ṣe bá wá nìyẹn.
3: Mílíkì bá wá kẹ̀, láti gbà wo. Ẹ̀yin lè ra Golden Monthly ìwọ̀n tó ti ní mílíkì nínú tí yóò fún yín ládùn wàrà aṣara lóore. Ẹ ò nílò láti tún fi mílíkì sínú ẹ̀ mọ́. Kẹ́ kan fún mi sí kẹ́ púpọ̀ lásán ni. Ẹ máa gbádùn ẹ̀. Golden Monthly, jẹ́ kí gbogbo ènìyàn ti wúrà.
5: Èmi àwọn wọ̀nyí. Àbí àwọn wọ̀nyí yóò tún ní ìrànlọ́wọ́.

0: bọ̀ gbádà látọjú ọjà. Ìkànnì lágẹlúrẹ̀ yé lágẹlú 96.7 FM òkè gajòkè. Ilé Fọlọ́fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá jẹ́ kí mọ̀ lè tòrò yin eré ìdárayá. Eléyìí tó dùn ti gbẹgbẹ nǹkan sí. Bàbá igbá yìí sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá 1100 níbikíbi káàkiri àgbà ńlá ayé. Ẹ lọ ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì lágẹlú 96.7 FM. Lórí jẹ́ kí mọ̀ fan family ó wà ńbẹ̀. Lórí TikTok @topstriker100. @topstriker100. Àtún láǹfààní láti máa gbọ́ máa wò ó. Ọmọlẹ̀ rogoṣọ́ lalẹ̀ wò ó pílà. Sinedisiden yẹn. Ó ti láǹfààní láti sọ̀rọ̀ kan o. Wọ́n bílẹ̀rẹ̀ ní o. Ìfọ̀rọ̀wérọ̀ tó wáyé láàrin Sinedisiden wípé alayé ẹ̀yí ti gbá kinní ìgẹ gidigẹ ó dẹ̀ ti pẹ́ gẹ o. Àfẹ́ bèèrè nkankan ni o. Wọ́n mọ̀ tó fi Lionel Messi sínú Ballon d'Or. Sinedisiden ní ṣe fẹ́ gbọ́. Tí ẹ bá ní kóhun ó dìbò 100 times. I will vote and vote and vote and vote and vote for him. Bó ṣe sọ nìyẹn o. Ó lóhun ó sì máa dìbò fún láì mọye ìgbà. Àwọn oníròyìn ní Messi la máa ń sọ nìyẹn. Òun máa tóhun sọ. Ó ní ẹ má jẹ́ ọ́ yà yín lẹ́nu o. Sá ilé ìta wà yìí. Bàbá wà lára àwọn mẹ́ta tí ó lórí pódíọ̀mù ni ó ní kíni ó ní Tí ẹ̀rí tó gbèsè ni at 39 kó dẹ̀ máa compete pẹ̀lú àwọn young player at 39 ìyẹn gan lásán ti tó. Ó ní fún díẹ̀ yìí. Ó ní I will choose him again and again. Tí a bá ní kò ń ó dìbò, ó náà sì wà lára tí ó dìbò. Ó rí pé àwọn national team coach náà ó dìbò. Ó lóhun ó dó ní mọ̀jẹ̀ agbóhùnsí ń bẹ́ ó ní bo òtòun. Ọ̀dọ́ Lionel Messi ní ń lọ. Ẹ sì má gbàgbé pé bí ìjẹta àbí jẹrin Kylian Mbappe ti ní ìbò àbí Ballon d'Or tẹ́lẹ̀ yìí. Kò sẹ́nì kankan tọ́tọ́ sí ju òun lọ. Lára àwọn àbò tí sì ń retí náà ni ti Sinedisiden yìí. Tọ́ ọ̀rọ̀ tí Sinedisiden wá sọ yìí ṣé kò ní fa kọ́nu kọ́ ọ. Lákọ̀ọ́kọ́ ọ̀kẹ́ pàtàkì ni Sinedisiden jẹ́. Bàbá ń sọ nípa àwọn olùkọ́ni tó gbanú ikọ̀ ti Real Madrid kọjá. Ikọ̀ Madrid ni Kylian Mbappe wà báyìí. Ó tún wá jẹ́ national team ikọ̀ orílẹ̀-èdè ti France. Tí Kylian Mbappe náà tún jọmọ bíbí orílẹ̀-èdè France. Ó sì wá sọ síta yanyan yí pé bí ó bá ní kò ń ó dìbò ní 100 times. Lionel Messi lòun máa dìbò òun fún. Àwọn oníròyìn kúrò lórí ọwọ́ yẹn wọ́n ní kẹ́ ẹ tó lọ. Ọ̀rọ̀ gòtí ò ṣe gòtí. Kí lẹ́yìn tí ẹ lè sọ sí. Greater of all time. Bàbá ń sọ nípa bọ́ọ̀lù alọ́fẹsẹ̀gbá. Ṣùgbọ́n nígbà tí Sinedisiden wọ́n máa sọ̀rọ̀. Ó ní èèbó tó sọ rèé o. If anyone still has doubt about goti debate, honestly, that person does not belong in football society. Bébà abálẹ̀ ni títún dá tó Lionel Messi. Gẹ́gẹ́ bí greatest of all time. Ajá yípa nìyẹn. Kò belong sí society àwọn tó mọ̀ ń pa bọ́ọ̀lù alọ́fẹsẹ̀gbá. Tó bá belong sí ni. Ó ní kò sọ̀rọ̀ lórí ìyẹn mọ̀. Tipẹ́tipẹ́ wọ́n ti sẹ́tú ọ̀rọ̀ dègò tí ò ṣe gò tí. Ẹ má tún gbé yẹn wá mọ̀. Sinedisiden lọ sọ bẹ́ẹ̀ o. Ṣùgbẹ́ kálukú ló ní ráìtì sí opinion rẹ̀. Opinion ti ẹ̀ nìyẹn o. Ó yá láti ibẹ̀ yẹn àṣìrègò. Olùkọ́ ni ó ṣe mòrí o. Ọta sí Raúl González, González Raúl. Raúl González. Ọta sí padà o. Torí pé González ń jẹ́ kó di mímọ̀ yìí pé Madrid kàn fagidi jayé ni wọ́n o. Wọ́n kàn fagidi na ikọ̀ Inter Milan ni wọ́n o deserve. Torí pé góò méjèèjì tí wọ́n fi mi àwọn lọ́dọ̀ Inter Milan. Bí ìgbà téèyàn bá tààyàn lọ́rẹ, ẹ̀bùn ni o. Gift lòun kakú kìí ṣe pé wọ́n ṣiṣẹ́ débẹ̀. Olùkọ́ ni ó ṣe mòrí o ní. Lóòótọ́ ni wọ́n rí wí. Ṣùgbọ́n kìí ṣẹjọ́ wọn. Bàbá ẹgbẹ́ àǹfààní táwọn kírẹ́ẹ̀tì àwọn gbà wọlé ni. Kò sí ní tó ní káwọn ọmọ na Inter Milan bíi góò mẹ́fà. Ó ní lóòótọ́ o. Níbi èyàn ò sí Ọlọ́run wà ń bẹ̀ o. oni kani time la na samulu awon ti an na ti e ba se aso le ta won oni we igba ma ku si bi 65 bi mo ri ose so niyan oni sugbon awon gangan ku die ka to to si fa im to mu ifa seyin fun ifigagbaga yen oni owo arin lo nti ni isoro tori gbe awon to ye ko se ribiribi meje laarin won ni ban won ni suspension oni lara won ni Eduardo Camavinga Adagula ati Bernardo Silva olorun mete ton yen wa under suspension idi ni e ton wo pe ko ngo lo Trent Alexander Arnold lo wa rin oni sugba leyin igba ton ti lo o ri pe Arnold o le gba owa rin lo to gbianju lojo yen o o se won ba ntagbara re ka oni sugba owa rin ke se fun Arnold o ko mojutu ewo egbe lowo eyin right back ti ngba ori gbe eyin gbianju to nse leyin igba ton ti wo pe iko agbojo lede re won ti gbianju enbe ninu ko Liverpool o ti gba be na re oni sugba pelu n tagba lojo yen ko mo wule sopo so bo n fe ma gbo wa rin mo ko make sure ko maintain right full back ti ngba yen gege bi mo ri o se so niyan o o wa je godi mo fan tin criticize won gbe se fe gbon won bu wa ni o ajigbe ni o ako ni o aya ni o 3 points yen o ti se zi wa lapo o ya lati be papapa iko Barcelona eti to ba gba lo o di dada ko gba bo o eti to ba gbo alo won lo di dada ko gba bo o eti to ba gbo alo o di dada ko gba bo o gbogbo wa la jo panu po ta jo so yi pe oni gbese oni ko Barcelona bi be ko gbogbo alajo so sugbe eti to ba gba lo yo gba bo basa won ti san gbogbo gbese orun won o ogunye gba mi dada alaji ibrahim majo baje adini alaji ibrahim adedayo majo baje adini gbogbo apatanu o awon ti nimko lapada o ti idele epo nimko lapada o tan are je okun demu demu ni abi sosezi sosezi gan lanu lojo yen okun demu demu okay alaji ibrahim adedayo gbogbo nimko lapada majo baje adini gbogbo apatanu o olova anti barcelona Bami dada tura baga gbogbo manchester ni o alaji abdulyekin eleeduwan awon ti barcelona to duo tan rover babin saloon rover babin saloon awon ti basa niyan o se fe gbo iko barcelona won ti se gbese orun won o gbogbo gbese bi marun kan pelu awon agbabalu kan bere latori dani omo tafia kunde robert lewandowski ati agbabalu kan rokwe won ti pari gbogbo gbese yi o eyin lohun logo e ba wa gbe olohun to bi o e ba wa se aboru boye o won ti se sugbon gbese tun ku o gbese anthony gordon gbese anthony gordon bi 69 million euro iyen o ya ki won bere re nu osu to koja sugbon won tun ti sun won ti sun si waju won bere si ni ma sanyan die die die baba so nipa awon agba ballu ti won la ti won la ni easy buy ni ka pe ni abi dida ju gbogbo e lo gbese ti n lo die die lorun won bi nkan se ri niyan lapa abe yen o gba mi dada alaji abdurahman oladi meji akorede agbara gbogbo manchester united nipinle oyo nu won obi enko somo na ti jose alasia to ludari iris gold ni e o gbogbo n to ni se pelu iris ipata ceo nu o baba jeje ni e le mo very humble olowo ti o ni gberaga olofa ga o alaji abdurahman oladi meji akorede original ẹni wálẹ̀ láíláí ó yá pàpàpà láti bẹ̀ yẹn prayer ọmọ ti wá ikọ̀ Manchester United preson ti wá o torí pé gbogbo àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó sojú ilẹ̀ gẹ̀ẹ́sì gbogbo wọn wọ́n kógo jánú díje UEFA Champions League o gbogbo wọn wọ́n kógo já o ojú ti á wà lórí àwọn Man U lẹ́ni o ẹ mọ́ gbàgbé pé Aston Villa ọlọ òkè tán ọ jáwé olúborí láti orílẹ̀-èdè France ikọ̀ Manchester City ọ jáwé olúborí láti orílẹ̀-èdè Portugal Arsenal gbalẹ̀ ẹ̀ta ló lọ ọ jáwé olúborí ńbẹ̀ Liverpool wà ńlẹ̀ ọ jáwé olúborí Man U láti bí ọdún mẹ́ta sẹ́yìn tẹ́ ẹ ti yọjú sínú ìdíje UEFA Champions League wọ́n dé padà lẹ́nìí àwọn èèyàn wá ń wò pé ẹ má mọ̀ ba ilẹ̀ gẹ̀ẹ́sì lójú jẹ́ ṣé wọ́n jáwé olúborí àbí kíní ọ̀sẹ̀lẹ̀ gbẹ́mi dáadáa mickey mickey oníbàjá agbára Man U gbogbo òdí ìkánú ẹgbẹ́ kíni ká máa retí lẹ́nìí gbogbo ẹ̀yìn ti Manchester United wọ́n ní kíni ká retí Man U ẹ̀yin Man U Alhaji Abdulrahman Oladimeji Akorede Akorede original ona to la lase je komo kini ka reti Mr. Sola Olade Pupo Abe Ramadan gbogbo Dubai Otuba Ronze we oke owo Eran mi Akimutosi Mr. Rauf owo tutu Raymond Ijoba Atalo Ala Madrid kini ka reti e ma ba ile gezi loju je sugbon saba nina saba saba saba saba abi saba lanti lebe wahala saba lati olede Azerbaijan eja ma won ti osele lale ni ojo ti lo awon fi gbagbaga ti o waye alanva ni ati tamole si to ba dago meji la losan ile se kan ben waju mi odu ni won we sa imo foloko won ti to bi ojo bi meji meta bayi ti an ti nwa won fi awe bo je nko fo mo won lowo o awon eyan si wa nko won je gbogbo bi o se nlo lawon eyan ni e ti ile lo o e ti ile lo kini n gbadu mo wa o oruko yin ni kikun ati le se ten soju
1: oruko mi ni Aselebe Titus and oruko ti mo soju ni S Fiction
0: ta e ba nwo Mr. Aselebe yi aga loye ki won ma pe ni Aselebe Asewere Asewere jaye eh awo muje were were eh awo eyan won ni eh conference te se le n to koja awon iroyin e ma tan ka akiri gagidi mo ni
1: momentum level la wa yi
0: momentum level
1: yes
0: eh
1: ko an fenu somo
0: ko se fenu somo
1: ko se fenu somo
0: okan yin mo ba okan yin balẹ lori nte egbe dani e ja won eyan mo nte egbe dani
1: tabani S Fisher is just like AI la fi sise and AI is a new technology and the simple way is o da bi awon to se se musola na fe nikan mo ni en to se ya photo nu fe se bed olohun lo si studio ki lo lo se studio AI ma se gbon kan to ma se
0: gbon to fe
1: gbon kan to fe ko ta o ma se so a lot of things they are ise this period but ko sakoko lati ma so gbogbo e but titi wa AI ma ba wa sise ti wa o de ma ba wa powo correct
0: AI pa owo fa won eyan to ba jara won
1: epete
0: to jara won tori bo ba tun jara re na iwo kan ma fe AI o kan ma fi se banner la santi e ni
1: tin ba da gbogbo ele n bi a le se tan ni 1 hour
0: eyin e so be na e mo pe ni last time te wa o ti lo bi igba bi merin bayi te ti n wa si ipinle Oyo te de se conference e ni pe ke se seminar o pe conference
1: ki se ipinle Oyo nikan
0: nbe ni e ti mo ni te wa e ma pe e ma n kaakiri ni sugbon any conference leleyi o awon eyan na si intensify si e tun wa ni pe to fun demand to tun po tora awon eyan won na eyan kan oraye wole lojo yin
1: ti ele ta se ni mop 21 a se 3 session that is 500 capacity 3 session awon kon bin lole
0: nga ti o
1: gbogbo awon to wa yen leni o ma ri won ni jo Saturday
0: won ma wa won ma ri won pada o ma
1: pelu eri
0: eri to daju
1: eri to daju ki se fenu so awon kon wa awon pe mi la lo won ti se awon ma ton ni touchlight mo ni touchlight o le se because ton ba fe wa o ma ni phone android phone
0: yes
1: ama ba won se gbo e and awon ta n fe sere awon olokowo awon to lo lati se lati sowo awon ni kan kan ni ko so re le ko le wo
0: owo la fi pe na owo bo ti je pe conference ti ojo wo ni conference
1: be ijo saturday ni jogo center la fe lo respiro because
0: mo fu ogba yin mo
1: jogo center la fe lo ni jo saturday to nbo yin and then catalog na e je kin sare pe number to ma te atejise vip si e ma te atejise vip 6080 55 37 84 19
0: e tun pe
1: 08055 37 89 84 11 e den tun pe again 080
0: okay
1: 55 37 84 19 to ba ti atejise vip sibe a reserve seat won ti less for
0: won wa da won da message pada fun pe seat number re re o to ba tin de ibe ni o ma lo
1: direct
0: ko si pe boyo ba yan lori re
1: because I debe lana e pe won ni hotel kin se hotel won o hall won
0: a jogo se a jogo hall yen le yan ko ke wa ju owo nu lo
1: te hotel wa ni
0: egbe keji bayi
1: o le lo si ninu hotel
0: na ma n ati gbe pe hall na ni ki won mu wa njo saturday
1: se re awon kan ma wa latona jiji wa ni awon ni dance sisi a fe ko mu maybe like NIN won or voter's card o awon to ba ni international passport ko mu wa because ton ba fe register o ma se identity card won
0: lati register won
1: yeah awon kan a le lo ka pada wa mo e se so fun wa pe nkan bayi la ma mu dani
0: okay okay lawon ti egbe won ready lati register
1: lojo immediately
0: meanwhile en to ba je pe on bo na se won to sanwo kan ni
1: no ah gbo lo after ton ba ti fe nu won gbo everything ton
0: ton ba wa mu
1: pe ohun like kini yi o o ma se awon na lo ma
0: funra
1: wa se funra
0: so bo se je len to tun ma si pe bi a ba n bo on saturday bayi ni isin android phone won yen
1: android phone won ni ko mo dani
0: won je data o wa lori e
1: sure to ma wa lori e
0: ti won fi ma ta na ma practicalize e pe number yen le kan ti ka ma lo
1: so number e te ma te atejise vip si ni 08055 37 84 19
0: ago melo ni
1: ago o pa ni ma pe kini 11 o'clock
0: ago mokanla
1: ago mokanla
0: ago mokanla laaro ojo saturday saturday otunla yi ago mokanla ni jogo center
1: ni jogo center
0: on
1: lati ma e se
0: bo se je le se gbo yen o exclusive lati odo exclusive bo se gbo le se je yen eyin edo ki iroyin ti wole bayi temi tayo oye ladun ati sine alayo ogwede alameda imale ati jo wa nle agbara pelu mi bayi lati gba siyin lara edo ki iroyin ta aro yi yo tun le gba kan jorin lo lati ko gugu re jo
1: yo la ta baba
0: bon gugu nkan si ko ana
1: oga
0: se wali wali ojo de odo ti yin
2: na adupe en ba ko re yi ki won mo fi eti ko le ti pe bo ni o
0: so to wa ye gojo do ti e lo ye ko wa bo si
2: olorun sanu
0: se gojo do ti e lo wa bo si bi obe bi igba bi set up
2: o be de

fọ́ ilé ṣùkú tún lé wa lọ́wọ́. Gbogbo ọjọ́ tí ó ṣe di àkànṣe àdúrà máa ń wà fún àwọn tó wojú Olúwa fún ọmọ ní aago méje àbárọ̀. The hand of great goodness and mercy, ọwọ́ ire àti àánú ńlá ni Ọlọ́run fẹ́ nà sí ọ́. Bí ó ti máa lo wòlíì rẹ̀, Prophet A.A. Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé, Pastor Abraham Ayọ̀fẹ́, Pastor Esu Akisaya àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn, Sídi Ọjọ́ Central Choir, Bàbá Fọ́n Gospel Cream, Lady Evangelist Adéyẹmọ Charlotte àti Lady Evangelist Jésù Pémi ni Olúwa yóò máa lò fún iṣẹ́ ìránṣẹ́ orin. Ìgbìmọ̀ ìpàdé aláṣepé ni olùgbàlejò, Prophet A.A. Olúwafẹ́mi, ọmọ bàbá aláṣepé ni olùgbàlejò àgbà. Má gbàgbé o, ìpàdé aláṣepé September yóò bẹ̀rẹ̀ ní Monday ọjọ́ tó kẹ́yìn ní August. Nínú rẹ̀, ọwọ́ ire àti àánú ńlá Olúwa yóò kààyè rẹ̀.

balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ́ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plot kan báyìí ẹ̀sìn ra odidi éka kan ní 6 million naira. Gbogbo document ló ti wà nílẹ̀ kẹ́rì kẹ́rà ni o. Àbẹ́ẹ̀gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéoyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come.

0: 7.
1: Ẹyin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá rọrùn látorí gígé àlùbọ́sà lílọ èdè lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára ṣé oúnjẹ náà yóò dùn ṣùgbọ́n láti ìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi pẹ̀lú díẹ̀ Zuri oúnjẹ mi máa ń dùn òórùn rẹ̀ sì máa ń dùn gan ni Zuri ló lọkọ sẹ́ ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni ó ṣọ́ọ̀kì Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì jọ̀lọ́ọ̀fù bíìfù àti classic Zuri ló ṣe kíni Zuri ló lọkọ ó ṣe ṣáì.
2: Make your cooking fun.
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NCE. HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
7: ADC
8: Rise and Shine.
7: Ilé ọyẹ oníkẹ́ ìgbéra ńlẹ̀. Ọ̀nà àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà àbáyọ ìyẹn ti solutions.
8: Oyè àtà.

another 50,000 naira. Zero 70 0532 lo pari e.

0: The customer you're calling is not answering.
1: Okay, I'm a layer bonkaka. Wọ́n gbọ́n kankan wọ́n dìlítì ẹ̀ ni o ọwọ́ wọn yá sí dìlítì bí bí kà sí nǹkan okay all right continue.
0: The customer you're calling.
1: Ẹ sọ pé ó ti lọ sọ pé ó ti lọ àlọ́wọ́ wọn yá burúkú wọ́n máa dìlítì yẹn ọlọ́rọ̀ wọn lọ́rùn jù wọ́n ti yí mi 090 lọ́bẹ̀rẹ̀ rẹ̀ 8223 ìyẹn ti lọ nìyẹn ọyá sọ pé ó ti lọ ìdọ́ngo ọyá sọ pé ó ti lọ ẹlòmíì ti wà.

0: ẹ ti jẹ tọ́ ẹ̀mí lò èló lẹ jẹ ok ọ̀dà congratulations ó tún ti lè kẹ́ sí 200,000 naira lẹ jẹ láàárọ̀ yìí
1: alhamdulillah
0: rabbil alamin offset yabi obosasiko
1: to ba ti bosasiko
0: be eyan ma sadura bi ati pako
1: wallahi
0: congratulations won pe yin bi ase pe yin jo ni lati mo bowo yin o si da kanti bo si jenu oku 250 100 e kan yen kona ta pe to nse baka baka yin so niyan sa I'm sure so koi

0: has thought.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bílẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú, Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun titun, Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́gbọ̀ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mexican kilometer 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
4: Ṣe ń lọ ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí tìgbọ̀nyín níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
5: Àlejò wa lọ́sọ̀ ẹni Distinguished Senator Yinus Akintunde tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ nígbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó sì tún jẹ́ olùdíje fún ipò nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn Ọ̀yọ́ Central lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
4: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùnrin ó ti wà gàlẹ̀ Tèmítayọ̀ Oyèládùn ààbọ̀ ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ níkànnì Lágelo 96.7 FM òkè Gájú òkè ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa

0: lọ́rọ̀.
1: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ńlọ́ba òkè fi ṣàgbékalẹ̀ alára pé ọláìmọ onísan mẹ́sàn-án bó bá kẹ́ fín àìlera bí àìrọ́rùnsùn, ara títa, ṣangun-ṣangun, kéèyàn ó máa rìn kò gẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gòrógo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba alára ẹ̀dá ló mú alára pé ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ẹyin èèyàn mi, ẹ káàbọ̀ sí ìkànnì mi. Lónìí, wọ́n máa ṣàfihàn bí mo ṣe máa ń pè lo Golden Mon aládùn tó kún fún mílìkì. Màá kọ́kọ́ da Golden Mon mi sínú abọ́, lẹ́yìn náà ló ń bomi tó lọ wọ́ọ́rọ́ sí. Màá wá rò ó pọ̀ bẹ́ẹ̀ ni. Kí wọ́n máa wò bí yóò ṣe dohun àjẹgbádùn tó lọ́pọ̀ mílìkì aṣara lóore nínú.
3: Dúró náà, nígbà wo ló fi mílìkì sínú rẹ̀?
2: Golden Mon 3-in-1 mẹ́ta lọ́kọ̀ ni mo lò. Mi ò nílò àti tún fi mílìkì sí mọ́.
4: Ìyá mi, ó mà dùn gan ni.
5: Golden Mon 3-in-1 dé èyí tí mílìkì aládùn bá wá. Ẹ rà fún mọ̀lẹ́bí yín lónìí. Golden Mon tan gbogbo èèyàn dé wúrà.
6: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
7: Ẹyin tèmi báwo ni o ṣe wà.
8: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
9: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
10: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
6: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nà mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jìnkí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
10: 0807-112-4000 0807-112-4000.
6: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
11: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmi tọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: sọ kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́dún yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world ládojúkọ jájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 02-5202-7224 Yes, we did it! Take a joke by the name!
1: Eyin omo Yoruba mo ki mo ka ko
2: ṣata ọba ọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkànnì lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
3: Ẹ bá àwọn gbọ́ndọ̀ yìí gbẹ.
4: Jàǹgbàrà jìbúri jìbúri jìbú jàǹgbàrà.
2: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyé àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.
5: My pen has stopped.
6: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
5: Oh, your favorite pen?
6: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
5: Wow, it flows smoothly.
6: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: A low up on the road is turning things around.
8: Dada, emi lomode isifu ogbon. Fóònù pa ni.
9: Wo, ọ̀rẹ́ mi, kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
8: Ṣé ògbón pa Grace Feed ni?
9: Níbo ló wà?
8: Jẹ́ ìjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn níbẹ̀.

0: àwọn olórin iyọ ayé ni wọn sọrọ sọrọ iyọ ayé ni wọn yálà orin ẹmí orin hip hop àpàlà àwúrebé juju dàdàkúàdà orin ọdẹ àtàwọn orin ìbílẹ̀ gbogbo ó ń rọ́sì lètò àwa ni ìyọ ayé a sọ fún ọ bẹ́ẹ̀.
1: ó ń bọ̀ wáyé wọn nígbẹ̀yìn òyìnbó wọn. ó ń bọ̀ wáyé wọn.
0: ẹ wò mí ẹ tún mi wò.
1: nígbẹ̀yìn òyìnbó wọn. ó máa ń bọ̀ wá.
0: ẹ wò mí ẹ tún mi wò ń sọ ọmọ tí ì dalérú.
1: òyìnbó wọn. a ó sọ fún wọn báwa ni yọ.
0: wàláì.
1: òyìnbó wọn ni báwa ni yọ ayé.
0: Ẹ wò mí.

0: alayande wo mi dada
1: awon ta lo so pa o le la lo kaye o mu
0: emi re lowo alayande la ro yi alo so pa le soro ti o munu yin dun
1: lo so pa o le la rujo kaye o mu jo
0: a so pa le polowo oja yin kota warawara alo so pa le kede yin ise ase lati ani ka fi ran se yin ko se ma dun e ma rowo megba
1: brother sister ki de mu jojo
2: brother sister ki de mu jojo
0: alagba mama oja ma pare ko yara re brain
1: de mu jojo
2: brother sister
0: lai wasu fun yan eyan le yara re ndunu
1: omo aye ibu
0: to yowo ojo to yowo ojo to ma jo ah okunrin ti jetete mo ro pe enikan ti gbo nla fokunrin
1: o ma
0: se bi an se nso fun oyen olohun de gbenu eni ye soro wa de rowo sugba bo ba ka gulutu rowo nkan ti ko lokunrin
1: e won to le se ka le ri ti e
0: ora pe nkan ti ko lu woman yen o bi an se nwu la janu ngbe nkan si le ko lu o to ba soro yara re brain
1: baby bobo di mu jojo
0: ati pe lori kini
2: mu jojo
0: lo han re le mo si
1: awon tale ni to so pe nikan o le ri dari na
0: eh olohun to ma gba ti o fun
1: bodo hun lo se da oni to
0: mo fori dole to fe ji agbere
1: bo
0: pe o ba ti se da to fun yo ma wo ni o
1: agbo wa bura bi
0: to ro fe clear awon kankan waju e to le ko bagbe si aye re orire re
1: alagba ba ti nda
0: loju olotiko tiko duro to olohun
1: ba to olohun o se bi ewe iseyin ko ran ti pe
0: Ah, so la re ko ma de kan na busi. Bo wa keke to n ko merin marun mefa obirin.
2: Bo baba ba di je mu jojo.
0: Ti awon kelebe gbagba se nse nisin.
1: Love me everybody o go ro sese.
0: Daru ewo nwo ba ti dagba.
1: O ma jojo.
0: Yo kan di kan na busi.
1: Agbalangba. Silangbalang
0: ma jo jagota o kan ma mi peke peke
1: body de mu jojo
2: baby body de mu jojo
0: iwo ile sa 440 ma nbo nbo
1: o ba n bele seyin e ma kere mu jojo
0: ah awon biola ile sa 50
1: alujo to n bele mi ajo wa
0: abi
1: yemi ni tare ni to so pa o le la jojo
0: ma te n kokun ki n gba keke momo yin
2: so pa o le la jojo
0: ọkọ méjì ogun kan bọ̀ rú ọlọ́run tó wá sàánú yín kẹ́ẹ̀ẹ́ tó gbé jẹ́ fọlọ́run.
1: ṣé ẹ pé òun fẹ́ lówó kówó.
0: mama wá wó kówó káàkiri káyè rẹ ọmọ bàbà jẹ.
1: máa ń kọ́lé mọ́lé. abokìkí tóun ni ó tẹ́hun lọ́rùn tó wá ń sáréká.
0: bọ́ sáréká ọlọ́mọjọ jábọ́ lórí àkàbà.
1: tó dáa ṣáájú àkàndójú délẹ̀.
0: òdì kan náà bú sínú.
1: tó gbé sojú délẹ̀ sí o. ibẹ̀ náà ni ó fi gbé dàpá yẹpẹrẹ.
0: má jẹ́ ń dàgbà yẹpẹrẹ láyé ọlọ́run.
1: olùsẹ̀yìn pa.
0: èmi náà ò ní lélẹ̀kùlé kí.
2: ìyáyà ò bá ti.
0: ẹgbẹ́ rẹ ọkọ lébi obìnrin èyí tó fi gbàdúrà kọ́lọ́ ń jẹ́mi rẹ̀ ogun lórí ọlá. ọ̀nà bóbìnrin yẹn ó ṣe ṣubú lọ nsán. ìwọ ló ṣubú obìnrin yẹn ò ní ṣubú rárá.
1: ẹni tó lánà owó.
0: nínú rẹ ọba ti dùn sẹ́yìn títí ẹ̀ ń dá ìwọ náà ó ṣubú ni.
1: lẹ́gàsì tí wọ́n fi sí.
0: mo sì ń bọ̀ lórí ẹ̀. ọbẹ̀ gàǹbàrí.
1: àwa ta ikú nínú wọn. ọ̀jẹ̀ ń jayé jẹ́jẹ́.
0: kélébé gbàǹgbà aláyàndé níṣẹ́ wọ́n fi máa pa súyà náà.
1: olùlé ayé.
0: ni wọ́n máa fi rẹ́ súyà náà ni. má kò sí lẹ́nu.
1: ọ̀pẹ òun wò.
0: aláyàndé máa wò mí létè ní má kò sí lẹ́nu.

0: ẹ tó gbé burú ìdílé ọlọ.
1: ẹni tó lẹ́yìn o o ó máa tẹ́ kí títí kò máa ṣayé jẹ́jẹ́.
0: ẹni tí ò tí ì tu ọyàn ẹ má bánú jẹ́ o. mọ advice
1: ẹ. kí ra ẹ kí a.
0: mọ fún ní ọ̀rọ̀ ọ̀mọ̀ràn.
1: kojú kó ní wá tutù bí orí adé tù. àríṣe láríkà.
0: má fọ láàrẹ bẹ nìkan nú jẹ.
1: bàbá rẹ.
0: má ṣe làálẹ.
1: lọkọjọ.
0: má sọ gbólóyè jáde pé àwọn eléyìí ò mọṣẹ́ ṣe. ìwọ náà ò mọṣẹ́ ṣe ọlọ́run bọ̀ fèrèsé ni.
1: tẹ́lẹ̀ ní sọ pa olè làlùjọ káyé ó mú jó.
2: tẹ́lẹ̀ ní sọ pa olè làlùjọ.
0: ọmọṣẹ́ ṣe jù ọ lọ. ọlá àtọlà lọ́kàn ọ̀hún yẹn.
1: kẹ́kọ̀ọ́ ṣe lẹ́.
0: ń bọ̀ wákùn náà.
1: ànàbì muhammed.
0: tí ọba kú.
1: akéǹde.
0: ọ̀rẹ́ wa bá mi a máa sọ̀rọ̀ kan fún mi. aláyàndé bá mi máa sọ̀rọ̀ kan.
1: oṣù lulẹ̀yì.
0: o ní má jẹun ọ̀pá o.
1: olóńgbò ojúṣe ńlẹ̀.
0: bàbá nǹkan tó gbàdà sókùn kò ń fẹ́ pa oníhàn o.
1: bàbá ń tura fúnra bàbá rù ká.
0: èyí tó fẹ́ pa o.
1: bàbá múlu.
0: ọlọ èyí wáyé lẹ́ẹ̀mejì o.
1: àṣà iná bù.
0: ìjọba ò gbé ṣé wọ́n wà ń bẹ̀ mọ́.
1: bàbá kọ́sìm nínú ọmọ.
0: wọ́n lè gbé wọ́n tún jùlẹ̀ kí ọlọ́run tún darí sí.
1: bọ́lọ̀hún fi ṣàtúrà.
0: wọ́n ní ọmọ jẹ́ wọ́n hàn lé ma gbogbo tí wọ́n bá fi ní rí ọ pa. báyìí pàdúà ní tẹ́ra mọ́.
1: pálí káwọ́ sáà.
0: pé tutù bá ní tẹ́ra mọ́.
1: bàbá ní ìrọ̀ bí ìkà.
0: ọ̀dà wọn ikú ọ̀dà.
1: ìṣàtú.
0: ẹ̀yin tí wọ́n bá ti kú wọn ò rí mọ́nu.
1: wòlí àlọ́.
0: má jẹ́ wọ́n pa ọ́ ìyẹ̀rù. bá mi ní máa sọ bẹ́ẹ̀.
1: jáde àkúrẹ́. ìdí mu ọmọ mi ṣe sílẹ̀ lọ́jọ́ ọjọ́ sí.
0: níbí mo ń lọ èdè bẹ́ẹ̀ màá dẹ̀ débẹ̀ lórí ètò.
1: ọ̀rọ̀ ànábì muhammed.
0: ẹ bá mi ṣe àìtò yìí fún gbogbo tó lórí tẹlẹ̀ mọ́.
1: mo rọ tulu láyé ìgbọ́.
0: ètò wọn gbọdọ sún yìí. gbàtà ni sọ kóbokóbo.
1: olùjà ìfà ni.
0: bí ọ̀rajà lọ́jà òjé.
2: ìlọ́lá ò bá.

0: bákan náà ẹwẹ. Àwọn àti bàbá kàlẹ́ndà ọ̀tún jọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti sáko lọ.
1: Èmi náà ni
0: a. Nígbà tí ọmọdé ti jẹun bi.
1: Báwo ni láti sọ?
0: Tí ó sì máa ń tọrọ mọ ọjọ́ gangan tí wọ́n bí.
1: Mo kọ mi o.
0: Wípé ọjọ́ tí wọ́n bí yẹn ní ṣe pẹ̀lú ìgbésẹ̀ ayé yẹn tí yóò lò láyé.
1: Tí mo lanu.
0: Yálà láti là tàbí láti mò sí. Yọ̀bá kíyèsí.
1: Mo kọ sọ́mọ tín tín. Ṣé ìgbé
0: ta sùn wá? Bá a ti wáyé pàrí láàárín a lè ṣẹ́bọ́ a lè sóògùn. Òótọ́ ni ṣùgbọ́n tá a bá máa ń tá a bá wá. Àmọ̀ rìn tá a rìn gẹ́gẹ́ bí ìrìn àjò.

0: de
1: lokun le iwe grace feed be lo wo ile iwe ofani lapo yarara
0: ile iwe grace feed
1: o ti gba ase ati onte
0: lati se ko kare idawo ase wole iwe giga
1: junior neko junior waec
0: ati senior neko and waec
1: grace feed wa ni number 9
0: sofumade close
1: ledepo avenue
0: of idi mango soka
1: ilu ibadan
0: ero ibani soro won ni
1: 08023153590
0: grace feed private school
1: ati grace feed college
0: organic lawujo kuta
2: Lagilu FM 96.7.
3: Ekaabo pada.
4: Ore meji ti mo wiya, iwo ba bi ja peta.
3: Ta lepo aka.
4: Iwo rura won. Esu ba.
3: Ani dadu akan mo eyo.
4: O ba mu fi la ija.
3: Ṣùgbọ́n nígbà kan nìkẹ́ ẹ sọ̀tàn lórí dáúdà o.
4: Gbogbo tó ara wọn.
3: Ẹni tí ó pè ẹni tó rí rí báyìí.
4: Ààyè iṣẹ́ ìrìn tó.
3: Tọ́ náwó fún rí báyìí.
4: Ara abala ara bè.
3: Tó pè sí rí rí.
4: Ọlọ́mọdà.
3: Tẹ́ ẹ jọ jà rí. Tàbí tó ní kankan tí àwọn èèyàn máa ń pa ẹ̀ tó fẹ́ sọ. Dáúdà àkàmú ipò àká. Ẹ bá mi ẹjọ́ iṣẹ́ bẹ̀rẹ̀ báyìí lógidì. Àwọn èèyàn ti ń pè lákọlábọ̀ lákọlábọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ ni.
5: Ádámà dé globally láìláì.
3: Ẹ̀lọ́. Ẹ̀lọ́.
6: Ẹ̀mí ogun ọ̀.
3: Àmì bàbá.
6: Alájí ọ̀mọ̀wé Ayélagbogbo Látìlá Látẹ̀.
3: Ṣé ẹ pè rí?
6: Mo lọ sóde kan, wọ́n wá kọrùkọ àwa ta wá síbẹ̀. Àkọ́kọ́ bí àgbà yín kọ kìnìún ní inú gàájì owó dé. Àwọn yìí náà ló pe àgbà yín nígbà yẹn.
3: Ta ló pè wọ́n?
6: Àwọn union transport union.
3: Owó de ti bọ́sẹ̀ ti Abẹ́òkúta.
6: Àpáta owó de tọ̀ ní
3: Àpáta. Àpáta all right.
6: Tó o chairman tó à ń bẹ̀ ń gbà yín ló pè wọ́n. Àjọ Adé ẹ̀ka wọn gba orúkọ wa. Bàbá yẹn kì wá bí epo ti mọ̀ wá ni. Fáàsì intelligent bàbá yẹn pọ̀ gan ni o.
3: Ẹ ṣe mo dúpẹ́.
6: Ṣé pé tí wọ́n bá ń kìyàn báyìí.
3: Nígbà kan.
6: Pẹ̀lú jẹ́ iye kan lẹ́fẹ́ ní ẹ̀sùn náà jù bẹ́ẹ̀ lọ.
3: Àṣẹ tiẹ̀ ti ẹ̀yin náà ti jáde káàkiri kẹ́ tó wá gbà fọlọ́run báyìí.
6: Àjọ gbé ìbàdàn ni. Mo lọ sùkúù méjì mo lọ ìbàdàn. Mo lọ má àdílé kọ mo lọ yunifásitì ìbàdàn.
3: Wọ́n ti di ìbàdàn ìbàdàn lẹ́yìn ẹ̀kọ́ ọmọ gbé. Mo rí yín.
7: Hello. Ẹ mọ̀ káàárọ̀ ẹ mọ̀ pé ohun àdúrà yín ọgbà o.
3: Ṣé o pé pa àkàrí?
7: Èmi ò pè rí, ṣùgbọ́n ẹgbẹ́ ọjà wa pè rí lójú olómi.
3: Ọjà wo lọ́jà yín?
7: Ọjà olómi.
3: Àwọn
7: pè rí nígbà táwa ń ṣàjọ̀dún ọjà. Bẹ́ẹ̀ni.
3: Ta làárẹ̀ yín nú ọjà ńgbà náà?
7: Ìyá lọ́jà wa ni Táyélolú. Ìmọ̀ orúkọ wọn kejì.
3: Ọwọ́ ètò ti
7: wúlò. Ilé epo.
3: A liar doesn't have memory. Ọwọ́ ètò ti mọ ọmọ gbàgbọ́ pé bẹ́ẹ̀ ni. Ṣé ojoojú rẹ̀ níbẹ̀ ni? Àbọ̀ náwó fún.
7: Ojo dáadáa Alhaji. Gbogbo ayé múríkọ̀ kan Better Life wo sì nìyí mọ náà o. Mo sì tún jó mo gbowó padà lójú agbo.
3: Ṣé kèé sowó ọjà rẹ lọ ná torí wú kọjá sí apá rẹ lọ?
7: Mo náwó ọjà mi ni o. Owó ọjà mi mọ ná. Báwo èèyàn náwó fún mi?
3: Orowó
7: ọkọ mi ń bẹ́nu ìgbìmọ̀ ọjà gbà náà.
3: Orowó rẹ padà.
7: Ó
3: tún lé.
7: Bẹ́ẹ̀ni Alhaji.
3: O fowó ṣòwò níwájú epo àká.
7: Bẹ́ẹ̀ni.
3: Káàsà.
7: Bàbá ń kọrin o. Àbúrò èdè lórí
3: ẹ. Ẹ lè kọrin ẹ̀ka.
7: Òṣìṣẹ́ yóò ṣe gbọ́ dé ìyóò ní sọ̀dí igbó.
3: Ẹ ọ wà lára rẹ mọ́tìdí ìbàdàn gan.
7: Orí yóò ní dàrú. Ẹ bá ń bẹ Bíọ́lá kó sowó mi o.
3: O tún ti sọ ọ́ ti gbọ́ Bíọ́lá.
7: Bíọ́lá bá ń sowó mi olóògùn ọ̀nù o.
3: Àmì.
7: Alhaji fi dùn mí náà ni o.
3: Ọ̀dà àwọn ti gbọ́. Hello, ta ló wà mbẹ? Hello. Ẹ sọ sókè sí bàbá. Ẹ mọ̀ mi tó wálẹ̀.
8: Ẹ jọ̀ọ́ tó.
4: Mo yín ṣe ń san fara. Ẹ jẹ́ o ti ẹ̀yà gbọ́.
3: Hello.
9: Hello, ẹ káàárọ̀.
3: Bọ́ba ti han wọn ọjà.
8: Ẹ̀pẹ́tò.
3: Kí ló kọ yín?
8: Dàyàdé Níkẹ.
3: Sẹ́yìn pípọ̀ àkàrí ni.
8: Ṣọ́ọ̀bù mọ́ ìrìn ọ̀gán ní Bolúwájí ló máa wá ń pa ẹ̀. Wá ń kí gan.
3: Kẹ́nẹ̀ ó kọ màmá yín o. Hello. Hello.
9: Ọlọ́run ọkọ mi ẹ̀rọ. Kò kọ́ ló wá. Ọlọ́run ọkọ mi ẹ̀rọ òun. Ìgbà tí mo bá ṣe sílẹ̀ lọ́mọ mi, á bá òun.
3: Ó wà lára rẹ̀.
9: Ẹ̀jẹ̀ bọ̀ ń bẹ lẹ́lú ìka rẹ̀ o. Aláàjì.
3: Ẹ̀yìn.
9: Ṣé sílẹ̀ tó wá? Ṣé ìsọ̀ mí sí?
3: Ìpè ẹ̀sọ̀ mí ṣiṣẹ́ ẹ pè rí.
9: Ìyá mi ló pè.
3: Ìyá yín òun kọ́ báyìí.
9: Àgbà ti dé o.
3: Kí lórúkọ màmá ń gbà náà?
9: Ìyá Orópò.
3: Kí lẹ pé?
9: Orópò.
3: Àdúgbò wo nìyẹn?
9: Lójú lẹ́yìn school IDs lójú Lọ́yọ̀ọ́.
3: Kàṣà.
9: Wọ́n wá pé Alhaji lójú school IDs lẹ́ wá lòun gbọ́ sókù ìyá tiwọn. Alhaji lẹ́ wá pè. Wọ́n wá orí ẹ̀kan lè sí Bàbáńjọ́
3: náà.
9: Bàbá ní kele kan tó bá ti falẹ̀ mọ́. Fẹ́ẹ́gí gbọ̀ngàn wá, Alhaji ọ̀dà padà. Jẹ́jẹ́ láyọ̀ ká lẹ́rú Fálàjì. Alhaji wá ní àkàwọ́ ti palẹ̀ mọ́. Jẹ́jẹ́ láyọ̀ ká àkàwọ́ rè lé. Ìyá ni ẹ bá fọ́ mi.
3: Ó pẹ́ mi níyàwó, ó gbé àwọn sálọ.
9: Ẹ fi lówó ẹ padà, Alhaji lẹ dáwó ẹ padà fún.
3: Ọlọ́run o.
9: Orúkọ tèmi ni Ògùntádé. Ìjọba sọ lọ.
3: Sẹ́yìn náwó fún Arí lójú agbo.
9: Ẹ̀rọ lẹ́jọ́ yìí ní àmọ́kótó nǹkan o, yẹn parọ́ o.
3: Èló lẹ́ná.
9: 50 naira àbí mẹ́jọ àbí mẹ́fà. Àmọ́ òun kéré láàrin wọn láì jẹ́ oríbi kèmí o.
3: Ṣé ojú wo màmá rẹ tó náà ni àbí.
9: Àlàjì ọmọdọ̀ yẹn parọ́.
3: Sọ òun ṣiṣẹ́
9: ni. Bàbá mi ni pé ní ìlẹ̀fẹ́ lọ́sẹ̀ ni wọ́n lẹ́
3: fẹ́ mọ láìkẹ̀ Alhaji láti lè wá. Ojú wo bàbá rẹ. Ojú wo
9: bàbá rẹ
3: ọlọ́lọ́
9: Kòdé bàjẹ́.
10: Ẹ jẹun ẹyọ bẹ pẹ̀lú àmì sẹ̀lẹ́rì. Bẹ́ẹ̀ ni bàbá ẹ fọ́dà rà ní. Ẹ kò sílẹ̀.
3: Hello.
10: Ẹ kò pẹ̀lú adágbàdé níbo lọ́wọ́.
3: Hello.
8: Hello.
3: Ẹ pẹ̀lẹ́ o.
8: Àgbàrá owó. Owó kọyà sọ́dọ̀ mi. Àgbàrá owó. Owó kọyà sọ́dọ̀ mi. Kí mo bá rí ṣe ọmọ mi àyànjú o. Ọlọ́mọ bá ṣẹ́ àwúrọ̀ mi jẹ́ o. Olúwa mọ́ bá ṣẹ́ àwúrọ̀ mi jẹ́ o. Ọlọ́mọ bá ṣẹ́ àwúrọ̀ mi jẹ́ o. Ọkọ rẹ̀ nìkan ló fò wọ́n rí. Azeez ní ìbáṣe orúkọ mi látọ̀yọ́.
3: Kí ló wá débẹ̀?
8: Alhaji Rahimi ọmọ tọ́ṣọ́.
3: Sọ lọ patí yẹn.
8: Mo lọ bẹ̀. Ọ̀rẹ́ mi lọ́kọ́ ẹ̀yin ọkùnrin Ọlọ́run darí jì yí o.
3: Kí ló dé?
8: Ọ̀rẹ́ mi lọ́kọ́ bímọ. Ń jọ pé 40 days lológún rẹ̀ bá bímọ làlájì bá pe kú àkà. Mo bá délé ọ̀rẹ́ mi ń jọ́nà lọ́ba ká sú lúkanú yàrá mi. Ọgọ́ ni. Tí ìbá wa ṣe pé wọ́n gọ̀ mí. Agbo yìí àjọ náà tán lónìí ni. Wọ́n nu ilé ọwọ́ sọ fọ́ nẹgbá. Tí ẹ bá ti ní bàbá Ọlọ́run àti Ọlọ́run fẹ́ jó ìwọ náà ọgbọ tí wọ́n ní. Pópó òun jẹ owó mi ni ọba jẹ.
3: Sọ ọ̀sán dalérú.
8: Ewọ yá dàgbọ irú. Aṣọ ọgbọ rí. Ọwọ́ aká sí inú kanú yàrá.
3: Ọkákò.
8: Orogún rẹ bímọ ní 40 days. Àjọ tátán ni o.
3: Ṣé wá ẹyin gan tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ṣe lówó ná ń jẹ́ náà.
8: Ọ̀pọ̀ dandan kí n náwó.
3: Ọ̀pọ̀ dandan
8: kí n náwó. Ọlọ́run darí jọ pin o.
3: Torí
8: ìkíni. Ọlọ́run darí jì yín o.
3: Torí ìkíni. Yóò da ìjà ẹ̀mí náà ẹ̀yin olójú méjì bí ọbẹ̀ gàmbàrí yìí ó ti lọ ni.
10: Níjọ́kọ̀ ní tiwọ̀ níjọ́ gbogbo àkànmú mọ́ bẹ́ẹ̀ pèdè.
3: Ẹ̀lọ́.
8: Ẹ̀lẹ́ o.
3: Ẹ̀lẹ́ o.
8: Ẹ mọ̀ kú iṣẹ́ o.
3: Ta ni.
8: Ẹ kú àtàárọ̀ ẹ̀ ní tẹnu tó bí ọwọ́.
3: Aṣẹ́ Ìdùmàrè.
8: Gàníyà rẹ ni láti Wẹ́mà, Màmá Kì.
3: Epo àkàmúmọ́ lónìí.
8: Bẹ́ẹ̀ni.
3: O forin rẹ̀ ránṣẹ́ látọ̀run.
8: Ọmọ òwú lèmi orílẹ̀ òwú tọ́sún state.
3: Tiẹ̀tiẹ̀ á jẹ́ pẹ̀lú epo.
8: Ọmọ ilé ẹjẹmu ni mí. Nígbà tí ẹjẹmu wá kú, wọ́n wá fẹ́ jẹ oyè ẹjẹmu míì. Bàbá mi náà wá ní oyè ẹjẹmu kan, bàbá mi lòun lè ráàyè.
7: torí transporter ni o ti tun se tailor alaji ni o wa pa aburo re kale aburo re won ni bisi abimbola ti n ta mato ni abayo mi gba kan awon na ti ta lesi ni to so awon ni won wa n je ye jemu ye ile ise o wa leyin ile ti baba ni ko so ajo lo be ajo wo ni oru na to wole wa re so ni ade ati baba wo to akara yi o ni won pe le lere lojo na that was 1980 mi wa ni iwe control gba yen iwe kerin drama so ani ona wo fun tin ba ni mo na wo fun mo paro ni o omo le wo la wa ngba yen
3: abi bo ba doko le we loku
7: ami dokole wo bo ta mi la dokole wo brother ni mo fe
3: oluwa
7: se beni
3: oluwa se o
7: epeto e ma ma se o
3: se na wo fo ko akari
7: mi na wo se omo le we ni mi
3: oda
7: mi na wo fun baba wa jajade ko gbe ka ma soju meji bi obe jambari
3: ngbo wa dagba nko
7: àmú ọ̀ṣọ́jú méjì pé ní mo wí fún jò ní.
3: Ànítọ́ dàgbà pẹ̀lú ipò àkà.
7: Nígbà máa dàgbà pẹ̀lú ipò àkàrà ní ìpè sí nkankan o. Ní ìpè wọ́n. Àbúrò bàbá mi ló pè wọ́n tí ó yẹ ẹjẹ mú lórílẹ̀ òun.
3: Ẹ ṣeun.
11: Tí mo bá ń lọ sí èso tí mo máa yà mí dání. Ayé orí yá.
3: 0912370-8675 0912370-8675 Tabi plus 234-81424-0106 Inti rolo wo bada kaka kokwe Pepe po akari Hello
12: Hello
3: Kilo ruko anyo
12: Abapa oma nyene Kuruko mini mo salam la tumadini ilikyo
3: Ok
12: Aba ti ni lo man go. Ati to man lo wole afanke. Number plate ro mi le ku oni. Awa man ko pe se ti re kan. Ara won ni baba n go. Baba n go.
3: Baba
12: n go.
3: Wa. O le mi.
12: Wa le ta go. Baba n go.
3: Ah, o se record.
12: Ba je pe ile ba n go. Bara yin le se. Ba je pe se ni le so sara se se e je ho ko pelu ada e wo sala se wi ku o ko ni roju
3: epe epe epe fota epe fota
12: fota ti ro awon ni baba da gan awon ma gbo koda mo mo ko ti ba lo re ti ma play re a gbo wo wale alai
3: okari
12: abo na wo fun an baba wa ma so
3: e se mo dupe eyin na pe o
12: ami ta

0: Ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan. Kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
1: Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí.
0: Káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wí pé ìwọ gan lókàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*1#. Lórí Lágelú FM, *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: My pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Tàbá ṣiṣẹ́ látọjọ́ Mọ́ndé. Káwá fi wíkẹ̀ndì wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
5: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Máa fi ṣe àpamọ́.
4: Ètò tó ń múnú dùn lórí Lágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àníyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ńbẹ̀. Oma super.
6: Nítorí ní Banjúwe Aslam Unique International Schools. Pé ka ẹ máa ma gbẹ̀kọ́ ìpìlẹ̀ tó yẹ koroko. Àwọn tó ní gbàgbọ́ lórí ọ̀rọ̀ tí wọn ò sí ẹ̀mẹ́jì. Àwọn ọmọ wọn ti kàwé yege. Aslam Unique International Schools. Àkọ́kọ́ ilé ẹ̀kọ́ gíga aládàáni nílẹ̀ Nàìjíríà. Tó ṣàwárí ìmọ̀ nípa science and technology. Láti ṣe agbára solar, sensor doors, and control of home electricity. Nípasẹ̀ ẹ̀rọ alágbèéká. Ètò ìgbaniwọlé tún ti bẹ̀rẹ̀. Báyìí, à ń gba ọmọ ìrìnsẹ̀ yìí kókó. Mosman Primary School, Wọ College. Aslam Unique International Schools. A group of co-educational institutions of world class. Standard British curriculum and Arabia curriculum. Handwriting legibility training. Allocution training. Expository training. ICT training. Robotic training. Perfectionism training and nurturing. Bẹ́ẹ̀ kọ́ ọmọ tí ẹ bá jẹ́ ológun. Ibi tó tọ́ ni ó mọ́mọ́ lọ. Aslam Unique International Schools. Ilégbèé tó fọkànbalẹ̀ pẹ̀lú ètò ààbò. Ọkọ̀ ńlá ń bẹ tó ń gbọ́ ọmọ láti bùdó dé bùdó. Àyíká tó wuyì. Yàrá akẹ́kọ̀ọ́ tí ò fún gádígádí. Orúkọsílẹ̀ báyìí ni Aslam Unique International Schools. New Garage, Àpáta Express Road, Olúyọlé Extension, Ìbàdàn. Telephone 070-1858-8219. 070-3477-8747. Ìgbaniwọlé àwọn akẹ́kọ̀ọ́ sì ń lọ lọ́wọ́lọ́wọ́.

0: jẹ́ kí n rápálá gba ìpè kan ń bẹ̀ yẹn.
1: Bàbá mọ̀ képe ó.
0: Ká tó wọ́n sọ̀rọ̀ lórí kádàrá. Hello.
2: Hello, Alhaji.
0: Ẹ pẹ̀lẹ́ sà, ṣé ẹ pé Pàkàrí, kí lorúkọ yín?
2: Ọ̀rẹ́ mi ló pe Alhaji dàbí Pàkàrí, kó lọ bá mi forí jẹ́ òun.
0: Ta ló pe?
2: Ọ̀rẹ́ mi yẹn, Owólabí, ní ẹgbẹ́ ní pápẹ́lẹ́ yẹn gbà náà, ó ṣe súná ọmọ. Alhaji dàpọ̀, Alhaji Dauda dàpọ̀. So nígbà yẹn kankan wá ṣẹlẹ̀, ọ̀rẹ́ mo sọ wípé Alhaji lógun, Alhaji lógun. Àwa jókòó lójú agbo, agbo ẹsẹ̀ bẹ̀rẹ̀, òjò bá sú. Nígbà yẹn mo rí Alhaji bí mi náà ṣe gbọ́dọ̀ bàbá àti ọmọ Ògbómọ́lálẹ̀ mi. Nígbà yẹn mo rí dáadáa báyìí tá a jọ sọ̀rọ̀ nígbà ayé wọn. Alhaji ní èmi èmójú ẹjú ọ̀rọ̀ o. Tójò bá rọ̀ tán, a mọ̀ ṣe fàájì wa o. Alhaji bá lọ jókòó. Ọlọ́run forí jin bàbá yẹn. Very nice. Bó ṣe jókòó báyìí àwọn ọmọ wọn ń play. Alhaji ní ẹjọ́ kójú ọ lọ. Ẹ jẹ́ kójú ọ lọ. Bí ẹ wá rí ẹnìkan bá dìde ń bẹ̀ ní bá ń fi kíní báyìí, ó sàn dáná, ó ń dáná.
0: Ń dáná isan.
2: Èfínrú, Alhaji ní ẹ jẹ́ kójú ọ̀rọ̀. Alhaji ọjọ́ mẹ́ta lójó fi rọ̀, kójú ọ̀dà mọ́.
0: Èsan tí a dúná sí ń kọ́.
2: Kọ̀ọ̀rán.
0: Sójò òjò pé èsan.
2: Àti èsan àti ẹni tó máa ní dúná. Gbogbo wa ni gbogbo ló fi dùn sí. Ó wá dùn mí nígbà yẹn torí.
0: Bóyá kò sá pé ni.
2: Ọkọ ẹ̀ ó mọ̀ sá. Gbogbo wọn náà ti lọ ní ìsìn àwa tó ń kù kọ́lọ́wọ́ sànú wa.
0: Àmì ẹ ṣe mo dúpẹ́.
2: Alhaji dàpọ̀.
0: Ẹ ṣe mo dúpẹ́. Ẹ rere jọ́ náà ṣe.
2: Wọ́n kọ́ ni bí ẹ ṣùgbọ́n kò dùn mọ́ wá ní jí sí bí mo ṣe sọ ń dùn mí.
0: Má lọ kò ṣe má lọ. Ẹni ìjẹ wá kọ̀rọ̀ ó lè bá yá. Ẹni tọ́nà rẹ̀ bá là ẹnu rẹ̀ ó dùn. Ẹnba ṣiṣẹ́ tí òréré òkú jẹ́ ìbànújẹ́ ò bá wọn. Ẹni tí ọ̀nà àti làbádórí ìkórìtà mẹ́ta tó bá pin ogun ni. Nta sọnù ń jò ní àṣàyẹ̀wò mọ́, àgbẹ̀ àwa ò tó mọ́, a bèrè ọ̀nà mọ́, bẹ́ẹ̀ la bèrè ọ̀nà ká kìí sìnà, àyí mọ̀rìnmọ̀rìn ká má kí má rìn rìn. Bàbá kàlẹ́ndà.
3: Mo jẹ́ o.
0: Wọ́n ti wà níkàlẹ̀ bí a ṣe ń tíráì láti máa ṣe léè fún wa. Kọ́lọ́mọ́jà ti ṣe ń ṣe. Ẹ mẹ́jà sì ṣe o. N ti ẹ kàn sọ ni pé wọ́n bí mi ní 1926 January 10, 1926 àbí.
3: Bẹ́ẹ̀ni.
0: January 18, 1908. February 22. 1901 nítorí ọjẹ́ ẹ pè wọlé sórí nọmba tí a ti pè yẹn 091-2370-8675. Bàbá kàlẹ́ndà ìmọ̀tọ́ lọ́n fún yín ọlọ́run níjọ́ bàjẹ́.
3: A ṣe o bàbá mi àti tèmi náà.
0: Mo ń retí pé láti lé. Ntọ́ba jọ́ ti hàn bí ọ bàbá ọ̀fẹ́ràn ara rẹ̀ sọ kò sí gbé bá rẹ̀ ṣe wá ń pariwo káàkiri.

0: ọjọ́ tí wọ́n bí ọ ni bàbá wa sọ gangan láàrin ọ̀sẹ̀. Hello.
1: Hello sir, ọ̀rá.
0: Pápápá kí lorúkọ yín.
1: Yes, èmi ni Ahmed Onílọrí.
0: Bàbá.
1: 1962 August 13,
0: 1962. August 13, 1962. Bàbá.
2: August 1962. August ìbẹ̀rẹ̀ níjọ́ Wednesday. So August 13 yẹn máa jẹ́ second Monday. Monday kejì ni sà.
0: Ṣé bẹ́ẹ̀ ni?
1: Bẹ́ẹ̀ ni sà, bàbá.
0: Kí ni o?
1: Iṣẹ́
2: ń kọ́. Ìràwọ̀ tọ́rọ̀ mọ, òun ni à ń pè ní ìràwọ̀ Leo Star. Ìràwọ̀ ọmọ tá a fìràwọ̀ náà bí. So gbogbo nǹkan tó bá jẹ́ mọ́ nǹkan rin ni sà. Àmọ́ rọ́bà ẹni yẹn mọ̀ sí sára bí èèyàn.
1: Allah akbar.
0: Hello. Hello. Hello.
3: Hello, Ekaro.
0: And let me show you okay, Lord Kwanza.
3: Hello, Ekaro.
0: Yeah.
3: Ekwito. 10 June 1984.
0: Eh?
3: 10 June 1984.
2: Yes, sir. 10th of June 1984. Sunday kejinu.
0: Se bẹ́ẹ̀ni sà.
3: Bẹ́ẹ̀ni sà. Ìṣẹ́ńkọ́.
2: Second Sunday ni.
3: Àbíráwọ̀.
0: Kí ni kò máa ṣe ẹ má waste time bàbá.
2: Ọmọ tá a fi ìràwọ̀ atẹ́gùn bí ni Germany star nìyẹn. So àmọ́ lè ṣiṣẹ́ lábẹ́yìn. Nǹkan tó dẹ̀ jọ mọ́ bísínẹ́sì tó jẹ mọ́ ìràwọ̀ afẹ́fẹ́. À ń ta fóònù, à ń ta gbígbé ẹ̀.
0: Ṣé ń pọ́ bàbá?
3: Mo gbọ́ yín, ẹ ṣe gan sà.
0: Ẹ ṣeun.
3: Ẹ pé tó.
0: Ìpè mí tó ti wà mí. Hello. Hello. Hello. Hello.
4: Hello, sir.
0: Yes.
4: 1968. Oṣù Kọkànlá, on the 26th.
0: 26/11/1958.
4: 58. Then.
2: 26/11/1958.
4: Bẹ́ẹ̀ni.
2: November 1958 bẹ̀rẹ̀ njọ Saturday. So 26 yẹn wa máa jẹ́ the last Wednesday.
0: Ṣé Wednesday ni a bí
2: mama? Ọjọ́ àánú.
0: Ṣé Wednesday ni a bí mama?
4: Bẹ́ẹ̀ni sà, Wednesday.
0: Bàbá pàápàá.
2: Ìràwọ̀ tá a fi bí wọn ni à ń pè ní Scorpion. Àbí ṣe ebi 26 wọn pè.
4: Bẹ́ẹ̀ni sà, 26.
2: Ìràwọ̀ tá a fi bí ni à ń pè ní Sagittarius. Sagittarius star, ọmọ tá a fi ràwọ̀ náà bí. Ìyá yìí.
4: Bẹ́ẹ̀ni.
2: Iṣẹ́ iná.
4: Bẹ́ẹ̀ni.
2: Ìyá aláṣẹ ẹ pẹ̀lẹ́ o. Nǹkan tó jẹ́ mọ́ ọ̀rọ̀ náà. Ìnìkẹ́ máa ṣe.
0: Wọ́n lè máa ṣàṣe iná bẹ́ẹ̀ tí wọ́n máa fi kóná mọ́.
2: Bẹ́ẹ̀ tí wọ́n fi máa kóná mọ́.
0: Catherine.
2: Aláṣẹ ni.
0: Catherine nù.
2: Catherine.
4: Aláṣẹ náà ni mí tẹ́lẹ̀.
0: Ẹ máa lọ, ẹ máa lọ, ọ̀rọ̀ rẹ ti gbọ́.
4: Ẹ ṣeun Aláàjì.
0: Máa lọ, ṣiṣẹ́ ṣe. Wọ́n gbà pé kan sí kí n tó pé bàbá òdìdẹ torí kì í sáàyè rárá. Hello. Hello.
5: Hello.
0: Hello.
4: Hello.
0: Hello.
4: Ẹ kú iṣẹ́ sà. Ọmọ mi kan ni.
0: Ọya ọya
4: mi. Abi.
0: Ẹsọ.
4: Abi ni 1987.
0: Ten ten 1987. Bẹ́ẹ̀ni. 10/10/87.
2: Ẹyin lẹ́pẹ̀kadì. Ọjọ́ Saturday lẹ bí ọmọ yín. Saturday kejì.
4: Àkígbárúrú Ọlọ́run.
0: Ṣé bẹ́ẹ̀ ni?
4: Bẹ́ẹ̀ni Saturday ni.
2: Libra star lẹ́yà fi bí ọmọ yẹn.
0: Libra star.
2: Ọmọ tá a fi ìràwọ̀ atẹ́gùn bí. Àwọn báńkà nìyẹn o, àwọn politician nìyẹn o.
4: Ìyá.
2: So tí ọba dẹ̀ tún ṣe bísínẹ́sì tó jẹ mọ́ ìràwọ̀ atẹ́gùn.
0: Bí kanu.
2: À ń ta fóònù. À ń lọ kó fóònù lókè òkun à ń kó wá sí.
0: Ìràwọ̀ náà le alátẹ́gùn làwọn náà. Ó ti tán.
2: Ó lè dalé iṣẹ́ rédíò báyìí tá a wà báyìí náà.
0: Ọlọ́run bọ̀ láti rí máa lọ. Ẹ lọ́kẹ́ fún lórí. Kọjá bí ó ṣe jẹ́ ní bẹ́ẹ̀ bàbá làbẹ̀wò. Bàbá ẹ sọ nọ́mbà yín kẹ́ tó dìde.
2: Number Babaka Lindo, you pada una the new WhatsApp number me.
0: 0070 1448 4060 Tio wali ya ufe la yiso waye ba Oni bubu wut, oni bubu nkan kata O roko kakafe, so waye o ba O roko pe luli ya wu Ken oni bubu wu koma ladi uri si wama vipi kyo kore ni mbom So wada Ken oko liga gara kale kupu ya wong ya wata manko O ne kanima nkbile kuku ni senje fun, so wada Yola, mbolo basi na wofun tam ba wu ya afe Ken kakan wakoma loko tabili ya wu Down
5: Ha sheri gbogbo eyin yan mi ajedi ori ko mo ye obirin bi o se je pe ailolori ko ye kabesi lafin be na lai ladi ori o se ye obirin ti tori eni mama melody se wa fun mama guiding se wa fun pe anise oko ni won fe ni abi iyawo iyawo ni won fe ni aboko iwo o se pe number mi o mo pe ti o ba satan paku lowo owo owulo ilagba lasan lowo ma je ati fi di nkan mu gan ma ati fi di nkan mu gan ma o ma fe lera die sugbon to ba wa nbe wa ri pe wa le dese wa le di kuku wa le se gbogbo nkan to ba ye ko se ni papapa ti sori e lo se da kala di ori awa obirin o da ka tere ni ba wa wi pe akilode to pe de ma ide abi kilode to ti jade awa okunrin na se mo pe ye kala di ori o ye kale ni to ma so fun wa pe ma ide e ka bo e wo eyen sha ti pe mi eyi ke ti ba si je ti nbe boya gbeyawo te lo de nfi to nse balabala to nwo pe lo sele ti gbeyawo ifiru
0: awo yawo ma ta tin yawo meta ta be ni kan si
5: e ma bo me lo lohun so
0: arugbo te yen ti kata
5: e walai ori ofe wa fun
0: yo rin ti e na
5: lagbaro lohun nitori pe eko eleko un legba elegba
0: mo fe fun anfani kan
5: yes sir
0: nile ta ba robin to le board pe mo wo ko ko pe eyan so number ti
5: e ni number ti temi ni 08056010241
0: lekan si
5: 08056010241 elakun tun wa fun mi lanfani lati so pe mo leyan ni oke okun to nwa obirin ti o ti ju 55 to 50 lo
0: hello
6: Hello Alaji.
0: Eso so ke. Se
6: edakun mo fi lo ba be yin number baba yen edakun e ba wa tun pe lekan si.
0: Ah, o di jomejo ta ba to di jomejo. Ma try. Mi o mo. Won kan ba mi sise ni mi o mo gbogbo abi ola melody be be number wa ngoda ke kan mo nbe. E ngoma number oko mi gan. Edakun e mo binu.
7: Jesus my presence.
0: Eh on woko abi o. Pe wole to ba laya e. Hello. Eso so kini oda e pe number for obirin o lo nwa o wa soro si tale sale
5: 08056010241 koda to ba je sisi to mo ipo le faroke okun pe number mi
0: an to lagidi lo mi ma po
5: eh o se
0: yi pe agidi na o je won roko fe
5: koda sheri elomi gan tori pokunrin
0: kan kan be lejo ni won o je won roko fe
5: tori awon
0: kan kan be oni sin ene toko kan won tun won roko fe
5: gbogbo e na la ba won soro le lori
0: ti an kan be lori la rokun ato bi o ta na ori awon fe
5: gbogbo e na la ma ba won soro le lori
0: pe ani siyan
5: o n se gbogbo gba na la fi ma sagidi
0: e se
5: yes
0: e se o amafele ise lo oko to din ni ola lagun meji sagun me lure to din gbangba en te ban da sito ni ojo ni tin no ma number ba kale nla o e ma number bi ola gan debi tin omo tajimo to kan lori ti won o ma number ko en ka be baba e jo ki number ko mo ni eh o ma lo ba nwo ah ni dan so o ma number ko gbo ntan ko sori po opo loruko skelebe gbangba alayande niyan o ni den eyin oku agbo ti mi o biola melody baba kalenda Bangbola. Oh yeah. Boye gala wa loruko mi. E ba polu oja le ise yi. E kan si ara polu oja. Re ba be ka ba nfenu paru e ko ki da da da ko ki pon bi apan. 080-232-51601 080-232-51601 Titi Jomejo Lure Tonrozi Ama Rosi Fwani Ani Wakisa Ibi Tore Leni Olu Akile Oto Sufi Len Lo La Ula Wala Kuwata Ila Bilal

0: ìròyìn ti The Guardian bó tilẹ̀ jẹ́ wípé ìròyìn ọ̀hún ọlọ́mọ méjì ni bẹ́ẹ̀ náà ni wọ́n sì ṣe mú wá sí ìtìgbọ̀ yìí o wọ́n ní ọwọ́ tẹ obìnrin kan lórí ọ̀rọ̀ kan eléyìí tó ní ṣe pẹ̀lú wípé ó mú omi gbígbóná ó sì dá sí ẹnìkan eléyìí tó jẹ́ alábàágbé rẹ̀ ó dá sí lára léyìí tó sì jẹ́ wípé ní ìlú Abuja òun náà ni wọ́n jọ ń gbé wọ́n ní lẹ́yìn èyí tún rí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ń ló tẹ ẹnìkan eléyìí tí ó pera rẹ̀ ní akọ̀wé fún àjọ jàǹbù gbogbo ẹ̀ ìròyìn tọ̀sán tòní gudugbẹ̀gbà ń lọ já sí ẹ̀yìn ó sì gbọ́ nígbà tá a bá dàrin
1: gbọ́. ó dá wà àkórí ìròyìn tó mẹ́ wájú tèmi ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé 40,000 naira 40,000 naira òun náà ni wọ́n fi bẹ̀mí lọ́wọ́ ẹ tí mo fi jí obìnrin gbé ní ìpínlẹ̀ rivers èmi kọ́ o ọkùnrin kan eléyìí tí wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ láti lọ́ọ́ rèé jí obìnrin kan gbé ìpínlẹ̀ rivers èló ń ṣe àpatẹnujọ́ ẹbẹ̀ punch ló kọ́.
0: ó dá ìròyìn èyí tó wà níwájú tèmi ní ìpínlẹ̀ ogun òun ìròyìn yẹn ló ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn gudugbẹ̀ tí wọ́n sì mú sí iwájú mi kí ni tó ṣẹlẹ̀ wọ́n ní ìpínlẹ̀ ogun iléeṣẹ́ ọlọ́pàá ńbẹ òun náà ló ti gbé ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó ti jẹ́ pé ó ti gbé ètò kankalẹ̀ o láti bẹ̀rẹ̀ sí ní mọ wádìí ẹnìkan eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní kọ́lá wọn ni onítọ̀hún iléeṣẹ́ ọlọ́pàá ti ń wá gan gidi ni o lórí kí wá ni lórí ìṣeni níwọ̀sí kan eléyìí tí wọ́n pé ó ṣe ọmọkùnrin kan níwọ̀sí ọmọkùnrin ọ̀hún ẹni ọdún 17 òní ọjọ́ orí rẹ̀ o ní agbègbè adigbẹ ní abẹ́òkúta ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló mọ̀ ti ṣẹlẹ̀ wọn pé ṣe ló ṣe ọmọ náà níwọ̀sí ìbálòpọ̀ eléyìí tó lòdì sófin kíní yẹn ò dẹ̀ tí ìwà ayé ni o àfi tá a bá wọnú ìròyìn lọ ní tààràtà ibẹ̀ lẹ́ẹ̀tì láǹfààní láti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́.
1: ó dá bẹ́ẹ̀ ẹ jẹ́ kémi náà ó tún mú mi ìkò yìí pápápá ìròyìn tó ń bẹ níwájú tèmi ló ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé ọkùnrin kan lọ́wọ́ ti tẹ̀ tí wọ́n ti gbá mú báyìí ní ìpínlẹ̀ Cross River ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó kí ọmọbìnrin kan mọ́lẹ̀ ọmọ ọdún 15 sì bá ní àjọṣepọ̀ pẹ̀lú tìpá tí kú òkú ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòní.
0: tọ́ ìròyìn èyí eléyìí tó tún wà níwájú tèmi náà ló mọ̀ tó ṣàlàyé o wọ́n pe ẹnìkan eléyìí tí ó jẹ́ pé kanran jangbọ́n ni nínú ọ̀rọ̀ gbogbo tó ní ṣe pẹ̀lú oògùn olóró eléyìí tí wọ́n wí pé onítọ̀hún ó ti di bárakú mọ́lá wọ́n ní onítọ̀hún báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí àjọ eléyìí tí ó ń gbógun ti lílò gbígbé dídín fífà mímu oògùn olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n pe ọwọ́ àjọ ọ̀hún ló ti ba onítọ̀hún tó jẹ́ pé òun gangan lo lórí láwùjọ tí wọ́n máa ń sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú egbògi olóró lọ́sàn-án tòní ẹ̀yìn ó gbọ́ ìròyìn yẹn níbo ló wà ti ṣẹlẹ̀ gan agbègbè ibo òun sì ni wọ́n sì ti rí i mú kí wá ní iléeṣẹ́ ọ̀hún ìyẹn tó jẹ́ àjọ eléyìí tó ń gbógun ti lílo àti gbígbé oògùn olóró lórílẹ̀‐èdè wa nàìjíríà kí ni wọ́n padà ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ ìbẹ́yìn ò ní yín rédíò tí yín kúrò níkànnì lágelu 96.7 FM òkè gájòkè ẹ yóò gbọ́ ìròyìn ọ̀hún ẹ̀kúnrẹ́rẹ́ lọ́jọ́
1: ó dá bẹ́ẹ̀ ọ̀kan náà tún rèé tó ń pe ẹni tó mọ̀ ọ́n pa tó mọ̀ ọ́n bò kó mọ̀ rántí ẹni tó mọ̀ ọ́n wà o iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Cross River òun ni wọ́n ti gbá àwọn mẹ́rin mú o lórí ẹ̀sùn wípé wọ́n lọ rèé jalè ní iléeṣẹ́ kan tó yẹ páwọn nǹkan tí wọ́n gbé ńbẹ̀ àpapọ̀ rẹ̀ jẹ́ bíi 1,119,000 náírà 49,000,000 naira ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́.
0: ṣé ẹ rí ìròyìn èyí ìròyìn gan náà ni wọ́n ń pè gúrugù ẹ̀kọ́ lọ́wọ́ ọba kọ́sọ́ gbogbo wa pátápátá ṣé ẹ rí ọmọ èèyàn pẹ̀lú owó yìí 5 & 6 ni àwọn méjèèjì kò sí tí ẹlòmíì ò ní lè ṣe tó bá ṣàti gbọ́ owó yìí dán ni kọ́ lọ́wọ́ ọba kọ́sọ́ àánú.
2: bàbá tó kọrin gan kó tó fi oríṣi ohun gbé ẹ̀mí ògbẹ́
0: àpèkánú tayọ̀ṣe bóòsùn ṣó orí ìròyìn eléyìí tó wà níwájú tèmi àmì o ìpínlẹ̀ kánò ni ìròyìn yẹn tó jẹ́ ìròyìn gudugbẹ̀ tó ti ṣẹlẹ̀ kí ló wá ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n pe ọkùnrin kan nígbà wọn pé àwọn nílò àwọn èèyàn kan wọ́n pé wọ́n nílò ìka èèyàn ìka tó jẹ́ tọmọ èèyàn gan gidi tàbí ìka tó jẹ́ pé èèyàn ló ṣáà ní ìka òun wọ́n pe owó kan ń bẹ́lẹ̀ táwọn ó sì fún onítọ̀hún tí ó wá lè gbé ìgbàn wí ìjáde tọ́jà ìka èèyàn wọ́n pé nígbà wọ́n gbọ́ orúkọ owó ọ̀hún òpè lò ní 1,000,080,000 naira òní ẹ gbé kalẹ̀ pé ẹ ń bá lè rí ọwọ́ ní ọwọ́ èèyàn ní ìka èèyàn ni à ń sọ ohun wípé làwọn ò fún ọlọ́ni ó ń tàn bá wò pápá pé gbogbo ọ̀gá àwọn márààrún ìgàn iṣẹ́ gíní gbogbo rẹ̀ wá.

0: se papo le kan na ebe yen le yo ikan ku nbe ti yo si dowo boya yo si wa agolo kan ni abi ike kan yo fi ropo yun ni yo si mona owo lo feu na ni o ge ikara re nitori owo kan ti lo bi 80 million naira ke lo de to se ha
1: a ka sali ha aja
0: bibata
1: ha ti mi ha ka sali ku lo pare
0: ah o ga ika ni ge fe ke an ga wo pe ika yi gan iwo lo ti e wulo na no marun e jo yanju kadanu be 80,000 o si wa lowo
1: ta ma se nta kidirin
0: ha
1: ko lo elomi atapa atagba ko elomi o ri pe o le ese re baba so baba ta ibon si o tun wa nbe tan pe ni socks
0: wow
1: o ti ta atagba ko
0: kese gbogbo won na
1: mi lo bo so
0: ke se bo so mo o ma ma karo yin lero e wo kile o ba fe gbanu pe ko ma run bo so wo iru iru oro ba bo so ngba o ma won
1: ko je wa tagba
0: o bi se wu
1: ti ti asi pe
0: o bo so iro ni ẹni ẹlẹ ni godan náà tọdọ
1: ti
0: ẹ èmi ìfowó onínira rárá
1: lórí
0: ẹni tí wọn kọkọ gé ìka rẹ gé ìzọsẹ mẹta
1: ńlára
0: ó tóókì
1: ọmọ
0: náà kí ni a lè tó bẹ́ẹ̀ ẹ àmì o àmì o.
1: ẹ já lọ sí ìpínlẹ̀ kánò náà bákan náà ibẹ̀ mo ti múròyìn mí tó ń bẹ wájú tèmi tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ kánò ti mú àwọn afurasí méjì ní ìbámu pẹ̀lú ẹ̀sùn wípé wọ́n gbẹ̀mí ẹnìkan eléyìí tó orúkọ rẹ̀ ń jẹ́ ibrahim khalil danshagamu eléyìí tó yẹ pé a máa ṣe lámì tọ́síjọba ìpínlẹ̀ náà tíjọba ti ṣe nǹkan yóò ní àtúntẹ̀ ṣe yóò tọ̀nà àwọn kan tínú ti ń bí tọ́jẹ́ pé wọ́n ń ṣègbè fúnjọba wọ́n gbẹ̀mí ẹ̀ o.
0: tó a ní dààmú o ó yá ní ìtẹ̀síwájú ìròyìn eléyìí tó jẹ́ gudugbẹ̀ láti pàṣẹ àwọn àkórí rẹ̀ eléyìí tá a mú wá sí ti gbọ̀yìn mo tún ti balẹ̀ sí ìpínlẹ̀ ọ̀ṣun pẹ̀lú ìròyìn kan eléyìí ti ń bẹ níwájú tèmi wọn ní ẹnìkan tí wọ́n porúkọ rẹ̀ ní táyé kàsáálí ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun ló ti bá fúnkẹ́ ani wọn ní onítọ̀hún ó ṣekú pa ẹni tó jẹ́ ìyá rẹ̀ gangan tó bí lọ́mọ wọn pé ìyá ọ̀hún wọn porúkọ rẹ̀ ní kudrat kàsáálí kí wa ni ìyá yìí ṣe fún tí ó fi wá rò wípé ó yẹ kóhun ó yanjú ìyá yìí kóhun ó mú ńlẹ̀ ni ó ní ẹwò ìyá òun ó ní ó nídìí o torí pé tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kú wọlú kí ni tó sọ lọ́rọ̀ gan tó fi wípé ikú ìyá ọ̀hún òun náà ló kàn níbi tá a wà yìí gbogbo ẹ̀ ó dìrò yìí lè ta pè ní gudugbẹ̀ ẹ̀ yóò mọ̀ gbọ́ lọ́sàn tó ní òun.
1: kódà bẹ́ẹ̀ ọ̀kan náà tó yọ ta bọ́ǹbọ́ wájú tèmi ò tó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ẹ̀ka kan níléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà tí wọ́n ti ń gbógun ti wà ọ̀daràn lójúpọ̀ òtàkùn àgbáyé tá a mọ̀ sí nigeria police force national cyber crime center òun náà wọ́n ti mú ọmọbìnrin kan o ẹni ọdún 37 tó kọ rẹ̀ ń jẹ́ afsat abubakar ẹ̀sùn tí wọ́n fi kàn án òun náà ni wípé ó ṣe ayédèrú àtẹ̀jáde kan wọ́n ní ẹ̀dà àwé kan tó yẹ pé ayédèrú gbà ni níbẹ̀ ló ti wípé iléeṣẹ́ kan tá a mọ̀ sí fintech tó jẹ́ op op nigeria limited pé wọ́n fẹ́ gbé gbogbo iléeṣẹ́ wọn ti pa iléeṣẹ́ ọlọ́pàá ti gba afsat abubakar wọn ti gba wọn báyìí kí lórí lọ́bẹ̀ tó ga rọwọ́.
0: ìròyìn èyí tó sì wà níwájú tèmi nínú ìwé ìròyìn ti the guardian ni mo ti rí ròyìn ọ̀hún wọn pé àlejò kan eléyìí tí wọ́n gbà ìyẹn ní ilé kan eléyìí tí ọjẹ́ pé ilé ìtura ni wọ́n ní onítọ̀hún ọmọ dágbére fún ayé kó dìgbà ó ṣe o ìyẹn nínú ilé ìtura ọ̀hún wọn ní lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ọlọ́pàá ti wá gbé ìwádìí alágbára kalẹ̀ pétọ̀ ọkùnrin eléyìí tí ọjọ́ wípé wọn jọjọ́ lọ́rọ̀ tí wọn jọjọ́ rẹ̀ tí ó dàbí pé àwọn méjèèjì náà ní ẹjọ́ ríra wọn kẹ́yìn wọn pé wọ́n ń wá onítọ̀hún pé lórí bí ẹni tí ń ṣe àlejò tọ́jọ́ obìnrin tí ó dágbére fún ayé pé ó dìgbà ó ṣe o wọn pé lórí bó ṣe dágbére fáyé ọkùnrin eléyìí tí ó jẹ́ ọ̀rẹ́ mi nú rẹ̀ tí wọn pé wọn jọ wà wọn gbọdọ ohun tí ọṣẹlẹ gan látẹnu onítọhún ọlọrun ọba yóò ṣàánú
1: wa níjà sí. ṣe kúkú mọ̀ pé lẹ́yìn òkùnkù bírimù ìmọ̀lẹ̀ a máa tàn.
0: bẹ́ẹ̀ni.
1: wọ́n pe ara sì ti bẹ̀rẹ̀ sí di àwọn yẹn báyìí pàápàá jùlọ àwọn tí ń lọ tí wọ́n rin òpópónà èkó síbàdàn tó jẹ́ márosẹ̀ wọ́n ní abala àkọ́kọ́ ti afárá kára wọ́n ti parí ẹ̀túnṣe rẹ̀.
0: tọ́ eléyìí náà ló jẹ́ ìròyìn múṣòmúṣòmúṣò tí wọ́n fi káàdì àwọn kókó ìròyìn ọ̀hún eléyìí ti ń bẹ níwájú mi ńlẹ̀ o wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ èkó náà ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ kan ìgbésẹ̀ eléyìí tí ìjọba ìpínlẹ̀ èkó sì ń gbé òun náà ni fífún àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ ní ìmọ̀ ìjìnlẹ̀ kíkọ́ wọn ni ohun to ni se pelu imero ti computer eleyi ti yo mo ran won lowo latun ti mu yan yan si ni awon abala gbogbo eleyi ti an ba dimu laye won pe lagbegbe ikorodu si badagiri won ni ibengan ni kini ohun lo ti gbera iroyin yen muso muso ni ni tosan toni o si je royin ta pe ni gudugbe
1: o da be okan na tun re to na tun da muso muso to bi pe joba ile gesi United Kingdom ilo je pe amo le wa Nigeria meji din ni 168 Nigerians o na ni won ti fun ni eko ofe lati keko gboye majile keji ati oye majile omowe masters and phd ni ile gesi lorun 2026 is our you
0: oye je ka koja lo sodo obosun ti e ohun otaja ni gaga bi ise re to ba taja tan ta wa pada wa nko a wa bo sinu royin le ta pe ni gudugbe gan amoriri yin o pentele wa
1: e seun

0: ìdìbò fún àjàdí ògúntóyìnbó fún ipò ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn ìdìbò Ọ̀yọ́ Central. Dìbò fẹ́gbẹ́ òṣèlú APM. APM Nigeria First.
1: Ìyá alẹ́ kan bóò ní sájẹ́ wá lónìí.
2: Bọ̀dáṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí ìyìn tí ìta kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
1: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìsígbàmọ́ran rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí so gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba ẹsẹ̀ èrò káàkiri àdúgbò yíkàlú ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí ìyẹn Better Life Ibadan Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ibadan Big Bonus Bread gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti máa ń tà láàrin àdúgbò bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ibadan Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902-542-7551 lẹ́ẹ̀kan sí
3: 0902-542-7551. Since the time of John the Baptist, the kingdom of God has suffered violence, and the violence are taken by force. Saturday Agbara, Saturday of Power, a quarterly powerful prophetic breakfast prayer meeting with Jesus Christ now holds at CAC Austin Chapel, Andrew Abashon Ibadan, near BCOS radio station, time 6 a.m. to 9 a.m. Ministry, Prophetess Kaya Uoladeji, General Evangelist, CAC Nigeria Novices, with other anointed ministers of God, featuring divine worship, powerful prayer sessions, undiluted word of God, deliverance sessions, for diverse miracle signs and wonders, and many more. Saturday Agbara also on these Saturdays, September 12th and December 12th, 2026 at 6 to 9 a.m. Just come with faith. Your testimony is sure. Saturday Agbara at CAC Austin Chapel and Andrew Abashon Ibadan. For inquiry, please call 002-578-3488. Pastor Esu Oladele, President of CAC Nigerian Overseas, is going to be powerful. Be there. Pastor TD Ashokeji, announcer.

0: fún gbogbo ẹni tó ń jàrún kan kọ́ lọ́run kọ́lé ayọ̀ fóun ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jàrún kan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìdùnnú ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànràn three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó o kàn sí wọn ní Bizwan Plaza ní Yànnà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà san díẹ̀ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 0917060593 tàbí 0916503956 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Golden Chance Lotto
2: Golden Vogue Independence Promotion gbogbo ẹ̀yẹ olólùfẹ́ Golden Chance Lotto ẹ kú oríire Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú ko ọ̀pọ̀ èèyàn bí Nàìjíríà ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira darapọ̀ máwọn olóríire tí ó jàǹfààní owó túlutúlu ti ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game Golden Vogue ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira independent gift o lè ta láìmọye ìgbà bó ti ta tó bẹ́ẹ̀ ló ṣe jẹ tó ó yá gbéra sọ má dọ́lu ara ẹ lọ tààràtà sí èyíkéyìí Golden Chance Lotto stand kiosk tàbí sọ́ọ̀bù wa gbogbo o lè ta lórí online wa our website www.goldenchancelotto.com tàbí USSD code *7005# lórí MTN nìkan ni o ta morning game ta mọ̀ sí Golden Vogue scan QR code lórí ticket tàbí sticker poster number drop kò drop o ẹ̀bùn òmìnira independent money gift dey grant for you òfin àti ìlànà wa o ayò yìí yóò wà fẹ́ni ọdún méjìdínlógún sókè ó yà látàsìkò yìí di September 27 you fit play ₦200,000 ₦100,000 ₦50,000 make you enter zone category Golden Chance Lotto lóní àìrínà òní bá wa lọ́dún òmìnira.
3: Bá a dàda, èmi lọmọdé ìsìnfún ọ̀gbọ́n. Fóònù pa ni.
4: Wo ọ̀rẹ́ mi kò sí ilé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
3: Ṣòògbọ́n pa Gracefield ni.
4: Níbo ló wà?
3: Jẹ́ ǹjẹ́ ọ̀tán. Gracefield Private School àti Gracefield College ní ilé ìwé tí gbogbo

nínú ayé onígbojúgbò ìwòlí tẹ̀mí tọ́pẹ́ jẹ́ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí ìtọ́nú yìí ó gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ park park filling station tó wà lórí bridge wo road lálójúkọ ajájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí mo ní ìbomọ́ látòrí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní láre kẹrìmà torísẹ́ yẹnga avi prophet zuma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 0902 520 272

0: kẹ̀ ń gbéra ńlẹ̀. Ọ̀nà àbáyọ ó ti wọlé dé. Ọ̀nà tí ó ṣe gbogbo wa láǹfààní. Ọ̀nà àbáyọ ìyẹn ti solutions.
1: Oyè àjà 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣe ìyanu nínú ayé oníbojípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy AKA Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àká sí ara. Èmi ò ṣe ohun tuntun. Ẹ̀sà 43:19 la kórí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11-13 September 2026. Lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣọ́ọ̀rù láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣọ́ọ̀rù láago mẹ́kọ̀ọ́ alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mẹ́síkà kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
2: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around.
3: Bóò ni ṣájú wá lónìí.
4: Bọ̀dáṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé.
3: Láìsí pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìsígbàmọ́ran rẹ ní o. Owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́pọ̀ lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòròpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wa láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò ń wóbo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe táyà ti gbàṣẹ. Nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
5: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Grand Avenue, Ikeja, in Ibadan at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijema Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.

ìrọ̀lẹ́ 7 a.m. to 7 p.m. Àkórí ẹ̀ just a wọ́ gígé ọ̀rọ̀ kan ẹ̀mí ọlọ́run nípasẹ̀ ìfàmì òróyọ̀ prophet olúfẹ́mi òní yóò fún àwọn agbára jáde ìdè máa já ọ̀nà máa là nípasẹ̀ ìfẹ́ pastor doctor david adébọwálé pastor doctor peter madu àwọn olórin àríwá bá tún iṣẹ́ máyọ̀wọ́ ọ̀nà bájọ́ olú ìbí tó yẹ ọkùnlọ́lá kẹ́mi taiwo òbí ògìgí ayọ̀ emma ọ̀pẹ́yàmí praise prophet olúfẹ́mi òní yóò máa súra lórúkọ

0: sọ̀kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkórí tọdún yìí o gbogbo ènìyàn tí ẹyà máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pápá filling station tó wà lórí bridge wo road ládojúkọ jájọ nkú ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ jọ lọ́run kankan àgọ́ mẹ́jọ alẹ́ ni ìṣòro wọ́n ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 02-520-2724 Yes, we did it. I got your body, baby.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀n yín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o.
2: Àlejò wa lọ́sọ̀ ẹni distinguished senator Yinus Akintunde tó ń ṣojú ẹkùn àárín gbùngbùn Ọ̀yọ́ nígbìmọ̀ aṣòfin àgbà Làbújá tó sì tún jẹ́ olùdíje fún ipò nígbìmọ̀ aṣòfin àgbà lẹ́kùn Ọ̀yọ́ Central lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC.
1: Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀ tèmi Táyọ̀ Oyè Ládùn ààbò ọ̀rọ̀ ni ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè Gájò òkè ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: ṣàánú ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ ká ṣe ẹ̀yìn ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí ká ṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mọ̀ owó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan-an ló kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilágelu fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ state gaming board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Kara o ji pepe ninu ẹkunrẹrẹ alaafia nikan leda fi le ṣe aṣeyọri nipa afojusun ẹ laye olọba oke fi ṣàgbékalẹ alara pe ọlaimọ onisan mẹsan bo bakẹ fi ailera bi airorun sun ara tita sangun kẹhin o máa rìn kògẹ́kògẹ́ aile ìgbápá gbẹsẹ kórí o máa laago kíkọ o máa rìn kiri nínú ara ẹni ìfúnpá gíga ìṣètọ àtẹlẹsẹ kíkan ni gogorogo kí bàtà o jábọ lẹsẹ ni kẹhin o máa mọ tàbí kẹhin o máa rù kó máa gbẹ àwọn onírúurú irinṣẹ ìgbàlódé tí wọn ti ń ṣàyẹwò lọdọ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùbá lára ẹdá ló mú alára pé ọláìmọ onísan mẹsànán sára ọtọ láti jàjàbọ lọwọ kòkòrò inú ẹjẹ ọrá inú ẹjẹ pajápajá àyà lílù pìpì àbádì jẹdíjẹdí ìdákọlẹ kọmọkùnrin ó má lè tapá kára ọmọ gbọn rìrì ojú tí ń wò báibái aromọlẹ́gùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kàn sí alára pé ọláìmọ onísan mẹsànán ní number 1 lodge street beside amazing grace school òkè àdó ìbàdàn 08138855308 bó bá ń ṣe ọ́ bí òjòjò alára pé ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: ọmọ nàìjíríà ọmọ nàìjíríà níbo là ń lọ.
3: ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò táà fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè ti wa lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a báṣẹ́ ìlú dé. ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògo èdè ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò ti wa lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágelo fm 96.7 kájọ tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tiwa lòṣèlú. ojú òpó ìbára ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tiwa lòṣèlú. sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágelo fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
4: olórí nàìjíríà 72 hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojípo èèyàn nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara èmi ò ṣe ohun titun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní mercy camp kilomita 18 ìbàdàn ife expressway òsèǹgẹrẹ ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ ìránṣẹ́ ọlọ́run alaye prophet abel taiwo òjò bàbá ìsọjí orí afẹ́fẹ́ ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀nbẹ́ o.
5: ẹ̀yin ọmọ yorùbá mo kí n mọ̀ ká kò. ṣàtá ọ̀bámọ́ ọmọdé díẹ̀ píparun ní parun ní parun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láyà àgbà.
6: Ẹ bá ògbóǹdò yìí gbẹ.
7: Jàǹgbàlà jùgbùrì jùgbùrì jùgbù jàǹgbàlà.
5: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láyà àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká ẹ máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyà àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: emi tayo apo ro ilaju o sale mo sate wa o sale gbo ni sa awon eyan ki la ri gbo
1: hello hello akin o ma kin
2: yes sir
1: ah o follow ke mi mighty
2: now awa mbi o
1: ko ni baje fe mejeji
2: ami ami
1: baba french na se yegun leyo ko se
2: ah to
0: manju
1: manju bonjour madame baba c'est toi
0: yeah e ma gede be o e toi
1: e ko eto
2: na gbedu re o
1: ah bagbara ba so gbogbo n to ba ko dani inu odo ni dari e si gbogbo bi e ba wa won mo ko ri wa yin ri
2: mi ami ami ami
1: e to te ni adasi ah olon daku won le eleru ko di ero e
2: ami ami
1: awa ta bi na lo ye ka wo won sugbo seri olon ko sanu wa ni gbogbo n te do ba ti le so yi pe oke oke ni ipele ni mo ni ojuse mi ni yo me e die
2: Iba
1: ọmọkùnrin gbọdọ ọmọkùnrin gbọdọ gbọdọ wípé sẹ mo wa jagun nu aye ni o kì í ṣe tìbọn kì í ṣe padà gbogbo tí n bá ti bá ń bẹ kì í ṣàṣeyọrí ń bẹ tó bá ti ní lọkàn wàhálà ìyàwó ni bá gbẹrù kankan ṣùgbọ́n tó bá ti dé ndébé tó bá ti wúre tó bá ti ṣe ni màá ṣe ṣe yóò bá ń bẹ o bí ìyá ni bá ń gbé dídún tí tó tún jókòó kalẹ̀ pé yẹ̀ ṣòun la láṣẹ ni ó bá ń bẹ̀ ẹ wo rí èsì ìyá yẹn sọtánsì wà láì bàbá yẹn ó bá ń bẹ̀ ó dúró dé èèyàn lè máa tọ́jú ọmọ kó nítọ̀hún ọmọ lo ìgbésí ayé tó dáa
2: kó mọ lo ìgbésí ayé tó dáa
1: bẹ́ẹ̀ ni èmi máa ń múra lẹ̀ ebùkátà ni ẹ̀dínwó mi ó mì mí la látìlẹ̀ torí mo ti kà kún pé ìgbà tí mo níyà tí mo ní bàbá gan mo mọ kára mi kún pé mi ì níyà ní bàbá àbí kí n kojú mọ tí mò ń ṣe kí n lè mọ nǹkan tí mò ń ṣe nígbà tí wọn sì láyé mọ ní ìsìnyá mi lo 120 years ayé ọsẹ lọ láìpẹ yìí tó ó ti mọ mi lára kọ wá ń jẹ kẹrù ọba mi torí mo máa ń wúra mi yípe yes ebùkátà mi mo níta ló fẹ bá mi gbọ màdé yẹn díẹ àwọn ìṣó wọlé láti ìgbà náà ti wà ní 30 comment trans mo ti múra pé yọ̀wọ̀ secondary school school tí ọwọ́ mo ti ṣètò rẹ̀ gbogbo òbí tó ń ṣe lè ọlọ́run dákun mọ́ tiwọn láṣìírí tí bùkátà bá ti dúró lórí pé ìyàwó ní kọ́ńtò rẹ̀ mr kúnlé wàhálà ohun tó ń ọjọ́ jẹ́ǹjẹ́ àjẹkù ni
2: ẹ ṣe o
1: kọlọrun ọba láàánú kọrin gbogbo àwọn òbí tẹ́ǹsì dáadáa pẹ̀lú ọmọ kọlọrun mọ ràn wọn lọ́wọ́ àwọn obìnrin tí wọ́n sì ń gbé náà pé ká sì rí ọkọ ọmọ tù ú ọlọ́run ó sàánú àwọn náà yọ ràn wọn lọ́wọ́ ájẹjẹ wọn ọmọ ni kọlọrun gbọ́ bó ṣe pín ayé kalẹ̀ fún wa nìyẹn táwa náà sì ń pin mọ́ra wa lọ́wọ́ ó kọlọrun kọ́ mọ́ dojú tẹ̀ nìkọ̀ọ̀kan iléeṣẹ́ lágbe lónìí jóná bàbá french látàyè gùn lẹ́yọ kò ṣe sí.
2: Tó àkókò mọ̀ tí n tó ti yá mọ̀.
0: Àkọ́kọ́ mẹ́ ni àkọ́kọ́.
2: Àti mẹ́ ẹni
0: àkọ́kọ́. Bí ẹ̀ bá máa ní àkọ́kọ́ tán. Àwọn tó tún wá ṣe ń rò ó. Tó ń dá ọ̀sẹ̀ àti fún wọn láǹfààní káwọn náà ta. Tó bá ti wá di 206. Àbàbẹ́ ni kejì ó yá. Ẹ̀yin ẹja mẹ́ ni àkọ́kọ́.
2: Ẹni àkọ́kọ́ ń tó. Nọ́mbà tó ọ gbẹ̀yìn nọ́mbà wọn náà ni 4727.
3: Oya, ese o.
0: Salafia.
2: Ewo lo ya ese o. Kilo kile mo ta se?
3: Ah, ese o. Ile se yo ni jona.
2: Ah, kilo.
0: Kilo ruko yin.
3: Meta
0: le gbele.
2: Meta le gbele lenu.
0: Kilo ruko yin. Kilo ruko yin. Kilo ruko yin. Olorun ti je je last card e tun ti wa je.
3: Ah, last card. Ti be ta mo te. Adi ti se mo ti pele ti lenu.
0: E ti ka jo e bayi. 25,000 naira. Àwọn tó yẹ kó pè yín máa pè yín. Ok, wọ́n ti rí ó ti rí ebéje. Èmi ti ẹ̀fẹ́ bí wọ́n ni pé àti táká ṣe bóun ló ṣe rọrùn
2: fún wọn tó. Kí ló dé?
0: I want to ask.
2: Bóun wọ́n ṣe màgágbà di wọ́n ṣàpẹ̀lú ẹsẹ̀ o. Ẹsẹ̀ o. Wọ́n dúró ti rédí.
0: Ìpè Ayọ̀ ni wọ́n ti mọ̀ pé tá a bá ti pè àwọn báyìí ṣẹkẹrẹ ń bá wọn lọ dé ìbànújẹ́ ni. Tẹ́lẹ̀ tá a bá ti pè wọ́n láti kàn ní Lágẹ̀lẹ́ 96.7 Ìpè Ayọ̀ ló gbọ́dọ̀ jẹ́.
2: bo le se mo bi e ti pe yin
0: number ni ko korin ni won le ko meta po
2: won ko me joge oluko oni gbo bo se pa se pe number o ti gbenu le meta lo
0: iseju meji lo tuku iseju meji be gbenu le meta bi se mefa bi se yokan bi se merin ni eyin na gbenu ile lori ka se lo so ti to ni
2: a je pe *347*1004*2#. *347*1004*2#. Le ni ba gbenu si lọ ma si ka kun ka dara pe to eyin eleni ko ti ja so ta lo tun wa nbe.
0: Hello.
2: Hello. Ah, o ti re. O ti re. Ah. Adupe inu mi se ndadun. Pelu bawo eyan wa si.
0: Da se mo gbo. E mo pe teyan ba try nkan ton ni keta ikini ife ati fokan ton o lo wa nbe. Ani ke lo se yin na de ise Olorun wa gba fun yin. Ainu wa lati dun fun yin gidi gan ni. Hello.
1: Hello,
2: Ekaso,
1: sir. To mene Prince Adekunle.
2: Lati.
1: Apada.
2: To an gbo yin, sir.
1: Sheri gbogbo oro ton so yen. Se wa ni kini wa gbadda.
2: Okay.
1: O ko ni wa ti je pe obirin wo nbo. To ba dele afefe pe gbe awujo a ma lale. Be ni se kon de un, o ni se gba wo Olorun to da wa. O ko ko da okunrin, ngba to jo okunrin do. Ah, when you go, you map with the four career, who doubt being the year. When you talk to us, you can see the jail too bad, where to do the more work over the video, what to go back for last night like for what you see. Oh, well, there will be more. So, the real one that did a bit who downing bonded to that baby, we are my money. Oh, no, to that one, that would make a door. Could possibly talk about luck. Is it a book of whoever my little two, Mr. Form or two, Mr. Form? On to ba ni o lati se ni responsibility ni to ba ku die ka to ya ni lati gbe ni o ton se da wa ni pako tabo ni to da wa meji e ta jo ma ran awo lowo ni o ma so wo school omo o ma so wo le to ba de ta ni beko bo ni o se gbogbo nkan so ya ni mi o ma pon ma bi to ba so ro bi a o ko ma ton lanu so ro ni o mo ku den to so ro se so ro len to ma gbo na de ti o fun won.
0: Thank you so much.
2: So, wa jabo bi teyin ba ti ni
0: be. Ori akesi, akesi ni ti won awon lu akesi. *347*1004*2# E ma doubt eyin na try. *347*1004*2# A ma to mu eyin.
2: Ade ni Yetunde lati ori kan ni ba ni Dora Yomi ni moto lati lanlate. Alimi Tawib asiwaju Fakunle Akintoba Loye de Ojetade Mikaele Akande Leke Ajobi Ewe Lamidi Adewale Latif be se kan sori kan ni ba dola wa na ri o akweto ojo eni kan ti wa nbi ta don lo nte hello
4: ye kan se akweto
2: olu ama akweto re oruko yin bo le tin pe wa eni
0: ah o yin e ma ti
4: o ma salam lati madina
2: lati madina ngbo yin
4: e omo okunrin oni o laka
2: okun mi o lakakun won lakasi owo wa lowo
4: ko ni riro
2: owo wa lowo ṣugbọn iru okun mi be o ni riro
4: riro inu owo ma sawo school
2: ni te ri e si fun okan ni ma sawo school iye ri de gede se ko kan oko yin
4: owo yo sawo loko tin dokan ba ara so e ba ara wu tin dokan mo te ba si gbogbo e te ba ni bayi ni to ba ri oko le
2: ko
4: da ke so ko ba yi yo ma so yo ti ba si ti sala wa nse ni no ba so school da da yo so mo te be o ba ro ga mo wo gbe yin ni ki ni le bai ati we ni o ati pe ni ati pe ni ki ni ti ba bere wo yo so mi n bere ka da so oka wo school yo ti ma so lati to ma ti godi de pe o yo wo school ma o
2: ko won laka kun na no si ni won laka si won laka si na
4: okay won le wo le mi so pe ko ba ara fo mo re
2: ba ma ba ara fo mo re nta wa so ni pe te ba ara we yen fun won tan te ba ile si fun daddy pe gbogbo owo ta ara 40,000 ni o en ti ba nbe lo won won fun yin sugbon de ba salaye ke biri won ni fun yin abi eyin na ma salaye fun ni
0: eyin odo yin le wa gba
2: odo yin ku nu si o
0: odo ya
2: won laka si na no o fe ke ratan ke
0: wa salaye ni to ile mi o kan like come off assumption gbe won le ma si npe no wa be no wo te ba wa te so ipo ke ye bai le
2: no eyin na ni se di o fun yin
0: Give me your budget.
2: Abi.
0: Ajo wa so at.
2: Salaye do fe ra nde fe wo se.
0: Ki je pe you guys stop.
2: O bi mi o si ma se. A wa bere pe e sa fun alowo. Ewo le ma bere pe ki la fe ra.
0: O se nkan to nje pe e sa fun yin lowo. E ma salaye na.
2: Mo ni ko
0: mo ko nkan lori igi.
2: En o bi mi o tun wa ni kini kan. O fe gbo lowo oko re. Omo lo wa ran. E jo wa lede ni o. E jo wa nu ile ni o. Ko si apanle ati aye si pe to ba le wa o. Mo fe ri yin o.
0: Ta won na ba ti wo pe iwa won o do lo titi. On lo ma nje o ma ti omo si oko e mu budget wa ke je ajo so le je ajo se budget e mu e kan sa mu wo wa e mu wo wa iro e mo se be fa won daddy wa
2: iwe mi o le fe ra ko ni koko ye iwe de fe ra ka sa mu wa na ni
0: e ja pe yan keji ke stop fu
2: e won e stop se be o eh ka stop se be o
0: ah e ja o se se bo le site
2: e ja to tun ye wo e ja tutun ye wo nba o tori owo to wa yi okay now
0: eh
2: o da be ni pe owo to lagbe eh eh ni je won so gbolo din sohun

0: Kari Mondei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Àgbájọwọ́ ètò kan tó ń fún àwọn ìyá lọ́jà láǹfààní láti sọ àwọn àdojúkọ wọn àti ohun gbogbo tó lè mú kọ́jọ́ ó dùn kájí ó sì tún máa wọgbá. Ètò àgbájọwọ́ yóò máa wáyé ní ìkànnì Lágelu 96.7 FM ní gbogbo ọ̀sán ọjọ́bọ̀ Thursday ní déédé agogo 2:15. Ètò àgbájọwọ́ ìyámọ̀pọ̀ Peace Women and Youth Development ló ṣagbátẹrù ẹ̀. Erich Bow Foundation Abuja ló ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù lórí.
2: Àwa ń kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri àgbáyé wípé ẹ káàbọ̀ sórí ètò eléyìí tá à ń pè ní àgbájọwọ́. Tá a bá sọ pé àgbájọwọ́ ẹ̀ yóò kàn sọ pé òun la fi ń sòyà torí àjèjì ọwọ́ kan kò má gbẹ́rù dé orí. Kí ni ìtumọ̀ ètò yẹn fún àǹfààní àwọn èèyàn tí wọn àti ìmọ̀ bó ti ṣe ń lọ lórí ètò àgbájọwọ́? Ètò kan tí Erich Bow Foundation ní ìlú Abuja tí wọ́n ṣe agbátẹrù rẹ̀ àti àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ àwọn obìnrin ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹgbẹ́ àwọn obìnrin ọlọ́jà báwo ẹ̀yìn a máa wò pé báwo nìyẹn dẹ̀ ṣe lọ? Ọlọ́rọ̀ gangan ló máa ń kó gírí mọ́rọ̀ ara rẹ̀. Yorùbá ní ẹlẹ́rù báyìí oní òkọ̀kọ́ kọfẹ̀. Nígbà tí èèyàn mọ̀ pé òun lòun lẹrù tó wà ńlẹ̀ tó sì ń fẹ́ kí ẹnìkan kó gbèrú òun. Ṣerú ẹni bẹ́ẹ̀ ó wà gbọ́dọ̀ ta kété sẹ́yìn sírú ẹrù bẹ́ẹ̀ bí? Òun gan ni ó kọ́kọ́ súnmọ́rú ẹrù yẹn tó máa bẹ̀rẹ̀ ti ẹrù yẹn tó máa fi gbogbo agbára rẹ̀ gbé ẹrù yẹn. Òun ló fi máa rọ ẹni tó bá fẹ́ gbé sórí rẹ̀ lọ́rùn láti gbé pẹ̀lú ẹ̀. Agbátẹrù ètò yìí òun náà ni ìyámọ̀pọ̀ Center for Peace Women and Youth Development. Eléyìí tó jẹ́ pé wọ́n kàn wòye pé àwọn obìnrin tí wọ́n jẹ́ ọlọ́jà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn nǹkan tí wọ́n fẹ́ sọ síta. Ọ̀nà wo ni wọ́n ó sì fi gbà sọ láyé ṣe ọ̀nà tí èèyàn fi ń dìpà pàápọ̀ láti kọjú oro síjọba rárá? Ṣùgbọ́n ọ̀nà tí ìjọba yóò fi gbẹjọ́ wọn rò tí yóò fi gbọ́n tí wọ́n ń wí lórí àwọn nǹkan tí wọ́n ń lálàsẹ́ lórí ẹ̀ kí ọwọ́ ṣe wọn kó lè bàa máa yá síwájú sí i. Ṣé mọ̀ wípé obìnrin òun náà ló ń layé, obìnrin náà ló nílùú, obìnrin náà ló ní àwùjọ. Gbogbo ẹnikẹ́ni pátá eléyìí tó ń dán bẹbẹ wò nígboro ayé tẹ́ ẹ bá wádìí ẹ̀ dáadáa àwọn obìnrin náà ló tọ́ wọn o. Lóòótọ́ àwọn bàbá wa a lè gbé ọwọ́ wọn sẹ́yìn nínú ọ̀rọ̀ yẹn o, torí àwọn gangan náà dúró gẹ́gẹ́ bí èjìká tí kò jẹ́ kí aṣọ kó yọ̀ lọ́rùn. Ṣùgbọ́n obìnrin ipò obìnrin ó ṣe pàtàkì, ó ṣe kókó gẹ́gẹ́ bí gbogbo wa náà ti mọ̀. Ètò ọ̀hún eléyìí tí agbátẹrù rẹ̀ tí ó jẹ́ ìyámọ̀pọ̀ Center for Peace Women and Youth Development òun náà ni ètò eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àgbájọwọ́ òun la fi ń sọ̀yà. A dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o. Fọláṣadé Àjàlá òun lorúkọ tèmi tí èmi ń jẹ́. Kókó nǹkan tí ètò yìí tó wà ńlẹ̀ fún òun náà ni wípé bó o ni àwọn nǹkan kankan eléyìí tí obìnrin ní àlàsé rẹ̀, bó o ni ó ṣe lè bí yá kúrò lójú ọ̀nà, bó o ni ara ṣe lè tu obìnrin èyí tí ò na pa tí ò nasẹ̀ rẹ̀ ẹlẹ̀ lójoojúmọ́ kó wà ńlé kó mú rìmóòtù lọ́wọ́ kó wá bẹ̀rẹ̀ sí ni máa tẹ gbogbo rẹ̀ kó máa wo gbogbo eré tí wọ́n ń ṣe láwọn ìkànnì gbogbo káàkiri eléyìí tí yóò fi wọ́n fi gbádùn ara rẹ̀. Ṣùgbọ́n mọ̀ wípé àárọ̀ lọ́jà òun ó sáré dìde pápápá tóun ó lọ sọ́jà tóun bóun bá sì ti ríye kan àbí kejì nínú owó ńkọ́ àjẹ́ wípé òun ó tún fìyẹn fi tọ́jú ara òun fi tọ́jú àwọn ọmọ òun ni tí àwùjọ tí ó fi dùn ún rí tí ó fi dùn ún wò. Adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run ọba ó ṣe dáadáa fún wa. Mo ń kí gbogbo yín o pé ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa nìkànnì Lágelu 96.7 FM òkè gajòkè. Fọláṣadé Àjàlá lorúkọ tèmi tí mò ń jẹ́ o. Àwọn àlejò

0: ta ba wa ni ka lo gan ni tarata lori nkan ta fe gbe yewo lojo toni iya wa mejeje ti mo kiyin tesho tesho ti mo kiyin tologun tologun a fe so awon nkan ti o nsokun fa awon nkan to npagidina oja tita papa julo ni rupinle oyo ta wa ya won kankan wa to nsele papa lenu lemo lemo lemo lenu jo meta yi o nsele lemo lemo gan ni a fe soro nipa oro ina jijo ninu awon oja wa e ri pe baba ni kawo kini ohun ko ni pe ko ni jina won to so pe oja bi kan tu jona o emi ti e ro wi pe boya niru asiko erun ti gbogbo nkan ma mu te pe orun o ti pa opolopo awon ginu ta fi se iso loja gbogbo nkan ara o ti kan boya ninu oye nkan kan niru awon sele be nsele sugbon iyalenu lo je fun ni pe lasiko ewo gan nigbati ojo nro ti gbogbo le ti o si tutu a mo tun buro oro isele ina ina jijo ninu awon oja wa gbogbo yi e wa ja bere bayi e je kin lo sodo iya wa alaja ajibola says awon kan o gan le yin lero pe o le ma sokunfa ina jijo ninu oja ta ba si wa so tani ale di ebi isele ohunru gan
1: e se olotu orisirisi nkan lo nfa na jijonu oja ti an baba ni fi waya se so na mora won nu oja ti won o ba lo gidi o le fa na jijo
0: ah pe o ina joba o
1: be ni ina joba
0: pe awon ti won mo npa e
1: keyin o fe ko ma se en to mo npa e daada to ko se re to mo ni keyan pe
0: ehn pe a fe fa ina si inu iso wa ninu oja
1: be ni
0: o to si je pe ina joba la fe fa si be ka mo pe mo nko se lowo
1: be ni
0: ka pe awon oga awon gangan
1: ti an mo se daada ko wa ba wa se se ri sola ta n lo ina ni nsin won lo ti n fa na jijo pe teyan ba kan ri pe electrician lele o ya wa ba nso sola yi
0: ti o si mo npa
1: ti o si mo npa re o n fa na jijo opolopo to n dana stove to n dana gas pe in le ro jeje in mo dana onje osan to lo le o n fa na jijo tori e ro pe ti pa stove mi tan tabi gas ni te ni pa tan ngbe yen ba lo yo di nkan ran mo se ri awon ti an se amuni dara ti an ranso opolopo won na nfa ina jijo ngba ba lu ayo ntan boya won lo so lowo oni na lo won oni ran ti pa won oni yo ayo ti na ba de mo gbogbo wa na la mo se ta yo nse to ba po ori aso lo wa ori igi lo wa gbogbo omo yo keke ni afi ki olohun ko saanu wa in to le dekun re ni pe ka mo pe gbogbo wa sakiyesi in to lo n ba kadara pe do ta lojumo ni o ta atẹyin te n lo fridge te n ba ni freezer
0: ori ngba te dako awon ti won lo aso mo wo bayi pe ah e mo ye isele mi ma n sele to je pe bi to si ti sele awon aranso o si nbe o
1: ti fridge ba wa nbe te ba sise ko laaro inu shop yen gan o gbona te ba tan na mojumo te ba tan na tori heat ni jade ninu fridge ti tutu n wole heat yen ti wa n jade gbigbona ti n jade yen gbogbo inu shop eyin o gbona ki awon eyin o mo gbiyanju kan mo pa ina won patapata ti an ba lo le lasiko ta wa yi olohun ni je arogun na jijomo nibi to de ikona n ba wa ko ba wa mowo re duro ki a ri daju pe won pa ina kan to mo lo le kan mo mo fi na titan le pe fridge mi o ti di ko to dola be ba de laaro ti fridge yin ba se dada laarin wakati meji meta te ba tan na si yo tutu n to si ti di losan na ke to lo ni ti yoro te tun de laaro ojo keji e je ka mu lokun kundun gbogbo awa ta ntaja to je mona lilo to je mona fifa ka moju to dada pe en to mo npa re lo n ba wa se ka si mo pa na ka to lo le losun
0: lede kan ta ba soro ni ko oro ina jijo awon ina jijo n to n fa ijamba ina jijo ninu awon oja yi baba di ebi re luyan a kokko di ebi re lu awon mi ti won fa ina to ye ko awon mo kose lowo omo se ni won mo npe wa lati ba won fa ina ohun to nto won mo na daada ko mo npa re daada o kasa mo waya kan o lo papo ara won nigbati ina joba gangan wa de logidi o di para iyen ba bere si ni jo atun le mu ebi ohun ka tun di lu awon mi na to je pe ninu oja àwọn kì í fẹ́ ra oúnjẹ jẹ wọn ti gbé gáàsì kékeré kan wá láti ilé tàbí stove wọ́n dà wọ́n so oúnjẹ torí ọlọ́mọ púpọ̀ lèmi mi máa ní kí n ra nǹkan táwọn ọmọ tí wàá bá mi inú sọ náà ṣé wọn ò ra nǹkan ni wọn bá ti wá ṣe nǹkan tán dáná tán wọn ní tètè paná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ kí n padà wá sọ́dọ̀ ìyá wa olórí adébíyìnpé ìyá wa sọ̀rọ̀ kan wọ́n ní ṣe ló ní kálukú yẹ kó fi ọkàn rẹ̀ sọ́dọ̀ ọlọ́run téèyàn bá pa náà ni ó pa fún àwọn míì náà tó yẹ kí wọ́n ń lo freezer nínú ṣọ́ọ̀bù mọ́jú tí wọ́n sì fẹ́ tán lẹ̀ pé nígbà tí ó fọ dàárọ̀ ọjọ́ kejì gbogbo ẹlẹ́rìn dòdò àtàwọn omi tútù tí mo máa ń tà fáwọn èèyàn yóò ti di kókó gbogbo ọ̀dọ̀ mi gbogbo nǹkan tó wà wà bẹ́ẹ̀ ọ̀dọ̀ mi ni wọ́n kó gbogbo ọjà ọ̀hún tán ṣé ẹ faramọ́ ṣó ṣẹlẹ̀ bẹ́ẹ̀.
2: ẹ ṣe olóòtú ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé mi gangan sì ní àpèjúwe.
0: ṣé yẹn náà sì tún lè ṣèjàmbá náà.
2: ó lè ṣèjàmbá náà because àwọn nepa wa àti àwọn tó ń bá wa fi wáyà kọ ara wọn pé ká lè bá a ní iná kì í ṣe ogun wọn ló ń kọ́ṣẹ́ mọṣẹ́ lóòótọ́ and then oríṣiríṣi wáyà ló wà ẹlòmíì ṣe bó ti fún mi ní 10,000 kí n ra wáyà tó jẹ́ 2,000 naira ṣebí kí náà rẹ̀ ti tán ni. tí wò ó tiẹ̀ ní sọ pé ọ̀kẹ́
0: dára gbùdú wáyà ni wọ́n ń rà
2: ọmọ lè fa àkóbá fún arábìnrin yìí mọ̀jẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ò ní wò ó bẹ́ẹ̀ mo fún àǹfààní àwọn tá à ń taná mọ́jú fún freezer wa gẹ́gẹ́ bá a ṣe ń sọ náà tá a bá ń pa mọ́jú mọ́ oore ọ̀fẹ́ ńláńlá ló jẹ́ fún wa fún àfikún ẹ wo àwọn tó ń dáná oúnjẹ náà ẹlòmíì ò ti si ẹ̀wà tán lálẹ́ ọmọ ìgbọ́ èédú yìí mọ̀jẹ̀ ń pa jẹ́ ń gbé sábẹ́ oúnjẹ mi
0: sílẹ̀
2: fi mọ́ ó lè fa ìjàmbá náà because wọ́n ti fi ògùn náà sí abẹ́ oúnjẹ
0: wọn ò paná tán
2: ìyẹn náà lè ṣe àkóbá fún wa èmi náà ń fi àsìkò yìí rọ̀ wá kán jẹ́ ká jọ̀ kán jẹ́ ká ṣe àkíyèsí gbogbo nǹkan tó lè fa ìjàmbá náà yìí.
0: ìyá wa olórí adébíyìnpé kí n tún tó kúrò lọ́nà ọ̀dọ̀ tiyín pẹ̀lú àwọn àlàyé tẹ́ ẹ ṣe kalẹ̀ yìí nǹkan ńlá ni o ṣé àwọn èèyàn míì náà wá wà tó jẹ́ pé nínú ọjà wọn ò ti rò pé kò lè ṣe nǹkan kan nǹkan báyìí ò lè ṣe nǹkan kan ìmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀.
2: mo ń fi àsìkò yìí bẹ̀ wọ́n
0: mo gbóúnjẹ kaná mo fògùn náà sí díẹ̀
2: mo ń fi àsìkò yìí rọ̀ yìí
0: kò lè lọ ibì kankan
2: ẹ̀yin olùtajà àwa tá à ń ta oúnjẹ àbáwa tá à ń ṣàgbàdo ìfẹ́ kẹ́dùn yìí wéèsì ìyìn ní pa àbí máa ra pa díẹ̀ máa ra fomi sí tó bá dọ̀la kí n lè bá a rí lò ẹ jẹ́ ká má ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ jẹ́ ká wá solution
0: ọ̀nà àbáyọ míì
2: sí ọ̀nà àbáyọ sí
0: ipò kejì bóyá tètè dénú ọjà nílá tètè wàá dáná sí nta ṣe tẹ́lẹ̀ tí ò jiná
2: tàbí kí n mọ́ ṣàṣejẹ ṣe tó máa kó bá ara yòókù mi mo fi àsìkò yìí mo fi ń rọ gbogbo wa kẹ jẹ́ ká wá àtúnṣe sí i olúwa yóò mọ ràn wá lọ́wọ́
0: àmì o ìyá wa alájà ajibọlá ṣé ó nípalára sí iná jíjó nínú ọjà yìí tó ń ṣe fáwọn ọlọ́jà ni. fi wé tẹ wá pariwo tó tó.
1: ìpalára ẹlòmíì ò lè dìde mọ tí ò lè ṣòwò mọ tí èkú. ẹ kúkú mọ̀ pé àwo oníṣòwò ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ ni. mo fẹ́ lọ kánò lọ́la ṣó ní 200,000 ọ̀yá ni ń fún ọ tí n bá week after tí n bá dé tí n bá tajà tí ẹni ń kọ san bí kálukú ṣe ń dá owó jọ nu ọ̀pọ̀lọpọ̀ ló ń lọ gbowó ní bank tó fi ń ṣòwò nígbà tí iná bá wá jó tí ò rí bí ó ṣe dáwó padà ó ń ṣẹlòmíì dáláàbò ara tí ní stroke orí ẹlòmíì yìí tí ń sọ kàtàkàtàn nígbà tó bá ronú bó lòun ó ti bẹ̀rẹ̀ níbo lòun ó ti rówó tóun ó fi tajà padà ni ọba dẹni tí ń sọ kàntàkàntàn ni ọba dẹni tó ní stroke ń dá wàhálà alẹ́ sí àwọn tí nǹkan wọn jóná lọ́rùn gidi àfikọ́ ló ń bá ní iṣẹ́ mọ́ báyìí o.
0: bó o la ṣe wá lè dènà rẹ̀ gan ìyá wa alájà ọ̀dọ́ yín mo ṣe wà.
1: n tá a fi lè dènà rẹ̀ náà ni pé gbogbo àwo òǹtajà tá a wà nínú ọjà o ọba àmọ́ tajà gan wájú ilé kí gbogbo owó kí è sára ká má mọ taná lẹ̀ tá a bá ti ń lọ ilé mọ́ ká sì mọ wo stove wa dáadáa ṣó ti kú ká tó lọ ilé gáàsì rògbòdo tá ẹ gbé kalẹ̀ ọ̀hún ọmọlẹ́ni ó palẹ̀ kẹ́yìn náà lọ òdì rẹ lọ yín wò só yẹn pẹ́ gbogbo àwọn tó ń ránṣọ ẹgbẹ́ mẹ́ta yín ẹgbẹ́ wálẹ̀ kọ́mọ múná kankan wọlé kò sí tẹ́lẹ̀ ìní ṣe fún wa ngbà wo láàfi lọlé táàfi dé ẹlòmíì ń kú ṣọ́ọ̀bù láago mẹ́wàá tó ṣe pé ngbà aago mẹ́jọ ọbẹ̀ lù láàárọ̀ ọjọ́ kejì òtún ti dé wákàtí mélòó ní bẹ́ẹ̀ táàfi wa máa fi ọ̀rọ̀ wa sínú ewu àwa fúnra wa ká mọ̀ fọwọ́ ara wa fa ntí ọ̀dà sí ara wa. àwa náà láàárọ̀ fún wa ká mọ̀ paná tá a bá ń lọ
0: lé. Àní bọ́ sínú ewu lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà torí ìyá wa ọ̀dọ́ yín mo dúró sí o Alájà. Torí baba ní ká gbé sórí òṣùwọ̀n ẹ ti wá náà sórí ètò yìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Kì í sì sọdún mẹ́wàá kì í ṣojúgbọ́n ọdún lẹ ti wà ní ọjà.
1: 1992 mo ti wà lọ́jà tí mo ti ń tajà.
0: Ọmọ tí wọ́n bá bí ń gbà náà òun náà tún ti di bàbá tàbí ìyá ọmọ. Ta bá ní ká wá wò ó, adójútòfò ṣé àwọn ọlọ́jà máa ń ṣe ṣá?
1: Àpọ̀lọpọ̀ wa ṣe
0: o, àwọn ètò adójútòfò yẹn.
1: Ọ̀pọ̀lọpọ̀ wa ṣe kí ló dẹ̀ ń fà ni pé ìgbà tí wọ́n tá à ń sanwó ribiribi fún ọjọ́ òun alọ́lá rí ara bọ̀ bó lè bá fọ́ ṣọ́ọ̀bù wọ́n lè pọ̀ yẹ ká ṣerin ara ògiri ń bí. Wọ́n sọ yẹn fún wa ń gba àwọn ègbowó lọ́wọ́ wa
0: o.
1: Ń bọ̀ bá di kí wọ́n san ẹ̀tọ́ wa fún wa gbogbo tí wọ́n mọ̀.
0: Tọ́kàn ọlọ́jọ́ sì ti balẹ̀ pé tọ̀ ní tó ṣẹlẹ̀ yìí àwọn adójútòfò náà ó bó òun dá sí.
1: Nígbà bá wa dé wọn máa sọ pé ọ yẹ kẹ ṣe lé ìbáyìí ọ yẹ kẹ ṣe lé ìbáyìí ọ yẹ kẹ gbogbo yẹn ló dẹ yẹn wọn ó sọ fún wa nígbà tá a fi ọwọ́ bọ̀ wé àdéhùn tí wọn gbé wá tá a fi máa sanwó fún wọn kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ yà lọ ọbẹ̀ yẹn mọ́ o.
0: Ọlọ́run ọba yóò ṣàánú fún wa mo ń bọ̀ náà.

0: orisirisi
1: mo salaba pa de daddy kan ti mommy kan daddy mu we dani mommy na mu we dani ani ara gbaja
0: list ba pa list je
1: jo ti ri mo ro po ti re le ni sale owo to wa lowo temi o ka mo e mo mu wa ri pe o mo yen tin konra daddy go temi ro pe won kanra daddy yin o konra was like se mo wa tun se kini kan to wu mi lori e won se wa tun fowo part leyin pe o ya se ka ma lo le ka wa re to iro iro re je ka ra gbogbo e kon lo ni mi tun le pada wa sanrin mo e ti ri pe ko mo ife wa nbe no one they know that me pe ko mo arabirin yen lara daddy yi lo ba se gbogbo e
0: bene
1: o han mo mo pe o ti wa nbe yo mo pe emi ori o oye mi o
0: so daddy wa ni e ja o pe ja
1: duro sibe mo nbo kini o mo pe won ni ko duro si bi awon nbo ni a de ti be mo ri e je afi fe bara wa le se ri ile ti fe ba ti wa eyo ni wo pe baba awon o se te ba ti ni se mo pe awo obirin ani kini kan planning ni
0: ben ah I'm planning
1: ti obirin o ba se nkan ni December yo ti ma plan lati lo ti
0: be ni o be ni
1: de bi pe kini yin o ni balojiji awon kun na ma wo pe time si wa mo si ma se o wa le le gba gba ma si ma se yen agbara le ma si mo n se n lero n se n le pa o le ma mo mo but so bi ni ba ti duro tan o na yoso pa wa lorun e ja mo yiyan ba le wa si bi to da e ma ji aye won si bi ti o sun e se da kun na eyin alagbato e ma rira yin ni ri pe en se mo fe jere en e ku ku jere gbogbo
0: mo o be ni ko si nkan ti o le rate
1: ko ti e si n teyan se laye
0: to gbe to gbe
1: o si ni pe ebi tagbalagba ba wa lomo kekeke o ba e da kun gbogbo yin ta ja lagba tona e mo di aya kan soto agara oni da yin ipa oni kun yin e ja setoju awon omo yin ka sege won e ti mo na pe kodi sa sise ninu oro ko wa wa lase dimare e ti mo pe lori eto aki gbogbo awon to nso jo bi agara na sa jo bi na gba ila na re patataki insta patrick pato gbangba mo se o pe pato gbangba ase samodun ninu owo ola atemi gigun ninu re duro akari o bale bo nte ba fe bale dani wa yo ba yin fe agbara olohun bákan náà ẹwẹ àǹtí mi kan náà ò ní lọjọ òbí tiwọn àǹtí mi pátápátá kí aya bíṣọọbù òkè ogun àǹtí tèmi nìkan olùwájúmọ kí ọmọ bá mi aláwọ ìdí tó wá jẹ aya bíṣọọbù òkè ogun adébíyí àwọn náà ṣọjọ òbí lónìí àǹtí jùmọkẹ inú yín ó dùn ọkàn yín ó balẹ kíní kan máa ń amaze mi nípa àǹtí yìí tó bá ń sọ pé ó ń ṣe ní family party tó bá sọ pé oúnjẹ tán wọn ò bú tàǹtí jùmọ̀ kí wàá ṣe bá nǹkan bẹ̀ àǹtí mọ̀ kí o lè wa lọ sí any event or any party kan sọ pé kinní kan bó ṣe kan dín nǹkan dání bí chicken bí ẹja bí kan sí títí wọ́jọ́ mi tán ọ̀bá rọ tí kò bá sí time fún wọn wọn á se white rice wọn á dín ata sí wọn á ṣàgbé nǹkan kan wá I'm telling you àǹtí jùmọ̀ kí máa gbé nǹkan wá pé pé pati yìí ò gbọdọ̀ mẹ́ẹ̀ tẹ bá ti ń sọ pé tán bí mọ́mọ́ bí ọ̀fadà bí kọ̀ọ̀kan sista máa gbé wa
0: yìí
1: is that you okay àṣẹ yìí ṣàbọ̀dún nínú owó nínú ọlá àti fọkànbalẹ̀ tí ṣe báàlì ọ̀rọ̀ inú yín ó dùn ọkàn yín ó balẹ̀ ẹ sì kó wa jẹ̀pẹ́ láṣẹ ìdùnnà rẹ̀ àǹtí mi àníkẹ́ ìgbà ọdún ọdún kan ni ò lágbára lọ́wọ́ ọlọ́run ètò ayé obìnrin náà lè ń gbọ́ abala àkọ́kọ́ náà mo ti ọkọ̀ mú gbọ́ wọn o nípa àwọn ọmọ wa náà ni ẹ̀jẹ̀ á ṣètọ́jú wọn ẹ̀jẹ̀ á ṣègé wọn yàtọ̀ síwèé nìkan ẹ mọ̀ pásìkò òtútù báyìí la wà bó bá ṣẹ́kù yóò sì ṣẹ́kù lágbára ọlọ́run yóò mọ ṣẹ́kù náà ni ó ní kò lè tán ní ogbó sàn ká mọ̀ rí fi pa ọmọ lára yóò mọ ṣẹ́kù náà ni kò ní tán bí tẹ̀ tí ń mọ àwọ̀ tẹ́lẹ̀ wa ń bẹ̀ ń bẹ̀ o ẹ mọ̀ ṣàlàyé bá wa ra tẹ́ẹ̀ bá ra lápá ẹ lè bá wa ra ránẹ̀k àwọn ránẹ̀k tó tí kì yẹn torí bàbá kò nú òjò yóò tún dé òtútù náà sì ni kò tó di pé bóyá òwò ẹ̀ di pé bóyá wọn ní ìdá àwọ̀tẹ́lẹ̀ yóò mọ̀ tóbi january tó rọ yẹ́ ní owó tó àti ẹ̀dá kan bí àwọ̀tẹ́lẹ̀ sábẹ́ aṣọ wa ẹ jẹ́ kí ránẹ̀k wa pọ̀ ẹ bá wa wọ́wọ́ kẹ bá wa ra cardigan náà èyí tó ń wọ̀ fó tutù ṣé mọ̀ pásìkò òjò la wà bẹ́ẹ̀ bá fọ́ ó lè mọ̀ gbẹ àdáni wa yóò pèsè fún ẹjẹ́ tó méjì sí mẹ́ta tó bá wà bẹ́ẹ̀ wọ́n á máa yọ sí ara wọn bẹ́ẹ̀ náà sì làwọn ọ̀bọ̀sẹ̀ wa ọmọ wa ti èyí lóríire lágbọ́n ọbẹ̀ òun especially àwọn ọmọkùnrin wa tó bá jẹ̀ tírí bọ́ọ̀lù gba sọ́ọ̀sì sọnù
0: ó sọnù nìyẹn ẹlòmíà lóun ò ra sọ́ọ̀sì mọ́ sóhun dájọ sọọsì ni ẹ jọ
1: bó ṣe láwọn ò ra sọọsì náà ọmọ láwọn ò ra wọta bọtù mọ
0: ẹyẹ a máa wọ ọsẹ kejì resumption
1: mo wo
0: wọta bọtù a máa fọ ṣe
1: rẹ lórí ayélujára mo rí fọnrán kan ńlọọlẹ́wẹ̀ ìyá rẹ sì mú láyé lọ́rùn mọ́mọ́ ló máa di omi sí ló múlé lọ́wọ́ mọ́mí wáìnì ọmọ mi please

0: fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mú torí òní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè
1: tí wà lòṣèlú
0: gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tán kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè ba àmọ́ ibi tí a báṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògbéde ọ̀fọ́mà àlesọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú fm 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan ló wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó bára ẹni sọ̀rọ̀ máa sí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú fm 96.7 òkè gajòkè ẹ ti máa gbọ́.
2: My pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
5: Ọlọ́wọ́ gbọ́gbọ́rọ̀ is turning things around. Meridian Bus

0: bó ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ̀tọ̀ tí ó máa dé sí tìgbọ̀yìn nìkànnì Lágelo 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ oyè ládùn ààbò ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágelo 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágelo ti Sátidé yìí ó tún máa lọ.

0: ìyá alẹ́ kan bó ni ṣájú wá lónìí.
1: Bọ̀dáṣọlá tí mo ti sílẹ̀kùn láàárọ̀ yìí èyí tí ìtàn kankan kí wá làwọn mọ jẹ láàárọ̀ làbáyé.
0: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ra rẹ ní o owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí so gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba ẹsẹ̀ èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń béèrè fún kiri báyìí ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ ìta búrẹ́dì rí ò ní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀ rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wà láti rà ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò bíbò ń wóbo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe táyà ti gbàṣẹ nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551
2: Lajuli FM 96.7
3: Maronu maronu agon

0: Mombo, I got Gamaro, no more, but then why you lost so soon? People want to would you long for more lashed, Mary, or what you know, like Barra Law or Law, and you know, yeah, until in law school. Matu Wally, another section. If I will lose shit to me by your law, like Barra Law or Law, and you are Dutumbo, and what you know, only what you barely want to know, like Barra Law or Law. I go in your to well, I bosom, like Barra Law or Law, Ero Mobiju, Ero Mokberonche, like Barra Law. O se ba mi ba mi shino pitans ni aga gamaro no mo omo nbo oju lo nkan ni ti obi mo gbo wa na lai la bi la ro mo gbeje an si le ni omo sin lo bi mo ki se pa ni omo sin lo bi mo nikan
1: be ni
0: a le ro ko eyan kankan titi omo pada sin na ni e yo sin na ni lagbara lowo olon awon ogbun ta fe bayi na lada ni wa yo fifun wa lo sotun ni ayo obini na le tete se ngbo ni lagelu na 6.7 fm okay gajo ke le fifun balao ni felele alagbala o ki bọpọdọ lati ka polowo oja wa baba wa bi ma na tan tun ye ka ya kan soto abi ka fi kan soto ka wo pe kini ti le yin o wa sanjo tun ti ye ka mo fi gbedeke le fun ra wa pe omo kan ni o sanjo omo kan ni o ni sanjo sa wa lo lon ni abi sa bon le ti o mola debi ta wa wo pe omo kan ni ma ran ni nkan omo kan ni ma se nkan fun ti mo ti ran ti nkan te yan kan so fun mi lodun je en to soro e fun mi she be in his 50s now or close to 60 o la won ni bi set last one baba won o ni yawo marun ni baba won fe debi pe bi first born won gan die ni iya won fi julo bi sawawu na ma je because yawo ti mama ti won ni last wife won ni baba yen so pe o won le jere awon ile won ti ku ka won ile to serere abi ko to de eyan
1: abi ro lohun
0: ikan ninu omo ti baba yen so lodun je na pe ohun ti kon to ri eyan ohun lo gbe baba e kuro ni Nigeria to gbe lo ru yin bo ara awon omo to nwo pe won le ti je eyan to won di se kini kan awon omo yen na wa toju e nigba pa to dagba tan re bi agbare awon yen gan na duro to se ye keyin fun won
1: seri bayi olorun a ma di oro eyan mu
0: awon ton wa legbon ton wa waju yen na a mo re nkan and igba si ni gbogbo nkan
1: beni bẹẹni
0: mo wa wo pe kidi baba yin
1: olohun wa mo mo lora emi baba o le mo pe oro to n so yen ki n so oro yin
0: ki se kan lo wa lo ilu baba o
1: seri bayi
0: baba lo uk baba lo us and baba lo canada gan canada na ti o ni pe o n lo le bi en ko ti mo pe o n sa n lo le awon yawo awon ya tan bi ogbon awon iko si kankan won to de airport
1: seri bayi
0: baba to wa so pe kini kan pe ngba mi ohun wa lagbara
1: be ni ohun
0: mi o si ye ka mo wo ni wo pe omo kan ni o se omo kan ni o ni se gbogbo lomo e ti a jo pawo po ka toju won ohun to mu e to to san to ni wa anu omo mi kan lo se mi ma se nse gbogbo re pon wole ile iwe baba re ba ni o lomo o
1: to
0: ki ala ade abi elisa ko lomo ki o ni ko lomo ni se so se ni se ya re lo se ni iya lohun o se o o si lohun ma ran nkan won ni to ba ti fe ran won jo ko le o ni
1: ah o ti di pa o ti pa
0: ka so abi le o le obirin ni
1: eh
0: o ni won se ma fowo won sori obirin olobirin ni o mo lo da na baba se ni fowo re sori obirin
1: eh
0: ka gba pe ise to nse awon alagbaro onko be ma yan da ko won se ka gba pe o ti e ni bo o se tan lati se yin ju o pari iwe mewa o ni kilo fe fi se to ba pari
1: ah ele pa kan so
0: ni to un to fe un to le fi se po sori to ni ko ku sona bi e fi laarin meji yi ko da bi abo eko ni
1: awon gan waste to wo
0: sori odun meta to ku ju o lo tan ebe la nbe mo wa ro pe o ni iya sunshine o mo ro
1: adura laafi ti baba yi
0: wo pe e dakun yin eyan mi nile
1: sawon
0: eyan kan si wa tan wo pe obirin ni o se nkan abokunrin ni o ni se so ti ye ka se ni oru irori yen mo
1: ni aye
0: ti aye de lodi debi ta wa ni pe omo kan ni mo fe to ikan ni mi ni to omo isikere yen so fun mi pe mo we gidi gan mo lati pe kan ti pe teacher lo mo we gan pe kan ma kan da aye pe kan ma de ko elegbodo ki wa la fe se bayi tori oro yen bomi tutu si mi lokan latana pe seru aye bayi si wa sa
1: ipe ta ba wo pe law school ko lo
0: opolopo ni o lo lewe to fe ko mo re lo
1: cherry mindset ni o le lo lewe gan ko ni ma ko polo e ko yi pe ohun o fe je ko law school mindset ni ki se ko se
0: isonu wonu
1: isonu ni telomi ba gbo bayi ko si nkan te le so fun koni gbo koni gbo rara ra mindset
0: ti pa won eyan kan si wa be to tan kan ta wo pe ki le lo ka me
1: be se ri be se nronu call everybody se nronu teyan elomi e boya be yan me wa le ma ronu nibi kan na e kan ri telomi ma fa yo ta ni ohun oro be
0: eh amo eko o se pataki laye omo
1: sugbon awon
0: eko o fun ni ni ominira
1: ta won ba law school ta ma law school won ni so be
0: opolopo ni o lo ma soju opole kara ba ara si opolopo ni o lo
1: eh
0: fasi run parun se si pe omo mi gbodo ni eni to be
1: sai se back e lo trace family won back se di gbogbo awon kini won yi ko ko dede sele laarin ona ani source o ti ni eyan lo wo family background baba yen awon aburo won abegbon won to jobirin won law school
0: e se ma le ge lori ti kini en to
1: iye won o si ni iye won o si pe ke o ye ka won break course yen amoye nkan to birin se tokunrin o se aimoye
0: mo mo opolopo eyan ni ori aru aye dara lori foran wa ina e ri omo mi mo ri kan baba re eran na nta ni abati o o wo aso kaki agubaniro o wo lo o pese to bury fun baba e pe
1: ba mi
0: o si re to lo baye ni to tin sun agbado to tu bury fun to ni ya mi o are to lo baya laarin oja sa won ori yen ni te wa ni pon mo ni lo
1: e wo kolon shanu wa lori awon omo wa ko lo nsanu wa se bi kan le so ti baba ti lo fe o ti kokko lo soro eventually to je pe oro to so yen yi mo lowo
0: se oro se so mo awon lo ti baba gan
1: iru ko be yen cherry ti o mo se ni ke lo trace family background won
0: a wa ni pe ilu ibo se ri
1: be ni ko si nkan te le so fun ru baba yen afadura o ko siru nkan tele so funru baba yen ko le change mind to fi le gbe to the extent of ipe iya ma kuro le
0: ti ya kuro nile ohun pe ohun oran mo bi nile iwe ara se
1: ti wa poju eyan ti poju
0: eyan ara le ajo le tori losan toni ni o tori o so si emi lenu koda o tun bu yo si o si bomi tutu si mi lokan pelu so ti eye kiru nkan bayi si ma jeyo nibi ti oju lade loni abi nibi ta kikode lori lede nigeria nibi te yan kan wa o so pe omo mi o obirin o ko ni lo le iwe so ti eye ki yapo kokon wa nbe rara oda hello
2: Hello.
0: Hello, e ka son ya mi. Oruko yin bi te tin pe wa.
2: Mi pe e won mu fe ko ko mi.
0: O ya mu ngbo yin ya mi. O ya Olorun ti mo yin.
2: E mi kan te so yen un ta ni
0: o. O ba yin wi.
2: Ati bi bere ni. Ati bi ti en mi 5 mi da bi ni so pe awon mo won mi ni ju lo. O se so ko lo ko se ni. Mi mu lo sa se ra ka to se won mi tu bi bi bi bi bi iṣẹ́ òjò ẹ̀nà ìjọ pé bí wá bíi kí lọ fún yìí a sì jẹun ìkí tí mo bá fẹ́ ráhùn síwà tí mi mọ káàkiri tó mọ sí gbogbo yìí ní ìṣẹ́ mo ti wá padà bárí àwọn àmọ́ ọ̀dẹ̀ni oníjìdá oníjìyàwó oníjìyàkan má mo ní ìṣẹ́ ìyẹn kí fáìlì naira mi tó kan bàbá
0: ìjọba wọn. Ní ṣe bẹ́ẹ̀ náà ni
2: wípé ìyẹn kí n fún bàbá mi fáìlì naira mi mọ́ báwo ló ṣe wá èmi nìkan ló ṣe ń nínú gbogbo ọmọ tán.
0: Kò sì jẹ́ kẹ́yìn nìkan yẹn náà kàwé.
2: Èmi nìkan ló ṣe ń bẹ́ẹ̀ fi ń sọ ní ìfúnmọ̀ pé ọ̀rọ̀ tí ìṣẹ̀ yóò bá mi
0: rí
2: nínú ìgbà mi. Nínú ìṣẹ̀ akẹ́kọ̀ọ́ ṣe wọ́n mi ní ṣe tí bá bá fẹ́ ra kan ní ìṣúba àmọ́ sáré ká nínú nìkan lọ fún bí ẹ̀sẹ̀ tipa kan.
0: bẹ́ẹ̀ni tí ó sọ ọ́ dẹ ọ̀rẹ́ rẹ̀ ẹ má bínú ìyá wa ẹ má bínú mo ń bá wọn bẹ̀bẹ̀
2: ìyá
0: ẹ ṣeun ọlọ́run á bá yín tọ́jú ọmọ tí yín náà orí ọ̀fẹ́ láti tọ́ wọn ọlọ́run á fi fún yín wọ́n á yàn wọ́n á yanjú ẹ bá wàá fìwà bàbá ń wò wọ́n ẹ ṣáà mọ̀ ṣe tì yín fọlọ́ tẹ̀ ti gbọ́ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ da e se o oro yen mo dun yan toto abi ta ba fe
1: ma wo results nkan to ma fa lojo se ni e wo example by ti ba se pe anti yen ni okan to
0: se pe wo
1: sajere so mo le elomi a fa ibinu yen yo lara baba
0: o se n dun
1: e wo be ni sugbon kan wo pe toro je baba
0: 091-2370-8675 then you took your konani +234-81-4249-1006 hello
2: Eka
0: san ya mi ori ko yin bi te tin pe wa.
2: Ele ani mi ti ma pa ni.
0: Okay, eya mo ngbe ele ba ndase. Yes ma.
2: Olo ba se dada
0: fun. Ami.
2: Oya won yin wa na ni mo gbo. Ori e wo ju ti la.
0: Abi?
2: Tu ka ti ni si pe boye yin lo
0: si. Exactly, o ti e ma manage yin e wa tun ni oni ni yin.
2: Ah. Wo se ri for me bi mo se wa yi. Alawon kan to je pa jo je won wa ti won mo so to ma won ba lo si yo lo kegbe kegbe yo lo se kini kan
0: ni bi toju la de iya mi
2: bi toju la ri wa po me soro ko to lo
0: abi o si fadua ti
2: o ye ko se o jo mo ti o ye ko se so mi si e wa wa muslim si a to ye ko oko le fe yo kan to le fe meje le so to wa so e pe ti o fe le oko ni je grade to lo je gbe wo ko pa
0: o ya be ni ti e like ona bi te ba nlo
2: Ami Olorun. Oyan ni te ba ni Islam fe si ye dada gan. Ti o ba ni western education ko ni bi bi ti e fori ko ni
0: lo la. Beni, beni.
2: E wa won ta to wa e sama director fun awon aso Arabic, aso English. Mhm. O se ti o gbo mi so le lo se le ko ma ni o fi kini kan lo fe se kini kan ni UI. Ke ti o mo kokan lo se ni UI.
0: To le lo o.
2: Ta wa na si se ka to ka try ka ran mo mo wa.
0: Olorun ran yin lowo, ipa o ni kun yin.
2: Látàárọ̀ wa báyìí ká ti tọ́ wọn.
0: Bẹ́ẹ̀ ni.
2: Àwọn akọ́lọ̀ fún wa lẹ́nu àádẹ́ jẹ́ ìṣàlọ́.
0: Dágbára lọ́wọ́ lọ́wọ́.
2: Àmì
0: àmì àmì ẹ ṣeun ẹlẹ́yà mo dúpẹ́ o. Inú mi dùn gidi gan pẹ̀lú bí ìyá
1: ìṣẹ̀pẹ̀ wọlé.
0: Inú mi dùn ó jẹ́ lẹ́yà ló pè mí wọlé tó ń sọ nǹkan tó ń sọ
1: yìí.
0: Kódà ẹlẹ́yà
1: ẹ
0: ràn ọmọ yín wò wọ́n yànjú fún yín láṣẹ ìdúmarè.
1: Ẹni tí ò lọ sùkúl ṣó lè kàrà bí
0: kìíní
1: ṣó lè ka kéwu ni.
0: Àbí ẹ tẹ́ sí sọ fún ọ̀tẹ́ bákan náà tí kò ní mímọ rẹ̀ tí ò yé kò lè yé òun náà. Kò lè yé òun náà. Hello. Ẹ ká sọ ìyá mi. Yes ma. Àmì Ọlọ́run. Àmì àmì.
2: Ẹ̀rí ọ̀rọ̀ tẹ sọ lọ́sàn-án yìí.
0: Yes ma.
2: Ọ̀rọ̀ tó lágbára tí kò tí a jẹ ẹni. Èyí máa ń yẹ ìgbà kan wọ́n.
0: Ẹ bá ń sún kúrò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn dákun mọ́ mi.
2: Àwọn ọmọ ti fẹ́ ni. Bọ̀dì ló ṣe ìsìn ọmọ gan ti fẹ́ fún ara rẹ̀ ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Yóò ẹni bá gbọ́ ọmọbìnrin tó lòun ọ̀dọ́ ọmọbìnrin ó ń sọ rẹ̀ jẹ ni. Ó ń sọ rẹ̀ jẹ ni àwọn ọmọbìnrin gan wọ́n lágbára lọ́wọ́ ní
0: ìsìn.
2: Tí wọ́n sì ń fi tọ́jú àwọ̀.
0: Oya.
2: Olúwa ọ̀rọ̀ wà lọ́wọ́.
0: Àmì àmì.
2: Màmá tó ti pèsè olóhùn ọ̀fẹ́ tọ́jú òbí òun kọ́ máa fèsì burúkú nílẹ̀ o.
0: Irọ́ olóhùn tọ́ olóhùn tọ́jú wọn. Ó ní wọ́n máa ń pe òun pé òun yẹn náà wá ń pè ní ìsìn. Òun tẹ́ ẹ̀ tọ́ ó ń dún ní bọ̀ ó lóun ń ṣẹ̀tọ́ fún wọn. Àmì àmì. Bẹ́ẹ̀ ni. Àmì Ọlọ́run àmì Ọlọ́run. Lágbára lọ́wọ́ Ọlọ́run àmì ìyá mi ẹ ṣeun ma. Ẹ ṣeun ma mi àdúpẹ́. Èmi ò tiẹ̀ mọ̀ pọ̀rọ̀ yìí pé ó kan lé ó kàn dé o. Mo ṣe bóyá àbí nìkan ni. Gbọ̀ Ọlọ́run kábíyèsí rẹ̀. Hello. Àmì Ọlọ́run. Àmì àmì. Àmì Ọlọ́run. Oyè Bandasi
2: ha. Ọ̀la mọ́ra sọ lọ́jà o. Ìjà àbákú la sọ sí ìgbé ọmọ
0: ẹ̀ka. Omi kára o.
2: Ẹ ló ṣe àwọn aláìmọ̀ká tí ń paná lé kókó sì tún pọ̀ náà àwọn òbí ni.
0: Ó sún mi o bàbá.
2: Wọ́n mọ̀ sọ fáwọn ọ̀ràn ọmọbìnrin léèwé. Ọmọbìnrin tó ikọ́ láàánú bàbá ó láàánú ìyá ju àwọn ọkùnrin gan lọ. Ọmọbìnrin tó ṣe máa tọ́jú ìyá àti bàbá ju àwọn
1: ọkùnrin lọ.
2: Ẹ ṣeun bá mi. Ọmọ ọmọ ọmọ ọmọ àpáta
0: ami olorun
3: won lo ni ti omo ti won ke wa ju ba se je
0: ami
3: ni ro gurupu ni e pa ti o
0: lati ngbo
3: Amen.
0: Hello. E seun ba mi.
1: Baba ni ko ma gbo radio enlightenment kan lo nwa lati be.
0: Ni ojo aso ba se gbe omo ni kala omo ni oku.
1: Hey.
0: Hello.
4: Hello.
0: E ka so. Yes sir.
4: Aka yin ni da.
0: Amen. Hello.
4: O ko mi ni baba French. Ati aye ti won be yo ko se.
0: Iye banda si baba French.
4: Eri iṣẹ́ tó bẹ̀rẹ̀ ń ṣe kò kéré inú ayé fọkùnrin ẹni bá ní obìnrin èmi tí mo ṣe wà ní ìsìn obìnrin ni gbogbo ọmọ tọ́lọ̀ ń fún
0: ló bá tán adòlẹ́rí ayọ̀ ni
4: mo fẹ́ lè sọ yí pé èmi gangan ni wọ́n fara sí ju ìyá wọn lọ
0: ọmọbìnrin a mọ fẹ́ràn bàbá rẹ
4: kódà tẹ bá sọ fọkàn yí pé ọjọ́ mọ̀ mẹ́rin nínú wọn ani e mo so fun nkan ti mama
0: won daddy mi ni mo jo lo ba to
4: se wa ni awon to bi okunrin na omo ni won o sugbon awon kan ni omo control won to je ba ni yawo si yawo lo ma control won ai mo ye ni to e ko bi en den diba e pe iya yawo re in lo ti mu lo lu ibu
0: be le
4: opodo ma se
0: ko si ro nbe
4: ti remote control owo yawo lo wa
0: olorun lo ni ori be ba
4: mo omobirin yo ma so fun e oko e pe se ba mi re ro do fun baba mi to ba fe ki mo le do mo ba mi ko le fun ba mi ra moto fun obirin olorun pari ise si won lara
0: adupe
4: to en olorun ba wa fun ko se toju won ọmọ wo won ni pe ẹsẹ di kitchen won pari
0: abi bẹẹni
4: ẹni tó kà mí tí n ta jẹ ó yàtọ sẹni tí ò ká o.
0: Exactly baba.
4: Tó gbogbo àwọn ọmọbìnrin tọlọ ń fún wa ọlọrun ò ní fi aṣọ ta wa.
0: Ami ọlọrun.
4: Àwọn ọkùnrin náà ọlọrun kò ní fi aṣọ ta wa.
0: Ami.
4: Kì í fà wa náà sọ ta wọn.
0: Ami. Ami.
4: Wọ́n ń rogo rò.
0: Ami.
4: Wọ́n ń rogo wọn lò.
0: Ami ọlọrun.
4: Aláàlú aláàlú ọ̀tá
0: ìlà ìlà ìlà ìlà ìlà ìlà wọ́n ní ẹni tó kàwé
1: tí tó ń jẹ
0: ó yàtọ̀ sẹ́ni tí ó kà
1: bẹ́ẹ̀ni
0: kò sí ìyàtọ̀ yín máa wà ń bẹ̀ ṣáà
1: ni
0: ìyàtọ̀ yín máa wà
1: hello
0: yes my kúrò lẹ máa mi yes ma.
2: ọmọbìnrin ṣe pàtàkì nínú ayé pé obìnrin ni ibi tí kò bá sí obìnrin ìjẹ́ ò lè sùn rárá a rí i pé àwa ni ìwà
0: yín bẹ́ẹ̀ni.
2: Àwọn ọmọbìnrin wa ẹjẹ ká máa fẹ́ wọn ìjọ ọlọ́run ni wọn á rí pé táwọn obìnrin bá pọ̀ táwọn ọkùnrin bá pọ̀ bí kan yóò bá tó obìnrin bẹ̀ kò ní jọ àwọn ètò kẹrìndé yìí yẹn tó jẹ́ tó tún wa tẹ̀síwájú
0: láti
2: ilẹ̀ láìsí àwọn mọ̀mọ́ wa àwọn bàbá wa ẹ̀pẹ̀sálì àwọn tí wọn bá ká lè ọmọ ká
0: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni funfun ti jáde àmì ẹlẹ àmì àmì ẹ ṣe ìyá mi ẹ sì máa ẹ ṣe ìyá mi.
1: Aláàjì kan ti wà ládùúgbò wa bí màá yẹn ṣe sọ̀rọ̀ ló jẹ́ ìrántí ẹ̀ obìnrin mẹ́rin nìyàwó àkọ́kọ́ bí ẹlẹ́ẹ̀kejì obìnrin mẹ́rin náà wọn bí
0: gender wọn náà wá ká
1: o wọn wá o
0: wọn wá o
1: nígbà tí second wife wá bí last one ló bá ní ni a bá sọ wípé ah wọn tún làyín mọlẹ ni wọn làwọn mọlẹ aláàánú òun lòun bí jọ
0: ló bá tán mo like èsì yẹn dùn mí nínú hello yes sir orúkọ yín ok ẹyà.
4: Níbi tó dúró láti ìkírù bàbá kan tún máa sọ bóun ò lè ran ọmọ kan.
0: Ó sú mi o bàbá ìyá rẹ̀ tún lòun ó ran ó ní tó bá ti fẹ́ ran léèwé yóò kó lé òun.
4: Ó máa ń pa ògùn ọmọ òun jẹ́ bóyá ọmọ yẹn ní bíbí rere tí ń lọ
0: tí wà
4: nígbà kò ní lè dé kó má ronú lọ bẹ́ẹ̀ o.
0: Hello.
5: Hello, Puerto.
0: Yes, ma.
5: Elijah, I did buy a
0: lady. I do a castle.
5: Sunshine, booking into pop after you take in.
0: Session
5: bank, or more than you know. Commenting winning.
0: Lobaton.
5: Oh, be in that, no, being a mewa. Oh, what about your beginning?
0: Lobaton,
5: Ben. Why, my doctor, I'm about to woo from what you are about to have to do.
0: Benny. Hello. Ah, ori yala redo e pe mi pada o. Hello.
6: Hello.
0: Eka so ma. Yes ma. Aja ko pelu ma.
6: Ise Olorun o te si waju
0: e pe ri. Hello.
6: Omo de hello.
0: Ben, lale ta soro.
6: Lale pe ko.
0: Okay, te ni pe o bi mo ti mo ni ma fi number mi le e ma bi ni mo wa number yin titi lori phone wa oto ni bi ton ja si oto na ti mo nri pe.
6: Gbogbo gbayen. Won atoko ti e gan.
0: A dupe lowo Olorun bo si duro sibe lo se wa lo se
6: Olorun
0: si je pe ko ni kan lenu yin la se edumare omokun yin no pada sojo fun yin o tori tenu na ni o je ti le okuna amo gbogbo e na ni o dun lagbara Olorun yes, ma'am.
5: Yes, ma'am.
0: Tore ban so kini kan yo mangeli to poja
5: ya si ko gba yin fura kunrin ni ko da so ti wa wi Olorun ba ti wa sa ni si
0: yo wa tun dija lojo ale
5: won wa ko landlady lo ko gbogbo ni lo pada gbale
0: siri ni ya mi
5: Olorun o laanu wa Christian mo dire ya won ro ma re nwe o
0: amu ti gbo e se won na gbo wa bayi o le lu fe
5: to ka we ti ban ta
6: mo ni ni je ko mo lo si government o ni bi to nagbara ni so ni ka mo lo si private oro yen di wa la di pe oro yen lo pe wa niya
0: e ba si show si oro
6: wa ni owo nje to sa kuro nile awon eyan pe ni pe kin gbe lo si court pe ato la to a ma san kokon gba ti mo gbe lo si court because o daje ko ma fun ni 3 tan ni osun n de 3 tan ni la se
0: ladun jo wo o ti pe o
6: pe a o ti pe oro ti mo so lo fi 15 years right mi o se mo ko yun gan ti wa lara mi
0: oh
6: ba ti ma fi mo bayi address mi wa lo won be o se sa ojo kan mo wa ji lo sibe ba be ni se bi mo kuro nle eyan nu won agbara private government lo na agbara mo se bu won na ka poli ju o se ka ju yen lo awon mi kan mo ikere se ma pon lo si government mi n de ni lara emi ni mama sanwo yen tinu e ma de ro na support mi won ni se ko ku won ju awon na tinu de mi na de le mi de le won mo o to bi 2 years e ri won mi lorun
0: ba
6: yen lo wo shop mi ni gate mo para lo ba baba yen won ti kuku nle yen tori won rent ile ni awon ore ti mo mo ti won like mo wa won lo won na ti ko lo society won ona ata apata mi mo pe so mo sha na ni leta ni igba ti won pa di eni party kan toro lorin ni
0: okay
6: mo wa lo ba o be mi eyin gba ta sire yen ton to won fe jeun o wa ba mi o shalaye fun ko nkan to se yi oda o le mi ese bere ni oni ma da oni ma da to
0: bo wa ni nisin ya wa
6: won se ba won meni ṣùgbọ́n ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run aṣẹ̀dá mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ayẹlẹyẹ tí ò dojú tì mí
0: ìyẹpẹ́ ọmọ ìyá náà ojú ò ní tì mí ẹ sì jẹ́ ọmọ lágbára ọlọ́run
6: so epo eto
0: e ṣeun epo ìtọ́jú wọn ẹ jèrè wọn lágbára ọlọ́run ọ̀rọ̀ kan tún rèé o hello
7: ẹ kúkú ní dààmú
0: àbí ọlọ́run
7: ọmọ yín ni ẹ kú ewu ọmọ bàbá àwò láti kẹyìn sí
0: ẹ ṣeun bàbá
7: mi kò nu ọkùnrin ní pọ́mọ ìsọmọ ẹni ọlọ́run tó tó palẹ̀ rẹ̀ mọ̀ nǹkan
0: kí wàá ni kó ṣe tó yóò pẹ́ lọ́run lẹ́jọ́ ni
7: ẹni ọlọ́run wá jẹ́ pọ́kùnrin nìkan ló bí ìlà sọ́ńdẹ̀kọ̀ tó wá sọ ọ́ dà kí ó sì kí lọ́bẹ̀ ti tàbí ọyọ kẹyìn ò jí kóró ní ìfọlọ́run fún wa ọ̀pẹ ló fún wa
0: tó
7: bá wá ẹyìn ọgbàdo ebi èèyàn níyàwó ààrẹ nísìn
0: bẹ́ẹ̀ ni bóbìnrin
7: inú ẹ tó ń wíru ẹ ló bu ẹ bá lè dìde ẹ ti ń wíru rẹ ọjọ́ nìkan tó yẹ pé kèé mójú tọmọ kèé tọ́jú ọmọ ntọ́mọ bá jẹ kọ̀ọ̀kan.
0: èyí tó ti ẹ̀dùn mi jù láàrin ẹ̀ ni pé ìyá ọmọ lòun ò tọmọ ọdún yóò kó lè rẹ̀ bá ti tọ́ pọ́ùn ràn ọmọbìnrin ń lè wí sẹ́.
7: gbogbo ẹ̀ ni mo inú ọmọ ló bu sẹ́. ọmọ jẹ́ rí mo máa ń yin ẹ̀yin obìnrin ọlọ́mọ bá rẹ̀ ti wá owó bẹ̀rẹ̀ tẹ̀lé
0: ọ̀tàn
7: tí ọkùnrin ọmọbìnrin ní ráàyè àti mójútó.
0: Ẹja mú kan ẹsẹ̀ ká tó mọ̀ rẹ̀lẹ̀. Hello.
8: Hello.
0: Ẹ ká sí. Yes, sir.
8: Ṣé rí lórí ọ̀rọ̀ tí àwọn èèyàn sọ?
0: Yes, sir.
8: Wípé ọkùnrin ìrẹ̀lẹ̀ obìnrin kódà irú èmi tí mo wà yìí ṣé wo tí mo sọ̀rọ̀
0: yìí? Ń gbọ́ yín, sir.
8: Nínú àwọn ọmọ tèmi obìnrin ló pọ̀
0: jù. Ìyá.
8: Èmi sì láìkí ẹ̀ bẹ́ẹ̀. Nítorí pé ìlú ọmọ ti ń sin ni.
0: Bẹ́ẹ̀ ni.
8: Ọkùnrin ló tó wá dáhùn pé ìyàwó òun ó bí obìnrin pé òun ò lè dá sí òun ò lè sọ́mọ obìnrin. Ìyá tó bá fẹ́ sọ́mọ rẹ̀.
0: Ọ̀tún ni rọ́.
8: Irú àwọn ọkùnrin bẹ́ẹ̀. Ọkùnrin tí òun lè ní kẹsẹ̀ ló pọ̀ jù.
0: Ó dà bẹ́ẹ̀. O fẹ́ jọ mọ́ bẹ́ẹ̀.
8: Aláàní kan ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni.
0: Tèrè bí gan rí báwọn bàbá. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Àwọn obìnrin tó lámì láka.
8: Irú ọkùnrin tó bá sọ báwọn. Aláàní kan ṣe ọkùnrin ni.
0: Ẹ ṣeun bá mi. Ẹ ṣeun.
8: Aláàní kan ṣe. Da. Ó dàgbẹ́ mọ ẹbí tó lọ.
0: Yes. Ọláláì ní kan ṣe òótọ́ sí ni èmi adéró kẹsàn án ṣàyẹ obìnrin náà ni tí bá mi bá kọ lọ́jọ́ ọjọ́ náà tí olóhùn ò ní tọ́ mi ṣé ń wà mí tí mo wà lẹ́nu tóbi lọ́bọ̀ ọmọ ọpọ́bọ bàjẹ́mú obìnrin lòun náà fatia nuwale agbára pẹ̀lú mi obìnrin ni anna náà obìnrin náà ni kéèyàn wá kọ̀ kó lóhùn ò ní tóbìnrin iyọ̀ ayé lọ́lọ́run pè wá àwa gangan sì lò pọ̀ múlẹ́rọ́ àkàngbélé yín lọ́rẹ̀ẹ́ni tó mo fẹ́ awa ni iwa
1: aye awa ta duro tan
0: a se le jaye
1: ko si mi ta le fi si
0: ke wa ko ke le ni tomo obirin ke lo mo obirin o o se kini kan
1: awa multitask
0: ki lo je obirin le sise mejo pa ko le kan o fi se ngale ni o mo fobo ni o mo ni o mo sasan yo mo wa kan ro obi ni aso nu mo se ma sin yo lo mo ye wo
1: ọkùnrin mélòó ló lè ṣerú ẹ
0: ẹwà lẹ ní tọwà
1: ní
0: ẹ tọwà ń lèwe o
1: bàbá lè ṣe jẹ kó lúre ṣe o
0: àbí ìyá rẹ pé ẹtìlẹ lè ṣe nu ẹ fún ìyá rẹ láyè ẹ jẹ kí ìyá rẹ ráyè
1: tó
0: ẹ jẹ ìyá rẹ ráyè ṣe ń tó fún ọjọ ọla ìyá rẹ òun ló fẹ ṣe
1: ẹ bẹ lábẹ yìí máa sì fẹ kéèyàn kan mú sọdọ kan tọjú ẹ
0: problem àbí kẹwà ní kó mọ kà rárá
1: rárá
0: ìyún ni ò dá hello
9: Hey,
0: yes, my castle, yeah.
9: Oh,
0: yeah, Van Dassi, man.
9: I want to call it to the conscious of our little more. Ara wa kore bi pe ta ma ko girlfriend ka ma ra nkan fun won awon na le ma gbo ni mo se so yi tu ko pe lo alaanu
0: be ni
9: ta to kan so lomo meta
0: lolorun lo wa la omo okunrin obirin alaanu omo
9: olorun ko jo ko fun alaanu omo
0: ami ami ami
9: eni o bi mo obirin o o de wa pa
0: Ọlọrun ṣe ìyanu aláàánú ọmọ
9: ọmọ
0: ọmọ
9: ọmọ ọmọ
0: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
9: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
1: ọmọ ọmọ
9: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ
0: ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ Thank you, ma. Thank you so, so much, ma. We love you, too. Ah, ma, mi la to li yole. Adukme. Edi on rote so kan yile oni ma afi kadi gbogbe. Lo so onto ni, oni orishi omo meta lo wa. Omo okunrin wa. Obirin wa. Besi la la anu omo wa. Mo wa badanu. Aye lo so onto ni. Pa la anu omo. Niko lo onfi tari si gbogbo wa. Niko fi sheke gbogbo wa. Iwa to ba bi obirin. Anu lo ri o. Nto to. Okuro loru enu boli. Tete boli. Kabi ma, mi lo li yole. Jeta le eko. Omo dad. A mo ni compassion fun yan mo kanu eyan o si mo laanu mo wa be baba yi na boya yi na mo pe lolufe lagila won na ngbo e dakun e ba rin li san lewe papa ba fe kun iya re ti lohun o ran yi lowo e je li so kawe e be labe yin asako e ni ri ti bayi lo lori eto aye obirin lo so to ni mo dupe o pe gbogbo wa na bo se gbe wa na gbogbo na lajo je ta towo bo ta ti sibi bo ta jo gbe je lokokan gbogbo to ba si tabara ko tu be se pete pete lo ro so to ni o eleya to pe wa le kan na mo dupe lowo yin gidi gan foro te so kawon eleya to ku gbo e di ata àwọn ọmọ wa èyí tí a bá bí yàrá wa ni ó wọ wọn ní táwọn ti ẹsọ pé ní mẹrin pé mẹrin táwọn sọkà wa lọ ní tọkàn kan nìkan lọfi ṣẹkan ìran o kò sí ìyún bẹẹ ẹdá kò gbogbo wa kátọ ọmọ wa àwọn ojú ọrọ mi lọsànán tòní náà ni bùsùn aláyànde boscliff àtẹmí àdìtòbí lọwọ àwọn májẹmú lájọ ṣètò lọsànán tòní anna náà wà ń bí pẹlú mi àwọn akẹkọọ wa tó wá ṣe it bẹẹ náà sì ni fatia àwọn náà wà ń bí pẹlú wa lọsànán tòní ẹ ti gbọn jọmẹjọ náà ni ìwádìí tó ti jọmẹjọ láṣẹ ìdùmarì problem no dey finish atọ́là tọ́ make sure you eat tẹ̀bá wa fẹ́ pè mí lẹ́yìn ètò àbẹ̀yẹ ní nǹkan tó fẹ́ bá mi sọ 070-60-63-33-43 ìpàdé di jọmẹjọ láṣẹ ìdùmarì ire báyìí lójú owó rí ire lójú gbogbo owó mọ̀ rí o.
10: Lagiluwa FM 96.7

ẹni tí ń ṣe mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìtanijí lórílẹ̀-èdè wa Nàìjíríà Muhammad Idris òun ló ti rọ àwọn adarí ẹlẹ́sìn lórílẹ̀-èdè wa Nàìjíríà láti mọ ọgbọ́n àtinúdá eléyìí tí wọ́n fi mọ sọ̀rọ̀ nípa ètò ààbò eléyìí tí ó ń bẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà rọ wọ́n láti ṣe àfojúsùn nínú rí wàásù eléyìí tí yóò jẹ́ kí ètò ààbò àlàáfíà àti ìṣọ̀kan kí ó lè jọba ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jẹ́ oníwàásù náà ló jẹ́ pé àwọn wàásù eléyìí tí ó lè dárúgúdù sílẹ̀ lórílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ń gùn lé mínísítà òun náà ló sọ̀rọ̀ di mímọ̀ nínú ìpàdé àpapọ̀ eléyìí tí wọ́n pìyàmọ̀ fún àwọn bíṣọ̀bù àti àwọn tó jẹ́ àpọ́stù eléyìí tó jẹ́ pé ìpàdé òun náà ni ó wáyé ní olúlulẹ̀ wa nílùú Àbújá níbẹ̀ náà ló ti ṣàlàyé wípé àwọn ìwàásù eléyìí tó yẹ kó mọ jáde lórí pẹpẹ òun náà ni ohun tí ó lè mú àlàáfíà wá yálà láti mọ pé fún ogun

ẹni tí ń ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ abẹnugan ìlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin Phillips Agbéṣẹ́ òun náà ni ó ti ṣàlàyé tí ó sì yí ọ̀rọ̀ kan dànù èyí tó ní ṣe pẹ̀lú ẹni tó jẹ́ mínísítà fún olúlùlẹ́wà Abuja ẹni tí ń ṣe Yẹsan Gbẹ̀kẹ́ látàrí yíya owó eléyìí tí kò sì gbàṣẹ lọ́wọ́ ìlẹ́gbìmọ̀ aṣojú ṣòfin Agbéṣẹ́ náà ló jẹ́ pé ó ṣojú fún ìpínlẹ̀ ti Benue èyí tí ó sì wá láti ẹgbẹ́ òṣèlú ti Labour láti nu wà nínú ìlẹ́gbìmọ̀ aṣòfin ọ̀hún níbẹ̀ náà ló ṣàlàyé pé wíkẹ́ òun náà ni kò tẹ ẹ̀tọ́ rẹ̀ mọ́lẹ̀ tí kò sì yá owó kankan ní olúlùlẹ̀ fún olúlùlẹ̀ wa nílùú Abuja ó sọ̀rọ̀ ó sì tako ọ̀rọ̀ eléyìí tẹni tó jẹ́ sẹ́nítọ̀ ìrètí Kingibe eléyìí tí ó sọ tí ó sì fi ta àbùkù ẹni tó jẹ́ mínísítà fún olúlùlẹ̀ wa Abuja Yẹsan Gbẹ̀kẹ́ pé ó yá owó láì ṣe pé ó gba àṣẹ lọ́wọ́ ìgbìmọ̀ ilé-ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa nígbà tó ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún ó ní pé òun kò rí wíkẹ́ rí láti farahàn láti gba àṣẹ kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní yá owó ọ̀hún Agbéṣẹ́ ló sọ̀rọ̀ ohun di mímọ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ olúlùlẹ̀ wa nílùú Abuja níbi tí ó ti ń ṣàlàyé wípé wíkẹ́ òun náà ni ó tẹ̀lé gbogbo àlàkalẹ̀ eléyìí tí ilé-ìgbìmọ̀ aṣòfin tí wọ́n là kalẹ̀ fún nípa yíya owó fún olúlùlẹ̀ wa Abuja. Olùdíje lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti NDC the National Democratic Congress Peter Obi òun náà ni ó ti jẹ́jẹ́ báyìí pé òun yóò tẹ̀lé àlàkalẹ̀ eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu eléyìí tó fi lélẹ̀ nípa òfin eléyìí tó rọ̀ mọ́ owó náírà àti ẹ̀rù gógó rẹ̀ orin tí òun máa ń láǹfààní láti jáwé olúborí òun yóò tẹ̀lé ọgbọ́n àtinúdá ọ̀hún látàrí pé ó jẹ́ ohun tí ó lè jẹ́ kí owó náírà kí ó tún lè túbọ̀ jọjú sí lágbàáyé ẹni tó jẹ́ mínísítà tó ti jẹ́ gómìnà nígbà kan rí òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí móhùnmáwòrán lónìí gangan níbẹ̀ ló ti ṣàlàyé wípé òun ṣe tán báyìí láti ri pé òun díje tí òun sì ní ìrètí wípé àwọn orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n fi ìbò gbé òun wọlé. Ẹwẹ́ Peter Obi náà ló tún ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ kan eléyìí tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ eléyìí tó sọ

ìdílé kan ọmọ ogun eléyìí tí ó ń ṣe àtìlẹyìn fún eléyìí ti iran houthi náà ló ti ṣàlàyé pé àwọn kò ní dẹkùn láti mọ ṣọṣẹ lórí odò ti strait of hormuz fún ẹnikẹni tó bá kọ láti gba àṣẹ lọwọ orílẹ̀-èdè ti iran níbẹ̀ náà ló jẹ́ pé àwọn àdó olóró abìjà tó tóbi 40 òun náà ni ó balẹ̀ bàgẹ́ sórí àwọn ọkọ̀ agbépo eléyìí tí ó bá yan fanda lórí odò ọ̀hún láì ṣe pé ó gba àṣẹ ẹ̀wẹ̀ náà ló jẹ́ pé ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà náà ti wá sọ̀rọ̀ wípé ogun eléyìí tó ń lọ lọ́wọ́ láàrin orílẹ̀-èdè amẹ́ríkà àti orílẹ̀-èdè ti iran náà ló ṣe é ṣe kó tẹnubodò tí ó bá wọ oṣù kejìlá ọdún yìí lẹ́yìn ìgbà tí ètò ìdìbò eléyìí tó bá ti wọ ìdajì eléyìí tí yóò fi wọlé dé. Lákòótán ìròyìn ti eré ìdárayá. Akọ́nimọ̀ọ́gbá nígbà kan rí fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham Mauricio Pochettino. Òun náà ló ti ṣàlàyé báyìí pé ikọ̀ agbábọ́ọ̀lù ti Chelsea. Òun náà ni wọ́n gba ife ẹ̀yẹ fún ti sáà ti 2016 àti 2017. Eléyìí tó jẹ́ ti ife ẹ̀yẹ ti ilẹ̀ England. Ó ní pẹ̀lú àwọn òfin eléyìí tí wọ́n ti rú. Tó sì jẹ́ pé ní oṣù keje ọdún yìí. Òun náà ni àjọ tó ń ṣe pọ̀ kárí eré bọ́ọ̀lù. Eléyìí tó ń bẹ ní orílẹ̀-èdè ti England. Náà ni wọ́n ti ṣàlàyé pé ó tó bí mílíọ̀nù 10 owó pọ́ùn. Eléyìí tó jẹ́ pé wọ́n ṣe àfilé rẹ̀ tí wọ́n ti tàpá sí òfin. Eléyìí tí ó rọ̀ mọ́ títà àti ríra ọmọ ní sáà ọ̀hún. Òní tó jẹ́ ààrẹ fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún nígbà náà. Ẹni tí ṣe Roman Abramovich. Òun náà ló jẹ́ pé ó ń bẹ ní ṣàkóso. Òní pẹ̀lú bí wọ́n ṣe ra àwọn agbábọ́ọ̀lù kan nígbà náà. Bí Eden Hazard, William, David Luiz àti Matic. Òun náà ló ràn wọ́n lọ́wọ́ láti gba ife ẹ̀yẹ nígbà náà. Òní pẹ̀lú àwọn ìgbésẹ̀ eléyìí tí wọ́n gbé ọ̀hún. Òun náà ló yẹ pé ẹ̀kan gbé ife ẹ̀yẹ padà fún ti ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham fún ti sáà 2016 wọ 2017.

ní àkójọpọ̀ ròyìn tàgbáyé fún ti ọ̀lẹ́ ti tòní ṣùgbọ́n kí n tó máa lọ gbọ́ àwọn kókó ilé ìtòṣìyọ̀ lẹ́ẹ̀kan sí i. Mínísítà fún ọ̀rọ̀ ròyìn náà ni ó ti rọ àwọn oníwàásù lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn adarí ẹlẹ́sìn láti wàásù àlàáfíà yálà láti máa pè fún ogun. Peter Obi náà ló ti jẹ́jẹ́ láti tẹ̀lé àlàkalẹ̀ ilé-ìtì ààrẹ Bọ́lá Tinubu tí ó ní nípa owó náírà bí òun bá láǹfààní láti jáwé olúborí. Èyí kan ọmọ ogun ti Houthi náà ni wọ́n tún ń ṣọṣẹ́ ní orí omi ti Houthi. Ọ̀ṣẹ̀tì náà ló ti ṣàlàyé báyìí pé ikọ̀ agbábọ́ọ̀lù ti Tottenham òun náà ni kí wọ́n gbé ife ẹ̀yẹ fún ilé tí wọ́n gbé fún ikọ̀ agbábọ́ọ̀lù ti Chelsea ní sáà 2016 wọ 2017. Wọ́n ní òpin ìròyìn

0: ẹ̀dá ṣùgbọ́n ọlọ́run máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347 *1004 *1# lórí ilájẹlú fm *347 *1004 *2# o sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.kashe.ng ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀ ọjọ́ stadium ibod ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀ káàṣì ẹ̀ nínú oṣù ẹ́ńbà yìí àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí ṣó ti káàṣì ẹ̀ mo ti káàṣì ẹ̀ káàṣì ẹ̀.
1: Báa dàda, èmi lọmọdé ìsìn fún ọ̀gbọ́n. Fóònù pa ni.
2: Wo ọ̀rẹ́ mi, kò sílé ẹ̀kọ́ tí n ti mú lọ. Odo ni gbà wálé.
1: Ṣé ọ̀gbọ́n pa Grace Feed ni?
2: Níbo ló wà?
1: Jẹ́ ìjà ọ̀tán. Grace Feed Private School àti Grace Feed College ní ilé ìwé tí gbogbo òbí tó fẹ́ jù ọ̀la rere fún àwọn ọmọ wọn níbẹ̀.

0: de lokun le iwe grace feed be lo wo ile iwe ofani lapo yara ile iwe grace feed o ti gba ase ati onte lati se ko kare idawo ase wole iwe giga junior neko junior waec ati senior neko and waec grace feed wa ni number 9 sofumade close ledepo avenue of idi mango soka ilu ibadan ero ibani soro won ni 08023153590 grace feed private school ati grace feed college organicon lawujo guta.
1: Oh no, my pen has stopped.
2: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
1: Oh, your favorite pen?
2: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
1: Wow, it flows smoothly.
2: And writes up to 3 kilometers. That's why I trust it.
3: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
4: Oh, shut up, mama, my dear. Paruni. Lati wa gbe ojuda imo ede ati asa Yoruba sinu awon ewe awujo ki awon alamulu mo la o ma ba fi aye deru ohun agbelero ede atasa tan won je nikan ni lagelu fm90.7 fi sagbe kale eto lagba laiya agba
5: e ba un gbando yi gbe
6: jangbala jiguri jiguri jibo jangbala
4: ni gbogbo ago kan so ojo aba meta satide lawon mo wa yo ma pe jo babi sagba laiya agba nibi ta o si ma pade atoko eto to mu yeyan lete adero ke ogunleye ti yo ma so awon niruru itagbokogbon lati ko awon omo wa lasa ati iwo omo luabi to fi mo kiko won lawon eko pataki awa ro gbogbo eyin obi te o fe ko mo yin o gbagbo orisun e pe ba gbo kan so ba ti lu ni gbogbo ojo Saturday nise ni ke ma joko ti radio yin pelu awon ewe wa anfani yo si sile fun won lati pe wole tabi darapo mo awon ewe egbe won lori eto
6: lagba laiya agba
4: ni keye wewo ma gbo ka sa wa o le raaye gbile la ni yi
7: gbogbo ona ni litin ti fi fa ni mora lara aro cup kan bo ni kan lasiku kan na
8: ore ni to ba mo to sele lana
9: iwo na ko ojumo
8: ah mo gbagbe ni ma binu ore mi ti lo saju gbogbo oro
9: o da na so ka gbo
8: abi
7: pelu litin ti iloworo re seju bo se wa ninu cup lo o fa ayan san mora litin ti o wa fun isokan
10: omo nigeria omo nigeria nibo la un lo
11: ìjọba àwarawa kì í sohun tó yẹ ká fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ mọ́ torí ò ní ó ṣàtọ́nà ètò ìdìbò tá a fi yan àwọn olórí tí ó tukọ̀ orílẹ̀-èdè tí wà lòṣèlú gbogbo àwọn tá a bá yàn sípò aṣíwájú ló tọ́ kí ẹ máa jíṣẹ́ ríjú wọn ká lè bá a mọ ibi tí a bá ṣẹ́ ìlú dé ó ya ẹ darapọ̀ mọ́ṣínà láyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè sọ́fà lórí ètò tí wà lòṣèlú ní gbogbo ọjọ́ àbámẹ́ta Sátidé láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. lórí ìkànnì lágẹ̀lú FM 96.7 kájọ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀ lórí ètò òṣèlú ètò ọrọ̀ ajé ètò ẹ̀kọ́ ètò ìlera ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ àyànnà àtàwọn gbajúgbajà àlejò ni ó máa wà ń kalẹ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó rọ̀ mọ́ ìgbé ayé ọmọnìyàn lójú kan lọ́wà lórí ètò tí wà lòṣèlú ojú òpó bara ẹni sọ̀rọ̀ máa ṣí sílẹ̀ gbaragada fáwọn aráalé láti fi èròǹgbà wọn hàn lórí ohun tá à ń gbé yẹ̀wò tí wà lòṣèlú Sátidé ọ̀sẹ̀ yìí ni o láago mẹ́wàá òwúrọ̀ 10 a.m. ní lágẹ̀lú FM 96.7 òkè gajo

0: padà láti ẹ̀ka àpolówó ọjà ìkànnì tí lágelú rè lágelú 96.7 fm òkè gàjòkè ilé ìmúbalá fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn oyèdìran ajibọlá láti oríta challenge up chelsea lójú òpó ìkànnì lágelú fm ọládòkun ayọ̀mídé àwọn gbóni wọlé lápá abẹ yẹn bóyá arsenal làwọn àrùn wà láti sẹ́yìn up chelsea àwọn tiwa lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ nìyẹn ẹ̀yìn náà lè lọ́rẹ̀ẹ́ darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ bá ṣe ń wò ó ní kẹ́mi bá wa ṣíà rẹ̀ ẹ mọ̀ pé mo sọ fún yín lẹ́ẹ̀kan mo ní tí èé báyìí ku ìṣẹ́jú péréte báyìí á mú ẹnìkan náà kó kọ́kọ́ gba ₦25,000 náà á wà ṣẹ̀ṣẹ̀ bọ́ sórí ₦50,000 bá ṣe ṣe lọ́sàn inú kó ẹni pé kóòdù yẹn *347*1004*2#. Ẹ̀lọ́ ẹ kúrọ̀ lẹ́ hello hello ẹ kúrọ̀ lẹ́ sà ah wọ́n ti yá dànù hello
1: hello
0: hello sà
1: ẹ̀ka sàn
0: o kí lorúkọ yín bọ́ láti ń bá yín sọ̀rọ̀
1: Mr. Agbemisola Adébáyò máa ń sọ̀rọ̀ láti Ìbàdàn
0: Mr. Agbemisola
1: Adébáyò
0: Mr. Agbemisola Adébáyò láti Ìbàdàn
1: Ìbàdàn bẹ́ẹ̀ni sà
0: láti Ìbàdàn ẹ káàbọ̀ sórí ètò yìí
1: yes sir
0: ẹ mú bèrè
1: ẹ jẹ́ kí n mú bèrè keje number 7
0: ẹ like ẹ fẹ́ràn Ronaldo àbí
1: Ronaldo
0: Cristiano Ronaldo
1: mo máa ń wo bọ́ọ̀lù díẹ̀díẹ̀
0: ṣé ẹ mọ̀ ń pa bọ́ọ̀lù ni
1: mi mọ̀ ń pa bọ́ọ̀lù dáadáa sá
0: ẹ já fáwọn tó mọ̀ ń parẹ̀ dáadáa torí tí n bá fún yín ní ìbéèrè ní ìsìn tẹ́ ẹ̀ bá gbà yóò dàbí kinní ṣùgbọ́n ẹ já fún àwọn tó mọ̀ ń pa ẹ mọ̀ pé tó yẹ la fi pè ní tèrè ìdárayá tó bá jẹ́ pé ti current affairs ni tó bá dijọ́ monday àtijọ́ tuesday ní ọ́fíìsì ẹ máa bá wọn pàdé eléèrè ìdárayá ló wà fún àwa ẹ jẹ́ káwọn tó mọ̀ ń pa rẹ̀ ó pè wọlé ẹ sì gan tẹ́ ẹ pè wọlé hello hello
2: hello
0: kí lorúkọ yín
2: Adébáyò láti sẹ́yìn
0: ẹ káàbọ̀ láti ìlú sẹ́yìn o
2: yes
0: ẹ mú bèrè sà
2: ìbéèrè kẹwàá
0: ìbéèrè ẹlẹ́kẹwàá ti lọ
2: ẹ fún bèrè ẹlẹ́kàá
0: number 5 ti lọ ẹ mú bèrè láti ogún sí ọgbọ̀n
2: 25
0: number 25 wàbí
2: bẹ́ẹ̀ni
0: Rashidi Yekini olómi àwọn ojú fórílẹ̀-èdè wa nàìjíríà góò mélòó ló gbá wọnú àwọn tó fi wà lókè téńté.
2: 19
0: ni Rashidi Yekini gbá wọlé.
2: Rashidi Yekini àbí.
0: Olóògbé Rashidi Yekini olómi àwọn ojú fórílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí top goal scorer góò mélòó ni. 25 ni àbí.
2: Bẹ́ẹ̀ni.
0: Ó dáa. 37 goals ni 37 goals.
2: Okay,
0: ẹ ṣe gan o. Tẹ bá tún lórí ọ̀fẹ́ àti pè wọlé padà. Àdúní Adeso gbé ní up Chelsea. Ọ̀kẹ́ owó mú ìdín. Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọ Kúrè. Àwọn Chelsea ló pọ̀ jù lójú òpó yìí. Chelsea everywhere náà wà everywhere ẹjẹ́ ti ẹ̀kọ́kọ́ ṣe báyìí ná ẹjẹ́ kọ́kọ́ fún ẹnìkan ní ₦25,000 lóyún orí káàṣì ẹ̀nà kẹ́ lè mọ̀ wípé kìí ṣeré ẹjẹ́ sáré fún ẹnìkan ₦25,000 bá ń ti ojú òpó òyìnpá ₦25,000 àkọ́kọ́ ẹjẹ́ sáré fún ẹnìkan ₦25,000.

0: ma ta lo ife fe ya wo ni ke fe ka si e yi e ma ta lo 3347 hey number yen ti de o 25 awon number yen bara won fori gbari lowo yi temi ni o se la won number yen so oh won bara won fori gbari yen ni baba n fori gbari be yen baba n fori gbari ori o fo ikeji ni nibo a jo mu nkan le ni ati jo wo sokoto ija hey number da lo ni number yi ori number yi le po ori number yi le po ma ju heye emi o mo turi bi ti awon number mo tu tin bara won ta tu tin bara won mu ke bayi o awon number bara won po awon to ta kaase losan yi o ka loku dira ni number to nba te ba wo loju opo Facebook e ri pe mo mu kan mo wo ju screen kan awon number yen lo hey o ti jule o ti ju number yen le ta lo ni number yi 081 50500 lo pari igbeyin number yen 081 500 lo pari number yen ka lo ni number yi ori eni le po ori eni le po laduru gbogbo number to nbe lode number ti e lo mu o number ti e lo mu 25000 naira 25000 naira lo fun ta lo ni number yi ₦25,000 star 347 ₦50,000 náà ti dé o wọ́n ti ju ₦50,000 alẹ́ o ó ti tan green dé o hello ok ẹ sọ pé owó lọ́kàn
1: hello
0: ma ẹ mọ̀ kọ́ ti fóònù o. Kí lorúkọ yín mà? Kí lorúkọ yín?
1: Network.
0: Kí lorúkọ yín mà? Ẹ ti wọlé àwa ń gbọ́ yín ketekete. Kí lorúkọ yín mà? Ọ̀dà ẹ jẹ́ tún wọn pè. Ẹ ti jẹ́ ₦50,000 ti dé o. Fifty today. What it be do? Oh, why it kale o? Hey, I'm banning Toto. Cause you do the tewo. I do the tewo. Hey, yeah. Wow, mama, kini keke. Ẹja tún ya ipe wọn ti pè wọlé ẹ̀yin ọmọ pé ẹ mọ múra lẹ o bí n bá pè ya itan kí n da géèmù ta fún yín kẹ mọ ìsọ̀rùn àjìjà ṣé ẹ ti wọ ṣòkòtò àjọ pò ó yẹwà champions league èèní wọn làwọn ò ṣètò bẹẹ. Hello ma ẹ káàsán o kí lorúkọ yín wà láti ń bá yín sọ̀rọ̀.
1: ọmọlára babalọ́lá
0: láti amúlòkó ṣé ẹ ta káàṣẹ lẹ́nìí.
1: Bẹ́ẹ̀ni ká
0: ẹ ti jẹ ₦25,000 lọ́sẹ̀ ni kẹ́ ẹ ma fi yẹn guide di òpin ọ̀sẹ̀.
1: Asẹ́ Edumari.
0: Àwọn káàsì ó pè yín láti tẹ́wọ́ yín sí yín. Àmì. Ẹ bá pa fóònù o, ẹ sì jẹ́ nẹ́tíwọ̀kì ó wà. Ó ti dáa bó ṣe jẹ́nu. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ jẹ́ nẹ́tíwọ̀kì ó wà o torí àwọn káàsì ó pè yín láìpẹ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀. Àwọn tàn. Káàṣe ò ní ká lọ kábọ̀ nígbà owó ti sọ̀kalẹ̀ kí ló tún wákùn tá a máa dówó lówó láwọn tá a máa ń dààmú ẹni tó lówó pé bẹ́ẹ̀ ṣe báyìí ẹ káàṣe ó tẹ̀wọ́ wọn sí yín ni bó ṣe jẹ́ nìyẹn. Pápápá ẹ jẹ́ fi ẹsẹ̀ kan yà bàrà kí n sáré da géèmù ta fáwọn ọmọ ọpẹ́ látọjọ́ sátidé làwọn ọmọ ọpẹ́ ń gbọpẹ́ lọ ọmọ ọlọ́pẹ́ ń gbọpẹ́ ń tiwọn ni kí ló kàn wọ́n. Tó o bá ti lè dárìn o lè dárìn náà nu àwọn ọmọ ọpẹ́ kò sí tó kàn wọ́n tí wọ́n a ti gé wọn létí lọ. Ajá ń bẹ̀rẹ̀ ìdíje EPL tí ó wáyé lópin ọ̀sẹ̀ ikọ̀ Chelsea àti Hull City Chelsea yẹn home to win Arsenal àti Sunderland Arsenal yẹn away straight winning ìdíje Spanish La Liga, Athletic Bilbao àti HA Athletic Bilbao yẹn home to win. Ẹsẹ̀ yẹn lẹ́ni, ẹsẹ̀ yẹn lẹ́ni, ẹsẹ̀ yẹn lẹ́ni. Ẹlẹ́kẹjì, ìdíje EPL, Manchester United àti Man City, anybody win. German Bundesliga, Borussia Dortmund àti Paderborn, Borussia Dortmund yẹn home to win. RB Leipzig àti Hamburg, RB Leipzig yẹn òun náà home to win. A máa gelele bete báwọn géèmù ògbọ́dọ̀ pọ̀jù ó wàá fà yóò wà rí bí kàlẹ́ndà ẹ wà mo fẹ́ ó fi ₦100 jẹ ₦1,000,000 ìmọ̀nà àwọn èèyàn yìí bọ́ná ti ń ṣe bẹ́ẹ̀ irọ́ o ẹsẹ̀ ẹ̀kọ́ ẹ̀dẹ̀ díẹ̀ dẹ̀ láàrọ̀sẹ̀ lẹ́kù ẹ̀yìn kanjú tulú ọ̀rán torí pé gbari òtó ṣe lọ́bẹ̀ bó ṣe jẹ́ nìyẹn àná géèmù UEFA Champions League tá a fi ta àwọn ọmọ ọpẹ́ gbọpẹ́ lọ lórí ẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yìn ní kóòdì ńkọ́ ó bẹ̀rẹ̀ nu tí ó mọ bèrè kóòdì kí ó dá kò sí láburú ẹ lọ sórí aláfidà lórí instagram aláfidà lórí instagram bí bá parí ò tó ń jù bẹ kẹ ẹ mọ fi yún sọrun àjìjà bó ṣe jẹ nìyẹn lápá ibẹ yẹn ṣé ń gbà pé kán sí ni kí wọn bọ sórí 50,000 ẹ ó dẹ ajá ń gbà pé kán sí hello my face show
2: my sunshine
0: ẹ káàsán sáà kí lórúkọ yín mo la ti ń bá yín sọrọ.
2: Olúfẹ́mi láti fẹ́lẹ̀lẹ̀.
0: Mr. Olúfẹ́mi láti fẹ́lẹ̀lẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ mú bèrè pàápàá.
2: Jẹ́ mú bèrè 30.
0: Number 30.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìbéèrè 30 tẹ́ mú ó ní kí n bèrè lọ́wọ́ yín wípé ìdíje CAF Champions League ní 2019/2020 ẹ dárúkọ ikọ̀ tó gbà. CAF Champions League tó máa ń wáyé ìdíje lẹ́kùnjẹkùn.
2: Ní Áfíríkà.
0: Ní Áfíríkà. Ó dàbí UEFA Champions League ní tán gbá nílẹ̀ Europe.
2: Ní 2020.
0: 2019/2020 sir.
2: 2019/2020.
0: Bẹ́ẹ̀ni.
2: Cameroon.
0: Ikọ̀ ẹgbẹ́ àgbà Cameroon orílẹ̀-èdè ń Cameroon.
2: Ẹni.
0: Orílẹ̀-èdè ń Cameroon àwọn ikọ̀. Orílẹ̀-èdè ń Cameroon mo ní ìdíje CAF Champions League tán gbá nílẹ̀ Adúláwọ̀. Ipò ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà.
2: Ṣé o ṣe Alihali ni?
0: Alihali ní àti Egypt àbí? Alihali náà ló gbà ikọ̀ Alihali náà ni. Ó yẹ ẹwú bèrè yín tó gbẹ̀yìn sá.
2: Ẹjẹ́ mú ìbéèrè 22.
0: Ìbéèrè 22 ìdíje ilẹ̀ Adúláwọ̀ náà ló gbé wá fún yín tá a bá sọ nípa ìdíje AFCON ní ọdún 2012. Ẹ dárúkọ orílẹ̀-èdè tó gbàlejò ìdíje ilẹ̀ Adúláwọ̀.
2: Orílẹ̀-èdè.
0: Tó gbàlejò ìdíje ilẹ̀ Adúláwọ̀ lọ́dún 2012.
2: 2012.
0: Bẹ́ẹ̀ni sá.
2: Ilẹ̀ Adúláwọ̀ ní 2012 tó gbàlejò ẹ̀.
0: Ọjọ́ ti lọ. Ọjọ́ ti lọ mo ti gbìyànjú tó. Orílẹ̀-èdè Equatorial Guinea àti Gabon ni wọ́n parapọ̀ wọ́n di ẹ̀yọ́ èèrà kan. Wọ́n gbàlejò ìdíje ilẹ̀ Adúláwọ̀ lọ́dún 2012. Ayọ̀mídé onímọ́tò. Ó sọwọ́ ẹ̀yìn ara làǹlátẹ̀. Ìyẹn lọ́sẹ̀ẹ́ ni. Ọládòkun Ayọ̀mídé láti Oṣogbo-Òròkí onílẹ̀ Oṣogbo-Òròkí. Oṣogbo-Òròkí onílẹ̀ Obì. Òun náà gbórí wọlé. Ó ní àwọn ẹsẹ̀ Arsenal. Àwọn kan láìkè tó ń tiẹ́ ni. Ó da ọ̀kẹ́ owó mú ìdí up Chelsea. Oyè Yemi Bolúwa ti fẹ́ lójú òpó. Ẹ máa ṣí ààrẹ bẹ́ẹ̀ ṣe ń wo life and direct yẹn. Ó ti dé o. Wọ́n ti gbọ́wọ́ yẹn dé o. Owó yẹn ti dé o. 50,000 naira. Ta ló lówó yìí? *347*1004*2#. Eré lẹ pé. Owó lọ́kàn lọ́rọ̀ mi. Rọ̀bí Ọlọ́run. Owó lọ́kàn lọ́rọ̀ mi. Rọ̀bí Ọlọ́run. Mi ò fẹ́ dààmú. Mi ò fẹ́ dààmú. Ọba yá Rọ̀bí. Mo ti ṣe wàhálà tó nílé dùn níyàn. Síjú àánú wo mi torí tanábì. Owó lọ́kàn lọ́rọ̀ mi. Rọ̀bí Ọlọ́run. Olówó láyé mọ́.

ìràwọ̀ ipadà lẹ́yìn oṣù orí mi mọ́ padà lẹ́yìn mi. Ta ló kàn tí ó gba 50,000 naira? 50,000 naira *347*1004*2#*347*1004*2#. Ta ló ní nọ́mbà yìí? Ta ló ní nọ́mbà yìí tó ń lọ belebele báyìí? Ẹ́ẹ̀, wọ́n ti forí gbárí o. Àwọn nọ́mbà yẹn ti forí gbárí báyìí. Ta ló ní nọ́mbà yìí? Ta ló ní nọ́mbà yìí? *347*1004*2#50,000 naira.

0: ko de ninu oro na ko si wi pe awon lo sile ejo ti e ba de mu asiraju mu de bo lo ye ba mi ji o je onododo eyan to ni be ro olohun to de ni esi
1: a je pe won tewo gba ifidi remi nu wi pe egbe oselu APC o je tewo gba ni pele osun
0: ori bo se ko nse pe ko je tewo
1: to je ba mo ke won ja bandit gba moyan lowo le yan ru awon lo le ejo
0: 33,444,815 ko tun mo si bi pe we APC o ni ati gba ti ati pada si ijoba warawa ni orilede Nigeria ti a se tin dibo ni ipele Osun ati ri rubo bene ri so ta ba ni pe to ba nkan ti e fi le so wi pe boya won tewo gba APC egbe ti won tewo gba
1: mo n bere ni pe se ke se be
0: egbe ti won tewo gba ni egbe ADC to ni 17,000 iyen le le so pe egbe ti awon eyan o fe ni ipinle Osun ni
1: 17,000 ni se bo keke kan ni o ti e ri nkan kan to ti e so mo
0: ta ba wo eni ti o dupo DJ ni e to jo mo ye egbe ADC ati awon to se agbate re gomina na wa ni ADC tun je ogbeni rawo fa
1: agbesola
0: speaker no ni omo ye egbe ADC no jim salam right on even no jim salam
1: no okere
0: ti aba be ni ta ba wo si oye ibo ti won ri iyen la le so wi pe won le won te fete fe won fun won ti won ti te won gba won rara rara
1: ki wa le ro po fa ti egbe oselu APC fi ni
0: nko to fa ti won fi so pe awon o ti won fi so pe awon lo sile ejo abi well e mo pe oro eto edibo ẹni tó jẹ́ adarí ẹgbẹ́ tó dún lórí ẹgbẹ́ wa pátápátá lórílẹ̀‐èdè nàìjíríà tó dẹ̀ jẹ́ ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń dá sí wọ́n dẹ̀ ràn wọ́n wípé kò ní kan lọ sílé ẹjọ́ nítorí wípé ní ìpínlẹ̀ ọ̀ṣun lẹ́nì àti ìhùn àti ẹ̀yìn ààrẹ aṣíwájú bọ́lá ahmed tinubu ni gbogbo wa wà bóyá ẹgbẹ́ akọ́dù bóyá gómìnà adémọlá adélékè o bóyá ẹgbẹ́ APC o bóyá à ń bọ̀ o bóyá èmi tí mo jókòó yìí àti gbogbo ọmọ ìpínlẹ̀ ọ̀ṣun ẹ̀yìn ààrẹ ni wọ́n wà nǹkan tí ààrẹ dẹ̀wò ni wípé ọmọ bàbá ni gbogbo wa ó tẹ̀lé wa jẹ́ wípé bóyá ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa o ṣùgbọ́n ọmọ bàbá ni gbogbo wa bá dẹ̀ṣẹ́jọ́ ọmọ bàbá náà bàbá ni ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa lọ́sùn APC accord kí gbogbo wa kàṣíra wa lóṣùṣù ọwọ̀ kàrí wípé ìbò tó ń bọ̀ lọ́nà fún ààrẹ ní ọdún 2027 kàrí wípé ìbò náà ojú kan náà ló wà ibi táwa nípínlẹ̀ ọ̀ṣun.
1: ṣe díẹ̀ ti fi ṣeré pé kíkálukú padà jọ ọsẹ yọ sójú kan náà kò hó.
0: bẹẹni bí ọrọ ààrẹ bí ọrọ ètò ìdìbò ààrẹ mi sọ fáwọn èèyàn àwọn ẹgbẹ alátakò tí ni wọn ń dùn káàkiri tán ni pé wọn kọ APC sílẹ àwọn fúnra wọn náà ló ń sunkún káàkiri wípé gómìnà adémọlá adélékè báwo ló ṣe máa gbé orí yìn fún ààrẹ ipá ààrẹ ràn án lọwọ tó lọ sọdọ ààrẹ ẹgbẹ àtàwọn.
1: n tó lọ kí ààrẹ lọ fi
0: sùn. ìyá àwọn wípé bí mo ṣe sọ ọmọ bàbá kan ni gbogbo wa.
1: so ẹ ti gbogbo ẹ ti dàpọ̀ kọ̀ fẹ́ẹ̀ kàn sí APC PDP kankan mọ́.
0: fún ètò ìdìbò ààrẹ ní January 16, 2026 gbogbo wa pátápátá àti àti ní ìpínlẹ̀ ọ̀ṣun ààrẹ.
1: ó ti wà lẹ́yọ kan ọ̀dà kòburú ẹ̀yìn lórí facebook wa ààrẹ ni yáyá ni àkùṣe ọládélé sunday mú ìwà àwọn náà wọ́n kàn sí wa ni láti gbárí mú ọlọ́ba abiodun oyè ládé ọ̀kẹ́ owó mú ìdín ẹ jẹ́ káwọn àtẹ̀jíṣẹ́ nǹkan mọ bọ́ọ̀bẹ̀ kẹ̀sì mọ́ bá wa fọ́n ẹ wá já gbé báyìí ẹ já wo láàrin ọdún 2023 sí àsìkò tá a wà àwọn ìlànà eléyìí tíjọba ti ń gbéde wọ́n ní bí èèyàn bá ń tọjú ọ̀nà kan bọ́ba dẹ́sàdẹ́sà tọ́ba kan inú odò tọ́ba kan olúwẹ̀rí èèyàn padà.
0: bọ́ ló ń padà lọ.
1: pé kí èèyàn padà bọ́ kí èèyàn padà lọ́nà ni.
0: tó bá jẹ́ ibi tó ti ń bọ̀ dáńkọ́ á padà síbẹ̀.
1: a jẹ́ pé èèyàn lè dé kòríta mẹ́ta tí mo ń dààmú àlejò.
0: ẹ ṣe rí ọ̀rọ̀ pé kòríta mẹ́ta tó ń dààmú àlejò àlejò tó bá bèrè ọ̀nà wọn ní abèrè ọ̀nà kò kí ń ṣe kí ni.
1: kì í sínà bó wá bèrè
0: kòríta mẹ́ta náà lẹ̀ wá tẹ bá bèrè ọ̀nà wọn á júwe ọ̀nà bí tẹ́ ẹ lọ.
1: bẹ́ẹ̀ bá wá bèrè lọ́wọ́ ẹni tí ọmọ nǹkan tó yẹ kan yà báyìí
0: ẹ rìn báyìí
1: lẹ́yìn ìgbà tó ti korí bọ́gbó tán.
0: kò ní wọgbó nínú gbárẹ́ lomi tẹ bá júwe igbó fẹ́ yàn náà síbẹ̀ni náà rí gbó lọ́nà òun náà ní wọbẹ̀ tó bá yẹ pé ọgbọ́n ẹni tó ti bèrè ní koríta mẹ́ta tó bá jẹ́nu gbó ló júwe fún òun náà wípé inú gbó níbí jẹ́ ń dúró kí n bèrè lọ́wọ́ ẹni tó tún mọ̀.
1: ẹ mọ̀ jà wá fẹ́ nà sọ̀rọ̀ mọ́ ẹ jẹ́ ń wá làhán mi torí pé làhán mi ni bàtà akélójú fẹ́ lórí ọ̀rọ̀ àwọn ìlànà nǹkan tíjọba tíjọba rẹ̀ Bọ́lá Ahmed Tinubu ti gbé kalẹ̀ lára rẹ̀ ni yíyọ owó ìrànwọ́ orí epo. igbákejì ààrẹ lánàá ati ko Abubakar o soro pe ohun o bi ohun ba fi le dibo to hun wole o
0: ko mo na ni
1: ise lo hun o da pada bi hun mo ba ni won ma na ma lawon think tank ti won wa pelu won ti won jo nrori pe baba se kini bayi idi es ni pe omo Nigeria ori nta won
0: se ti gbo orin yan pe se leni ti o mo na to lo da pade pade
1: o se ni loko
0: Ya,
1: ti o salaye oro wi pe awon oda kini ohun pada sugbon won ni o mori wa ko forun le se bi ara se wa nta omo Nigeria yi se la wa fe mo fi le lo sugbon onigbengbeyin are gbe awon kini kan jade pe awon CNG bus e mo fo kaakiri over 100,000 kan mo pe kaaki mo wa ni nibo ni are fi oju si tele ki lo ni te pe isin lese wa n gbe kini ibota nigbati sakoso ti sakoso ti fe tan nigbati eto dibo nigbati to dibo de tan lese wa ri kini igbe jade ati pe papa julo nigbati egbe oselu ADC tan se soro wi pe ya janmo Nigeria pe awon reverse subsidy igba yen lese wa wo pe owo kan be bi kan te mo fi ko awon CNG data koro le gbo fo mo Nigeria
0: ni ala koko mo fe se
1: kilo ni to se pe sin ni
0: mo fe se atunse oro te so
1: e sa wo
0: nitori wi pe gbogbo nkan ti are so ni bi ose meji seyin so nigba ton se pade pelu awon gomina
1: okay
0: le konsala koko ti kini ko si nkan ta re so to je tuntun nibe o mi pe boya won fe ko ko CNG jade ati 2023 ni ti ko
1: awon ti koko ko jade ngba na lo melo iko ikolapa kolapa
0: te ba wo oye gangan ti won so pe to ko jade ngba na na tu safi
1: o re na si ni
0: afikun na si
1: okay won si afikun si to ti wa le okay
0: ko nje pe boya tori pe are are igba keje are ana o soro no sese si bo te ba lo wo dada won ni wan se 500 new filling station won ti sote le pe in fact awon 500 lakoko un lo lowo
1: okay
0: se lowo won la won fi boya 100,000 free test free conversion kit
1: o fi
0: ya en lo moto moto yin tele nkan ton pe conversion ni yo ni pe moto yin un lo petrol tele ni se wa fe convert si CNG
1: e mo lo gas
0: ya ma lo gas won ti se tele awon won partner pelu NURTW won partner pelu Road Transport Employment Association of Nigeria RTN won fun won ni igba na are orilede federal government o fun gbogbo ipinle lowo lati lo fi ra CNG
1: ibi te ba de yen mo nbo mo fi owo atomo din lenu ah eja doju oja baba pada de ibe yen gan lati gbe elemewen ku kale
2: Ladilu FM 96.7
3: Oh no, my pen has stopped.
4: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
3: Oh, your favorite pen?
4: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
3: Wow, it flows smoothly.
4: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
6: Eyin omo Yoruba mo ki mo ka ko
7: Ṣata ọba mọmọde die piparun ni parun ni parun lati wa gbe ojuda imọ ede ati asa Yoruba sinu awọn ewe awujọ ki awọn alamulu mọla o ma ba fi aye deru ohun agbelero ede atasa tan won je nikan ni lagelu FM 90.7 fi sagbe kale eto lagba lai yaaga yaaga
8: e ba un gbando yi gbe
9: jangbala jiguri jiguri jigu jangbala
7: ni gbogbo ago kan so ojo aba meta satide lawon mo wa yo ma pejo babi sagba lai yaaga Nibi te o si ma pade atokun eto to mu yeyan lete aderonke ogunleye ti yo ma so awon niruru itagbokogbon lati ko awon omo wa lasa ati iwo omo luabi to fi mo kikon won lawon eko pataki awa ro gbogbo eyin obi te o fe ko mo yin o gbagbo orisun e pe ba gbo kan san ba ti lu ni gbogbo ojo saturday nise ni ka ma joko ti radio yin pelu awon ewe wa anfani yo si sile fun won lati pe wole tabi darapo mo awon ewe egbe won lori eto
9: Lagba laiya agba
7: ni keyewewo ma gbo kasha wa o le raaye gbile la ni

0: mi olohun loju ise o ma foro re se lanu loruko Jesu.
1: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A Oba Akron Avenue, Ikeja, in Ibadan, at White House at Dewumi Street, Filele, or in Abeokuta at Dots ICT Institute of Technology, 52 Ijeman Badu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria. West Midlands Open University. Possibilities beyond imagination.
2: Karalẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá. Fún gbogbo ẹni tó ń fẹ́lẹ̀ fọkànbalẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens. Phase 1 tó wà níjàì, Mọ́níyà ń Bàdàn tó fi mọ́ Irede City, Ìdó Ìbàdàn, ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter, 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter, 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens. Phase 1 ìjàyè Mọ́níyà, àmọ́ ní Irede City, 1.7 million naira ni plot kan báyìí, ẹ̀sì ra odidi acre kan ní 6 million naira. Gbogbo document ló ti wà ńlẹ̀, kẹ́rì kẹ́ra ni o. Àbẹ́ẹ̀ gbọ́, ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn, and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
3: Látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
4: Ó wà bẹ́ẹ̀.
5: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí.
6: Máa fi ṣe àpamọ́.
3: Ètò tó ń múlò dùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
7: Ìlera lọ́rọ̀.
8: Kára ó jí pẹ́pẹ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nìkan lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́ bá òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, ṣáǹgun-ṣáǹgun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlèégbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogorogo, kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó máa mọ̀ tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó máa gbọ̀n rìrì, ojú tí ń wò bàìbàì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
9: Kan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Bá a ṣe ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan. Kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Bá a ṣe ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti
6: Independence Day cash pot. Àwọn olúborí mẹ́rìndínláàdọ́rin 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cash pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cash.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Unibord ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
7: Hours with God. Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ titi ìṣèyanu nínú ayé oníbòjípo ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun titun. Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí, 11th to 13th September 2026, lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Ó jẹ́ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́, Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run mi. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
10: Ládìlú FM 96.7.
11: Ẹ káàbọ̀ padà láti ojú ọjà ìkànnì Lágìlú 96.7 FM náà ni lórí ètò tá a pè ní ẹ̀là lọ̀rọ̀. Ṣé ẹ mọ̀ pé bàbá làákì yé ni bọ̀rọ̀bọ̀rọ̀? Àlejò wa náà ni Ọ̀gbẹ́ni Òní Ọ̀làlẹ́kan. Ibi tá a fi ọ̀rọ̀ tì sílẹ̀ kan, ẹja ti tibẹ̀ kó ẹ̀ sónlẹ̀. Ẹ ń ṣàlàyé ọ̀rọ̀ lórí pé àwọn CNGO, àwọn conversion kit nkankan ti jágbe láti bẹ̀ wọ̀n.
12: Ok, so mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ní ọdún 2023 nígbà tí wọ́n yọ owó ìrànwọ́ orí epo, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún gbogbo àwọn ìpínlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní owó wípé kí wọ́n fi ra bọ́ọ̀sì CNG yìí so that àwọn èèyàn tó bá ń lọ láti ibì kan sí ibì kan. Ìdí tí àwọn orílẹ̀-èdè fi gbé ètò CNG lẹ̀ ni wípé tí ẹ bá wo CNG yìí gáàsì owó ẹ̀ ó kéré sí owó epo pẹtiró gan. Ìkọnú àwọn mọ́tò tèmi ń lò, mo ń lo sẹ́ẹ̀nà ńlá kan tí mo ṣe conversion sí CNG yìí. Nígbà tí n bá lọ síbi tí mo ti fẹ́ refill, móbìlì tó wà níbi tóògèètì Ìbàdàn yìí ni mo ti máa ń refill. Tí bá ń bọ̀ láti kò máa ń refill, tí máa ń refill Lẹ́kọ̀ọ́ máa ń refill fún ₦3,500 agbèmídé Ìbàdàn. Nítorí wípé cylinder tí mi ro 65 kg ni. 65 kg cylinder yẹn, ₦3,500 ni mo fi máa ń
11: fill
12: yẹn sí akun agbèmídé Ìbàdàn. Tí bá tún fẹ́ kúrò Ìbàdàn, máa lọ síbi móbìlì tó wà ní tóògèètì, máa tún refill another 3,500. Àwọn bọ́ọ̀sì tó ń kó èrò 18 passengers mí ni wọ́n máa ń ra méjì, wọ́n máa ń gbé sábẹ́ seat. Tó bá fẹ́ refill cylinder méjì yẹn, bóyá ó pọ̀ jù 10,000, wọ́n máa fi release cylinder méjì yẹn. Cylinder méjì yẹn tó bá dẹ̀ jẹ́ cylinder tó tóbi, bóyá mi wà 90 kg, mi wà 80 kg, mi wà 100 kg, tó bá tóbi bẹ́ẹ̀ yẹn méjì yẹn, ó lè gbé èèyàn láti Èkó lọ sí bóyá Ìlọrin, bóyá Òṣogbo.
11: Pẹ̀lú bẹ́ẹ̀ kò wá lápá, owó ọkọ̀ wálẹ̀.
12: Ṣó ti yé yín. Mo ń sọ bí nǹkan tí mo ń sọ ni ẹ pé ìdí tí ààrẹ fi gbé ètò náà kalẹ̀ ni wípé especially ẹ mọ̀ pé mo sọ fún lẹ́ẹ̀kan wípé ààrẹ kó ìjọba àpapọ̀ kó wọ́n ṣe free conversion in hundreds of thousands.
11: Èèyàn mélòó ló jàǹfààní? Mo ń bọ̀
12: ẹ̀jẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ mo ń lọ ẹjẹ̀ ẹni sùúrù.
11: Free conversion, owó táwọn èèyàn máa fi ń convert èèmọ̀ sí owó kékeré.
12: Àní free, ààrẹ orílẹ̀-èdè.
11: Níbo náà ti ń
12: free? Gbogbo àwọn national union, ẹ máa gbọ́. Ṣé rí nǹkan tí ẹ mọ problem ta ní lórílẹ̀-èdè
11: yìí? Ẹ sáwò.
12: À kì í ṣe ìwádìí. Ẹ fẹ́ sọ́n sí pé kò sí free.
11: Mélòó? Ọ̀pọ̀lọpọ̀ yẹn ni ń fowó
12: kọ́ba. Ṣé rí ibi tẹ máa gbọ́ sẹ́ mélòó yẹn? Tẹ bá wo owó ọkọ̀ tá à ń ná jù, bóyá mo wà ní àárín Ìbàdàn sí, ṣé mo pé bóyá mo wọ mọ́tò 500, mo wọ mọ́tò 700 láàrin Ìbàdàn, tí máa fẹ́ travel mama no be 3,000-4,000 depending on ibi ti ba nlo even eko lati ibadan si awon car mi gbe ni 5,000 are wa se fun awon to je wi pe ko se individual no se fun ele ti mo so pe free yen individual kono fun
13: won
12: fun awon tori e mo se so lekan mo no fun awon LURTW
13: awon moto
12: ati be ni oni moto ton sise moto lofe nitori idi eyi o ye ki awon to nse je moto yen ti o ijoba apapo fun lofe o ye kon ja owo moto to ba nlo CNG o ye ko wo e boya bi won ti ton gbe ni 5,000 o ye ko le ma gbe ni 2,000
13: ebe yen ba wa tayi po ni ijoba to fun won lofe na lo ye ko mo bi o se to dodo won wi pe kikini igbodo lapa lara awon Nigeria ko lapa
12: be ni
13: ejo ta wa ni ejo ijoba na ni
12: so eyin fun mi laye nsin pe kin joko si waji ki ma soro ki ma wa bu yin
13: ebe
12: ba so pe bi yin ni pe fun mi laye
13: be ba ti wa fe so awon kankan ti o ba se bi a si jo check ara wa wi pe rara kini won lo ba won ni beyan ba ta eyan mo to ni
12: ijoba n ta won to sugba mo ara wa lori lede Nigeria ti ijo gbogbo igbese ti ru igbese ti ijoba n gbe tori e le se ri pe awon kan sin won jade wa ni ara lede o se dada pe ki lo le ti ara n kowo fun awon gomina ofin ni are fe are ko are gboro ko ma ko fa awon gomina so ti n ba se nkan ti o da emi ti mo joko si wa ti ma se nkan ti o da e ba mi wi pe nkan ti mo se o da ko se pe keyan kan wa wole ko ma ba yin wi pe ki lo le te fun mi laye lati soro
13: e wa mo gbe je wa pada si bi n ti mo tin bo hun ijo awon ti ijoba ti ko le tele eni won ko fa awon LURTW atawon
12: le se kan atawon o ko fa awon mo so le kan wi pe won fun gbogbo ipinle lowo pe ko ra CNG buses won tun ko si bus sa awon ijoba ti awon ipinle era awon bus kan ton ko pe set asile to je CNG nigba mi e ri PCNGI si sale lara PCNGI I mean presidential compressed natural gas
13: wo kulo da green
12: emi won kulo da green mi white no ko awon buses ijoba lu gbele ijoba tun fun NLC Nigeria Labour Congress ajo osise lori le Nigeria kaakiri lawon bus se pe ki won gbe si awon eyan to nse civil awon civil servant orisirisi awon ipinle mi na tun se won tun ra okada to je to lo electric se ri idi ti won fi gbele bi mo se so
13: ijoba ipinle oyo se yun ijoba ipinle oyo okada tin lo na fawon eyan
12: be ni nkan ti ijoba se nse ni pe se ri ti an soro pe ilu ni awon eyan lara nkan meji to se pataki ju ni owo moto tawon eyan na ati owo nje tawon eyan je ipo nje won ijoba gbe eto CNG ile ati ru okada te so Ogun state governor na se ati awon odidanjo in fact te ba lo se kosa awon ijoba ibile ati SCDA se eleko to je pe won ra bus sile won wa gbe si awon laarin agbegbe won laarin ijoba ibile won gbele to je pe ni aro e mo pe aro ni rush hour tawon eyan lo si bise tawon omo ilewe na lo si school ofe le ma wo moto ofe e lo si bus
13: to Lagos is there so mo mi si debe lana o awon an yon badan ni o le ba gbe o lati bi si waju be ni si 300 500 bi o se n gba nu
12: e gbo kan ti mo so se nkan ti mo so se ko
13: pe awon kan tan si gbe soto
12: to gbe soto awon ko awon bus
13: eyan melo lo wa fe ri yun wo
12: eyan to ba wa n bus stop laaro na ni te ba n soro wi pe se ri le aye ta wa yi nkan kan pe ni subsidy abi pe boya ijoba se iranwo palliative boya gba ti ijoba n ko ounje jade yen ko si eto ti ijoba fe se ijoba kaakiri agbalaye to je pe a de gbogbo eyan lo ma janfani fun apere awon kan janfani ti eto ilera fun apere awon kan janfani eto eko ati soro nelfon 1.4 million sule lo si je se gbogbo student to wa Nigeria ni 1.4 oju 1.4 lo kan ta so ni pe ti ijoba ba gbe awon eto kan le gbogbo policy ti ijoba ba gbe le ko le affect gbogbo eyan in fact subsidy ten so yi wi pe owo epo won fun apere gbogbo eyan kan lo re epo lori lede Nigeria na
13: e so gbogbo eyan lo lu epo
12: gbogbo eyan ko
13: bi nse ni moto yi bayi so se ni moto yi a n woko o ni moto na to gboko kale ati bi n ba gbe mi lati bikan si bikan ti mo sanwo mo ti ya oko wo lati ko na nu
12: Ibadan ni awon ko wa labule to je pe bi ton wa yen na na wa
13: se gbogbo wa la wa labule
12: ko na so na ni yen ko ti mo so fun yin na ni yen wi pe ti ipalara ba de gbogbo eyan ko lo n pa lara ti igbadun ba de ni awon bikan gbogbo eyan ko na lo ma
13: e wa ti bere ti mo fa bere le wi pe nigba ti o ti eleyi ti o ko le tele ti o fi gbogbo ara lapa
12: tori ona ti
13: eleyi ti won wa n ko bo yi ki wa ni idaniloju pe yo pada lapa
12: o mama
13: die o wa dijo igobeta
12: bi ijoba se ri niyan ko si pe ere ni ko si ijoba je be ilu ile wa ni 1970 ton ko ri pe ilu le ko so wo lode abi ilu ikola wa
13: ko wa ye ka wa mo fi yira won
12: kilo ya ka ma fi se
13: kí nkan tó mọ bẹ sú ẹ sí fún ọmọ Nàìjíríà ni.
12: Bí mo ṣe sọ náà nìyẹn. Gbogbo ìjọba tó dẹ̀ máa gbọ́, gbogbo ìjọba tó bá ń dé, làwọn kan máa gbádùn, làwọn kan náà dẹ̀ máa rí bá
13: kú. Àwọn tí wọn
12: gbogbo ìjọba ni.
13: Àwọn tí wọn wà gbádùn nílé ló wá pọ̀ jù. Àwọn tó gbádùn lọ. Sọmọ kà wọn.
12: Mélòó lè kà? Oya, ẹ sọ fún mi.
13: Ẹ máa gbọ́ àwọn
12: èyàn
13: tí wọ́n ń kíkí ó ta ní oromi lásìkò
12: pọ̀. Lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sọ fún wa wípé 250 million ni wa àti ẹ̀
13: túṣọ. Over 250 million. Approximately.
12: Approximately 250 million. Èyàn mélòó ló ń gbádùn, èyàn mélòó ló ń jìyà? Ẹ sọ fún mi.
13: Gbogbo nǹkan tí àwọn World Bank tán gbé jáde, wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn over 130 million. Tẹ́bá tún jókòó,
12: tẹ́bá tún jókòó. Delta World Bank yẹn náà, ó tún wà agiwebu. Yes. Kí ni World Bank fi ṣe basis pé àwọn èèyàn báyìí ló ń jìyà? Wọ́n ní ẹni tí ò bá ti lè afford láti ná $3 per day.
13: In a day.
12: Àbí?
13: Yes.
12: Ṣé mo gbà?
13: $3 ní 1400 naira or so.
12: Kásán pé 4000 ni $3 sí. Àbí ẹni tí ò bá ti lè ná 4000 ní
13: dé. Èèyàn mélòó ní ná 4000 lójúmọ́?
12: Èèyàn mélòó ni kò ná 4000 lójúmọ́?
13: Ẹ já lọ sójú ọjà. Táwa ti sójú ọjà dé ètò ẹ̀ lálọ́rọ̀ mọ̀ tẹ̀wájú ẹlẹ́mẹ̀ ẹ̀kú kalẹ̀. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ yín sórí Facebook, à ń padà bọ̀ ẹ̀kú kalẹ̀.
10: Lágbègbè FM 96.7.
14: Ẹ̀yin ti pápá àpá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìṣebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọ́kọ sẹ́, ṣọkọ yọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bífù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọ́kọ. Ó ṣ

orúkọ mi wòlíì àti ajé rere tèmi tọpẹ ẹjẹ jésù mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án.

0: e ka bo pada lati oju oja eto e la loro na ni en tetigbo lati kan ni la Glee 96.7 FM e je ki mo pada lo si odo ogbeni oni olalekan a ma si oju oju opo tete wa sisi ma gbe ipe sugbon mo nbo e je ki nti oro isi yin ka fi gbeyun nle eni nti joba ton se kota sawon omo Nigeria ori yin o mo la daada
1: seri be se so
0: ife je ke pe lori ibare
1: awon kan wa teso lekan ti mo fe dimo ti mo de fe gba awon ijoba wa nimo ran ni pe ti a ba n ta kamato te ba fa awon eyan ni boss te ba fun won ni initiative lo fe ki ijoba na tele ki won ri wi pe idi ti won fi ko kini na le idi na o di sise idi ti won fi se gbogbo kini ni pe ki owo oko ko le wale ki ijoba ko tax for sister kakiri kakiri iwo to ba ti gba kini lo fe o nkan ta nse moto ton gbe ni 5000 ko ti e to gba ni boya ko sign agreement pe ko to gba lo fe conversion kit si ng boss to ba ti fe gbe sara moto e sign agreement yi bi pe ibi to tin sise elo na gbe moto lati bi sibi to ba je 5000 ni iwo to gba CNG lo fe 225 lo mama gba
0: ni ti e o
1: ni ti e o
0: iyo ibada be
1: beni bo se ki joba se
0: oda e so pe mo publication yi ni nkan bi ojo bi meta kan seyin lo waye Atiku Abaka o fi oro lede wi pe Are Bola Ahmed Tinubu awon nkan ti o je ki gbese aye ro won lorun ni o fe kese pe kare mo kan gba won ni moran mo se dani leko fun wi pe e farada o oni owo epo won owo nje won owo oko won basic amenities owo e ti lo kegege ka wa bo sori yin pe igbese aye ko ri liwa affordable dada mo fun mo Nigeria anytin na wo mu nkan nte yan fowo se ni nkan bi odun meji meta seyin ati se ti dinira ni nsin
1: no odun merin seyin le ma so
0: e ka pe odun merin seyin nkan ti
1: pe odun 2023 ti won ti yo subsidy
0: ni nkan ti
1: lo ti da wi pe nkan ti
0: ati ku wa ni awon omo Nigeria o fe lecture pin kan se lojutu ni won fe bayi
1: because iṣe ta re nse niyan
0: o wa dojo
1: ni ise mi
0: o wa dojo
1: niyan te ba nsoro economy ko nse pe mo fe se rice mo gbe kana after 30 minutes mo so mo je nkan ton pe economy o ni ipele
0: sugbe ni ti o gba akara lowo omo yo gbe popof le lo bi o ti mo so
1: to be ti o ba mo popof din nkan
0: e yo sa wa nkan kan mi gbe lo mo lo won le ti o gba nkan kan lowo yen yo fi mi jiro re
1: so ti e ba wo ni odun 2023 sisin o fe ka se yanana nkan
0: die
1: nigba ti won yo owo re wo epo yi bawo ni awon nkan ti a ra bawo lo se ri loja
0: owo won to bayi
1: That's 2023 sisin. Nigeria kon le ba. Inu le ra rice bag of rice 2023-2024.
0: E mo lo bi resi.
1: Ki la nje? Ibe le ti fe lo.
0: Se resi ni kan la nje.
1: Ki lo tuku? Enje gari. Inu le ra gari, inu le ra pupuru. Inu le re wa.
0: Se te so ni pupu nkan to wo ntenu je ti wale.
1: Lati 2023 sisin, o ti wale sisin. Te ba gbe segbara. E ma gbagbe o. Mi o so 2022. 2023 ni mo so o. Lorilede Nigeria ara bag of rice in 2020-2024 120,000, 110,000. Elo la ara nsin. Elo la ara gari ngba na, elo la ara po gari, elo la ara po ewa, elo la ara bosa. Lorilede Nigeria yi, tomato apere kan, won ra ni 120,000.
0: Beyan ba ra iran ni, se beyan gbe ye leyin, mo lu bi gba te fe ra moto ni.
1: Se ri ele ti awa fun ra wa, ti a nse nigba mi,
0: po.
1: Iru oro CNG ta so yi, are gbe eto na kale. Lati ri bi pe ewo oro rice ta so ijoba apapo fi fertilizer le fun awon agbe lofe awon ijoba ipinle mi won gbe awon eto kan le to je
0: pe
1: won fi
0: ijoba pe yon na se pe half payment tractorization
1: mi o te mo npa se ri pe mi o ti so ninu idun ki lo ye ki awon kini yen bi fun wa o ye ko bi pe agbe ti won ran lowo lati dako nigba to fe gbe rice jale to fe gbe gari jale se bo ni ona to je pe o ye ko fi boyo ye ko na 100,000 lori nkan mi gbogbo nkan to ye ko na 100,000 na 50,000 e jo sa se ko ye ko ni ona
0: o yo wale sugbon won to no fowo se lo to ti lo kesi owo osuku omo lewe re
1: to po se ka ki o lo lo
0: be e je ki n gbe ipe 09123708673 hello ta lo wa nbe e je gbe ipe bi meji meta Oluwa fi kayo ake Oluwa Olusola lori face when this guy is a oda hello ta lo wa nbe e ja gbe pe bi meji meta tori pe akoko on ko ba wa so re pin bi ti wu lo mo o si dun mi o dun mi ojo on lo hello ta lo wa nbe o hello
2: e ku se
0: yes aruko ya te tin pe sir
2: oruko mi ni Mr. Sunday sele mi fe gbe wa
0: 30 seconds sir
2: Ọdọ wọn lo ọdọ arẹ ló ro ko si mi o se politician ṣugbọn ọdọ arẹ ló ro ko si ọdọ arẹ ló ro ko si gbogbo bere tẹ n bere kò rí kankan sọ lórí bere tẹ n bere bó bá nà san lórí bere tẹ n bere yóò mú rẹ
0: ẹṣẹ.
2: Torí ìrìn àjò tó wà lórí ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀-èdè lónìí àtọwọ́ yín ló ti bẹ̀rẹ̀. Ẹ̀sìn kéde pé ká tún dìbò pín gbogbo yín ṣe tún tọ rédíò lọ báyìí ní ìsìnkẹ́ lọ ń sọ̀rọ̀ dídùn. À ń sọ̀rọ̀ lórí pé ebi ń pa aláàlú, ọ̀ ń sọ̀rọ̀ síbò míì.
0: Ẹ ṣe ẹ já fún ẹlòmíì láǹfààní sá.
2: Ọlọ́run darí jì yín.
0: Wọ́n ní àgbàlagbà ti ń sọ̀rọ̀ ti ń lagun ẹ̀kún ni sùn. Ẹ lóòótá ló wà ń bẹ̀ o. Ẹ ti wọlé olóò.
3: Ẹ máa pọ̀ lẹ́gbẹ̀ẹ́ lágbe ló ní ìbàjẹ́.
0: Àbí ó lọ́hun.
3: Olúwa ti mi ọ̀kẹ́ olúwa ló ti mi olúwa kàn tí ní àríṣà àpáta ìbàdàn.
0: Ọya 30 seconds sir.
3: Àwọn onímọ́tò mo fẹ́ gbà mọ́ rẹ̀. Irú bí wọ́n ṣe sọ ti ẹni bá ti ń lo CNG yẹn, ó yẹ kówó mọ́tò wálẹ̀. Káyé máa sọ pé ìjọba.
0: Network ẹ lóòwò
3: ẹṣùwọ̀n bẹ́ẹ̀. Ṣé ìtòkùn mọ́tò rẹ̀ lórí ẹni pé òun ní ò da. Nàìjíríà yóò lè da kémi kópa tèmi kí gbogbo wa kópa tiwa kó lè da ni. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun gan ni. Ẹ jẹ́ ká tún gbọ́n tẹ́lómi ọ̀sán. Ẹ̀lọ́
2: ọ̀rọ̀ àgbà.
0: Yẹn sàn kúrọ̀ lẹ.
2: Ọ̀fẹ́ kúnlé ò ní bẹ́ kúnlé o. Mọ̀kálejò wa yóò ayọ̀ lẹ́fi iléeṣẹ́ rẹ̀ náà lẹ́bàá o. Olúwa Ṣẹ́gun Afọlábí látọ̀mí àdìẹ alágbẹ̀dẹ. Ọ̀rọ̀ àgbà o. Ọmọ tí ń fi ìyà jẹ wá. Kò sí ìfọwọ́sowọ́pọ̀ lórí àwọn tí ń darí wa. Tọ́ba ẹgbẹ́ bí nǹkan ṣe ń wá láti Federal làwọn tí ń dé sí lọ́wọ́ ń ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Tó o pé bí ṣe ń sàn bọ̀ látòkè, ó dé state, ó dé local government. Gbogbo ohun tí ń ṣe wá yóò ní máa ṣe wá. Ẹ̀ẹ̀kejì ọ̀rọ̀ àgbà. Ìjọ tó o ti ń gbọ̀ kàdá jò ti ń gun mọ́tò. Ìjọ ọ̀dá mọ́tò ti ń lo gáàsì mọ̀. Tó o dé ti ń lo iná mọ̀. Iye tẹ́lẹ̀ kó bá gbé ilé oníná náà fẹ́ gbé. Èyí táwa mẹ̀kúnnú náà fi ń ṣe ara lọ́pọ̀. Ṣùgbọ́n mọ́ràn tẹ́mi ọkàn balẹ̀ jọ wa ni pé òwe àwọn àgbàlagbà wọn ní bá a bá korí ajá a korí kòkò tá a fi ṣe é. Kí bàbá òyìjọ padà kí wọ́n tún jọba ṣe. Gbogbo ohun tí wọ́n ń fi ránṣẹ́ kò débi tọ́ lọ kó dé bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó sì bá wa fáwọn ọmọ ẹgbẹ́ APC tí ń bẹ lọ́yọ̀ stage náà mọ́ràn kọ́mọ́ dàbí ìtọ̀sùn
0: ọjọ́ òun lọ. Ẹ já mú ìpè ẹyọ kan péré. Ẹyọ kan péré. Ẹ lóòótá ló wà ń bẹ̀. Hello.
2: Hello, ẹ pé pé.
0: Ẹ sàrú kọ́ yàtọ̀ nípe wa yìí.
2: Àbúlé ìsìlẹ̀ tó yẹ náà fún ni o. Mo kí o.
0: Ẹ káàbọ̀ sá 30 seconds ìbéèrè yín.
2: Ẹgbẹ́ àwọn ọgbọ̀n. Ẹjẹ́ dákun àwọn ìjọba wa wọ́n dákun ó ṣe ti ọ̀rọ̀ wá lọ́rùn fún wa ni. Kò sí ẹni tí tó ń ṣẹlẹ̀ yìí tó pé lọ́rùn kó lọ́ọ́ bẹ Elédùmarè sàánú fún wa. Ẹ̀sìn tó ń pariwo pé ẹ fẹ́ dìbò mí. Kó lọ́ọ́ bẹ Elédùmarè sàánú fún adé orílẹ̀-èdè yìí o.
0: Àmì ẹ ṣe gan ni sà. Ẹ jẹ́ kí n ti ààrẹ lè sìn yín ọ̀gbẹ́ni Òní Ọlálékàn. Nínú publication kan jáde ní nǹkan bíi ọjọ́ méjì mẹ́ta, wọ́n ní àwọn ìpínlẹ̀ tó tóbi 26 states ló jẹ́ pé bí wọn bá rí Federal allocation IGR wọn ìgbésí ayé rẹ̀ kò tó ọ̀nà dárìn fún wọn tó túmọ̀ sí pé Federal allocation ni wọ́n ń rọ̀gbọ̀n kú léjù. Ṣé ẹ wò pé cost of living iná ló jẹ́ kí ilé yan kí ó lágbára láàbò.
1: No, cost of living kọ̀ọ̀kan tó túmọ̀ sí ni pé àwọn gómìnà ìpínlẹ̀ wọn ò rí wọn wà creative mi mọ bí yorùbá ẹ ṣe wọn ríṣẹ
0: lọgbọn àti mo dá
1: wọn rí wọn ṣe bó ṣe yẹ kí wọn ṣe nǹkan tó túmọ sí nìyẹn. Ẹ wo nǹkan tó ṣe ẹwu nígbà tí wọn ní kó dá owó ìrànwọ́ owó òkú padà kí a lọ wo ibi tí a wà nígbà tí orílẹ̀-èdè Nàìjíríà ń sanwó ìrànwọ́ epo kí ló ń ṣẹlẹ̀ àwọn ìpínlẹ̀ yìí wọn ò rí owó.
0: Ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ half salary lẹ́lòmíì ń san ẹlòmíì ò rí san
1: èmi ò rí pension san èmi ò rí salary san èmi ò rọ́nà ṣe èmi ò rí oríṣiríṣi kò tiẹ̀ ríṣẹ́ ṣe wọn ò rí nǹkan kan ṣe wọ́n kàn wà ń bẹ̀ ni. So tí a bá ń gbọ́ pé owó ìrànwọ́ epo ṣe kinní kan ká tún wo ìdàkejì náà àwọn ìpínlẹ̀ tí a ń sọ yìí náà kí ló dé tún jẹ́ pé àwọn gómìnà wa wọn àwọn fúnra wọn wọn ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe.
0: Bí
1: ẹ wo ìpínlẹ̀ Ọ̀yọ́ fún àpẹẹrẹ tí a bá dá tí ìjọba bá dá sí ọ̀rọ̀ ètò ọ̀gbìn bó ṣe yẹ kí wọ́n dá sí káàkiri south west kò yẹ ká máa pariwo pé oúnjẹ wọn. Ẹ wo gómìnà ìpínlẹ̀ Niger.
0: Ok ìgbàgbọ́
1: oúnjẹ máa wọ́n ní gbogbo àgbáláyé oúnjẹ ò lè wọ́n ní ìpínlẹ̀.
0: Ó ń gangan àgbẹ̀ ni.
1: Bẹ́ẹ̀ni fúnra ẹ̀ owó ìjọba ló dẹ̀ fi ṣiṣẹ́.
0: Àwọn ìjọba náà ń ṣiṣẹ́ ní agbọn àgbẹ̀
1: bọ̀ọ̀kọ. Àṣẹ tó bó ṣe ẹ̀ka ṣe nǹkan tẹ̀sí ẹ̀fẹ́ sọ ẹ̀ sọ délẹ̀.
0: Mi mò ń sọ ni pé kò lápádá dáa náà ni.
1: Ṣé lọ wo bí Bágo ṣe ń ṣe kò ń ṣe pé a subsidize on contractor lẹ̀ ń filẹ̀ lẹ̀ ń ṣe gbogbo ẹlẹ̀
0: fún. Ẹ já mọ̀ lọ ẹ ṣe gan ni.
1: Àwọn gómìnà wa kí àwọn náà tẹramọ́ṣẹ́
0: tí
1: ìrọ̀rùn bá máa dé bá gbogbo ọmọ Nàìjíríà kò kí ń ṣàárẹ̀ orílẹ̀-èdè nìkan lo ma sise
0: ese gan ni sa
1: na sise alaga council asise
0: ese gan ni eni ti a tin gba lale julo ntuni ni ogbeni oni olalekan ese nta pe yin ti eje wa titi ojo mejo ti atumo lanfani lati pade aloko loga loga ni kan ni latori oga wa tun di omodawu kenneth ogeje kebugi ni olotu eto yi ademola asisi asiso baba loni la loje ke mo lanfani lati gbo wa lati oro rashid kamaruddin engineer kumo lona rambe ninu ile agbara olarin waju alademo mi na ajo se ni titi ojo mejo ohun ta mo lanfani ati pade 0813 591 1850 abide mi akan loko temi ora gba bi o ba se loro bo ba pe ti a mo se lojo ale nigeria oni baje o aye ni kokan wa na ko ni baje odijo mejo
4: Lagilu FM 96.7

0: ajo wa lori eto o ti wa ni akan o po e ma gbohun enu mi emi na kuku ko olohun oba mi ni won do kikapa apa o kapa won do yikose apa o kose won do yikaka kaka ga o kose kosi akan o po moriba moriba ọ̀gá mi ni kọ́lá akíntayọ̀ ọ̀dẹ̀ ìlú
1: ìbàdàn
0: àkọ́bẹ́ ọ̀dẹ̀ ìlú ìbàdàn ọkọ̀ sàádàtù kọ́lá akíntayọ̀ ọ̀gá mi ni
1: mẹ́ta
0: kí ò ní kú láéláé kẹ́ ẹ máa bá ń sà ẹ máa bá ń sà mí àṣẹ ni. Akan o opo bi mo ba do ni jala ola kola akintayo ode ilu ibadan ni mo wa ke egbon mi alalu barika egbon mi dokita ba de oju ade oju oni ti o nigba kankan
2: ami ase idumare
0: awon ti ma wo opolo rinu bọ́pọ̀ lọ bá kú àwọn òjì bá dé ọmọ ojú adé ojú òní tí ọ láélá ọgbọ́n òní dòpè àtúndé lónìí àsántiwá gbàkínní ọ̀hún lẹ́nu mi àwọn èèyàn fẹ́ gbèdè lẹ́nu rẹ bọ́ ọ bá ń fọhùn òkè.
2: Olúdé ayé moríbà o paripari ọlá ala fún gbogbo ọba mi ajídára òkìkí ọ̀kàkà mímọ́ ni funfun ni mímọ́ mímọ́ olódù tó máa rè asùnbárẹ̀ nílẹ̀ ajíbárẹ̀ nílẹ̀ ni bàbá mi ọba mújó lékeléke òkìkí ọjọ́ gbogbo àtúntì dé o gẹ́gẹ́ bí ṣe wa oríkì ilẹ̀ ẹwà lẹ́tọ̀ ìbọn ọlọ́run ìbà ènìyàn ìbá bàbá mi ò gúdúgbà lógún àkàn o pọ́ kọ̀rọ̀ bí tí àbí ń bẹ́ sọ ni wa tó bọ́yùn mu alábìíkẹ́ mórí ìbà fọlọ́run ọba ọmọ akéré dákún pàkìtì ọ̀hún lẹ́nu kò tó
1: dé. Ẹ pé wa náà kọ́ àwa náà kọ́.

0: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
1: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ /FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
2: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Ná mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ kí fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀, máa bọ̀ wá sí /FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní /FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
3: 0807-112-4000 0807-112-4000.
2: /FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
4: Agbára Ọlọ́run máa rọ́lẹ̀ bilẹ̀ títí ti ṣèyanu nínú ayé oníbojikun ẹyọ. Nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy, aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tún máa lo bàbá Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ó ṣeun titun. Isaiah 43:19 la kò rí ẹ̀. Látọjọ́ Friday 11 sí Sunday 13 oṣù kẹsàn-án ọdún yìí, 11th to 13th September 2026. Lọ́jọ́ Friday àti Saturday, aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 òru. Lọ́jọ́ Sunday, àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp, kìlómítà 18 Ìbàdàn Ife Expressway, Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alaye Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ọlọ́run máa lu àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró de ọ̀ ń bẹ́ o.
5: Ṣe látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
6: Ó jẹ sílé gbogbo ọmọ sórí àfíìsì àpamọ́.
5: Ètò tó ń múlùdùn lórí ńlágelú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀, abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ jẹ ní patí. Pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International, lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà ńbẹ̀. Oma super.
7: Ẹ̀yin ti pápápá mi náà ti gbogbo ilẹ̀ mọ̀ pé Zuri ló ṣe kíni. Zuri ló lọ kọṣọkọ yọ̀kọ̀tọ̀ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ wípé iná dídá ò rọrùn látòrí gígé àlùbọ́sà, lílọ edé. Lẹ́yìn náà ìbànújẹ́ pé ṣé oúnjẹ náà yóò dára, ṣé oúnjẹ náà yóò dùn. Ṣùgbọ́n látìgbà tí mo ti ń lo ohun ìsebẹ̀ Zuri ni àkókò ibi ìdáná ti di àkókò ayẹyẹ fún mi. Pẹ̀lú díẹ̀ Zuri, oúnjẹ mi máa ń dùn, òórùn rẹ̀ sì máa ń dùn gan ni. Zuri ló lọkọ sẹ́ ṣọkọyọ̀kọ̀tọ̀ ó ṣe kíni. Ó ṣọ́ọ̀kì! Zuri wà ní gbogbo ọjà àti ṣọ́ọ̀bù káàkiri Nàìjíríà ní irú ṣíkì, jọ̀lọ́ọ̀fù, bíìfù àti classic. Zuri ló ṣe kíni. Zuri ló lọkọ.

sọ kalẹ̀ látòrí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà làkúrí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tún yẹ máa bọ̀ ìṣòro tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́dún yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ pop park filling station tó wà lórí bridge world lálójúkọ ajájọ nkú ẹgbẹ́ ẹgbẹ́ rẹ̀ wọlé ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan aago mẹ́jọ alẹ́ ni ìṣòro wọn ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 Prophet Zuma, at the Bebelo, at

ọjọ́ wọn o lágbà yàrá ọjọ́ wọn. Moriba nínú ilé àwọn baba tó bí wọn lọ́mọ.

0: ayọ́pẹ́kọ̀ òkúkú burú ẹ̀yọ́ lọ́lùfẹ́ tó wá lé sáà rédíò ti lágẹlú tó bá díjọ́ sunday ti ń bọ̀ àpàdé ògúdúgbà lóògùn àkàwò àtàdé bí yóò ní olùpọ̀ ni lórí ètò wa tó yé
1: ọ̀kẹ́jẹgbẹ́
0: ń jọ sunday láago mẹ́jọ alẹ́ ni a tún ti padà sórí ètò èyí náà tó mọ̀ lọ́wọ́
2: akọ̀ o.

0: Adabila Gelu FM Jagaba Gogo Radio Maro Wancho
1: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
2: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí ògo Ọlọ́run. Bọ́rọ̀ bá buṣe gàdà tó buṣe gèdè, tẹni ṣiṣẹ́ rí jìjẹ ìrírí tí ẹ̀gbọ́n jẹsà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ pàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye lápè tó ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. Nlè tó ń ti máa dé tí èsì gbọ́ onípojúpo ènìyàn fún wọn ní ìsíníye tó lápọ́njá. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀dá tí ó mọ bí ogun ti jà, tó ti wá ru ara rẹ̀ pin àgàgà, ẹni ó ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa, Apostle Olúmọ̀mí Awoyọ̀mí, olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church, number 9 Lane 3 Sionis Estate, lẹ́yìn Anchor Mall, New Garage Àpáta Expressway, Ìbàdàn. Ní ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Tọ́sídẹ̀ẹ́ lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà Bádéojú Adé. Àkókò ìsíníye gbogbo èèyàn pátá lètò ọ̀hún kan.
3: A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nítorí pé ó fún wa ní orí ọ̀fẹ́ láti ti wá sí orí ètò yìí lónìí. Ogun ni fún Jésù lókè ọ̀run, nítorí pé kò fi wá sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ètò yìí ó ń tẹ̀ síwájú, ètò tó ti bẹ̀rẹ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn tí kò sì tẹ̀tì nígbà kọ̀ọ̀kan. Ìdíre tí a fi láǹfààní tá a sì nírètí láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé àánú rẹ̀ ó dúró títí láé. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà àti oyún inú àti àsẹ̀dí sí orí ètò tòní àkókò ìsíníye láti Lágẹ̀lú FM òkè gajòkè. Tọ́ bàbá ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí, àkókò ìsíníye náà ni.
4: Kalẹ̀ àtọkùn.
3: Tọ́ ńbo ni à ń lọ lónìí bàbá, ẹ jẹ́ ká gbàdúrà.
4: Ẹ jẹ́ gbàdúrà ní orúkọ Jésù.
5: Amẹ́.
4: Ọlọ́run wa gbọ́pẹ́ wa.
5: Amẹ́.
4: Olúwàgbà yẹn wa.
5: Amẹ́.
4: Gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ìṣe wa, olùwàdáríjì wa.
5: Amẹ́.
4: Ẹ̀jẹ̀ Jésù olùwàdá sórí wa.
5: Amẹ́.
4: A ti dé ní àṣálẹ̀ olùwàdára pọ̀ mọ́.
5: Amẹ́.
4: Ohun tá a sọ olùwàdára pọ̀ mọ́.
5: Amẹ́.
4: Olùwàfíyà àwọn ẹ̀yìn.
5: Amẹ́.
4: Àwọn gbà wọ ètò ìfúnra rẹ̀ olùwàmọ̀bùkún fún wa.
5: Amẹ́.
4: Olùwàṣàánú fún
5: wa. Amẹ́.
4: Ilé iṣẹ́ náà kan máa tẹ̀síwájú.
5: Amẹ́.
4: Àwọn òṣìṣẹ́ bí náà kan máa ṣe rere.
5: Amẹ́.
4: Ẹ̀ ń tẹ̀ ń gbọ́ wa náà káàkiri àgbáyé lórúkọ Jésù. Ẹ̀rọ ẹ̀rọ àánú gbà.
5: Amẹ́.
4: Ẹ kú òun ogun.
5: Amẹ́.
4: Ẹ gba ìtura.
5: Amẹ́.
4: Lórúkọ Jésù orílẹ̀-èdè olùwàdára kan máa.
5: Amẹ́.
4: Gba ìṣàkóso.
5: Amẹ́.
4: Ìpínlẹ̀ Ọ̀yọ́ Olùbàdàn olùwàdára kan máa.
5: Amẹ́.
4: Olùwàpàṣẹ àlàáfíà.
5: Amẹ́.
4: Ògùn ni forúkọ Olúwa.
5: Alleluia.
4: Lórúkọ Jésù Olúwa wa.
5: Amẹ́. Amẹ́. Amẹ́ ní orúkọ Jésù Kristi.
3: Tọ́ ń bọ̀ là ń lọ lónìí bàbá.
4: Ẹbí tá a lọ ní àṣọ ní àṣálẹ̀ àkórí ẹ̀ ọ jẹ́ nǹkan tó pé létí àwọn tán jẹ́ bóyá bí ọmọdé nípa tẹ̀tí ẹ̀mí tí wọ́n ì fẹ́ gbọ́.
3: Wọ́n ì fẹ́ gbọ́.
4: Ṣùgbọ́n àwọn tán jẹ́ àgbàlagbà tán lè rí àwọn pé bó ṣe rí náà nìyẹn. Sọ àkórí sọ pé kò sí aṣẹ́gun kankan tàbí aláṣẹ orí kankan tí kò ní àpálára tàbí tí kò ní ìlàkọjá kan kó tó ṣe àṣeyọrí.
3: Kò sí aṣẹ́gun kankan.
4: Bẹ́ẹ̀ni tí ò lápálára. Kò sí aláṣeyọrí kankan tí kò ní àpálára tàbí ìlàkọjá kan tàbí dúdú kankan kó tó lè di pé ó ṣàṣeyọrí tó ṣe.
3: Bẹ́ẹ̀ni.
4: O ò lè di aṣẹ́gun láì lápálára kò ṣeé ṣe àbí kò la kankan kan kọjá. So o ò lè di aláṣeyọrí láì ní àpálára. Sàpáwá yàtọ̀ sàpáwọ̀ gbogbo náà láàrin amẹ́nubà. So kò sẹ́ni tó ṣàṣeyọrí lónìí tí ò ní àpálára. Ṣòun tá à ń pè lápá náà ni pé ìlàkọjá kan àbó míì. Ilé tí ń gbà míì tí ò mẹ́rin wá tí ò máa yọ̀ wá là ń pè ní àpá. Lórúkọ Jésù àjọra ànúgbà. Ibi tá a fẹ́ kà náà ni ìwé ti Genesis orí kẹtẹsẹkẹẹ̀dógún náà la fẹ́ kà.
5: Èmi ò fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà.
4: Èmi ò fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà.
5: Àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ.
4: Àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ.
5: Òun ò fọlé orí.
4: Ìyẹn pé irú ọmọ rẹ yóò fọwọ́ ìdùn náà lórí.
5: Wọ́n ò sì pa á ní gìgísẹ̀.
4: Màá kó tó fọ lórí òun náà lápálára o, ìwọ náà pa náà ní gìgírísẹ́ o. Ẹ rí pé ibi tí wọ́n kà fún ayẹ̀ yín tẹ́ màá pa bíbélì díẹ̀ díẹ̀ rí pé ọ̀rọ̀ ń pa Ádámù àti Éfà tán Jésù náà ni dídò tán. Ẹ rí pé nígbà tí ẹ̀dùn tán wọn láti Jésù tó lọ́n kéde ìdájọ́ ni a bọ́ síbi tí wọ́n kà yìí. Ọlọ́wà ń sọ pé ìwé ẹ̀dùn tó ṣeṣekúṣe ìtọ́ táwọn èèyàn tí mo dá súnmọ́ gbà ídàní láti jẹ nǹkan tí mo ti mọ̀ pé ká má jẹ o. Ìyẹn wàá fa ọ̀tá sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ pé irú ọmọ títí ẹ ìwé ẹ̀dùn irú ọmọ obìnrin ni wàá fọ lórí o. Ìmọ̀kó tó fọ lórí ìwọ náà pa ní gìgírísẹ̀. Tá a bá wọlé dáadáa ọwọ́ ayé ọwọ́ àṣìmọ̀ṣẹ́nu ayé Jésù Kristì Olúwa. ẹni pé kó tó ti pọ̀ náà di aṣẹ́gun pé a fún lórúkọ kan tó borí gbogbo orúkọ ẹni pé a kàn má àgbélébù nígbà tá à ń tutọ́ sí lára tá à ń kàn má àgbélébù tá à ń dé ní adé ẹ̀gbọ́n tá à ń fún ní ẹgbẹ́ 39 ẹni pé nǹkan tí ọmọrin wá ni torí ẹgbẹ́ tá a fún jésù náà ló mú kí pétérù ọ̀sẹ̀ jésù kìí ti pé mi mà rí tọ́rọ pé irú ẹgbẹ́ tá a fi na jésù tí wọ́n bá fi lè na òun pé òun kù síbẹ̀ torí bá torí wọ́n ṣe ń na tẹ́tẹ́ ń tu tá n sì gbọ́ ẹ̀ tá n
3: fọ́ tẹ́ rí o
4: kàkẹ́ àyànjẹ́
3: àjọ tẹ̀lé lánàá tá a rí o
4: àjọǹjẹ́ àjọmọ ni o sọ́bí ni pé pétérù bá ṣe firi ara ṣe pé tí n bá mọ̀ rí kí n kàbá ẹ̀kọ́ sẹ́lẹ̀ sọ kí lọ́ọ́ fà ni pé ẹ̀rú bá torí ẹ̀ bá torí wọ́n ṣe na jésù yẹn tí wọ́n pè ní wọ́n bá pe ọfẹ ṣàṣeyọrí ọ lápá lára kò ṣeé ṣe o ọfẹ ṣe àṣeyọrí ọfẹ di aṣẹgun ó ní ìlàkọjá kan tàbí ìdojúkọ kan ọkàn wọn yàtọ síra wọn náà ni fún àpẹẹrẹ ẹ já wo àwọn tí wọn ṣe bísínẹsì lónìí ẹ rí pé àwọn tí wọn ṣe ẹ rí pé àwọn òṣòwò lónìí àwọn tí ń ṣòwò ẹ rí pé gbogbo ọjọ náà kọ náà máa jèrè ìgbà míì wọn ṣòwò míì a di gbèsè
3: ilé le jo iná le jo gbogbo ọjà wọn
4: nígbàbà forí tì náà láti pé ṣọ́ọ̀bù di mẹ́ta ó di mẹ́rin wọn ń kọ́lé wọn ara mọ́tò ẹlòmíà tẹ̀lé sọ pé nínú pé ìjọba ọkọ sí ṣọ́ọ̀bù tó ń báyìí pé ohun ọ̀tàdún kan báyìí lọ pé ohun tẹ̀rẹ́ nìkan tiẹ̀ sọ pé kí ló ń tà ń bẹ̀yẹn ná ìgbà lónìí nígbà tó forí tì pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́wọ́ àti àdúrà àti àforí tì àtakitiyan rẹ̀ náà ẹ rí pé òun náà di
3: ṣùgbọ́n tó ti làkọjá
4: ṣe díẹ̀ mọ́ àwọn èèyàn sábà máa gbàdúrà pẹ̀lú ọ̀dẹ̀ dàbí lágbájá wọ́n yẹn sọ pé n ti lágbájá làkọjá kó tó dáa tó dáa
3: yìí ìmọ̀ àríjẹ́ ńlá bí onílé yìí
4: sọ pé kí mi náà kí n làkọjá mọ̀ ìfẹ́ sọ báyìí fún àpẹẹrẹ àwọn ọmọ kanu bíbélì ìyá wọn sọ fún jésù kìí sì pé ìwọ jésù olúwa bàbá ti déjọba rẹ o àwọn ọmọ mi kìíní àti kìdí bá wọn fi síbí ayọ jésù wa náà mọ nǹkan tó ń sọ pé aago tí mo mú sáàmù rẹ lè mú ebú tẹ̀tẹ̀ pé lóòótọ́ àtòdodo afẹ́wọ́kọ̀ wọn ó mú o wọn sì mú lóòótọ́ náà sọ ìyẹn tàwọn tí ń ṣòwò ẹ dáwọ tàwọn tí ń jẹ̀sẹ̀ náà bọ́ksà ẹ rí pé àwọn tí ń jẹ̀sẹ̀ náà kọjú pé wọ́n ń gba bẹ́ẹ̀tì ẹ bá súnmọ́ ara dáadáa ẹ rapa níbi ojú wọn etí wọn ẹ gba bá ti jà tán báyìí hospital ni straight bẹ́ẹ̀ ẹ rí pé inú òfin àwọn tí ń jẹ̀sẹ̀ bí mo ṣe gbọ́dọ̀ bá ti change ẹ ẹ rí pé 6 months náà máa ń tó fún ẹ ní appointment mi pé kí wọ́n fi tọ́jú ara wọn ẹlòmíín kan tó a ti fi ó ń dàgbà orí ẹ̀ léyìí kọ́ máa sọ káàkátá kí ló fà á àwọn ẹ̀sẹ̀ tó ti bọ́ọ̀lù ń bí agbárí ń bí ọpọlọ ti da gbogbo ẹ̀rú ẹ rí pé kò tó máa gbé bẹ́ẹ̀ ti káàkiri ọ̀nà ọmọ nǹkan tí
3: ìjọba
4: ìjọba ọmọ nǹkan àpàtó wà lára wọn bẹ́ẹ̀ náà làwọn tí ń jẹ rẹ́sílà náà ta mọ̀ sáwọn tí ń jẹ kẹ náà mọ̀ta mọ̀yẹ́mọ̀lẹ́ ń pẹ́ àbẹ̀kẹ àsámọ̀ sí rẹ́sílà ẹ bá sọ wọn náà dáadáa wọn náà lápá lára so káwọn náà tó di pé àwọn náà ń ṣògo lónìí táǹkọ́ máa tó jọ táǹkọ́ lé káàkiri àwọn náà ní àpálára àwọn olóṣèlú wọn náà ń kọ́ tiwọn ti ẹ̀ pọ̀ gidi gan àwọn ìjákulẹ̀ ẹlòmíràn ta gbogbo ilé átànà àfi kàmpéèbù kò ní wọlé síbẹ̀ náà kò tún ní rẹ̀ àtúnlọ
3: láwùmọ̀
4: mi àtún gbìyànjú ààrẹ tó gbìyànjú bí ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn kó tó bọ́ sí ẹ rí pé ìlàkọjá rẹ̀ náà là ń pè ní àpà tó bá jẹ́ tó bá sun ni pé ẹ wo ó tẹ̀ ti tú mi ó jẹ́rẹ́ ní tiẹ̀ símọ́jà rí pé wàhálà yìí gan pọ̀ ẹ̀mí mi kan ti fẹ́ pin ẹ rí pé kò lè bá nǹkan kan bàjẹ́ ń bẹ̀ bá a ti máa dalásà pé no cross no crown eléyìí tá a mọ̀ sí pé kò sí àgbélébu kò sí adé ọ wà náà rere tìlú kórí 24 ẹsẹ̀ 44 to 47 nílẹ̀ kà yẹn gbẹ́dàkà philippe orí kejì ẹsẹ̀ kejì títí di ẹsẹ̀ ìkọkànlá philippe orí kejì ẹsẹ̀ kejì títí di ọsẹ̀ ìkọkànlá.
5: Ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀.
4: Ṣùgbọ́n Jésù bọ́ ògo rẹ̀ sílẹ̀.
5: Ó sì mú àwọ̀ ìránṣẹ́.
4: Ó mú àwọ̀ ìránṣẹ́.
5: A sì ṣe é ní àwòrán ènìyàn.
4: A sì ní àwòrán ènìyàn.
5: Nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn.
4: Nígbà tá a rí i ní ìrí ènìyàn.
5: Ó rẹ ara rẹ̀ sílẹ̀.
4: Ó rẹ ara rẹ̀ sílẹ̀.
5: Ó sì tẹríba títí di ojú ikú.
4: Ó tẹríba títí di ojú ikú.
5: Àní ikú orí àgbélébu.
4: Àní ikú orí ga àgbélébu.
5: Nítorí náà.
4: Nítorí náà.
5: Ọlọ́run pẹ̀lú sì ti gbé ga gidigidi.
4: Ọlọ́run tó gbé ga kọ́kọ́ rí pé ọ̀tẹ̀lẹ́bà dín orí ga àgbélébu o, ó kú o. Apá o àtútọ́ sí lára o àdéládé ẹ̀gún akànníṣò lọ́wọ́ àti lẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ́ náà tó ti pé ó gbéra gidigidi.
5: Ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ pé kí orúkọ jésù ní kí gbogbo ikú kí ó máa kúnlẹ̀ àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àtàwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àtàwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀ àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé jésù kristi ní olúwa fún ogun ọlọ́run bàbá.
4: ṣé kó tó dàbá àwọn ẹni náà ẹ wo nǹkan tí jésù kristi tó là kọjá ẹ wo ìrìn àjò tó là kọjá ẹ pàpà tí ń bẹ lára rẹ mata ọmọ yìí ń bá táwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kan ọgbàgbọ́ tá ń dá òtí pé ọkùnrin tá a kàn má gbélébù tá a gún lọ́kọ̀ lẹ́gbẹ̀ẹ́ tá a gún ní ìṣòlówó àtẹ̀sẹ̀ yẹn ó fi hàn wọ́n pé tómásì wa ma je pe ko ni alagbagbo di en to gbagbo pe wa fo koju apa isowo mi atese atoju oko ta fi gun mi legbe ni pe ta so ni pe ko si asegun kankan ti ko ni apalara tabi pe ko si alasere kankan ti ko ni apalara won ta n pe ni apa ni itojuko tabi ilakoja okan ya to si ara wa na ni dibe awon baba wa ma dasa kan a ma so pe bi ese ma dayan yo tun ko na ni to ba ti ku ti o si ti kan le spider cord yo tun ko na ni pe ese da ma le tun ma si pe o ni gesima
3: pe yan lo ti come spider cord gan tun gbe tun tun mura si
4: so pe yan ba gun oko to ko ba danu loruko ju sa ni ni damba o oko na na gbe ku nbe yo tun pe ko ni wo ko mo ara o tara e ba ti a tun wa oko mi na ni do mi so ta so na ni pe ege bi en to fe di asegun en to fe di alasiyori ilakoja re ti si apara re ma je ko su o ma je ko mo peyin da bo se ma ma je ko ji to en ko so je nti ko ni pa si ma bo se nle pa si na ni o se ma da si baba kan gba kan tin ko ni gba kan gbo na amuruka na si Bob Marley o ko re kan ma kan pe no woman no cry ege bo se ko ngba na lohun bo se ko ni ma na lohun awa ta jokore a ma so pe lai so ni ko sekun a si gbe won sinu ile are to ni meta sinu ile merin ma nbe ma pe kun ni mo kilo de ta gbe won sinu ile kilo de ta te gbe won si inu ile a si so pe obirin buru obirin buru ko si fo obirin ile a don so na a don ji na ni ebi ni o fo obirin ile a don ji na ni so ti mo so na ni pe ko si ba si fe gbe ile aye ta ni ni ilakota kankara ko se se ko se se ko se se so eran ti pe en ba fe se rinu aye yo ni apalara o apata nso ni ilakoja re tabi idojuko ko to ti pe yo di alasiyori eyin mama wa tem gbo mi nile to bi ni ba wo irora to nigba robi ni a lo bi mama abe ko ni ba ko ni ro ko ni emi o te gbi mi a bura re se pe emi a kekeke ana ju to emi nti a ma pe Jesu na ni e de ko bi ma tan nisin ka to ri osu mesa oju ti loyun mi e ma pe se en to ke to ni kini o na ni yan ni pe ti o ba ke ba yin mo ni waye ti ba si lo ma ko tin kankan ti o ja role fun ti o gbeyin re loruko Jesu Kristi ara anugba
5: amen
4: ni odun 1995 mo se manage kan to mo se gege bi oni wasu mo wa wasu be ni odun na lohun akori wasu mi odun na lohun mo pe ni ona lati bori isoro ona lati bori isoro ile to sun gudona lohun ya wa atoko na mo wa ti han wo ko tun na e bi lo ba bi atawon re atama alufa na mo aso mo ni ebi awon ta nse loni oko ajo ta wo mi pe an funra won na gbadu afosoro lale funra won pe soro ma bo pe isoro afere o ma bo awon ro ko mo ba won se pe na ni ngba mo wa sale ye fun da

0: sọ.
1: Bẹ́ẹ̀ni, wọ́n ní ìdí pé tọba fún ní ìṣòro yẹn àwọn òbí ò ní kí ọ kárí pé ọmọ dáadáa ní pé ọmọ ọkọ ní
0: ọ. Ìṣòro nǹkan ni wọ́n fẹ́ kó fún kí ọmọ máa yàn.
1: Ìṣòro nǹkan ni wọ́n fẹ́ jẹ́ kó fún kí ọmọ máa yàn. Bẹ́ẹ̀ni àwọn obìnrin náà òun náà tara rẹ̀ náà náà gbà ìṣòro náà sí ara náà. Sọ mo ní ẹ rí pé ngba te ba don sere oni mu yen inu yin don dun mo deyin osu kan bayi nisin a ti pe obirin titin de rice tin de wa tin de kada tata a le le rin laya a le le oni se ibi o ma la suit ibi o ma torogbo ibi a lo yin kan emi ma ta mi ma
0: bi
1: isoro de
0: leyin isoro
1: ka lo pe soro awon na na pe soro wa fora ra won pelu dun na tayo na fi pe isoro ma bo gba leyin la pada so ọmọ òde ni wọn ó dùn a sọ ọmọ lórúkọ a sì bá di ọmọ ọmọ òsùkú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
0: Ṣòro gan wa adúntì tán.
1: Ah wọ́n tún bí wọ́n tún pè ṣòro mi ìṣòro tí wọ́n ń pè pọ̀.
0: Ọmọ ò lọ ilé ìwé.
1: Bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó tá à ń sọ náà ni pé kò sí aṣẹ́gun kankan nínú ayé yìí tí kò ní àpàlára o. Bákan náà kò sí aláṣẹ́rí kankan náà tí kò ní àpàlára. Àpáta à ń sọ kì í ṣe gbò là ń sọ o tẹlifí náà ó lè jẹ tegbo ṣùgbọ́n tegbo ti àpáta à ń sọ ni pé ẹlòmíín lè má jẹ tegbo kọjá pé ìlà kọjá
0: tàbí wàhálà
1: ìdòtúkọ náà ni pé àlà kankan kọjá yóò túmọ̀ sí pé ká tu ọkọ̀ ńbẹ kálà ní í ṣe mọ́ o aláforítì ọlọ́run mọ̀ọ́yìn bí ti ṣe sọ pé tí a bá rẹwẹ̀sì lọ́jọ́ ìpọ́njú pé agbára wa kò tó nǹkan kan oníwàásù oríkọkànlá ẹsẹ kínní àtẹsẹ kẹrin.
2: Fún oúnjẹ rẹ sí ojú omi.
1: Fún oúnjẹ rẹ sí ojú omi.
2: Nítorí tí ìwọ ò rí lẹ́yìn ọjọ́ púpọ̀.
1: Torí pé ìwọ ò rí lẹ́yìn ọjọ́ tó pọ̀.
2: Ẹni tí ó kíyèsí afẹ́fẹ́.
1: Ẹni tí ń kíyèsí ìlàkọjá àti àpárá rẹ̀.
2: Kì yóò fúrúgbìn.
1: Kò ní fúrúgbìn o.
2: Àtẹni tí ó sì ń wojú àwọsánmà.
1: Ẹni tí mo bí àwọsánmà.
2: Yóò sì ṣe ìkórè.
1: Ẹ bá ní ká fọ ìyẹn lẹ́ẹ̀kan sí ma.
2: Ẹni tí ó kíyèsí afẹ́fẹ́.
1: Ẹni tí ń kíyèsí ìlàkọjá tẹrù ń bà. Ẹni tí ń kíyèsí ìlàkọjá.
2: Kì yóò fúrúgbìn.
1: Kì yóò fúrúgbìn o.
2: Àtẹni tí ó ń wojú àwọsánmà.
1: Àtẹni tí mo bí àwọsánmà.
2: Yóò ṣe ìkórè.
1: Kò ní ṣe ìkórè o. Ẹni tí mo bí àwọsánmà pé ìdójú ọrọ̀ báyìí ojú ó ti tó bẹ̀rẹ̀ ojú kò ti tó rọ̀ ń pàṣẹ bẹ́ẹ̀ àìpẹ́ rẹ̀ ń gbàgbàdo kò gbẹ́ wọ́n á mìíràn kò gbẹ́ nígbà tí wọ́n á kiri àgbàdo àtọ́ka tiwọn kò sí ẹ̀ kankan tó máa kún títí ẹ̀ ẹ̀yin tẹ́ dé bàbá wa nínú ilé tẹ́ ń gbẹ́mi àtẹ̀yìn òbí wa nínú ilé ẹ̀ rí pé ọmọ tí wọ́n ti ń bẹ̀rù kì í tètè rìn wọ́n ti ń bẹ̀rù àti ṣubú kì í tètè rìn o kì í tètè rìn o wọ́n ti dìde dé tó ti pé òun ṣubú òun ṣubú kì í tètè rìn torí pé ọmọdé ò lè mọ ṣubú tó wá ti ń kọ́ ní rìn
0: ọmọ tí ò bá ti fẹ́ ṣubú
1: kò lè rìn kò lè rìn kò ṣeé ṣe bí àwọn tí ń play ball náà ni òun play ball olóò ní farapa kò ṣeé ṣe mo fìlẹ̀fẹ̀ kan lọ gbá bọ́ọ̀lù kò ṣeé ṣe.
0: Lẹ́yìn bọ́ọ̀lù sí rèé.
1: Àbí
0: owóde.
1: Owóde owó tá a gba ti ní pàpà owó tí gómìnà ò lè rí gbà ní ayé gómìnà ni wọ́n ń gbà owó tá a rẹ̀ kàn lè gbàgbà mí ni wọ́n ń gbà tá a sọ náà ni pé kò sí aláṣẹ́yọrí kankan tí kò ní àpálára kò sí aṣẹ́gun kankan tí kò ní àpálára tó bá ní àpálára tó ń la àpá tiẹ̀ kọjá lọ má jẹ́ kó sú ọ má fi èrè pọ́ lọ́hùn má sì bu ẹnì kankan ìwọ forí tì ó rí pé gbogbo ẹ̀ náà ni ó já sí ayọ̀ náà níkẹyìn ẹ jáwé òwe 24:10 ìwé òwe.
2: Bí ìwọ bá rẹ̀wẹ̀ sí lọ́jọ́ ìpọ́njú.
1: Bí ìwọ bá rẹ̀wẹ̀ sí lọ́jọ́ ìpọ́njú.
2: Agbára rẹ kò tó nǹkan.
1: Agbára rẹ ò tó nǹkan ẹ tó kalẹ̀ kan sí.
2: Bí ìwọ bá rẹ̀wẹ̀ sí lọ́jọ́ ìpọ́njú.
1: Bí èmi àti ẹ bá rẹ̀wẹ̀ sí pé àwọn kankan kọjá.
2: Agbára rẹ kò tó nǹkan.
1: Agbára rẹ ò tó nǹkan o torí bẹ́ẹ̀ ohunkóhun tí ìbá àjápa ara titi ẹ tàbí nǹkan tó ń dojú kọ àbí nǹkan tó ń la kọjá forí ti pẹ̀lú àdúrà ó rí pé ìwọ náà ló borí rẹ ó sì di aṣẹ́gun ó pé níkẹyìn dídùn náà ni ọ̀sán yóò sọ lórúkọ jésù ara àánú gbà ẹ ṣe.
0: Bẹ́ẹ̀ ni bí ìwọ bá rẹ̀wẹ̀sì ní ọjọ́ ìpọ́njú agbára rẹ kò tó nǹkan bẹ́ẹ̀ ni kò sí aṣẹ́gun kankan tàbí aláṣeyọrí tí ò ní ní àpálára
1: tí ò ní tàn tí ó sọ.
0: Mo sì mọ̀ pé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ̀ ti jókòó láti gbọ́ ètò àkókò ìṣíníye tòní mo mọ̀ pé kò sí ẹni tí ń gbọ́rọ̀ yìí lónìí tí ò ti kojú ìdààmú kan tàbí méjì rí láyé àgàgà ńgbà ta ti ẹ̀ ń rìn ta fẹ́ kọ́ ìrìn láti rìn wàhálà ìṣubú bá a sì ń lọ ilé ìwé ngbà bẹ̀rẹ̀ náà wàhálà náà ni wọn ò nà ọmọlẹ́gba kó tó ọmọ àgàgà lọ́dọ̀ wa ní nàìjíríà nílé àwa láwọ̀ òdúdú ọmọ tí wọn ò bá náà ó ṣeé ṣe ngbà míì kó mọ́ ka ìwé tí wọ́n ń kọ kó mọ́ ka kún tó nọ́mbà tí ẹ fi bá wò lè sọ̀rọ̀ náà ni 09123708675 ko si asegun kankan tabi alaseyori kankan ti oni ni apalara ko se n to fe depo giga ko fe n to fe depo agba ti oni ni idojuko kan bi ti wule komo be ni inta ba ti o ba ti e ni aforiti aforiti ni o ba pe ni ogun aye bibeli na si so pe bi wo ba rewesi ni igba ponju agbara re ko to nkan kini e fe bere kini afikun ti e fe be lowo woli hello eni kan ti wa loju opo hello hello
1: o ti da eni atun a pe pada
0: ko si asegun kankan tabi alaseyori ti oni ni apalara hello
3: hello
0: e ba ku le gbere di oni e ba ku le gbere di oni ti e ba ti npo wa hello
3: hello sir
0: e ma ku role
3: ka le sir
0: ki loruko yin bo le ti pe wa
3: e se oluwa sir
0: nbo le ti pe wa
3: oruko olayemi
0: lati bo
3: lati malete
0: lati malete kini bere yin
3: ibere na yin ni pe o kan fe se adura abuja de ni pe o le fe si olorun ko tubo fun
4: amen
0: amen
3: se ti o le ro ro mu ko mo de lo ni mo o ma te si o du
0: amen e se e se adupe akoko si niye ni eto yi akori to yi na ni ko si asegun kankan tabi alaseyori ti oni ni apa lara ko se n to fe goke agba ti oni ni idojuko ko se n to fe gba oye hello
3: hello sir
0: ah
3: baba wo ni bade omo gbade
0: mo n da yin lohun baba
3: woli don kile wa lo soro
0: woli ti n kile wa
3: eh baba mi bi omo ya
0: bi to omo ya
3: e ma baba to soro yi kenya ko le mo pe awon aye gbe won ya fi dasi
0: be
3: ni ya bu se di kankan o ni aja danu kankan won de mi te si abi je ya se opolo won pe fufo mo credit olorun lara won o bi pelo olorun ba won dupe dupe dupe e be mi di si baba o
0: e se
3: ba gbara olorun ni yo gbo agbo o ni le se
0: woli samuel omo ya woli ti ki wo
3: o wa be ni ken to ba gbo eto yi kuri baba ki fa ka na ba le owo biri biri na de gba lori radio ani demo radio by 10 o dan gba po gan
0: be ni
3: e gbo oje ka ju pe ni owo ka yi ma gba de pe
0: awon
3: yi god bless you aba gba de ju abi
0: e mo ko se ngboro
3: ni de gbe po kan ni oje me de bu e ma ba ka ju na ba le yi sese e jo god bless you
0: yi sese
1: e ti mo fe so npa yen ni pe e n ba mo po n fe na wa lo n fe da si ko pe number mi fun ara mi ni mi le so account lori radio Olorun ara mi pe ko ma pe account n bi pe ko ma ko awon eyan le koro Olorun ni me ba fe da si to fe ra lowo
0: lori
1: bi na se pe number mi
0: keni
1: yo pe number mi mi ran yan se ma so pe mi mo ran se un o fe gba yin loju ni o eyan pe number mi ka do soro daada fun ara re abajo ni asoye eyin na le da si ba pe kan ma to ni do ki wa pe account rara mi le pe
0: ilana esin ti won ko ba iyen mo pe won sese n so account na bi sugbon ko si eni to ba lohun fe sponsor ko
1: si ya ba eni ko de si ta file
0: ko pe number won
1: ko te si ta file ta nta ni appreciate ta ni
0: pre fun won dupe lowo eni
1: pe ni number mi ati yan a jo soro ba won kan na na ra wa lowo ta fi wa ni
0: be
1: ni dr fasisi
0: be ni
1: ta si ta tu
0: gẹgẹ bi gbe baba woli se so won o baba ati le n to le mo pe ah se mo baba la ajo tan se akoko si niye won ni ki won ba yin won le ti jo soro baba wa mo kan pe ko si tin je be o
1: ko si o mi
0: le
1: kan se de kan o
0: hello
3: hello sir
0: hello e
3: ko e ka yo sir
1: e ka le o
3: e ko se oluwa
0: ki loruko yin bo le ti
3: oluwa sada pe ni ya ya ti ami o ke la se ma le se
0: e se
3: ana wa ko ile fun atagbara o e ma fi bo ni oba e ni se
0: woli ato jelorukọ
3: jesu kilezo atu wa se ma ti mo ni awu se woli ato ro jelorukọ
0: jesu amen jesu amen ese o
3: era ni gba
0: ese 0912370 8675 beni ko si asegun kankan tabi alaseyori ti oni ni apalara
1: beni o
0: e gba awon ologun gan ba don to be de ti fe de bi giga
1: ti won
0: ta pe eyan lologun to gba star to po
1: titi are wa IBB si bi apa nbe lara re ti ta nbe lara re titi do ni ta yo
0: abi hello
4: hello sir
0: e ku ale ki loruko yin bo le ti pe wa hello an gboro yin hello 091 23 70 86 75 ko si e asegun kankan tabi alase ori kankan ti o ni apalara opolopo te ti ri ni po giga e owo te pa le kan te enikan to wa loju opo hello
4: hello
0: e ba gbo soke ki loruko yin yes ki loruko yin sir
4: Sunday.
0: Eh, soro soke dada, soro soke.
4: On Sunday lati apata.
0: A se se ngbo yin ni Sunday lati apata.
4: O mo wo wa se ni na ni.
0: Mhm.
4: E sa.
0: A ngboro yin, e gbo soke.
4: Ni e ku se Oluwa.
1: Oluwa se o.
4: Oluwa na so go.
1: Amen.
0: Eduwa oke je ki n dabi onile yi se nti onile yi se ko to di pe o lamilaka se oju awa le se
1: beni
0: on lo fi je pe baba n welo mi to ti depo agba tabi to ti ko le nla hello
4: hello hello sa ka je pa le sa
0: e ku role ki loruko yin
4: e ku ise baba o
1: yes ma
4: lo lu ko ruko mi ni Adewale tun
0: lati bo
4: Tomi
0: Adi. Lato mi Adi o. Kini bere yin?
4: Mi bere nkan kan mo kan fe se gbadura fun mi. Lori awon omo mi ti ana ko ko gbogbo ti won re ti lori won ko ri be.
0: Mo padua ni isin. E se radio yin. E wa ni di radio yin. Baba e ba mi so ile ijosin wa. Ibi to wa.
1: Oruko ile ijosin wa ni Winning Souls for Christ Bible Church. A wa ni ona kan tan pe na Kala Road wa ni New Garage lo sona odo na Eliwe lo sona ko la patan be yen mi kan be tan pe ni an komo abati dibi an komo yen bayi e wo egbere bayi ba disturb do an be titi kan ya wole ni egbere ati gate kan e ba ti ya wole nbe yen number 9 le tin be na lawa oruko adugbo yen nan pe ni Zionist Estate Zionist Estate nan oruko adugbo yen awa legbere akari oruko Jesu Kristo ara nagba
0: amen
1: awon la na sin wa re bojo Tuesday ni ago marun role se ago meje ale ni role Tuesday Bible study ni ele ko bibeli ni e bakan na ni do touch ro ni bayi ni ago meje abaro sa ago mewa aro ipada da fugbe yin ba ti wa ti be na ni ye ru Friday la ba ni sisin yin ti ba ti se le token osu lata ago meta osan la si ago mefa ro le ola awon ta ba do ni ajo ti tete le nipa ajo atu sile ni e wa fun ni do Sunday wa yin ni ago mejo aro Sunday si ago mesa aro Sunday workers bet ni ye ago mesa aro Sunday titi di ago mewa aro Sunday ile eko jos mi ye sunday school ago mewa laaro sunday ti ago meji la bo ko da kekere die na ni so lo gonjo sunday eyin e dara ko man ko na mo eto ye ri pere re na ni oluwa loruko jesu ara anagba
0: amen
1: be fe pere fun ko na ba ti mere mi da oru ko oru 080 2 3 2 3 5 1 5 1 7 3 7 3 9 3 9 3 le kasi 080 2 3 2 3 5 1 5 1 7 3 7 3 9 3 9 3 ese
0: to eyin akoko isini yen na ni eto ti eti ngbo late kan adupe fun ori ofe ti kaluku wa ni lati gbo eto na ojo mejo re ni a tun pada sori eto na akoko isini ye pelu baba wa woli ati apostle olubumi awuyomi mama wa reverend mrs awuyomi na ni won ka bibeli fun wa Ademola Assis na ni o je ke lanfani lati ma gbo wa bade oju ade loruko mi honorable kunle oju ade ajo wa lori eto yi loni ni ojo mejo latun pade ni toto ire ati anu yo ma to wa leyin titi ojo aye awa awo si ma gbele oluwa lo titi lai
2: amen
5: Ladilu FM 96.7 La Gelu FM Jagaba Gogo Retio

0: Osuyo.
1: Nínú iṣẹ́ ọ̀run tó gbàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo bàbá gba ọ̀fà. Akorí ẹ̀. Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà. Atọ́lufí Sùlọ́dọ̀ yó. Ìwọ náà wàá gbàdúrà. Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára. Ó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó o tún wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí nírọ̀rùn. Lábẹ́ má jẹmú ìpẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run àlàyé. Àti wòlíì Isaac Taiwo Ojo. Bàbá gbà ọ̀fà. Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí. Nínú ìjọ Victorious Life in Jesus Christ. Beside Ọlọ́run Tọ́ba Bakery. Dogo ìdí ìrókò bus stop lápáta Ìbàdàn. Wá gb

nínú iṣẹ́ ọdún tó pàṣẹ fún prophet Isaac Taiwo Ojo bàbá gbà ọ̀fà. Àkórí ẹ̀ Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà àtọ́lùfin ìsúlọ́dún yóò. Ìwọ náà wàá gbàdúrà kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára tó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́. Wàá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn. Àwọn arógo gbogbo jẹ́ kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò. Oṣù eléyìí ní ìrọ̀rùn lábẹ́ ẹ má jẹmú ìpọ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè àti wòlíì Isaac Taiwo Ojo bàbá gbà ọ̀fà tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday.

0: méjì ló ṣú yó.
1: Nínú iṣẹ́ orun tó pàṣẹ fún Prophet Isaac Taiwo Ojo Babagba Anfa.
0: Akori ẹ̀.
1: Olúwa gbà mí lọ́wọ́ ogun olùdènà.
0: Àtọ́lufí Sùlọ́dọ̀ yó.
1: Ìwọ náà wàá gbàdúrà.
0: Kí Jésù gbà ọ́ lọ́wọ́ alágbára.
1: Ó ti pinnu láti bọ ọdún ilé ìjẹ́mọ́ lọ́wọ́.
0: Wá fi àdúrà gba agbára lọ́wọ́ ọ̀gá èèyàn.
1: Àwọn arógo gbogbo jẹ́.
0: Kó o tó wá bèrè fún agbára láti rìnrìn àjò.
1: Oṣù eléyìí ní rọrùn.
0: Lábẹ́ ẹ má jẹmú ìpẹ̀pọ̀ ránṣẹ́ Ọlọ́run aláàyè.
1: Àti wòlíì Isaac Taiwo Ojo.
0: Bàbá àgbà Anfa.
1: Tí wọ́n máa sọ̀rọ̀ àṣẹ lọ́jọ́ Friday kejì lóṣù eléyìí.
0: Nínú ìjọ Victorious Life in Jesus Christ.
1: Beside Ọlọ́run Tọ́ba Bakery.
0: Dogo.
1: Ìdí ìrókò bus stop lápáta ń bàdàn.
0: Wá gbàdúrà.
1: Má gbà ọ́ lọ́wọ́ ogun kì í gbọ́ kì í gbà.

ọgbọ̀n ayé ẹsẹ̀ kò lè ṣẹ́ ìdí ni pé in ti ń bẹnu ayé rẹ̀ lọ́ọ̀tì ti ń bẹnu ayé rẹ̀ ìlara ìbínú asọ̀ ìsọ̀tẹ̀ àdámọ̀ àìkígbọ́ràn o mọ ọlọ́run o dá jésù mọ̀ o bẹ̀rù ọlọ́run owó olówó gbogbo nǹkan oníkan ló kó mọ́ra ẹni fẹ́ dìde òjò dìde ẹni fẹ́ tayọ òjò tayọ ọ̀rọ̀ burúkú ni ràn àwọn kan jòkó lórí rẹ́díò ní tiwọn kí ni wọ́n máa ṣe wọ́n máa tàbùkù àwọn ìránṣẹ́ ọlọ́run pásítọ̀ báyìí ìwàásù rẹ̀ ó wà dáadáa eléyìí kò wà dáadáa àwọn ni chief judgment orí rẹ́díò chief judgment social media chief judgment orí íńtánẹ́ẹ̀tì láti máa jọ́jì àwọn ènìyàn ọlọ́run ó wá láyé rẹ̀ ó dáa ó láyé ò dìde má jẹ̀mú ògo oníṣẹ́ ẹ̀ ṣé n ta àárọ̀ wá ṣe láyé nìyẹn ni ṣé n ta àárọ̀ wá ṣe nu ni torí pé lọ́ọ̀tì kan bẹnu ayé ẹ tó o bá ṣiṣẹ́ lórí lọ́ọ̀tì ayé rẹ dandan ni o má jẹ̀mú ògo oníṣẹ́ o ìní kìí ṣogun oṣó kìí ṣogun àjẹ́ kìí ṣogun mèrè bó eléyìí àwọn wòlíì àgbáyé wọ́n lè gbàdúrà fún ọ kán pàpọ̀ pọ̀yọ lórí ṣùgbọ́n tó o bá ṣẹ́gun ara ẹ tó o bá tẹ́lẹ̀ ẹ̀ burúkú mú ẹ bá àwọn ẹ̀mí àjogúnbá ẹ̀mí bí ti ṣe wọ́n nílé yín àwọn ẹ̀mí ti ara rẹ bó eléyìí tó o bá ṣàtúnṣe lórí ẹ lọ́ọ̀tì ni má jẹ̀mú ògo oníṣẹ́ o ìrírí ìwáyé ènìyàn kò lè di mímọ̀ pẹ̀lú àwọn nǹkan tá à ń sọ yìí tí bẹ́ẹ̀lì sọ o ó ní àrùn kan ìpànìyàn ìmọtí para ìrédè òru àwọn nǹkan tí ìwọ náà ń ṣe mọ́mì dádì ẹ mọ̀ pé ẹ burú ẹ mọ̀ pé ẹ le ẹni tó kò ń burú o kí ni wá ẹni tó máa sọ fún tó máa dìjà lu àwọn tó wà ní ayé yẹ ó dèèyàn mélòó lágbègbè yẹ tẹ́lẹ̀ sọ̀rọ̀ rere wọn àgírí wípé o ò ní tayé lọ́rùn but ìwọ náà mọ̀ ohun tó ń dánwò ṣọ́ọ̀ṣì tó wà ó ń da ṣọ́ọ̀ṣì rú ó ń da àdúgbò rú landlord meeting tẹ́ ẹ wà ìwọ ló ń dabẹ̀ rú àwọn tẹjọ múlé ti ra yín tẹjọ ń gbénu lé ẹ kì í kíra yín o mọ̀ pé ara èèyàn lóore wà ni bóyá láàánú ẹ̀ lè kí yẹn o tún wá ń jà o tún wá mú ọmọ rẹ o yè fọ́ọ̀bù ẹ̀ nínú rẹ o ní kọ́ ọmọ rẹ mọ̀ kì í níbọ̀ yẹn bó ní ọmọ ibi tọ́mọ rẹ máa dé lọ́jọ́ iwájú o yẹ kó o pátára tiẹ̀ jẹ́ kó o tún ba yí ọmọ rẹ jẹ́ ó mì láwọn ènìyàn òbí máa kú ọgbà tiẹ̀ lọ á kú àwọn ọmọ o wá yẹ kó o jẹ́ ọ̀ká wọ́n ní ọ̀ká bí mọ́lẹ̀ kí ló ṣe ó bí oró o yẹ kọ́ ọmọ rẹ jẹ́ oró o yẹ kó o fi tó dára káwọn ọmọ ẹ káwọn ọmọ rẹ ó kọ́ tó dára rẹ mọ́mì dádì kí làwọn ọmọ yín ń kọ́ lára ọkọ̀ àtìyàwó kí làwọn ọmọ yín ń kọ́ nínú ayé yín kí ni ń kọ́ lọ́ọ̀tì ni pẹ̀lú kan wọ̀nyẹ má jẹ́ mọ́ ogun oníṣẹ́ o ìbá ti dá fún ọjọ́ bá ń lọ lọ́ọ̀tì inú ẹni ò bá ti ra láàánú lọ́ọ̀tì inú ẹni ò bá ti déèyàn láyé lọ́ọ̀tì inú ẹni wo àwọn nǹkan retí ń fò ọ́ dá wo àwọn tó dáa tó ti sọ wo àwọn èèyàn rere wọ́n náà kan ronú sẹ́yìn ronú sẹ́yìn wo àwọn aláàánú tó ti ní wọ́n fi ẹ̀ lẹ̀ lọ ọ̀tá kankan ìwọ ni o ìwọ gbọ́dọ̀ ọ̀tá ara ẹ ìwọ lọ́gọ́lọ́gún ayé ara ẹ béèrè bí ìwọ yìí bá máa ṣe lọ́ọ̀tì tí mò ń dákọ yìí o mọ tó o kó mọ bí o kù sí eléyìí ṣe pé mo jẹ́ ìránṣẹ́ olóòjẹ́ pásítọ̀ kò jẹ́ wòlíì ohunkóhun tó o jẹ́ bí lọ́ọ̀tì ẹ rárá o pa kó o nu ayé rẹ ojú kan ló ti mọ ra bójú ra bájá torí pé ọlọ́run kì í sí nídìí rúdurùdu torí náà ló lè yí padà fàyè fún jésù ayé rẹ rìdẹ́díkẹ́ẹ̀tì fún jésù olúwa kó lè gbà ọ́ torí náà èrèdí ìwáyé ẹ tí a bá ṣẹ lọ́ọ̀tì ayé rẹ yọ̀ǹda rẹ ó mọ bá tiẹ̀ lọ yé gbàdúrà fún ọ lórúkọ jésù ìwọ tó bá mẹ́sẹ̀ yé pàdé àánú wọnú ayé rẹ lọ́ọ̀tì ayé rẹ lórúkọ jésù kó fàyè sílẹ̀ ẹ̀mí àtúnṣe kó wọnú ẹ ẹ̀mí èṣù inú rẹ kó jáde ẹ̀mí ẹ̀ṣẹ̀ inú rẹ kó jáde ẹ̀mí ọ̀run àpáàdì ẹ̀mí tó mọ́ káyé ẹ máa pawọ́ fẹ́sù látòní lọ ẹ̀mí yẹn fàyè sílẹ̀ ẹ̀jọ̀ wẹ́wẹ́ ọ̀rọ̀ burúkú àwọn tí ò nítumọ̀ tó ń dá yẹ dúró lórúkọ jésù lónìí bó ti gbọ́ mẹ́sẹ̀jì yìí àtúnṣe wọnú rẹ bẹ́ẹ̀ ló mọ agbára mọ́ lọ́bọ̀dẹ̀sẹ̀ mọ́ kó gbàlẹ́ ọ jésù olúwa wa mo gbàdúrà omi tó gbé síwájú omi yẹn gbagbára ó domi ìwòsàn ó domi ìṣẹ́gun àṣẹ wọnú ẹ̀ agbára wọnú ẹ̀ lọ mú kò lọ yè lọ mú kò dàṣẹ́gun lọ mú mi yìí kí má jẹ̀mú àjíǹde jésù olúwa kó gbé ọ dìde òkú rẹ kó gbàlà àyè padà ẹ̀ẹ́dẹ́ ń bẹ̀rẹ̀ sick bed ó yẹ sàn ẹyẹ ilé yìí òkùnkùn bẹ jáde lórúkọ jésù ìbọ̀dẹ̀ fílẹ̀ ìsílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí ó sùn láyọ̀ wàá jí láyọ̀ ojúmọ́ eré ojúmọ́ ayọ̀ ló máa mẹ́ ẹ aláfẹ́ ọlọ́gbọ̀ ní fi ọ́ sílẹ̀ o ìgbà táwọn pàdé àwùjọ fayọ̀ pàdé jésù olúwa wa àmì fàyà ògo ni fọlọ́run ló kí ọ̀run orúkọ tèmi ní ìrìn sí ọlọ́run peter akin pẹ̀lú adékunle láti cac pa ogun rẹ prayer city tó wà ní abeokuta road along abeokuta road abaoke láti ọmẹ láti bi rẹlùwẹ ojú ore èrè iwájú díẹ̀ ó rí ṣọ́ọ̀ṣì.

0: Incorporated, Goshen Lab, Ilugu CST, along with Jukuru, Odo Lewe Bado, Etuiba, the I Christ High School, or Layo Rodono, Ole, Wawen, Yolo, Lodu Share, Oma Foresh, and Lulu Ojas.
1: Ìyá lẹ́kẹ̀rẹ́ bí o ní ṣájú wá lónìí.
2: Bọ̀dá Ṣọlá tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí ẹ̀yìn tí ìtàn kankan kí wá làwọn mo jẹ láàárọ̀ làbáyé.
1: Láìsí pé sọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀ àìṣègbàmọ́ran rẹ ní owó tó ní ìtumọ̀ lóòbá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí tó o gbọ́pọ̀lówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní sọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yí kàlú Ìbàdàn láti lo sọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread búrẹ́dì 2,000 naira tí wọ́n ń tà ní 1,000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread gbogbo ayé ló ń wá láti rà ibikíbi tó wù kó gbé sí kó ti mọ́ ta láàrin àdúgbò. Bíbò ń wó bo bẹ́ẹ̀ kẹ̀rí 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọyépọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ nọ́mbà yìí ni o pé 0902 542 7551 lẹ́ẹ̀kan sí 0902

0: fún gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Masose Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adé Ọ̀yọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti káralẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Hooray! United Christian Secondary School is 50. Welcome to the celebration of a golden legacy. United Christian Secondary School, Omiadio Ibadan, is celebrating 50 years of academic excellence, moral values, and outstanding achievements. From 1976 to 2026, it is 50 years of raising generations and building the future. Join the grand celebration, holding from Monday 14th to Sunday 28th September 2026 at the school main auditorium at 10 o'clock in the morning. Dignitaries expected to grace the occasion include all school students, parents and guardians, and other distinguished personalities. Come celebrate the past, honor the present, and inspire the future. Date once again is 14th to 20th September 2026 at 10 a.m. United Christian Secondary School, Omiadio Ibadan, 50 years of excellence and still counting. Come, let's shape the future together. Announcer, Planning Committee.
2: Ọdún mẹ́sàn-án 9 years tí màmá wa Alice Oyeronke Òkèdáre Fagadé papòdà ó. Bẹ́ẹ̀ni dídùn ní ìrántí olódodo Sunday ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án 2017 làwọn áńgẹ́lì tẹ́wọ́ gba màmá Alice Oyeronke Òkèdáre aya Fagadé ya màmá pọ̀ máwọn ẹni mímọ́ lọ́rùn. Ojúro wà ṣùgbọ́n dúpẹ́ lọ́wọ́ Kristi fàdúró ti rẹ̀ látọdún mẹ́sàn-án sẹ́yìn àti lórí ìgbésí ayé rere tí màmá wa abiyamọ tòótọ́ olùtọ́jú ọmọ olùtọ́jú ọkọ tuntun kẹ́bí àtara mọ́ra olùfẹ́ Kristi tọkàntọkàn màmá Alice Oyeronke Òkèdáre Fagadé kò sẹ́ni tó lè dí àlàfo tẹ́ fi sílẹ̀ à ń ṣèrántí yín lónìí fún ipa gidi àtọ̀nà rere tẹ́ fi ẹsẹ̀ wálé ìwọ lọmọ lọ́fà àmọ́jọ ó máa bí ṣùjó kọ ìjàkadì lóró tọ̀fà ìwọ lọmọ wọn lábúlé òye lẹ́gbin aya wọn lábúlé òfodò níjọba àbílẹ̀ Akinyẹlé Nìbàdàn títí ayé làwọn máa ṣèrántí yín àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ ló ṣèrántí yín lónìí o olùkéde Mr. Rufus Olúdìran Fagadé.
3: Golden Vogue Independence Promotion. Gbogbo ẹ̀yẹ lólùfẹ́ Golden Chance Lotto. Ẹ kú oríire. Golden Chance Lotto ti ṣetán láti fò bítíbitì mílíọ̀nù gbẹ́dùnú kó ọ̀pìyàn. Bí Nàìjá ṣe ń ṣàjọyọ̀ ọdún òmìnira. Darapọ̀ máwọn olóríire. Tí ó jàǹfààní owó túlu túlu. Tí ẹni kò kàn tán Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Ló bá kájú òṣùwọ̀n láti jẹ nínú 125 million cash bonanza gẹ́gẹ́ bí ẹ̀bùn fọ́dún òmìnira Independent Gift. O lè wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi ussd code *7005# lori mtn nikan ni o ta morning game ta mo si golden vogue scan qr code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift dey grant for you ofin ati lana wa o ayo yi yo wa feni odun mejidinlogun soke o ya latasiko yi di september 27 you fit play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category golden chance lo to lo ni airina oni bawa lodun ominira
4: ba dada emi lomode isifu ogbon fọnu pa ni
5: wo ore mi ko si ile eko tin ti mu lo odo ni gba wale
4: so gbon pa grace feed ni
5: nibo lo wa
4: je nja otan Grace Feed Private School at Grace Feed College ni ile iwe ti gbogbo bi to fojo la dede fa awon omo won

0: kaabo pada yin eyan wa eto ilera wa na lo ntesiwaju mo so fun yin ki a to dan duro le kan pe ojo kewa ninu osu kesan gbogbo ododun oni won ya soto gege bi ojo to nsami ayajo ojo ni dekun gbigbemi are ni eyan ni o ki se ranko ta mo si World Suicide Prevention Day mo si lalejo kan ti won ba wa so awon oro kan lori oro yi alejo wa wa nbi won ki yin won si daruko ara won oya oro yen yi wa tesiwaju e ka le o baba wa
1: olotu e ka le o
0: ki loruko yi o
1: oruko mi ni olaleke odeleye ti gbogbo aye mo si Dr. Kakashiwaya
0: Kakashiwaya e ba nka won ara le
1: gbogbo eyin ara le mo ki yin o e ku kale nibe yen o
0: won ti down won ti down ta ba nsoro nipa gbigba emi ara eni se o ni ilana kankan abi o tun ni ede mi ta le pe gbigba emi ara eni ta mo si suicide
1: gbigba emi ara eni ti a mo si suicide ni ede yinbo end result e na ni wi pe eni yen a jade laye sugbon ona ti awon ti won wa ni ipo ti won fin gba emi ara won yen ona to ni kaluku gbagbe emi ara e o yato sira won
0: o yato sira won
1: oun la fe gbo polo kana le lori ta fe yanana loni pe awon ona wo lawon eyan gba ti won fin gbemi ara won
0: o ya e ti e kan koja ka so yen ni papapa pe awon ona wo lawon eyan kan gba to fin gbemi ara won na
1: awon ona ti awon eyan le gbagbe emi ara won e ma gbo pe elomi gbe ogun ekute
0: o gbeje
1: e ma gbo pe elomi o mu ibon elewo
0: oyin fun re
1: papa julo lawon orilede to je ko won fun won ni iwe lati ma nibon elomiran wa to je pe iro lecturer kan wa to je pe nti mo ti e mo dada ni sugbon gba ti ma gburo ni aipe yi won lo gbe mi are pelu pe o pokunso elomiran na wa to je pe e ma ko dede re elomi a lo be sodo elomiran wa to je wi pe a ko fi poison a fi sinu ounje a je gbeje gbogbo awon ona ti awon eyan gba se ku para won ni yi o tun po ju be lo o elomi ma nbe lati odidi ori bridge a be si ile nle nigbati kini yen ba ti de ba sugbon asiko to se ku pare yen o ti pare ti pe ninu emi
0: ninu emi ninu okan re
1: beni ko si eda na to pada pare to je pe o le ti to bi osu mefa odun kan to tin ba kini yen ja ninu okan o se to pare ti o kokoro re pin ka ko mu be yen na
0: ki lo wa le fa irora eni pe lori iru awon la koja wo gan le yen le ma la koja ti wa lo fi wa to be
1: awon ila koja po to je pe le fa ki yen ro re pin ta ba wo owo le fa telomi
0: aini
1: boya ko si owo lowo e to je pe elomi le lose ise o le so ise nu bi won da duro ni bi ise to ti wa ro re pin pe ko sona abayomo se mo pe okunrin mi wa to je pe nigba to wa lowo e won se dada nile sugbon nigba ti won ton da duro iyawo ton jo wa nule ko se repete mo boya iyawo to tu gbekele pe a ma se iyan le tu yi owo pada fun mo ti ro en to ye pe oko e lose ise to ye ko je fun lounje mo nule a fun awon mo lounje o ko fun oko lounje o pada ma yen pada rise pada o to ri ise gidi to ye pe iru ise lecturer lo pada ri so awon nkan to le fa o po elomi wa to je pe boya ololufe o jakule o so fun pe ohun se mo lẹ́yìn 7 years relationship a máa wò pé níbo ni kóun ti bẹ̀rẹ̀ níbo ni kóun tún gbé kà àwọn ẹgbẹ́ òun wọ́n ti bímọ tán ń lé ọkọ òun jẹ́ wà ní relationship yìí òun mọ̀ pé nìyí òun tàn òun ni a ti rí tó yẹ pé àmọ̀ pé a máa ń gbọ́ ìròyìn lóríṣiríṣi tó yẹ pé a máa gbọ́ gọkọ̀ déédé gbọ́ pọ̀ ọmọbìnrin míì ó gbé egun èkúté ó gbé jẹ
0: ó
1: lè jọkùnrin náà nígbà míì tó yẹ pé a kọ̀ sọ ẹ̀mí ara ẹ̀ nù àwọn nǹkan tó dẹ̀ máa ń kọ́kọ́ ṣẹlẹ̀ tó máa ń kọ́kọ́ mú àpẹẹrẹ wá wípé ẹni yìí ó ti ń gbèrò àti gbẹ̀mí ara o àwọn àpẹẹrẹ tí èèyàn àkọ́kọ́ rí ni pé ìrònú àbàdì ẹni tó bá ń ro ìrònú àbàdì tó jẹ́ pé ó máa dá wà kò ní kọ́kọ́ ń fẹ́ máa bá àwọn èèyàn sọ̀rọ̀ a ma isolate are a ma da wa nibi kan ko ni da si nkan tawon eyan se iru eyan be yen eni yen wa at risk wi pe o le se ku pare iru awon eyan be ta ba ti re won laye ka wa ka ma sumo won ka ma engage won ka ma ba won soro pe se o si o kini isoro te ni o koda le fi owo ti a ni ka fi dola emi iru eyan be nipa pe a fi ife han si a ba soro pe elomi o le elomiran to n ba soro ti won le jo ma
0: soro
1: soro papo elomi loneliness lo fa
0: idawa
1: idawa lo fa elomi je wa to je pe ohun ti o fi pada di wi pe o gbemi ara ni pe o ni arun opolo ṣugbọn ki arun opolo yen ko to sele elomi ni depression ti mo ko soro npe pe ki yan ro ma ronu abadi
0: mo dawa
1: elomi wa to je pe ifakufa ni o
0: ewo ni npe ifaku
1: reluwe lelomi
0: eh
1: o si nkan ti o le fa eruku a ma yo la
0: lo eh elo la do gan wa niyan
1: be te ba ri eh ti get ye te de ba re lomi nbi to ti gbe elerin dododo dani e ma ro pe e fe toro o
0: e fe towo nbe
1: e fe towo
0: beyan ba ko si be
1: beyan ba towo eyan le subu si gota o
0: pe orisirisi nkan to won ti ko si be
1: awon nkan ti awon odo n ko sinu elerin dododo ni enu jo meta yi o ni agbara to je pe o le pada je ki ori eyan ko yi elomi wa to je pe aisan ngba ti aisan ti de ba ti dokita ti so fun pe aisan yi o sese ko ja si pe
0: olojo o
1: olojo o e mo pe ori eyan be yen ko ni ma ronu bi gbogbo awon
0: to wa la
1: a ma ro wi pe ah so bo na se ma lo niyan so iru yen gan le o pe kaka kile ku ile asa ni o ko kuku tete mura un ko nle pe kini gbogbo tan so elomiran te ko won ti so fun ni ile iwosan pe eye to ma ni lore o won ni ko lo mu bi egbelegbe million wa to je wo pe ko si bi to n ti fe ri pe kaka ti ohun ma fi ma se kini ko kuku tete yanju ara won ko nile awon nkan to ma n pada je ki eyan ni arun opolo niyan to je ko le pada lead si suicide pe ki eyan pare then elomi mu bi mo ye so lekan relationship elomi wahala ti poju ti wahala ba ti poju tabi boya ija loni ija lola ninu marriage ko si dunnu lotun ogun lo si e mo obinrin mi wa to je pe oko e ti promise heaven and heart bi pe iwo nikan ni
0: mo ba lati denu pe yawo igbogbo aye lo mo je
1: lo ma ba lo sugbon to je pe o ti fe yawo mi le o tun ti gbe keta le o tun ti gbe kerin le
0: imi o ti e fe yawo mi gan to foju won sugbon inira ayeraye ati awon arun ki ta ma se fun yawo won labenu
1: e ti get awon nkan yen o ma n pada je ki arun opolo sele o te ba ri obinrin mi to n da soro legbe titi mo riri kan bi ijeta bi ijerin to bere si ni da soro ni orita meta to bere si so awon yinbo o n so orisirisi o ni ah pe ni ti wa lara won ohun o gbadun ohun o se gba ohun o se awo o n da soro o ti yi si ori ironu abadi ati awon nkan to n sele ninu ile boya laarin ohun atoko e lo ti sele to je pe o ti pada yi ni opolo so awon nkan yi o ma n fa tabi ko je wipe discrimination bi kan ma yayan kan sọtọ pe ah e ma sun mo ele o su si lara wa o iyen na ma n fa to je pe o ma n lead si arun opolo to je pe o le je keni yen pada lo ronu pa ara e so lopolopo be yen o po jant rere to je pe o le fa keyan pa ko seku
0: pa ta ba ni ka wo akole awon eyan ti o n seku para won nje won ti gbe won kankan rara
1: gege bi research se so fun wa
0: ni iwadi
1: bo se so fun wa ni odun 2021 arika ni akole awon WHO World Health Organization wi pe awon eyan 746,000 ni won para won ni odun yen ti won gbemi ara won fun rara won
0: e mo binu e pada si nte so e tutu so ko ye mi dada
1: gege bi onka World Health Organization WHO ni odun 2021 iye eyan to gbemi ara won pelu owo ara won je 746,000
0: ah won ti lo bi million kan nu
1: beni ma
0: niye
1: beni ti won gbemi ara won ni odun yen na
0: ni gbogbo agbaye
1: ni Nigeria awon ti won gbemi ara won ni Nigeria je 10,900 people
0: ha nigba ta ti wa mo awon nkan ti o ma soku fa kini tori awon ma keko mi gan lenu jo meta yi ni won ni akeko kan nigba ti esi idawo to jade tori wi pe ah e mo lo won ko gbogbo pupa pupa yi lo eh o na to lo gbe mi ara re
1: mo ro re pin ni
0: o tun yato si ara awon yi te ti so gege bi apere o eyin na si ti so popo o po
1: o po won si nka lo ni
0: won ka lo
1: beni
0: eyan la so yi lai se ran nigba ti a ti wa mo bi oro se wa ri yi bayi pe pe nkan la ni o oni nigbe mi are ni o na wo la wa fi de na re gan ti o fi ni wa mo wa mo abi bo la se le se
1: awon ona ta le gba
0: ko da ka mo fe ra wa ku
1: awon ona ta le gba ka fi
0: dekun e
1: dekun e
0: eh
1: ona po ta le gba dekun e
0: e won mo ni bo ona
1: die akoko na ki gbogbo awa ti a gbogbo eyan to wa ni orilede yi awon to je bi osise ile radio media houses information yen kon ma ba wa orientate awon eyan kon ma ba wa dawon eyan leko nipa pe ba ile se le identify eyan ti o ba tin pinu lati gbemi ara o
0: be ba se le da awon ti on ba tin pinu lati gbemi ara won mo
1: baire
0: o
1: ki gbogbo eyan mo yen ninu ti gbogbo eyan ba ti wa sensitized e mo pe oju wa o le de gbogbo ibi
0: be ni
1: so ti gbogbo eyan ba ti
0: eh gbogbo ile ite so ina o dra o si dun ama won eyan kan wa won ni mo lo si o
1: be ni
0: mo si ni mo rojo ṣugbọn nkan o da ninu okan won lohun tori e kokko soro ngba te bere oro yi pe fun eni ti o gbemi ara re ko to gbemi ara re ki sojo kan elomi ti le ma lo mara lati bi ojo bi melo kan ko si ma wa yaja ninu o kan ya re pe iku lokan iku lokan iku lokan ko ti je pe bi osu kan osu meji osu mefa odun kan elomi ti nse
1: be ni
0: atun wa ri pe awon kan wa won ma nda soro ni awon kan tun ma lo si sugba awon kan won ni lo si be si tun ni won ni ma da soro ama bo la se wa mo ru awon eyan yin bo la se mo pe ero buruku n be lokan won tori okan onikaluku okuku se si
1: àwọn tí wọn ò kì í dá sọ̀rọ̀ tó jẹ́ pé wọn ò jẹ́ lọ sí yẹn ó máa ní nǹkan kan táwọn náà ń ṣe
0: tí ó ti yàtọ̀
1: tó máa yàtọ̀
0: fún ti èèyàn gbé lèèyàn gidi
1: bẹ́ẹ̀ ni irú ẹlòmíín wà tó jẹ́ pé bóyá ẹni tó ń fàfàkúfà tó mùmùkúmu bóyá level tó fi ń fa kinní yẹn a wá increase ẹ ó máa jẹ́ kó lọ sókè sí tó bá
0: jẹ́ tí ẹnu ọmọ bu náà gan
1: eruku yẹn pọ̀ a máa fa eruku yẹn a máa kó pọ̀ ní o ma ti pọ ju
0: ko ti wa ni sijanu nbẹ
1: ni sijanu nbẹ te ba ti riru eyan bẹ yen boya oti lo mu ni o to je pe bo se mu igo kan lo n gbe keji wole lo n gbe keta wole tabi boya nkan to n fa eruku to n fa yen
0: o ti pọ la
1: pọ ju te ba ti pọ ti eni yen fe pare eni
0: o ti n sumo pe ko han re le mo
1: o ti n sumo pe ko han re le
0: a wa sumo naa ni
1: iyan sumo naa ni
0: a si tun ba soro
1: iyan ba soro ìyá rí pé gbogbo orú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan tó fà yẹn ìyá kọ́kọ́ mu kúrò láyìíká ẹ̀.
0: ẹ àwa mọ̀ wípé gbogbo ń tẹ̀ sọ yìí náà ó kan gbogbo wa pátá torí pé àwa ara wa tá a ti ń ríra wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò dáa ká fẹ́ ara wa kù.
1: bẹ́ẹ̀ ni
0: èmi wá fẹ́ mu wá bí ìmọ̀ràn wípé tá a bá tiẹ̀ kófìrí àwọn èèyàn kan tí a bá tiẹ̀ rí wípé báwọn ẹni ṣe ń ṣe bóyá tiẹ̀ ti súnmọ́ wọn àti báwọn sọ̀rọ̀ wọ́n ṣàṣì ń lọ sí náà ni tàbí wọ́n ṣàṣì ń rẹ́rìn náà ni tàbí wọ́n ṣàṣì ń dárojọ́ náà ni tàbí wọ́n ṣàṣì ń mùmùkúmù náà ni ṣé ó ní àjọ kankan tá a lè pè ṣá.
1: bẹ́ẹ̀ni
0: fún ìrànlọ́wọ́
1: àwọn àjọ tá a lè pè fún ìrànlọ́wọ́ ó wà dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Àkọ́kọ́ National Emergency Number tá a lè pè 112.
0: 112.
1: Tá a bá dáìlẹ̀ sórí fóònù wa tá a tẹ̀ sórí ẹ̀rọ àgbéká wa wọn ò ní já owó o wọn á jẹ́ bá wa sọ̀rọ̀ èèyàn lè fi tó wọn létí pé báyìí báyìí ó ń ṣẹlẹ̀ ní àyíká wa yẹn àwọn kan tún wà tó jẹ́ pé à ń pè wọ́n ní Suicide Research and Prevention Initiative iṣẹ́ tiwọn nìyẹn àwọn náà ní nọ́mbà tiwọn 08000787746 tá a bá ti pe nọ́mbà yẹn ẹ jẹ́ kí n tútù pé lẹ́ẹ̀kan sí 08000787746 tá a bá ti pè wọ́n wọ́n á dá wa lóhùn torí pé iṣẹ́ tiwọn gangan ni ẹ bá gbọ́ orúkọ wọn SOPIN lórúkọ wọn Suicide Research and Prevention initiative àwọn àjọ tí wọ́n ń
0: dẹ́kun pé kéèyàn máa ṣe
1: pípa rẹ̀ àwọn ẹlẹ́ẹ̀kẹta ta tún lè pè ní àwọn ni mentally aware Nigeria initiative àwọn yẹn ní ṣe pẹ̀lú ọpọlọ ẹni tó bá ti ní àrùn ọpọlọ bóyá ti ń dá sọ̀rọ̀ téèyàn ti rí ní àyíká èèyàn èèyàn lè pe nọ́mbà wọn 08091116264 lẹ́ẹ̀kan sí 08091116264
0: ju gbogbo ẹ lọ n bá gbé wá lálẹ́ yìí ó ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú dídènà gbígbẹ̀mí ara ẹni eléyìí tó jẹ́ pé àyájọ́ ọjọ́ ẹ̀ ó ti kò lọ́dún yìí gbogbo ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án òun ló fi máa ń wáyé àkàṣe tó bá jẹ́ pé yìí náà ní àwọn ìlà kọjá kan tẹ́ ẹ̀ ń là kọjá àwọn èèyàn ti ẹ̀ lè ṣeé ṣe kí wọ́n mọ̀ fura sí yín ẹ wá ẹnìkan tí ẹ lè fọ̀rọ̀ lọ̀ tí ẹ ti ẹ̀ kọ́kọ́ mú gbogbo ohun tí ò da tó wà lọ́kàn yín gbogbo àwọn èrò tẹ́ ẹ ti rò tí ò da yìí tẹ́ ẹ ti ẹ̀ kọ́kọ́ tu síta ná tí ò bá ti ẹ̀ lọ tí ò fi ní já sí wípé kéèyàn gbẹ̀mí ara èèyàn bá a ṣe jọ ń ríra wa yìí ló dáa o wàhálà àti ìdààmú kò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa ó jẹ́ ń ta gbé wá lálẹ́ yìí lórí ètò ìlera wa ìyẹn ní kànínlá gẹlú 96.7 FM òkè gájòkè àlejò wa ni ọdẹ́lẹ́yẹ ọ̀làlékè tí gbogbo àwọn èèyàn sì túmọ̀ sí.
1: Dr. Kakashiwaya
0: lágbára ọlọ́run lábí ò ní ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa o a mọ rírì yín pàpè yẹn ẹ jẹ́ wa ṣé ta bá tún pè yín fún nǹkan mí nǹkan ṣé ẹ jẹ́ wa ní kànínlá gẹlú.
1: Bẹ́ẹ̀ni a jẹ́ yín ní o.
0: Àdúpẹ́ ẹ ṣeun gan ni kojú báyìí lọ lọ́sẹ̀ yìí lágbára lọ́wọ́ ọlọ́run lórí ètò ìlera wa ọ̀sẹ̀ tó ń bọ̀ ní kẹ́ ẹ tún láǹfààní láti pàdé wa títí wá dìgbà náà Fọláṣadé Àjàlá lorúkọ tèmi mú kíọkíọ Tolú Ayárébọ̀mọ́wọ́ àti Victor Daudu ọ̀gá ọ̀gá lágbára ọlọ́run ọba ẹ̀ mọ̀ ṣe ó rán ayọ̀ ní gbogbo owó sùn ó dàrọ̀.

ètò tí ń tọ́pọ̀ kùn àwọn àgbà aláṣẹ yọrí ọmọ yorùbá dóríru lẹ́yìn ìjọun ètò tí ń tún pẹ́rẹ́pẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ yorùbá láwùjọ àgbà àtètò lẹ́yìn ìjọun ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè yorùbá tààràtà ní dédé aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ń ṣe wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ń ṣe thursday lẹ́tọ́ láyé ìjọun tákì ọmọ akin lójúde olúyọ̀lẹ́ ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ́lẹ́ láwà máa gbọ́ mẹ́tọ́ láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógunlọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú o ètò láwùjọ àgbà àti láyé ìjọun là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akin ní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sonibara jagun mélòó akéwì oòdùà ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọn.

0: tóku.
1: Kábíyèsí Ọlọ́run ìbọn Ọlọ́run tó jẹ́ èmi ni adúgbò ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ̀ ìbá ọkùnrin ìbá obìnrin ìbá ọmọdé ìbá àgbàlagbà Ọlọ́run kábíyèsí rẹ̀ o òní tó ni ọjọ́bọ̀ tí ó jẹ́ pé ní ilẹ̀ káàrọ̀jìrì wa ni ọjọ́bọ̀ Ọlọ́run ìwọ ni o ọjọ́bọ̀ tọ́sídẹ̀ ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún àti mẹ́fà Ọlọ́run ìwọ ni torí ìwọ náà ló dá wa sí bí a bá fi ẹgbẹ́ ara rẹ̀ lélẹ̀ tó jí ní àárọ̀ ọjọ́ kejì Ọlọ́run lójú ojí bí a bá fi aago rẹ̀ fóònù tó fi sí ní gègbè yí mi alarm tó bá di aago mẹ́rin jí mi o tẹ́mi Ọlọ́run bá ń bẹ lára èèyàn òní yóò jí bí ẹ̀mí Ọlọ́run bá sí lára èèyàn mọ́ yóò mọ ríǹgì dàálẹ̀ ni aláàmú ọmọ ọdún dàálẹ̀ Ọlọ́run ṣèbí wọ ni aago tí a fẹ̀gbẹ́ lélẹ̀ òun la mọ̀ aago tí orun gbé èèyàn lọ kò lè sọ Ọlọ́run ìwọ ni aago tí èèyàn jí tí èèyàn wókè òun lè yẹn lè mọ̀ aago gangan tí èèyàn ò tí ì yíyẹ kò tí ì padà èèyàn máa wò báyìí ni àmọ́ Ọlọ́run ìwọ ni àmọ́ lóore akínlóye olùmìdí lorúkọ mi akin ọmọ akin lójútùú olúyọ̀lẹ̀ àwọn tó dáhùn wá pè ní akẹ́kàn báyìí ẹ̀kẹrin baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀ yẹn níjọba àbílẹ̀ lágẹ̀lú Ọlọ́run ìwọ ni o àmọ́ lóore mo wà ní ààfin bàbá wa Muritàlá Adébáyọ̀ Àkàndé àwọn ni ẹ̀kẹrin olùbàdàn tilẹ̀ ìbàdàn ọba sẹ́nitọ́ Rasheed Adéwọ̀lú Ládọ́jà ọba tí fọba jẹ arùsàwàm ọmọ ọ̀tọ́ ọbáyọ̀mí Ọlọ́run ò jẹ́ kábíyèsí ètò ti bẹ̀rẹ̀ lálẹ́ ètò ní amojú ẹ̀rọ mi sẹ́mọ̀kí Adémọlá Sisi tipẹ́tipẹ́ ni Ọlọ́run ló sì ní orí bẹ́ẹ̀ olóòtú mi Adésínà Aláwòdé olóòtú ètò láyé ìjọun bẹ́ẹ̀ Kenneth K. Bugi òní ọ̀gá wa ní Lagilumbi pẹ̀lú Gbẹ̀ngàn Láíwọlá ọ̀dọ́mọdé aláìlójútì tó máa ń bọ̀wọ̀ fún àti wọ́n bá ti jù lọ àwọn tó nǹkan kan bá jù lọ wọ́n pa wọ́n lé ìní Ọlọ́run fi ń sun wọn sókè jojúmọ́ Ọlọ́run fọmọdé lókìkí òun bínú kọjẹ́ gba kádàrá kó lè rí ọ̀nà lọ ọ̀run rẹ̀ alájí sí kúrò ní barista bẹ́ẹ̀ ni

tó ti bẹ̀rẹ̀ láyé ìjọ hùn ọlọ́run àmọ̀ lóore o àwọn tí wọ́n bẹ lẹ́nu lóru mo kí wọn o pé ẹ kú àtàárọ̀ ẹ sì kú iṣẹ́ tó ní ojú òní tí gbogbo wa gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan gbogbo yín mo kí èyí tó ti bẹ̀rẹ̀ láyé ìjọ hùn àwọn nǹkan pọ̀ láyé ìjọ hùn tí ó sì jẹ́ pé bí ìgbà tí ẹ̀ bá fi owó ṣèjúwe bàbá rẹ̀ ni bẹ́ẹ̀ ni tàbí tó bá ní àwọn àgbàlagbà wọn ọmọ ṣe tó ní wọn gọ ohun tètè ń bú ẹ mọ àwọn ẹbí bàbá rẹ màmá màmá rẹ ó ti ń bú wọn mọ́ra ó sì jẹ́ pé bó ṣe ń bú wọn kò mú lálẹ́ òní àwọn nǹkan ayé ìjọ hùn ẹ tún gbádùn rẹ ọlọ́run ìwọ ni o ẹ̀yin ọlọ́jọ́ bíi tẹ́bínú oṣù kẹsàn-án tá a wà yìí ọjọ́ kẹwàá rèé o láti ọjọ́ kìíní tí èdè ìparí oṣù kẹsàn-án ẹ láǹfààní àti pé wọlé nígbà tó bá tó àsìkò kẹ ẹ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àánú ni o àánú ni tí àbá ni mo gbọ́dọ̀ jí láàárọ̀ ọ̀la mo gbọ́dọ̀ ṣe ọdún tó ń bọ̀ lágídí ìrọ̀ ni ọlọ́run nìkan ṣoṣo ni ìwé ẹ̀rí láti di àgbàlagbà ń bẹ lọ́wọ́ rẹ̀ kò sí lọ́wọ́ ẹnìkankan lẹ́yìn ọlọ́run ọ̀dà sunmi síwájú torí àwọn nǹkan lálẹ́ yẹ gbọ́ àwọn ọjà tí a sì ná ní àárín ọ̀sẹ̀ ní ojoojúmọ́ ẹ gbọ́ jọ márùn-ún ẹ gbọ́ jọ mẹ́sàn-án ẹ gbọ́ sunmi síwájú akin ọmọ akin orúkọ mi sunmi síwájú mo sì ń bọ̀.

láyé yọ̀ngà náà. Àmọ́ máa wà tó jẹ́ pé oyè máa padì bíi pé mo fi ṣeré láyé yọ̀ngà náà. Mẹ́mẹ́ pípọ́n ìwé ni wọ́n fi máa pọn òòlè ìwé ni wọ́n fi pọn. Ewé sì pọ̀ láyé yọ̀ngà tó jẹ́ pé kó tó di pé mẹ́mẹ́ alágolo ó dé, mẹ́mẹ́ ọlọ́ra ó dé, mẹ́mẹ́ elépo ni o tí a ń pè ní ọ̀lẹ̀ tàbí olóròró, àmọ́ elépo lọ́pọ̀ jù nígbà náà lọ́hùn. Ó sì ní àǹfààní tí ń ṣe fara tí a bá ti fi ewé pọ̀n. Bẹ́ẹ̀ ni ewé sì pọ̀ tí a fi ń pọ̀n nígbà náà. Ewé ìgbòdògì ni o, ìlàkà àlẹ́ ni o, ọ̀sàpọ̀ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ò ní kíkọ́. Ẹni tí ọba kọ tí ọmọ pọ́n ó ṣeéṣe kí ẹ̀wà gángan ó ti jù sínú orí iná nínú àpẹ tàbí inú dáná tí wọ́n ṣe sí tíńtìn bá ti kónámọkónámọ nígbà tí ọba ló ń fẹ́ máa tu. Irọ́ ni ọmọ á tu, ewé nìkan tàbí lábẹ́ rẹ̀ ni ó pọ̀ jù, lábẹ́ ni àwọn ẹ̀wà tó ti kúrò nínú bí a pọn sí tó ti bọ́ sí ìsàlẹ̀ ewé rẹ̀ láyé ìjọhùn àná. Bẹ́ẹ̀ àwọn tí a jẹ́ màwá tí a ń pọ́n mẹ́mẹ́ oyé wọn wò fi ṣeré. Ìtumọ̀ ni pé ẹ̀kọ́ ni wọ́n sì ń ṣe dáadáa nígbà náà wò fi ṣeré.

0: bí báyìí ṣe láyé dẹ́sẹ̀ jẹ́ èmi ò lè fẹ́ra mẹ́mẹ́ kí n lọ sí ti rẹ́ẹ̀dì kọ̀ọ̀ráta iléèwé ni mo máa ń rà jẹ́ lálẹ́ àná.
1: Ṣé mẹ́mẹ́ ni ẹ ń pè lọ́yọ̀ àbí ọ̀lẹ̀?
0: Ọ̀lẹ̀ ni ọ̀lẹ̀.
1: Mo ti yan.
0: Àwọn tó wà lẹ́kọ̀ọ́ ló máa ń pè ní mẹ́mẹ́. Ní ọdún kan tí mo wà lẹ́kọ̀ọ́ mo ṣe, ọ̀là mo fẹ́ rán ọ̀lẹ̀ yá ẹni lẹ́nu ní mẹ́mẹ́. Tó jẹ́ mọ̀, ìkà ẹ náà, èsì náà ló tún fi mọ́ ẹ̀ náà lára.
1: Ẹ ṣe, mo ti yan ni mo fẹ́ yọ, ẹ jẹ́ ń polówó ọjà, mo sì ń bọ̀.

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ ara wọ̀ yá àjà 50 bitters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal ra 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe normal david láti ṣẹ́ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sun rayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 webs limited ẹ sì lè ríra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó dójúlówó office address wa ni lot 3 light and craft building Bashorun Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Ajah Lagos to be our distributor call 0704-318-3929 50 bitters Nafdaki Jolote.
1: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n olórun máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀yẹ dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹgbà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jayín sí ti independence day cash port àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cash port níbẹ̀ ní káàṣì ẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cash port nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí Ládìlú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kaase.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ stadium ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù ẹ̀ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.

0: kò lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
3: Orúkọ mi wòlíì àti ajíhìnrere tèmítọ́pẹ́ ẹ̀jẹ̀ Jésù. Mo máa bọ́ọ̀lẹ̀ látorí òkè yìí ní ọjọ́ 13 oṣù kẹsàn-án.

0: nínú ayé onígbojúgbò níwò ní tèmi tó pẹ́ gẹ́ jésù ṣe máa sọ kalẹ̀ látorí òkè lẹ́yìn ọjọ́ méjìlélógójì transformation ìyípadà là kò rí ìtọ́nú yìí o gbogbo ènìyàn tún ẹ̀yà máa bọ̀ iṣẹ́ òru tó máa wáyé lọ́jọ́ sẹ́ni september 13 lọ́nà yìí ìyànà tó wà lẹ́kọ̀ọ́ papa filling station tó wà lórí bridge world lálójúkọ jájọ nkú ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ wọ́n ní ẹgbẹ̀rẹ̀ ìjọ ọlọ́run kankan agun mẹ́jọ alẹ́ ni iṣẹ́ òru ti bẹ̀rẹ̀ ẹgbẹ̀rún méjì 2000 yẹn tó bá kọ́ dé lóru ọjọ́ yẹn máa gba oyin àti òróró tí wòlíì mú bọ́ látòrí òkè lọ́fẹ̀ẹ́ àwọn olórin ẹ̀mí tó ń bọ̀ ní láre tẹríba torí ṣe yinka avin prophet suma àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ 09025202724 jésù méjì rẹ̀ jẹ́ kájọ pàdé níbẹ̀.
1: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ̀ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama tàbí LND, NC. HND A-level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja. Nìbàdàn a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ijemma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
2: Ìyá Lẹ́kà, bó o ní ṣáájú wá lónìí?
3: Bọ̀dá Ṣọlá, tí mo ti ṣílẹ̀kùn láàárọ̀ yìí, èyí tí ìtàn kankan, kí wá làwọn mọ́ jẹ láàárọ̀ làbáyé?
2: Láì ṣe pé ṣọ́ọ̀bù rẹ bọ́kọ̀rọ̀. Àìṣègbàmọ̀ràn rẹ ní o, owó tó ní ìtumọ̀ ló bá máa ń gbà lọ́sẹ̀ẹsẹ̀ báyìí. Ṣó o gbọ́ polówó Better Life Bakery ni tí wọ́n fẹ́ ìbádòwòpọ̀ pẹ̀lú àwọn tó ní ṣọ́ọ̀bù ní gbangba. Ẹ ṣe èrò káàkiri àdúgbò yíká ìlú Ìbàdàn láti lo ṣọ́ọ̀bù wọn fún títa gbajúgbajà ìlú Mọ̀ká búrẹ́dì tí gbogbo ayé ń bèrè fún kiri báyìí. Ìyẹn Better Life Ìbàdàn Big Bonus Bread. Búrẹ́dì 2000 naira tí wọ́n ń tà ní 1000 naira fáwọn alárajẹ. Ìta búrẹ́dì rí òní ṣe o. Torí bí ẹni bu ṣúgà sáàrin ẹ̀rà ní búrẹ́dì Ìbàdàn Big Bonus Bread. Gbogbo ayé ló ń wà láti rà. Ibikíbi tó wù kó gbé sí kó o ti mọ̀ tà láàrin àdúgbò. Bíbò wọn bo bẹ́ẹ̀ kẹ̀rẹ́ 40,000 lówó èrè ìbádòwòpọ̀ lọ́sẹ̀ẹsẹ̀ fólù ìbádòwòpọ̀ tó bá pérégedé pẹ̀lú ìlànà ń tẹ̀lé lẹ́yìn àjọṣọ yẹ́pọ̀ tara ṣàṣà láti gba àṣẹ ìbádòwòpọ̀ fún lílo ṣọ́ọ̀bù rẹ láti ta Ìbàdàn Big Bonus Bread fáwọn alárajẹ ládùúgbò rẹ. Kẹ́lòmíì tó gbàṣẹ àdúgbò rẹ mọ́ lọ́wọ́ tó rẹ́ nìkan àdúgbò kan ni o tó o bá ṣe tán àti gbàṣẹ. Nọ́mbà yìí ni ó pè 0902-542-7551 lẹ́ẹ̀kan sí 0902-542-7551.
4: 72 hours with God. Ẹgbẹ́rọ olóòrùn máa rólẹ̀ bilẹ̀ títí ṣe ìyanu nínú ayé onígbòjípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú olóòrùn tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ ẹ̀wò tó oṣù kẹsàn yìí máa lágbára púpọ̀ àkàsí ẹ̀rà èmi ò ṣe ohun titun ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago 12 lọ́jọ́ Sunday àpàdé láago 8 àbọ̀ àárọ̀ sí 12 ọ̀sán àti ṣóòru láago 10 alẹ́ oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kilomita 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ìfọ́nṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìfọ́nṣẹ́ Ọlọ́run míì ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà ìyanu rẹ̀ ń dúró dé ọ̀ ń bẹ́ o.
5: Ṣàtá ọ̀bá mọ́mọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámúlù mọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkànnì lágẹ̀lú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà àgbà àgbà.
6: Ẹ bá àwọn gbọ́dọ̀ yí gbẹ.
7: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
5: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ṣàgbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yẹ́yẹ́ létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbàlá ìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin.

0: ṣe rí àwọn èèyàn wa tí a ní fi ọlọ́run lára ètò láyé ìjọun mo ti wọn lórí facebook wọn dúró pa síbẹ̀ ni alaba yusuf ẹ̀kọ́ àdúrótì lawa peter ayọ̀díjì mo rí wọn ara ni yáyá mo rí wọn o ọládélé sunday mo yí wá mo rí wọn alájà ìyá àbíjẹ lẹ́kù sí mọ̀mọ́ dáadáa wọn ni ẹ̀ka lẹ́sà ẹ̀ka bọ̀ sórí ètò àwa láti odò ọba ẹ̀ṣẹ́ olùrántí ayọ̀adé mo rí wọn mọ́gàjì isaac ẹlẹ́gbàáwò wọn ni ẹ̀kọ́ ètò ọlọ́run yóò mọ tìyín lẹ́yìn àmì arọmọdọ́mọ ìyá onírù bóyá ìyá onírù sì ni o mo rí wọn ni ẹkú iṣẹ ayọmídé onímọtò láti làǹlàtẹ láyé ijọ ò ní bàjẹ o ayọmídé onímọtò láti làǹlàtẹ ṣe ọláyẹmí ọláṣkò mo rí wọn mo wà ń bẹ ọdún ládé sógbéni wọn ni bàbá mi sà ẹka alẹ o ismail odúọlá wọn ni ẹka alẹ sà ismail odúọlá àwọn èèyàn pọ̀ gan tí wọn ti ń wà pẹ̀lú wa iná ẹlọjọ yìí a sì wà pẹ̀lú yín bẹ́ẹ̀ sì fẹ́ràn ọlọ́run nínú ayé wa àwa ọlọ́jọ́ bíi òní ni ọjọ́ kẹwàá nínú oṣù kẹsàn-án 2026 ọlọ́run ìwọ ni o a mọ̀ lóore ẹdúpẹ́ lọ́wọ́ ọlọ́run nàbà tí ẹ pè sí ó yàtọ̀ mọ́sọ́lẹ̀ kan fún wa pé ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ìlú tó rí ọwà tó bá ti ń gbọ́ mi kọ́ mọ̀ jẹ́ orílẹ̀-èdè nàìjíríà dúpẹ́ lọ́wọ́ pé ọlọ́run ò ṣe o 091-2370-8675 tàbí +234-81-4249-1006 ọlọ́run ò ṣe o tí oṣù kẹsàn-án ó tún sojú mi wọ́n kẹ́lẹ̀kùn bá ń ṣe fún wọn. ẹ̀lò ẹ̀ ti wọlé o.
1: ẹ̀kú àtàárọ̀ o.
0: yẹ sà.
1: ìjọ bàjẹ́ o.
0: àmì.
1: orúkọ mi ni olóyè kàmọ́dúndín ni alamu láti inú garaajì tẹ̀dé kásùmù tẹ̀dé lẹ́gàlá olókòye ṣàbàdàn.
0: kò ní bàjẹ́.
1: mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí mo rí oṣù kẹsàn-án yìí àwọn ọmọ mi náà dẹ̀ tún rí oṣù kẹsàn-án yìí ọmọ mi aishat òun náà rí oṣù kẹsàn-án yìí mo dúpẹ́ suyi náà ní oṣù rẹ̀ ẹ̀sìn mo dúpẹ́
0: ẹ̀sìn
1: lẹ́ẹ̀kan sí orúkọ wọn rú mi jí ní aláàmú.
0: ọlọ́run bá yóò bá yín wo àwọn ọmọ yín yóò dùn tí wọn kò ní fi wọn pa yín lẹ́kún ẹ̀yin náà ẹ̀sìn nìkú báyìí ẹnìkan tó ń kàlẹ̀kùn ẹ̀ṣẹ́ alhaji kabiru jalaruru olórí wọn inú oṣù yìí náà ni wọn bí wọn bẹ́ẹ̀ ni wọn ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe o àwọn kọ́ ọlọ́run ni ẹnìkan tó ń ka ilẹ̀kùn ẹ̀lú
2: ìfà
0: ẹ mà kálẹ̀
2: sábẹ̀lì dúpẹ́ ọmọ ìyàwó yìí tó ń tilẹ̀ wá inú oṣù ni bàgbé wòlíì lọ bẹ́kúrẹ́ tavern bàbá mi o inú oṣù ọjọ́ kejì oṣù kẹsàn-án bẹ́ẹ̀ la máa ń ṣe sẹ́yìn.
0: wòlíì
2: ó lè jẹ́ ọ̀kan nínú àwọn olólùfẹ́ inú lágẹ̀lú
0: yóò
2: fi lágẹ̀lú eré dára olólùfẹ́ lágẹ̀lú
0: bẹ́ẹ̀ni
2: inú bẹ́kúrẹ́ tavern.
0: bẹ́ẹ̀ni àbá náà kí
2: wọ́n. ọmọ mi kan náà on the 19 oṣù kẹsàn-án ní bàdé ẹ ní ayọ̀ ní pẹpẹ ìdúró.
0: ẹ̀ṣẹ́ ẹ̀kọ́ àdúrótì.
2: god bless.
0: àmì.
2: god bless.
0: bàbá ẹ̀ fàáfàá gangan nígbà wà pẹ̀lú wa ní ọ̀sẹ̀ tí a lò tán yìí àbá náà kí wọ́n lórí ìwé wọn kú oríire ọjọ́ òbí wọn tọ́ bọ́ sí ọjọ́ monday kò ní bàjẹ́ ẹnìkan tó ń kalẹ̀.
2: bẹ́ẹ̀ni.
0: ọlọ́ba yóò dúró tí gbogbo wa.
2: ẹ ṣe o.
0: yẹ sà.
2: àdúgbò jọ.
0: àmì ojú òní tí wàá ẹnìkan tó ń kan ilẹ̀kùn adémọ́lá sís wọn kan ilẹ̀kùn tẹ́bàtì kan ilẹ̀kùn ban si fun won tori olorun ni o agidiran iwe eri agbalagba owo olorun nikan soso ohun lo wa ti an ba tin kale kun ma ban si fun won won dupe lowo olorun ni hello
1: hello
0: e ma kale
1: akin akin
0: e kale o ta lo wa nbe o
1: alajo
0: la
1: ni adiyemo alajo la
0: adiyemo
1: Alaba ale ni jamani ti adi di make
0: ese ese
1: o su ko sai o o ma mi mbarak
0: mbarak o ladi bi
1: o ladi bi adi e ma o su ga bi
0: se na ti ojo de bi
1: ni o be ku ko de o ku ya de mo ni ka
0: Oda. Idamu ifuru wahala kuni bayin lori omo yin.
1: Ara mi se.
0: Nti e fi ma ranti re pelu ibanuje kuni sele si yin. Elo, elo. Nti o ma sele. Se n gbo.
1: Mo gbo.
0: Oju oni ti yin lori awon omo
1: yin. Ara mi se.
0: Nti o ma. Nti o ma fi ma passi. Si baba tabi iya ri o feeli kuni sele si yin
1: amọ
0: ti fe wole o won wole ayo se la lo bala ku atana bi jesu luwa wa abi esin eta balaye ewo ni afun yin be so la la la bala ku atani abi jesu luwa wa abi ola
1: la la
0: la la la
1: la
0: la la
1: la
0: la
1: la
0: la la la la la
1: la la la la la la la la la la la la la la la
0: Ole odun bi ewe re
1: pa pa lo ko ni
0: se ti la iwe ole ri se ti la iwe ole ri mo ti o ti mo fe yo ole odun bi ewe re je du ko na te ma du ti wa lori eto laye ijohun ojo si ni ti won Olorun ni fi awon na le magaji asmi yu adepoju ari ori awon ni are gbon magaji ile ibadan ni le loko be ni ari ori loke ado ese o alaji basorun site fa fi jabi ojo ni si ni basorun ani basorun ni oja alabowo basorun gbogbo oja alabowo nu oloyin ak daji elegba owo magaji agule elegba owo ojo ni ti yin isale osi bon photo nu Alaji sopu wa ma pe saburi omo baba wa sakeso to do le pin jo si ojo ni ti yin labowo oloye latifa ni jirin le ta le pada mu gaja gole rin le ta le pada be ni bon photo isale osi ojo ni ti yin mo gajo yalakun o yalakun be ni bon photo in pada mu gajo yalakun ojo ni ti yin oloye isaka adiniji odemode mu gaja gole iwo ile iwo be ni oja ba Otoni Aliwu ile iwo nbe ni oja ba oju ni ti Ishak adini Ishaka odebode ese magaji rajira mani abiola ni agole sadu nbe ni sadu nbe ni odo yin bada oju ni ti oloye Victor bi pe magaji agbole ogbogba yana apeni awon ni alaafin gbogbo are mo olohun ni gbagbe yin Alhaji Kabiru Jalaruru awon gangan won nbe ni Abijan baliki yawo yin olojo bi ni osu kesan be gbogbo awon eyan wonyi magaji olalere akanwola deji magaji aketayo ni itege siun national association of aba awon ni eka ti be ni ijoba bilionara ile egbe ti be ni ibaso pe alaga won ni alayande marufu abalade iye je meji pola balade abalade be ni olosogun ese Alaja ati mi tope notika ojo do omogun mi olun ni fin sile bi o si manu lale eto ni number mi ni 08 6 2 44 0 9 9 6 0 8 0 62 44 0 9 9 6 tabi 0 8 0 58 35 0 9 9 4 0 8 0 58 35 0 9 9 4. Akin loye olumi loruko mi Akin oma Akin lojudi olujo le fawasi yalo ile tisu
3: Agadilagelu FM, Jagaba Gogo Radio,

0: Arimode Apolorio Mosalami Lagilu FM 96.7 Felele Lawa Tati Mpase Pioba
1: Ilira Doro
2: Agbára Aba Ohm olóòtú iṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí iṣára ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀ káàrin òpónà méjì kù ti mọ rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọbádẹ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ ìyá àjà láàgọ́ ara àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn ká máa rìn wọ́n kúmọ́nkú ká máa tẹ̀ gòlùbàgòlùbà ká máa fọwọ́ ọ̀tún gbé tòsí irú ìpèníjà wo ni wo bá ní nínú egun ara tàbí iṣan ẹ̀rọ ìgbàlódé ń bẹ lọ́dọ̀ wa tí ó ṣàtọ́nà sí kà sí wa lónìí ní Ọbádẹ́rà Aba Ohm.
3: A wà ní ìta Akínlóye ní Ìtútàbà òjẹ́ Ìbàdàn.
2: Bàbá Ọbádẹ́rà ló ní àlàáfíà ló ń wọ́.
4: Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olùgbọ́ mi nílé. Àìsàn tí ó gbóògùn adániwáyé kò ní fi ṣe ẹnìkọ̀ọ̀kan wa. Orúkọ tèmi ni Àrólé Olóyè Ọbádẹ́rà. Tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara bàbá ojú bá mi kalẹ̀. Ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. A fẹ́ bára wa sọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà Yorùbá wọn a máa ní ojú lọ́ba ara àtẹ́lẹsẹ̀ ní ọba ọ̀nà ibi tá a rójú dé Èdùmàrè jẹ́ ká rẹ́sẹ̀ débẹ̀. Mo fẹ́ kí gbogbo ayé Ọlọ́run mọ̀ wípé ojú nìmọ́lé ara o ẹ má sì jẹ́ ká fi ojú wa ṣeré bóyá fẹ́ wá sí ilé iṣẹ́ wa lóde ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 090-488-6853 bàbá ojú ni ìmọ́lẹ̀ ara tó bá mọ̀ pé onípèníjà ojú mọ́wọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà tàbí kó mọ́wọ́ òsìn kó fi bojú òsì kó là á kó wo ipò tí ìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbó ń hun ẹ àbó ń sáná àbó ń rìn ohun wìnìwìnì àbójú tiẹ̀ tiẹ̀ máa ń sú orí nẹ̀rí là tẹ́lẹ̀wọ́ rẹ ìwọ́tọ̀ dáyàtọ̀ mọ̀ láàrin 50 naira sí 100 naira ẹlòmíì tí wọ́n bá ní ẹ̀ka méjì pé ka mélòó ni ẹlòmíì ò tiẹ̀ rí nẹ̀rí o rí nǹkan tó súnmọ́ ẹ o ò dẹ̀ rí nǹkan tó jìnà sí ẹ gbogbo ọ̀nà kọ́nà táìsàn ojú yìí tó lè máa gbàdọ́ láàmú máa bọ̀ wá bá mi oríṣiríṣi nǹkan o ló máa ń fa àìsàn kéèyàn má rí nà dédé tá à ń pè ní àìsàn ojú. Alákọ̀ọ́kọ́ èèyàn lè ní nẹ̀rùn àjàkálẹ̀ ẹlẹ́wù gbẹ̀dú kójú yìí kọ́ máa gún yẹn kọ́ máa rò yẹn kọ́ máa hún yẹn kọ́ máa dá mi kọ́ máa yọpin. Ẹlẹ́ẹ̀kejì èèyàn lè ní kòkòrò inú ẹ̀jẹ̀ táwọn àgbàlagbà tí wọ́n á pè ní kòkòrò barajẹ́ kòkòrò bẹ̀jẹ̀jẹ́ ó lè fà á kí ẹ̀jẹ̀ máa gbóná wá láti inú ó sì lè fà á kí iṣan èyí tí ń gbẹ́jẹ̀ lọ síbi ìrìnà èèyàn kí iṣan yóò ní àyẹn. Tó bá ti wá gbogbo àwọn àpẹẹrẹ bẹ́ẹ̀ o mọ̀ pé ó ti nípèníjà ojú nìyẹn. Bákan náà kéèyàn máa ronú púpọ̀ jù ìrònú púpọ̀ jù a máa ṣàkóbá fún ìrìnà kéèyàn máa rìnà dédé títà táwọn àgbàlagbà máa ń pè ní ìgbóná ó tiẹ̀ lè ṣàkóbá fún ẹlòmíì láti kékeré kó máa rìnà mọ́. Bákan náà tí ẹkú bá pọ̀ lápọ̀ jù òun náà máa ṣàkóbá fún ìrìnà oríṣiríṣi àìsàn ìrìnà òun ni wọ́n máa pè fún wọ́n lè ní ayọ́kẹ́lẹ́ ba ìrìnà jẹ́ ayọ́kẹ́lẹ́ fọ́jú òun ló ń dà wọ́n láàmú àbí kí nǹkan funfun kó tiẹ̀ wá léwó tó ń tó síbi ìrìnà tiẹ̀ Elédùmarè kò ní gba ìrìnà lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Tó bá mọ̀ pé onípèníjà àìrìnà dédé yìí o lè dáka Kùránì o lè dáka Bíbélì o tiẹ̀ rìnà ẹ̀rí ohun tó súnmọ́ ẹlòmíì ò rìnà ẹ̀rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ̀ tẹlòmíì bá ń dráìfù lálẹ́ báyìí bí ṣe ni yóò máa já sí kòtò yóò máa já sí gegele o ti ní ìpèníjà àìsàn àìrìnà dédé nìyẹn. Kàn sí mi ilé iṣẹ́ wa ti wà ní ìta Akínlóye òjé ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ ilé epo tóta òjé Ìtútàbà lẹ́gbẹ̀ẹ́ ilé bàbá Akínlóye gangan Ìbàdàn. Ìwọ tó bá mọ̀ pé onípèníjà ojú mú àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dákin. Bákan náà tìró tá a fi ń ṣe ìtọ́jú nípa ojú tìró àbáláyé ó ń bẹ ní ilé iṣẹ́ wa. Àwa kì í kàn kankan sínú ojú gbogbo ògùn wa látẹnu lẹ́ẹ̀tì máa lò ó. Bóyá wọ́n ti ṣe abẹ síbi ìrìnà tiẹ̀ wọ́n sì ṣe ni àbó ti pẹ́ síbẹ̀síbẹ̀ náà ò fi rìnà déédé wá àgbọn ẹyọ kan èyí tó lómi ní dáadáa kò mú dání. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí òun náà ni 090-488-68853 090-488-68853 nílé iṣẹ́ tiwa àwa kì í fara níyẹn torí pàwọn náà ọbẹ̀ lọ́run kọlọ́run fara niwa. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ sì ti wá sí ilé iṣẹ́ wa tí wọ́n ti wà ń dúpẹ́ Elédùmarè yóò jẹ́ kí wọ́n ní olẹ́nu ọpẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ máa pè mí sí ni 090 0904886853 Àlàáfíà lójú o.
5: Lagilu FM 96.7
6: La Lagilu FM Jagaba Gogo Radio.

gbangba ó yàtọ̀ àkànní ó ọmọ onílé ọyẹ ikú onípọ̀ ní ewéré ọkàrẹ láyé ọgbọ ọmọ ṣe ọníkú bẹ́ẹ̀ lọ nísìṣe máa ṣe lọ ọlọ́run ọba mi ó sì máa fún ọ ṣe ilé ọyẹ àkànní alájí ilé iye ilé ọyẹ ọmọ mo sọ yẹ tán kí n tó ṣòro ìjì ọ̀lẹ́lẹ́tì.

0: jẹ́ kí n wá sọ pé àánú ọlọ́run ò ní fi kankan nù wá lẹ̀ láéláé.
1: àánú ju bí a ti rò wí.
0: èyí ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ sórí àkótán tó bá mi tó fún tàlẹ́ yìí.

0: ọjọ́ òbí ó yàtọ̀ tí ń súnmọ́.
1: Ẹnìkan ṣerere tẹ́nìkan òṣèré ní ọ̀run orí àánú ó sì wà láwa ìjọ.
0: Báwọn tó wà lamẹ́ríkà ṣe ń múra sílẹ̀ làwa tá a wà nàìjíríà náà ti ń múra sílẹ̀.
1: Sọ́nù tó jọba àkọ́kọ́ nílẹ̀ yìí orí àánú
0: òkú kí n gbaṣọ mi lọ́dọ̀ tí lọ.

0: Oruko temi ni Olumuyiwa Adeyeye ti gbogbo yin mo si ridu la posto. Apostle yin lori afefe tuntun pada lori eto pamito fun tale yi. Bakan na ni ko ba mi to nbe nbi gbogbo won ti duro wa mu wa mu. E tori la le yi e jo gbadun gbogbo wa ni.
1: Aki gbogbo eyan lolufe to ba mi to nile loko lona lodo leyin odi nibi gbogbo ti Olorun ba mi ni ki ategun kan ni yi. Ko mo fe de e kaabo sori akotun to Olukayode Adeosun loruko mi mo ki loruko igbimo alase oludari kan ni ile la wa nto le wa ni daro new vision na ni oko yawe e kaabo sori eto
2: e kale aku ise lataro lagbara Olorun gbogbo wa lara jinjin atun ki kaabo sori akotun eto ba mi to lasale to bi loba ajaye omo ya fe mi ko mi atun jo si lale ni.
0: Gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ìyàtàwà àtẹ̀yìn àjọṣe lálẹ́ yìí ni. Lórí Facebook ẹ jẹ́ ká kọ́kọ́ yà lọ́dọ̀ yẹn ká kí yín ná. Bákan náà ìlérí tá a ṣe fún ẹ̀yìn tẹ̀ ń bẹ ní agbon ti WhatsApp àmúṣe lálẹ́ yìí. Gbogbo comment tẹ ẹ bá ti drop nbẹ pátápátá òun là á kà. Comment ni Facebook à á kà. Ní ti Facebook bá yẹ mọ́ lọ́bẹ̀ lọ́mọ kí wa ẹ jẹ́ àmọ́bi tẹ́ ẹ ti ń gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá

0: sílẹ̀ fún ìyanu ìbùkún amẹ́rẹ́rẹ́ jáde fún gbogbo èèyàn ẹ̀kọ́ orí kan láyé tí retí ti jù lórí ọ̀rọ̀ rẹ jésù fẹ́ jáde sí oníyanu nípasẹ̀ ìgbẹ́ pásítọ̀ ọlọ́wọ́ lídàrí ẹ̀ pásítọ̀ gbẹ̀ngàn fara ìró rọpẹ́sà ọlọ́wẹ̀ rẹ àwọn olórí ẹ̀mí adéyinka aláṣeyọrí pásítọ̀ ìfẹ́ olúwa dogiyan evangelist sapore taiwo pẹ̀lú mínísítà ẹlọ́dún murayọ̀ pásítọ̀ nínú àfọlọ́ńṣọ́ yóò máa sọ̀rọ̀ àṣẹ látọjọ́ monday february eleven september láago mẹjọ òwúrọ̀ àti panu rọ̀lẹ́ lọ́jọ́ sátidé a ó pàdé láago mẹwàá òwúrọ̀ àti méjì ọ̀sán ilé gbé ọ̀fẹ́ ń bá pẹ̀lú ojú ọ̀fẹ́ fún gbogbo èèyàn convention thanksgiving lọ́jọ́ sunday 13 september látago mẹwàá òwúrọ̀ gbogbo ẹni níjọ́ the lord city gospel grace ministry ma alilé a off akinfo street meridian post of apata ibadan wá pàdé jésù ó tún máa pé ìyanu yafuyafu.
1: Miliki special. Balẹ̀ ètò tuntun nẹ́nẹ́ pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò ní ròyìn Rẹmi àti Rẹmi Rẹmi Adesina Big Man Presenter pẹ̀lú Rẹmi Babajide MC General láago mẹ́rin kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì Friday ní ìkànnì Ládélú 96.7 FM Entertainment Program.

0: Special pẹ̀lú Rẹ̀mí àti Rẹ̀mí lójó jímọ̀ sẹ̀ Miliki Special ètò bàbá ètò.
1: Tara o jí pépé nínú ẹ̀kúrẹ́rẹ́ àlàáfíà nìkan. Lẹ̀dá fi lè ṣe àṣeyọrí nípa àfojúsùn ẹ̀ láyé. Ó lọ́gbà òkè fi ṣàgbékalẹ̀ alárápín ọláìmọ onísan mẹ́sàn-án. Bó o bá kẹ́fí àìlera bíi àìróorunsùn, ara títa, sangun-sangun, kéèyàn ó máa rìn kògẹ́kògẹ́, àìlè ìgbápá gbẹ́sẹ̀, kórí ó máa laago, kí nǹkan ó máa rìn kiri nínú ara ẹni, ìfúnpá gíga, ìsétọ̀, àtẹlẹsẹ̀ kíkan ni gogo. Kí bàtà ó jábọ́ lẹ́sẹ̀ ni kéèyàn ó mọ̀ mọ̀, tàbí kéèyàn ó máa rù kó máa gbẹ. Àwọn onírúurú irinṣẹ́ ìgbàlódé tí wọ́n fi ń ṣàyẹ̀wò lọ́dọ̀ wọn, tó tú àṣírí ibi táìsàn fi ṣe bùba lára ẹ̀dá, ló mú alárápín ọláìmọ onísan mẹ́sàn-án sára ọ̀tọ̀ láti jàjàbọ́ lọ́wọ́ kòkòrò inú ẹ̀jẹ̀, ọ̀rá inú ẹ̀jẹ̀, pajápajá, àyà lílù pìpì àbádì, jẹ̀díjẹ̀dí, ìdákọ́lẹ̀, kọmọkùnrin ó má lè tapá, kára ó mọ gbọ̀n rìrì, ojú tí ń wò báì báì, aromọlẹ́gun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ kàn sí alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ní number 1 Lodge Street beside Amazing Grace School, Òkè Àdó Ìbàdàn, 0813-885-5308 0813-885-5308. Bó bá ń ṣe ọ́ bí òjòjò, alárápín ọláìmọ onísan mẹ́sàn-án ni ó kàn sí.
2: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí ni mo ká kò.
3: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní ìparun nífàmù láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ, kí àwọn alámúlùmọ́là ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàwọn jẹ. Nìkan ni Lágbèlú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
4: Ẹ bá ògùn gbọ́dọ̀ yí gbẹ.
5: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
3: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé, àwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tá ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ̀yẹ, tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan ọ̀sán bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé, níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láìyá àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
6: 72 hours with God. Agbẹ́rọ olóòrùn máa rọ́lẹ̀ bilẹ̀ títí ṣèyàlú nínú ayé oníbòjípo ẹyọ nínú ìpàdé àdúrà wákàtí 72 pẹ̀lú Ọlọ́run ní CAC Covenant of Mercy aka Májẹ̀mú Àánú. Ọlọ́run tó máa lo bàbá Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́. Ẹ wò ó tó oṣù kẹsàn-án yìí máa lágbára púpọ̀ àkà sí ara. Èmi ò ṣe ohun tun Ẹ̀sà 43:19 la kò rí ẹ̀ látọjọ́ Friday ọjọ́ kọkànlá sí Sunday ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún yìí 11th to 13th September 2026 lọ́jọ́ Friday àti Saturday aago mẹ́sàn-án àárọ̀ mẹ́ta ọ̀sán àti ṣóòru láago méjìlá òru. Lọ́jọ́ Sunday àpàdé láago mẹ́jọ àbọ̀ àárọ̀ sí méjìlá ọ̀sán àti ṣóòru láago mẹ́kọ̀ọ́ alẹ́. Oúnjẹ ìròní wìtìwìtì ní Mercy Camp kìlómítà 18 Ìbàdàn Ife Expressway Òsèǹgẹrẹ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Ìránṣẹ́ Ọlọ́run alayè Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ Ọlọ́run máa lo àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì. Ọkọ̀ bọ́ọ̀sì wà láwọn àṣàyàn ìlú àti ìpínlẹ̀ kọ̀ọ̀kan tí ó gbé wa wá sí ìpàdé àdúrà. Ìyanu rẹ̀ ń dúró dé ọ̀n bẹ́ o.
7: Country people, the Ember Motu dem don finally land o. Hey, time for your hustle to finally pay. Cashier, the ultimate.

0: jẹ́ sáré kí àwọn díẹ̀ lórí Facebook sí. Káàtó wá gba ìpè bí méjì bí mẹ́ta. Lẹ́yìn èyí àbọ̀ sí abala ọ̀rọ̀ àṣírí. Káàṣì ẹ̀ lálẹ́ yìí 25,000 méjì ní bẹ́ẹ̀ tó bá jí mi níwọ ni ìyìn tí mọ play ẹ báyìí. *347*1004*2#. *347*1004*2#. Tó bá jẹ́ pé yọkan lè fẹ́ play 500 tó bá jẹ́ méjì 1000 tó bá jẹ́ mẹ́ta 1005. Ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá ṣe ta sí ni chance yín àti win ló ṣe pọ̀ sí. Ṣùgbọ́n ẹ lè tajú 20 lọ lẹ́ẹ̀kan náà. Bákan náà ẹni tí ò bá tí ì pé ọmọ ọdún 18 kó mọ̀ tà.
1: Wọ́n kọjú sí abára wọn jà wọ́n sì para wọn.
0: Adéọ̀sùn já wo orí Facebook káwọn èèyàn wa tó wà ń bẹ̀ síwájú sí.
2: Lórí Facebook Lágelú 96.7 FM, mo rí mọ̀mọ́ Yẹ́misí nírosí ńbẹ̀. Wọ́n ní ẹ̀ka lẹ́ẹ̀ka bọ̀ sórí ètò tòní. Wọ́n lè lu ayé máa wà pẹ̀lú wa o. Yóò máa ju gbogbo wa ṣe o láti fẹ́lẹ́lẹ̀. Bákan náà mo rí Mọ́gàjí Òjò Tìjání láti Kwari RATCOM. Ọkọ̀ Alhaja Fatima Àpèkẹ́nu Àìmásìkò. Wọ́n kí wa pé káàbọ̀ sórí ètò yìí. Àti dúró dèyìn látàárọ̀ yóò máa ju wa ṣe o. Wọ́n kí wa káàbọ̀ sórí ètò. Igè Kẹ́hìndé àwọn náà kí wa Amos. Wọ́n ní good night làwọn sọ àti ẹ̀dẹ́ ni àti good night àti
0: good evening.
2: Good evening ló fẹ́ sọ.
0: Raifu Tawakali ti wà bí ọdún ní ẹ̀ka àbọ̀ láti ìlú Ọ̀ṣọ́gbó ní Ọ̀ṣun State inú. Ẹ̀bákan náà Bello Fẹ́mi Sunday ọ̀ní láti Ọ̀yọ́ Aláàfin Olúdoyè Túnmíṣe Ara ọ̀ní ẹ̀ka àbọ̀ sórí ètò. Dúródọ́lá Taiwo láti Bolúwàjí ọmọ Ajíbíṣe ọ̀ní àwọn fẹ́ràn ètò yìí. Bákan náà Múyíwá Oyèbọ̀dé ọ̀ní iṣẹ́ gidi là ń ṣe.
2: Lọ́dọ̀ mi mo rí Ismail Odúọlá wọn ní àwọn kíwa akáàbọ̀ sórí ètò yìí láti Yejide ìní ọmọ Odúọlá tí ń kíwa o. Bákan náà mo rí Hamsat Bọ́láńlé ẹkú ètò ẹ̀káàbọ̀ àwà pẹ̀lú yìí o. Igè Kẹ́hìndé mo ti kẹ́yìn lẹ́ẹ̀kan Ọmọ́wùmí ọdún òye wọn ní ẹ̀káàbọ̀ Ọlọ́run yóò máa bá yín ṣe kò ní gun yín lọ́wọ́ o.
0: Ráfù Kazeem Abẹ́fẹ́ ní ẹ̀ka àbọ̀ sórí ètò láti Ẹ̀rìnmọ̀jẹ́. Ìyàn ní Ẹ̀rìnmọ̀jẹ́ làwọn láti Sanjo Ọlámìkì ọmọ ìbílẹ̀ láti Àpáta Gangan. Alex Mensah Ẹ̀ṣìn ọmọ Ajíbíṣe ọmọwùmí ọdún òyè ní àwọn ń bá wa lọ́kọ́lọ́ mọ̀ ń bá wa tó. Àmíyo Hamza àti Bọ́láńlé Mọ̀mọ́ Yẹ́misí ní ìrọsí
2: Nene
0: Ẹ̀ṣìn Ibrahim Sulaimon Sulaimon. Bákan náà Ismail Odúọlá ní ìyà welcome sir.
2: Lọ́dọ̀ mi mo rí Abiodun Ogun Bọ̀dẹ̀dẹ̀ wọ́n ní ẹ̀kú ètò. Ìjíyẹmí Bọ́sẹ̀dé Fádàhùnsí wọ́n ní ẹ̀ka alẹ́ o. Ẹ̀yin olóòtú ètò Olúwa máa wà pẹ̀lú gbogbo wa o. Bákan náà mo rí Àlàbá Yusuf wọ́n ní ẹ̀ka Àlàbá ọkọ ìyàwó ẹ̀yìn tí ìfọ̀n olókọ̀ ò tí ì lè máa jẹ ó sanwó fún ni. Mo rí Abiodun Ayomaya láti Fọ̀kọ̀ wọ́n ní New Vision àgbádùn yìí Fọ̀kọ̀ Junction èèyàn ti là ń bẹ̀ ní Fọ̀kọ̀.
0: Ẹjẹ́ àgbà ìgbè mẹ́ta lórí láìní wa.
1: Ìjà tó ń bẹ lọ́wọ́.
0: Àmọ́ pé èèyàn wa ti wà ń bẹ̀ ṣẹpẹ́ṣẹpẹ́ta ti dúró fún wa.
1: Àwọn ọjà wọ́n sì para wọn.
0: Ẹ̀ka kan fi confirm ní apá àti kinní kan. Hello.
3: Hello ẹ̀yin atọ́kùn wa.
0: Ata kankan.
3: Ẹ wà gúnṣẹ́ ìlú ẹni bá jẹ́ o.
2: Àmì sọ.
3: Adéọ̀sùn ọkọ̀ ìyàwó ẹ̀. Kò ní bàjẹ́ ẹ ti bá kí ọ̀gá wa náà àti wà ń bẹ̀ ká ń pè àtúnṣùà.
0: Always 24/7 lẹ́yìn.
1: Bí mo ti lẹ́rìn láfo ní Fújì.
0: Hello.
4: Ó yàtọ̀.
0: Ẹ̀ka àlẹ́ bàbá.
4: Èmi bàjẹ́ fún yín o.
0: Àmì
2: ọ̀hún sàn. Baba.
3: Amen.

nígbà táwọn délé àwọn ní àwọn family àwọn sára wa wọn fa àwọn hasibi kan wọn wá bá wọn wá owó díẹ díẹ wọn tu owó jọ wọn fi bá wọn gba ilé ìlú wọn. Wọ́n ní lálẹ́ ọjọ́ náà tí ọkọ àwọn délé tó pe àwọn páwọn pé kì í kọ́ ọ̀lẹ́ páwọn jẹ́ kó tó bí ọjọ́ mẹ́ta káwọn tó gbé. Wọ́n lọ́jọ́ táwọn pè kì í kọ́ ọ̀lẹ́ báyìí pé ẹkún ló bú sí. Pé àkí ló ṣẹlẹ̀ ó kú kúrò nílé ò sọ fún mi ó káwọn ọmọ òkẹ́rù kí ni mo ṣe fún ọ̀sẹ̀ mo ṣẹ̀ ẹ́ ni. Wọ́n àwọn wa ní òṣẹ̀ mi o àwọn ẹbí rẹ̀ ló wá lé mi tọmọtọmọ tẹ̀lùtẹ̀lù nílé. Láriwo tọkọ àwọn sá ń pa ni pé ibikíbi tó bá wà sọ fún mi mo fẹ́ wá wò ẹ́. Màmá yìí ní lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ni àwọn jẹ́wọ́ ibi táwọn wà fún ọkọ wọn epo sì wà. Wọ́n ní bó ṣe dínà pẹ́kún náà ló ń sùn. Wọ́n ló ń bi àwọn pé káwọn padà pé kò sí nǹkan kan tẹ́nikẹ́ni ó ṣe fáwọn láwọn ní pé rárá àwọn ò lè padà síbẹ̀ wọn náà. Ọlọ́kọ̀ wa ni ó da tó ò bá lè padà sílé èmi ó wà ń bí pẹ̀lú rẹ̀ àjọ mọ́ gbé ni. Aláwọn ni kò sí wàhálà tó o bá sáà ti lè fi ibi ìbò fáwọn ẹbí ẹ̀ tán nímọ̀ wípé ibi ni mo wà kò sí problem jájọ mọ́ gbé a nítorí àwọn nífẹ̀ẹ́ ọkọ̀ àwọn gan bó ṣe nífẹ̀ẹ́ àwọn náà. Ní gbogbo ìgbà tí ẹbí ọkọ àwọn bá ti pè wọ́n pé àwọn fẹ́ rí ọmọ àwọn wọ́n ní yóò lọ pàdé wọn nílé títọ̀ ọ̀hún. Wọ́n ní ṣùgbọ́n tó bá jẹ́ wípé ó fẹ́ sùn ni ọ̀dọ̀ àwọn ni ó sùn sí bí báwọn jọ ń gbé ni báwọn. Màmá yìí ní pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí wọ́n ní kò sí ẹni tó wá jẹ́ màmá fún ọkọ àwọn ipò dàbí pé ìyá yìí gbọ́ fìrìfìrì ó mọ bí ọ̀rọ̀ ṣe ń lọ láàrin àwọn àtọmọ àwọn. Wọ́n ló mọ̀ wípé ibi táwọn kò lọ ọmọ àwọn tó sì ń wá wọn wá.

ọ̀rọ̀ ti wá sú àwọn àwọn ọmọ kí ni nǹkan táwọn ó ṣe kí bẹ́ẹ̀ sì rí táwọn bá ní káwọn fi bàbá yìí lẹ̀ wọ́n ní kì í ṣe tẹnu mr adeye wọ́n ní kì í ṣe tẹnu wọ́n ní ó ṣe é ṣe kí bàbá yìí ó para ẹ̀ wọ́n ní àìní fílẹ̀ sì rí àtàwọn àtàwọn ọmọ àti ọkọ àwọn ọmọ yìí nínú àìríjẹ àìrímu ni kódà wọ́n sọ débi wípé wọ́n ti withdraw àwọn ọmọ gan nílé ẹ̀

0: eyan o kokko gbe igbese na yi wa fi adua ti ni yi se pe a fo wole ran a mo sun awon na gbadua pe ki ya nu sele hello e ka le ma
1: o ma sande alagbadu atori ta me
0: ma mi kilo so yin la le se pariwo ni
1: Sinu
0: fẹ́ ló bàjẹ́. Abẹ́
1: ti sì náwó. Èyí lè fún ìjọ. Olùdámà kìnìún bí màá ti gbọ́ ojúmọ́ ṣẹ́gun wa yé mi.
0: Èyí à ń gbọ́ yín wọ̀nyí sí wọn.
1: Ẹ̀nà wà bákan náà.
0: Àmì.
1: Ṣé ẹ̀rí ìdílé mi ti mú mi ìdílé kìrìtẹ́nù mi? Òní nǹkan kan ṣe mú ìfẹ́. Ọlọ́run mọ́ ta lè wà rú. Tí ọkọ̀ àti ìyàwó bá ti nífẹ̀ẹ́ ara wọn lẹ́yìn ìdìfọ́ náà ṣàgbọ́kẹ̀lé wọn ayé ilé ọ̀lẹ́gbẹ́ ní bá ti fi ọ̀rọ̀ tọkọ bá ti máa ń ti ìyàwó rẹ̀ wọ́n máa ń dúró pé wọ́n bímọ ni kò sí ìdílé tí òwò rẹ̀ èèyàn ni kò jára mú ogun tó bá bá ń bẹ̀ pé wọ́n ń gba òun kó dí olórí mẹ́yẹ̀ wọ́n gbà ní wọn rí wọn mọ̀ pé bí bá pa wọ́n tí ìyàbá jẹ wọ́n ó fura wọn lẹ̀ Ilé àṣẹ ìfún. Ṣùgbọ́n ní ìrìnlẹ̀ obìnrin bọ́kùnrin ìdájọ́ o. Ọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ó ṣẹlẹ̀ kí ìdílé mi dáadáa. Ẹni tí bá fi sọ̀rọ̀ báyìí ẹni débẹ̀ náà mo ṣì wà. Ẹ bá gbóhùn mi lọ́nà pé yẹ. Ọlọ́run ìdọ̀rọ̀ wà ló mọ èmi ṣí lóyà o. Wà lé mi ṣẹ̀ṣẹ̀ gbé wá rí mi sọ. Fọláfàdé alágbàdo lápẹ́ nípa mi.

0: dash e la koko ta mu number yi bere pelu 005 o pari pelu 881 enti mara yin bere pelu 005 o pari pelu 881 25,000 la koko nu Hello.
1: Eka lesa. Eka lesa ukwe.
0: Okunle lamba soro. Ben
1: soro. Ben sa.
0: Ero la baba. Ki loruko yin?
1: Loruko yin. Yala yi kia ni yin.
0: Sa li mabite eti yin bawa soro ba yin?
1: Ben. Oti yin yon yon diyo.
0: Omi adi yo. Baba yeta kashi yin ni abi?
1: Ben sa.
0: Nigba woleta?
1: Ọlọ́yìn ni mo ta ń gbàdẹ̀ bẹ̀rẹ̀ program.
0: Nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí náà lè ta. Congratulations, sir. Èyí lè jẹ́ 25,000 naira lákọ̀ọ́kọ́.
1: Mo dúpẹ́ sir. Thank you, sir.
0: Ṣé ẹ ti yẹn máa rò kí? Àmì ṣé ẹ ti jẹrí? Ẹ ti mọ̀ bọ́n ṣe mọ̀ ń pè yín. Customer care ó pè yín tílẹ̀ bá mọ́ láti sọ fún yín bí ẹ ṣe gba owó yín.
1: Thank you, sir.
0: Ẹ ṣe ti Ẹyọ kan ti lọ nínú méjì tó bá jẹ́ pé mi lẹ̀yìn ni níwọ̀n bá ìṣẹ́jú díẹ̀ tó kù yìí èmi náà ó sáré tẹ̀sójú ẹ̀ bóyá lòun aṣẹ́kù jẹ́ pé mi ni ẹ̀lọ́ wà takankan.
2: Ẹ̀lọ́ ẹ máa kó ètò.
0: Ẹ káàbọ̀ padà.
2: Nígbàjẹ́ ṣe gan. Èmi ò bá gba ìyá ìnímọ̀ràn wípé tabanikáwò ẹ rí pé ọkọ̀ yìí náà wọ́n ní oníṣẹ́ ìṣèjọ ni wọ́n àwọn àti mọ̀lẹ́bí wọn.
0: Èmi ò wá rò wípé bàbá yìí pátìsì ẹ̀sìn
2: tó ṣe ṣe yẹn. Torí wulẹ̀ tẹ́lẹ̀ ibi tọ́rọ̀ ti ń lọ tẹ́lẹ̀ náà ó yẹ káàntì wulẹ̀ ti yẹra. Ìdí ni wípé bí wọn ò ti ẹ̀ ṣe àti ẹ̀dùpẹ́ wípé lórí ọmọ wọn ni wọ́n dojú ẹ̀kọ́. Tó rántí mọ̀ wípé kò sí one way or the other ó máa vet ìyàwó náà. Tí wọ́n ṣe pé ìyàwó gangan náà dà lẹ́ẹ̀tì ẹ̀sì. Torí nǹkan tèmi lérò wípé bóyá wọn ò fẹ́ ṣe tẹ́lẹ̀ nìyẹn pé kóbìnrin jẹ́ orí tètè ṣàgómọ́rì pìtìpìtì o. Ṣé mọ̀ ṣùgbọ́n bóyá wá wà yìí náà wọ́n ní tirin bá já náà irin náà lèèyàn fi ń so. Irú ọkùnrin mo mọ̀ páwọn náà ò mọ̀ gbọ́ wa báyìí.
0: Bẹ́ẹ̀ni ó ń gbọ́
2: báyìí. Tó ọkùnrin nǹkan ń pè lọkùnrin náà nìyẹn. Tó gbígbín wò tiẹ̀ practice ẹ̀. Àwọn náà ò ṣàmọ̀ àwọn kọ̀ọ̀kan tó yẹ káwọn náà lè sùn kan sún tọ̀. Káàntì káwọn máa fi àdúrà nípa ti kìsìpẹ́ẹ́nì. Káwọn máa fi jagun. Káwọn náà sì tún máa jagun lọ nípa tí ó dàbí ẹni pé nítorí fi ẹ̀ẹ́dàka sí wọn, nítorí tafà sí wọn. Káwọn náà tún kọ́ súnmọ́ àwọn èèyàn óṣìóṣe. Wọ́n ó láwọn tí wọ́n á mọ̀ gẹ́gẹ́ bí oníṣẹ́ ṣe bí wọn ò tiẹ̀ fi ṣe ṣẹ́ṣe. Ìbá ìfi ṣe ṣẹ́ṣe wọn náà ni àwọn ìyá wọn náà lọ́ fi Ọlọ́run dárí jí mi o. Rúra mi ni tó tafà o, ṣùgbọ́n àwọn náà kan rò bẹ́ẹ̀ náà ni.
0: Bẹ́ẹ̀ni.
2: Lọ́tún ló sì ẹ kú ètò.
0: Ẹ ṣeun àtàkọ́kọ́. Ẹ já gbọ́ voice note láti WhatsApp group bá mi tó.
3: Ẹ kalẹ̀ ẹ kú ètò. Orúkọ mi ni Ẹsolúṣọlá Mákindé láti Odifẹ̀ Road. Ní bí wọ́n ṣẹlẹ̀ ni wípé ọ̀rọ̀ ńlá ni o, but mistake táwọn ti make ni pé nígbà tó ti di pé kò lè fẹ́ yẹn ní ẹ̀kan ti gbójú ń bẹ̀. Ẹ̀kan sọ ẹ̀kan ti mọ̀ pé nǹkan kan wà behind láti ọ̀dọ̀ family wọn sí ọ̀dọ̀ ọkọ tán fẹ́ yẹn ni. Ọ̀rọ̀ dẹ̀ ti wá délẹ̀ báyìí, ó ti di tiwọn nìkan. Ọmọ ti wọ̀ ọ́, bùkátà ti pọ̀, iṣẹ́ ò lọ́mọ. Lóòótọ́ ni máa yẹn lè pa ara rẹ̀ o, ìkan tó ti rò pé sẹ́ni ọkọ fún ọmọ ẹni tó tún dúró fún un tán jọ nífẹ̀ẹ́ ara wọn.
2: Thank you.
0: hello. Eh e ba wa pa radio yin edakun. Hello.
4: Hello.
0: Radio yin se mu pariwo.
5: Ya, e ko re lati wa. Eh ku se. E so fun ma e ko block ma e ko ko e block awon to ba fe ma je problem fun. Happiness is important now. I'm going to dictate it for you. I was about to be happy. I was going to be happy. But if you're going to cool, why are you going to cool down? No, they go feel it now. I don't know how to be happy. I don't know. Okay, sir.
1: Hello.
0: Hey, Kale, Baba.
1: Hey, Kale, sir. You can chat with me at your name. Baby, bye-bye. I was a kid. I think that's why I'm going to be a good guy. I don't know what to do.
0: Yes, sir.

0: jẹ́ kí n gbé ìpele yìí lẹ́yìn ẹ̀ka mú kà ń sun ẹlẹ́ẹ̀kejì. Hello.
1: Hello, ẹ̀ka lẹ́hìn.
0: Yes, sir.
1: A kú ètò.
0: Yes, sir.
1: Ẹ mú mi ṣe o. Torí tí a bá wò bó ṣe yẹ nítòótọ́.
0: Bẹ́ẹ̀ni.
1: Ẹ rí pé a typical Christian kò ní fẹ́ kí ọmọ ń fẹ́ Mùsùlùmí.
0: Bẹ́ẹ̀ni.
1: Typical Mùsùlùmí kò fẹ́ kí ọmọ ń fẹ́ Christian. Èmi tó ní ṣẹ̀ṣẹ̀ o. Ṣùgbọ́n ibi tí mo bínú ìṣíjú ni mo sọ yẹn. So tóun ní ìṣẹ̀ṣẹ̀ náà bá yẹ̀ síbẹ̀, àìrò wọn bá wí. Ṣùgbọ́n láyé òde òní nítòótọ́. Èèyàn fẹ́ aya tàbí pé ọkọ fọmọ mọ́. Èyí tí wọ́n bá nífẹ̀ẹ́ ara wọn pé ọ̀nà fẹ́fẹ́ ni wọ́n mú wálé.
0: Nà
1: ọkàn ẹ̀ pé àkàn láàyè bẹ̀rẹ̀. Bóyá ìgbà tí ẹ lè máa fẹ́ ra wọn. Bóyá àwọn bàbá náà. Bóyá wọn lọ dọ̀bálẹ̀ ilé àná. Àgbẹ̀ ẹ̀kọ́ tàbí náà lọ́pọ̀tọ̀. Mọ ẹ̀dá nǹkan ẹ̀ lọ àwọn ọ̀bẹ lọ. Bẹ́ẹ̀ tí wọ́n ti sọ bẹ́ẹ̀ nígbà náà. Kọ̀kọ́ ìyáfẹ́. Ìyàwó. Bẹ̀ẹ̀ tí ò bá rí bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ lọ dáhùn gbà fẹ́ra wa lóde òní. Ìfẹ́ wa lágbára pọ̀. Náà. Ìgbà tí wọn ò fẹ́ kọ́ sí ọmọ wọn lẹ́yìn ọmọ méjì. Ọmọ méjì tí wá bí fún wọn. Ṣé wọ́n nìkan mọ̀ ìṣòro kan fámìlì wọn mọ́ àbí wọ́n dà wọ́n nù. Náà. Àwọn tó ń sọ ń pa àdúrà àdúrà. Yes. Kẹ́rí n tó ń ṣẹlẹ̀ láàrin wọn ẹ̀ sìn. Assumption ni wípé. Bóyá àtọ̀dọ̀ ọ̀yà ló ti wá, àbẹ̀rẹ̀ nìkan ló ti wá. Ẹ jọ̀ọ́, máa wọ ní ìwà, máa fà ń bẹ, pásítọ̀ sí ìwà, let them find out spiritually. Bẹ̀ ẹ kán wá dí ìgbà situation yẹn. Kámi ti kọ́ dí ìgbà situation yẹn. Mo ṣe rí nìyẹn.
0: Ẹ ṣeun bàbá, ẹ tán lórílẹ̀, ẹ ṣe gan sa.

ẹgbẹ́ kọ́ọ̀lù yìí o. Ẹ jẹ́ àgbìyànjú ẹlẹ́lẹ́ẹ̀kejì ká gbìyànjú ẹlẹ́lẹ́ẹ̀kejì sí i.

Se kan tun para awon kokun

0: Hello. Láti ilé là ń gbà. Tàbí tẹ́ ẹ bá fẹ́ ká báyìí tójú bọ lé yín náà ni.
1: Ntẹ́rẹ́ ẹ̀yìn.
0: Ẹ nẹ́nẹ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí.
1: Yẹ́sà. Ẹ tó pò àbí pé ká máa dá sọ̀rọ̀. Ṣé ó wọ́n ṣẹ́ mi àbí ẹni tó ní ọ̀rọ̀ gbọ́ wa?
0: Ó yà mí lẹ́nu, ló jẹ́ kémi náà béèrè pé tó bá já wọn ni àmọ̀ràn òun ni wọ́n á gbà. Ọ̀rọ̀ yìí ó ba bàbá yìí lẹ́rù ni. Báwo wò pé inside life nínú ayé yìí kan náà. Ataka.
2: Hello Adeyeye.
0: Yes sir.
2: Gẹ́gẹ́ bí nínú. Bọ̀dá àwọn náà kàn fẹ́ ká gbọ́rì rí ayé tí ń ṣẹlẹ̀ ní ayé ni.
0: Bẹ́ẹ̀ni inside life.
2: Lójú kémi fi wò nìyẹn because a bèrè pé tábá ní ká fún wọn mọ̀ràn ṣe lè lọ bá onítàn láti lọ gbà ní mọ̀ràn ẹni kò ń ṣẹni tí ń gbá mọ̀ràn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ ní èdè túmọ̀ sí pé lẹ́yìn kájà yẹn nù ká wá ọ̀rọ̀ àṣírí mi. Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.

0: Hello, Fale.
1: Yes, ma. Ẹdákun lórí ọ̀rọ̀ ti bàbá yìí ẹ̀yìn òun yìí tí bàbá tán pẹ̀ta láìpẹ́ tó sọ̀rọ̀ rẹ̀ wọ̀n yìí. Ẹ mọ̀ jẹ́ àwòlẹ̀ pèlè lórí. Tó rántí sọ nǹkan ẹyọ kan tí kò ní nílò ká gbàmọ̀ràn lórí ẹ̀ mọ́. Wọ́n ní ọ̀rẹ́ àwọn ẹ̀ṣọ́ èèyàn tó ń gbàmọ̀ràn pé kò sí àmọ̀ràn táwọn lè gbà tó lè gbọ́. Ẹ mọ̀ jẹ́ àfi eléyìí ká fi gba àkókò lórí ètò. Ọ̀rọ̀ àṣírí láti lé 091-23-70-8675. Yín tẹ́ bá lọ́rọ̀ àṣírí tẹ́ fẹ́ bá wa sọ tẹ́ fẹ́ káwọn èèyàn ó gbà yín lámọ̀ràn lé lórí. Ẹ pè sí nọ́mbà yẹn. Tó bá jẹ́ pé lẹ́ òkèrè lẹ́yìn tí wá fẹ́ pè wá. Ẹ gbọ́ nọ́mbà tẹ́yìn ó pè sí. +234-814-249-1006 +234-814-249-1006 Number till you can know. Hello.
0: Hello, sir.
1: Ekaroma. Lẹ́yìn ètò tá a ṣe ní Thursday, màmá yìí ẹ pè mí. Mo sì ṣàlàyé ohun tí ń bẹ ńlẹ̀ fún yín, mo ṣàlàyé ohun tẹ́ ẹ sì fún yín. Kò yẹ kẹ́ ẹ tún máa wá padà pè lórí ètò kẹ́ ẹ mọ́ fi léyìí kẹ́ ẹ mọ́ fi affect ohun tá à ń ṣe. A mọ̀ pé ohun tó ka yín lára nítorí ijó tó bá káyàn lára lèèyàn dínkù kò ń jó. Ṣùgbọ́n wáyé kẹ́ ẹ wá ro ti ẹgbà gbèje àwọn ọmọ Nàìjíríà tó ń sùn nítorí ètò yìí. Láago méjìlá kọjá. Ẹ dákun nítorí Ọlọ́run. Tó bá wù yín kẹ́ ẹ padà pẹ̀lú orí ọ̀rọ̀ yìí ẹ pè mí lẹ́yìn ètò ìgéènì. Láti ilẹ̀ òkèrè +234-814-249-1006.

0913708675 0913708675 Number tile okere +234814249106 +234814249106

0123708675. We were followers, Shirley Tabike, we were from Tujubole.

number at le okay, plus 234-814-249-1006. Number at le in 091-09123-708675. 091-23-708675.

0: Hello, sir.
1: Hello, Ekaro, sir.
0: Ekaro.
1: Yes, sir. Ẹ wá ní ọ̀rẹ́ yín tó jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́, òun wá lọ Ìgboro, ó wá pàdé arábìnrin kan náà yìí àbí?
0: Bẹ́ẹ̀ni.
1: Ó wá mú arábìnrin yìí wálé pé ìyàwó tóun fẹ́ fẹ́ ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Arábìnrin sẹ̀ ti bí ọmọ kan tó jẹ́ ọmọ yín tí ń bẹ lọ́wọ́.
0: Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Ẹ wá ní ẹ̀ ń wò bóyá kẹ́ ẹ sọ fun wípé tẹ́ẹ̀ti bá ní nǹkan papọ̀ rí tó ti bímọ kan
0: fún. Bẹ́ẹ̀ni.
1: Tàbí kẹ́ ẹ mọ́
0: sọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni.
1: Bàbá arábìnrin yìí ọjọ́ tí ọ̀rẹ́ yín mu wálé tẹ́ ẹ rí tó rí yín báwo ni reaction ni ẹ̀.
0: Ogun ìyẹn kọ́dà kò tiẹ̀ mọ́kàn ayé ẹ̀kọ́ kọ́kọ́ ní àgbáyé pé ayé ẹ̀kọ́ kọ́ fò sókè ṣùgbọ́n ìnira fúnra mi ni mo fi taratara náà dúró ń bẹ̀ wọ́n.
1: Ẹ̀yin méjèèjì ẹ ṣe bí ìgbà tẹ́ ẹ̀ bá mara yín ṣùgbọ́n bó ń ṣe rí yín ayé ẹ̀ kọ́kọ́ já.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rẹ́ yín sì ṣetán láti fẹ sílé bí ìyàwó ni.
0: Bẹ́ẹ̀ni ó ti múra gidi gan.
1: Lẹ́yìn ìgbà tí ẹ rí arábìnrin yìí sí ẹ tún padà tún wá rí tẹ́ ẹ bá sọ̀rọ̀ kankan pé bóyá ṣé
0: kò
1: ṣẹlẹ̀ ẹ padà rí.
0: Aṣọ àti ẹ̀sọ́ ń bẹ̀ rárá àti ẹ̀tí rírà.
1: Yá jẹ́ pé arábìnrin ṣetán láti fẹ ọ̀rẹ́ yín náà ṣetán láti fẹ.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣé ẹ̀yin ti níyàwó míì ti yín àbí? Àbẹ́ ti níyàwó tẹ́lẹ̀.
0: Ìyàwó mi fi wà lọ́dọ̀ mi.
1: Lẹ́yìn láftà àgbà tí arábìnrin bímọ fún yín lẹ́sẹ̀sẹ̀ níyàwó ti yín.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀rẹ́ yín náà òun náà ò níyàwó kankan rí àbí?
0: Ìrọ̀ kò níyàwó kankan ń lé.
1: Ibi tẹ́ ń pè ní Ìgboro yìí ó dàbí ìgbà tí èèyàn bá wá ṣiṣẹ́ ń bàdàn ṣùgbọ́n tó ń gbé bí ìlú òkè.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó ti yé mi ní ìsín báyìí wọ́n kò bí kẹ́ ẹ sọ fọ́rọ̀ ẹ̀yìn tàbí kẹ́ ẹ mẹ́nu wọn.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ
0: mi wá ń wòye pé ní ìsín wọn bá padà fẹ́ra náà pé wọléwọde ni àti ọ̀rẹ́ ni wọ́n ń kọ́.
1: Àárín tẹ́ ẹ sọ ohun tẹ́ ẹ sọ láàrin ìwé yé mi. Ọmọ tí arábìnrin yìí bí ṣe ẹ ṣetán láti gbà rárá ni.
0: N ò ṣetán láti gbà.
1: Ẹ̀sùn bó ta wá mọ̀ pé bó pẹ́ bó yá náà ọmọ náà ó béèrè bàbá ẹ̀.
0: Bẹ́ẹ̀ni ọmọ yẹn náà ti ń lọ bí ọdún mẹ́ta àbọ̀ báyìí.
1: Ó ti ń lọ sí bíi mẹ́ta àbọ̀ báyìí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ó dáa. Ẹ jẹ́ àwọn èèyàn ọgbà yẹn lámọ̀ràn lórí ẹ̀.
0: Ọ̀dà.
1: Ẹni tẹ́ ń sọ yìí ọ̀rẹ́ tímọ́tímọ́ ni yín tó jẹ́ pé kò ṣeé
0: ṣe kí ni. Bọ́dà tí mò ń sun ilé ọ̀dẹ̀ tó ń sun ilé ọ̀dọ̀ mi.
1: Ó dáa sà àwọn èèyàn ó gbà yẹn lámọ̀ràn lórí ẹ̀.
0: Ó dáa sà.
1: Ẹyẹ sà. Ohun tí bàbá yìí sọ fún ẹni tí ò bá gbọ́ dáadáa bóyá bí kinní òun ṣe ń dún ṣe ṣe kẹ́ ẹ̀ mú gbọ́ dáadáa. Ní àwọn kúrò ní ìlú àwọn lọ sí Ìgboro láti lọ ṣiṣẹ́ oníṣẹ́ ọ̀kadà làwọn ń ṣe. Lẹ́nu iṣẹ́ yẹn làwọn wá pàdé arábìnrin kan táwọn àti ẹ jọ ní nǹkan papọ̀ kì í ṣe pé àwọn ṣetán láti fẹ́. Ṣùgbọ́n arábìnrin yìí lóyún ó sì bímọ. Láwọn ti wa pada si ile bayi lawon ni ore kan to je ore ti mo ti mo ni yun na o ku lo igboro yun ni bi ta won ti kuro lo gboro na lo sinsin lo soro aje pelu okada nigba ti wa mu obirin wa le pe eni ti mo fe fe re o wa je arabirin ta won ti ni nkan papo pelu ri to ti bi ma kan fun won olomo yi ti n lo si bi omo odun meta abo leni to mu wa le po n fe fe nu awon o se tan lati farabirin tori awon ti ni yawo titi won sugbon ta won wo ni pe se ka won so fun re awon pe arabirin to won wa le to lo fe fi san ya yi emi ati e mo ti ni nkan papo ri o si ti bi ma eyo kan fun mi omo ti n be lowo re mi mo ni eni se ka won so fun abi ka won menu mo hello
2: Ẹ̀sùn sá.
1: Hello.
3: Bẹ́ẹ̀ni ayé.
1: Nene.
3: Àwọn àrùn ìlú Apple. Ó ṣe é ṣe. Yorùbá. Nǹkan ìṣẹ̀lẹ̀ mi ni pé mẹ́rin kò sọ̀tọ̀. Lọ́rẹ́ mi lẹ́nu yìí o, màá ṣe bẹ́ni pé mi mọ kọ́kọ́ o. Ó ṣe ní ti fọ́rọ̀ ẹ̀. Kókò wáyé fún àtẹ̀bọ̀ ní ọjọ́ sọ̀rọ̀ pé jẹ́kàdé sílẹ̀.
1: Ojú kan tí mo fi wá ń wò ó nìyí.
3: Mm.
1: Lọ́jọ́ iwájú tí ọmọ yìí wọ́n padà wá bèèrè bàbá ẹ̀. Tán fi bàbá ẹ̀ hàn. Ṣé ọ̀rẹ́ ò ní mọ̀? Tọ́rẹ̀ bá padà wá mọ̀. Ṣé kò ní rí arákùnrin yẹn gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀ pé kódà kó jẹ́ pé ò fẹ́ dàárín wa gan ró orí nǹkan báyìí sọ nǹkan tí ò yẹ kó mọ́ sọ fún mi láti lẹ̀.
3: Kò lè dà bẹ́ẹ̀ torí pé kí ni ọjọ́ iwájú àárín nǹkan tí ò fẹ́ kó ṣẹlẹ̀ àárín ò fẹ́ kí nǹkan báyìí kó ṣẹlẹ̀ náà ni. Iwájú iwájú yẹn wọ́n ti di kò lè sí ìjà mọ́ àti kòlè rọ́bà kan wípé bóyá àti òun náà máa sọ fún mi pé òun ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ni. Mo jẹ́ kó o kí ìfẹ́. Ìyẹn ni kó wá kó yí kọ́jọ sọ̀rọ̀ kó sọ fún un. Ó ṣe é ṣe ìbọn tí mo máa padà mọ̀ nílùú ọmọ àrò pé bóyá ọ̀rẹ́ yẹn ló sọ fún un. Ọmọ ọmọ àrò so ìdí wípé ọjọ́ wáyé wọn sí ilẹ̀ kọ́jọ sọ̀rọ̀ bẹ́ẹ̀ bọ́ọ̀ ṣe bí mi ṣàti kí ni ká ṣe kọ́jọ sọ̀rọ̀ tí kọ́jọ ló ti yẹ bá sọ ni kọ́ tẹ̀lé.
1: Ẹ ṣeun gan.
3: Hello.
1: Hello.
4: Hello.
1: Hello.
4: Hello,
1: sir.

0: Hello.
1: Hello.
0: Hey, Carol.
1: Hello.
0: Yes, sir.
1: Hey, Carol. Me too.
0: Yes, sir.
1: I'm not going to be able to do it. I can imagine that you can back out.
0: Hello.
2: Hello, Ekwajin.
0: Yes, my Ekaro.
2: Kuruko temini Elders View.
0: Eh, angba ni baba.
2: Seri. Or he also seen the robot. You see, so say pala. Emi re ti sere oge ni goro ati fera o lo to lo dodo aspa komi se ra pa fera wa wole o so bo ti bi ma ka fun mi o ko wa ma jojo waju ko wa ma gbo pe o ngbo sabi ama fun mi
0: he hello
1: adeye tabako juma
0: yes
1: o re baje alabani latoju olorun se ri awon oro kan be ti o se bu to diye gbogbo awon tan ni mo so ko mo so o loju eyan to le gbaru e mara o to diye ona to ba ti eyan pe o ti e bi mo fun ra won ni sin agbo ti a tun bi mo fun ra won se ko ni mo fun lowo je abi omo ni je skin ni iro ni pe ko ni bere omo e mo ja tan ra wa je o ko ti ti so bayi ko ti ti so fo re pe to en to fe fe yi o so ba ko ti bi mo fun mi ri o to ba wo fo re yo fe na se ba de wo fun ma fi ra won le àmọ tí ó wà dọdọdọ wájú tó àjọ àmọ lérí ògùn síra wọn tí ó jọ wọn sọra wọn kí ó léwu ooo ó ti yí kò sí àti ó lè gbárù ẹrù ẹkún tó àlàbà láti lómi tó ní ìfà bí ayé
0: o. Hello.
3: Hello, sir.
0: Yes, sir. Ẹ̀ka àárọ̀.
3: Ẹ kó ojúmọ́ ẹkún ètò.
0: Yes, sir.
3: Orúkọ mi ni Olúkayọ̀dé Olóyèdè.
0: À ń gbọ́ yín, sir.
3: Àkọ́kọ́. Ọkùnrin tó pè sórí ètò tó ní pé obìnrin yẹn ti lọ́mọ fún orí tó dẹ̀ claim pé ọ̀rẹ́ òun wá fẹ́ fẹ́ obìnrin tó ti bímọ kan fún orí tẹ́lẹ̀tẹ́lẹ̀
0: bẹ́ẹ̀ni
3: tó bá jẹ́ pé bó ṣe claim pé ọ̀rẹ́ ni wọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ tímọ́tímọ́ tọ́jọ́ sílé ara wọn tọ́jọ́ ń ṣe wọlé wọ̀lé ó yẹ kọ́rẹ́ yẹn ti mọ̀ pé ọ̀rẹ́ òun ti bímọ kan tẹ́lẹ̀ rí kan ti jọ sọ́ àárín ara wọn tí ò bá tiẹ̀ wá mọ obìnrin yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tó ti jọ sọ pé obìnrin tó máa ti bímọ fún un ní buru ayé o ṣùgbọ́n òun ò gbọ́ ọmọ yẹn lọ́wọ́ ẹ o ó yẹ kọ́ ọ̀rẹ́ yẹn ti mọ fàtì yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìsìn tí ọ̀rẹ́ wá fẹ́ obìnrin kan náà tó ti bímọ fóun ó yẹ kó rọrùn fún un láti sọ pé tí ó rántí pé mo lẹ́nìkan ti bímọ fún mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bá ní ẹ ẹni tó mú wálé òun lẹ́ni yẹn o òun ò ní kó má fẹ́ tó bá fẹ́ fẹ́ o ṣùgbọ́n ẹni tó ti bímọ fún tẹ́lẹ̀ òun ló mú wálé yìí.
0: À ń gbọ́ yín sà.
3: Bẹ́ẹ̀ mi ṣe rò pé tó bá jẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n o láti ilẹ̀ ó yẹ kán mọ ìkọ̀kọ̀ ara wọn. Tó bá pè yín lọ́rẹ́ mi tẹ́yìn náà jọ ọ̀rẹ́ mi a máa mọ ìkọ̀kọ̀ ara wa.
0: Ntẹ́sọ yìí ọ̀tọ̀ ni ṣùgbọ́n tẹ ìgbà míì náà wọn tún wà tẹ́yìn bá stọ́dí ẹni tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ dáadáa tó wù yín pé ẹni ọ̀rẹ́ mi ni lóòótọ́ ṣùgbọ́n ṣeéṣe kó mọ̀ lè keep secret for long tó sì jẹ́ secret tẹ́yìn ò ní fẹ́ kíyàwó tàbí kẹ́nikẹ́ni mọ̀ èèyàn lè pa mọ́ra kó mọ̀ sọ fún o ṣe mọ̀ bẹ́ẹ̀.
3: Èmi wá rí pé tí n bá ti lè pa nǹkan mọ́ra tí mi lè sọ fún yàn gbọ́dọ̀ pẹ́ ni ẹlọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́. Ẹni tí bá pè lọ́rẹ̀ẹ́ tímọ́tímọ́ mo gbọ́dọ̀ lè la ọwọ́ fún kí n la nǹkan kó mọ ìkọ̀kọ̀ mi. Ṣùgbọ́n bó ṣe rí ẹ nísìnyí tí ò bá ti lè sọ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá jẹ́ pé ọ̀rẹ́ wa mú obìnrin tó ti bímọ fóun tẹ́lẹ̀ wálé tó wá ní pé òun ò ní sọ fún ọ̀rẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mú wálé a jẹ́ kó máa jìnà sọ́rẹ́ yẹn pátápátá. Torí ṣe rí nǹkan tá ń pè nífẹ̀ẹ́ àwọn kan máa sọ pé wọ́n ní once débẹ̀ is always débẹ̀. Kò sọ́gbọ́n òun àtobìnrin yẹn náà ó pẹ́ ó yá wọn á tún sì ó lọ́mọ fúnra wọn náà èyí tó sọ pé ó ti yọ̀ǹda ọmọ irọ́ ni gbogbo ẹ o tó bá yàtọ̀ ọmọ yẹn bá ń ṣe dáadáa a mọ̀ fóun ni bàbá ẹ a mọ̀ fóun ló ń bí. Kò dẹ̀ sọ́jọ́ tí ọ̀rẹ́ tó wá ṣe fẹ̀fẹ́ yàwó tó ti bímọ kan fóun rí tí ò ní mọ̀ pé lágbájá àṣekúpani ni ẹ tó obìnrin tó bímọ fún ẹ ni ò dẹ̀ sọ fún mi. Ìjà wọn kò sẹ́ni tó lè parí ẹ o tí ò bá tètè sọ láti bẹ̀rẹ̀. Tó bá dẹ̀ ti mọ̀ pé ò ní sọ láti bẹ̀rẹ̀ tí ọ̀rẹ́ ẹ bá ti fẹ́ yàwó tán kò yà yàgò fún pátápátá.
0: Ẹ ṣeun sá. Thank you, sir. Atakankan.
4: Ẹgbà mi kò ní bàjẹ́.
0: Ami.
4: Ṣe rí gẹ́gẹ́ báwọn èèyàn ṣe ń sọ. Tábà ní tara wa jẹ́ kí ọkùnrin kó yà tètè sọ fún ọ̀rẹ́ ẹ̀ ni. Tó ní tí ò bá sọ èyí tí ó fẹ́ kó ṣẹlẹ̀ náà ni yóò padà ṣẹlẹ̀. Àti wípé ìyí tí ó tẹ̀ tún wá ṣẹlẹ̀ gan yóò wà burú ju wípé kó sọ fún lọ. Ṣé ẹ mọ̀ pé nígbà tí ẹni tó ti jẹ rí gẹ́gẹ́ bọ́gá mi tán gbélẹ̀ kémi tó gbé ń sì ṣe wí. Tọ́jú tíjọ jẹra wọn rí tọ́jọ wà lọ́ọ̀dẹ̀ káṣẹ̀ yọ tọmọ gan kúrò. Ẹ tọ́jọ wà níbi kan náà níbi tọ́jọ tí ń jọ ń sunlé ara wọn tán lè wá ara wọn lọ ẹni à ó. Ìgbà míì ọ̀rọ̀ lè yí wọ́ o tí ó ti yé yín kó lè jẹ́ pé látara ọ̀dọ̀ ìyàwó gan kí ẹ̀gbọ́n kan wò wípé ṣe mọ̀ kó tó develop interest nínú ẹ̀ padà pín ẹ nígbà tó jẹ́ pé bọ́yì obìnrin ọkùnrin yẹn kúkú lélẹ̀ ó kàn lọ ṣiṣẹ́ ní ibi tó ti rí obìnrin yẹn yìí ni ṣe mọ̀ ó dẹ̀ padà sí ibi tó ti wá. Tó obìnrin ẹ lè develop interest nínú ẹ̀ padà wípé bákan èyí tí ó bá dẹ̀ di wípé àṣírí padà sí yóò di wàhálà torí ìdí èyí ó bẹ́tà kó kúkú tètè ọni tí ó dájọ́ ọ̀run tí yóò dìjà kátà yìí yanjú ẹ̀ ni o. Ẹ kú ètò.
0: Bóyá ohun tí bàbá yìí ń wò ni wípé táwọn bá sọ ọ̀rẹ́ àwọn lè mọ̀fẹ́ arábìnrin yìí mọ́ arábìnrin yìí náà lè mọ̀fẹ́ ọ̀rẹ́ àwọn mọ́ bí ọ̀rẹ́ wọn sì ti pẹ́ tó jẹ́ pé ó ti yẹ kán ti márì tipẹ́tipẹ́ tàbí kó jẹ́ pé ìfẹ́ tí ń bẹ láàrin wọn àtàrábìnrin láti rí pé nǹkan tí ò yẹ káwọn ń yà ni. Hello. Yes, sir.
5: Orúkọ mi ni Sakiwa Igbe Eke Gbọ̀ngàn Bẹ́tù.
0: Sẹ́ẹ̀rí
5: oṣù mi ó sì fẹ́ra wọn tí wọn ò ní máa yọra wọn jẹ. Tí wọ́n lè gẹ̀ẹ́sì eléyìí gangan ló burú jù ọ̀ṣọ́gbọ́n rẹ̀. Ìṣẹ́jà kò fẹ́ ẹni àtẹnìyẹ kó wọ́n kankan kan kó fi yẹ̀gò fúnra wọn. Tàbí kò ṣàlàyé fún un. Tí wọ́n lè ti kan méjèèjì o. Báyọ̀ ló pé ẹyẹ kíni kan kan mọ̀lẹ́yìn kò fẹ́. Tọ́ba ti fẹ́ tán báyìí. Ilé tí mo rẹ̀ lábọ́ rẹ̀ lọ bìkan tàbí ẹ̀ka ló ṣẹlẹ̀ ó tún máa yọra àwọn ìjẹ́kọ̀ sọ́gbọ́n rẹ̀ pẹ̀lú burú èsù ni wọ́n ọlọ́mọ jìyàn dáa pápá tó ọkùnrin gan-an ó lè ṣe wò pé ìjọkan náà gbà ìyàwó mi ní ọdún ilẹ̀ wọn lè ṣe ọ́ ṣé àwa fúnra wa lè bá náà ni àlejò ọmọ ni ó bá sì mọ ìyẹn gangan ni kíákíá ló para wọn lọ́fẹ̀ẹ́ ọlọ́run ìjọba jẹ
0: nígbà
5: mí

0: Hello.
1: Hello. Hello.
0: I'm going.
1: Hello.
0: Ọpọlọpọ àwọn tán ti pè lórí ọ̀rọ̀ yìí náà sọ pé kí bàbá yìí sọ fún ọ̀rẹ́ wọn torí ọjọ́ iwájú. Ní ọ́nì ìdá ti protector rẹ̀ wọn. Bákan náà kọ́rọ̀ yóò mú wá di nǹkan mí lọ́jọ́ iwájú. Àwọn náà ti gbámọ̀ràn yín. Mo mọ̀ wípé wọ́n á mú lò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ fún wọn. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò yìí látàlẹ́ àná tá a ti bẹ̀rẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sùn torí wa tẹ́ ń dárun mọ́jú torí lágelú torí bá mi tò. Ṣé ojú ò ní tì yín? Lámọ̀ rí yín bá. Ẹja mọ fẹ́lẹ́ ṣe lọ lórí ètò bá mi tò fún tòní. Lórúkọ olóòtú ètò ìyọ̀gá wa kẹ́rin tó gòjé. Lórúkọ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa. Lórúkọ ọ̀gá wa Gbẹ̀ngà Oyàtọ̀ Ọláyíwọlá. Àti lórúkọ Azeez Adémọ́lá. Mojú ẹ̀rọ fún sáà yìí. Ẹ darapọ̀ mọ́ wa láàárọ̀ ọjọ́ Ṣẹ́gun láago mẹ́wàá. Fún àkọ̀tun ètò. Ẹ̀yin tẹ́ bá wá ní ohun tẹ́ ẹ fẹ́ bá mi sọ bóyá ẹ ní ọ̀rọ̀ àṣírí tẹ́ ẹ fẹ́ sọ ni tàbí àmọ̀ràn tàbí àríwísí. Nọ́mbà yìí ni kẹ́ ẹ pè 070-4238-3951. 070-4238-3951. Orúkọ gbogbo ikọ̀ bá mi tọ pátápátá ni mo ń dágbére Olúmúyíwá Adéyẹyẹ lórúkọ tìtẹ̀mí tí gbogbo yín mọ̀ sí Radio Apostle. Ẹ má wá tí ìgbé kúrò ń bẹ̀. Alhaji Abolade ọmọ méjì ń bọ̀ lórí ètò ìrírí ẹ̀dá. Ẹ tún gbádùn wọn fún ní tààrọ̀ yìí. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ lágelú. Ẹ jẹ́ àpàdé láàárọ̀ ọjọ́ Ṣẹ́gun lórí àkọ́tun ètò.

0: Wagyu FM 96.7.
1: Ọ̀rọ̀ àwọn ẹ̀dá nílé ayé.
2: Ìrírí ẹ̀dá, ìrírí ayé kan kì í tini títí tí kò tini ká. Ọgbọ́n ni fi kọ́ ni. Ìrírí ẹ̀dá lè tó kan tata. Tí ń kọ́ ni lọ́gbọ́n. Ètò tí ń yọ ni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọ ni kúrò níbi ikú òjijì. Ètò ìrírí ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan. Ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá ru wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala ìkejì ni abala ìrírí ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá ayébọ́yìn táyélólú ọmọ abọ́ládé ní ìkànnì ti lágelú 96.7 FM òkè jájòkè nífẹ̀lẹ̀lẹ̀ ìbàdàn gbogbo ọjọ́ àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní déédéé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àti polówó ọjà ẹ máa pè 0055226948 abọ́ládé taiwo lóní ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi kọ́.